arábìnrin, ó ní a lè ṣe ara wa. Èyí ò jẹ́ wípé à ń jalè. Èyí ò sọ wípé a tún lọ ń mutí. Èyí ò sọ wípé a tún lọ ń ṣàgbèrè, ṣùgbọ́n a lè ṣe ara wa. Ìwọ náà mọ̀ bí ó bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà fún ọjọ́ díẹ̀, ó mọ̀ wípé onígbàgbọ́ ó ṣeéṣe kí a ṣe ara wa. Kì í ṣe nípa ti jíjalè, kì í ṣe nípa ti mímutí, kì í ṣe nípa mímu sìgá, kì í ṣe nípa kíkóbìnrin jọ, ṣùgbọ́n ó ṣeéṣe kí a ṣe ara wa. Mo rò pé nǹkan tí mo ń sọ yé yín, mo ní ṣe ó yé yín. Nígbà tí a mọ̀ wípé a lè ṣe ara wa, ó ní kí a máa dáríji ara wa. Gbà tí Ọlọ́run ti dáríji wa, kí a wà pàápàá, kí a máa dáríji àwọn ẹlòmíràn, kí a máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ara wa, kí a sì máa ṣe ara wa lóore. Ṣé o rántí nínú Lúùkù orí kẹwàá? Nínú Lúùkù orí kẹwàá láti ẹsẹ̀ 16, Jésù ti sọ ọ̀rọ̀ nípa ẹni yìí, nípa ọkùnrin rere ti Samaria tí ó ṣe àánú fún ẹnìkan tí àṣenìjàmbá jẹ́ àwò láti ẹsẹ̀ 16. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ta ni ìwọ rò pé ìṣe ẹnì kejì, ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà? Ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún un ni. Jésù sì wí fún un pé lọ, kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Jésù sọ wípé bí a bá ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí a bá ti di ẹni ìgbàlà, kí a wà pàápàá, kí a lọ ṣàánú, kí a lọ ṣe oore fún àwọn ẹlòmíràn, wípé kí a máa fún àwọn alágbe, àwọn aláìní, wípé kí a máa ṣe àánú fún àwọn tí ó sọnù, àwọn tí kò tí ní ìgbàlà, àwọn tí a ní lára, àwọn tí a ń dá lóró. Kí a rí wípé ọ̀rọ̀ àánú, ìṣe àánú, ó wà ní ìgbésí ayé wa. Sí àwọn ènìyàn wọ̀nyí, ìbéèrè tí mo fẹ́ béèrè, tí a sì fẹ́ dáhùn nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a tó lọ sí àti gbàdúrà, ni wípé kí ni àǹfààní tí ó wà fún àwọn aláàánú? Kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú? Kí ni ojúrere àtòkèwá tí ó wà fún àwọn aláàánú? Yẹ kí n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún ọ, kí a tó gbàdúrà, kí ó bá lè mọ̀ wípé ohun tí a ń sọ nípa ti aláàánú, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí kì í ṣe kí a mọ Bíbélì nìkan, a rí àwọn tó jẹ́ wípé bí ayé kò tọ́, wọ́n máa da Bíbélì sílẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Bí wọ́n bá ń sọ̀rọ̀, wọ́n máa kà láti Genesis, wọ́n máa lọ sí Exodus, wọ́n máa lọ sí Psalm, wọ́n máa ibi kí wọ́n máa kàn dálẹ̀, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run kò sí ní ìgbésí ayé wọn. Arẹni tó mọ Bíbélì ṣùgbọ́n tí kò mọ̀ wípé ó yẹ kí a jẹ aláàánú. Arẹni tó jẹ́ pé ó ka àkà sórí Bíbélì tí kò mọ̀ wípé ó yẹ kí a ní ìgbàlà, àti pé bí a bá ní ìgbàlà, ó yẹ kí a jẹ ẹni tí ọkàn rẹ̀ tẹ́, ẹni tó mú sòrò, ẹni tó ń ṣoore, ẹni tí kì í dánilẹ́bi, ẹni tí kì í dánilẹ́jọ́, ẹni tí kì í jà, ẹni tí kì í ṣe ohun búburú kan sí ẹnikẹ́ni. Nítorí bẹ́ẹ̀, kì í ṣe pé kí a kàn máa ka Bíbélì bí ayé kò tọ́, kì í ṣe pé kí a máa ka àkà sórí Bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ló wà nígboro tó jẹ́ wípé àti ka Bíbélì, wọ́n lè máa dà á sílẹ̀, kí a máa rò wípé wípé àti bá ènìyàn Ọlọ́run pàdé, ṣùgbọ́n wọ́n burú ju nǹkan míì lọ. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ní ìgbàlà, a ó jẹ aláàánú, a ó jẹ ẹni tí ṣoore fún àwọn ẹlòmíràn, a ó jẹ ẹni bíi ti inú Ọlọ́run, ẹni tó ní ìwà bí Ọlọ́run. Bí a bá sì jẹ́ irú ẹni bẹ́ẹ̀, ó dájú wípé ọ̀pọ̀lọpọ̀ oore, ìṣòyìnfẹ́ Ọlọ́run ni yóò wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Nítorí bẹ́ẹ̀, rántí ìbéèrè tí mo ń béèrè: kí ni àǹfààní, kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú? Jẹ́ kí a wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run. Orin Dáfídì orí 17. Orin Dáfídì orí 17 láti ẹsẹ̀ 25. Èmi ti wà lé ewé, èmi sì dàgbà, èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀, tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Aláàánú lè òun nígbà gbogbo, a máa wín ni, a sì máa bù sí i fún irú ọmọ rẹ̀. Orí níhìn-ín, ó ní aláàánú lè òun nígbà gbogbo. Kí ni àwọn àǹfààní, àwọn ìbùkún tí ó wà fún ẹni tí ó jẹ́ aláàánú nígbà gbogbo? Aláàánú nínú ilé, aláàánú sí ọkọ, aláàánú sí aya, aláàánú sí ọmọ, aláàánú sí òbí, aláàánú sí alábàágbé, aláàánú sí àwọn ibi iṣẹ́, aláàánú sí àwọn tí a bá pàdé, aláàánú sí àwọn àlejò. Aláàánú lè òun nígbà gbogbo. Kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀? Òun ló sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé irú ẹni bẹ́ẹ̀ a kò lè kọ́ sílẹ̀ láti ọ̀run wá, àti wípé kò ní

0: ṣọ́ àgùntàn wa, olùṣọ́ àgùntàn rere, àti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi àtàbí ẹ̀kọ́ ìhìnrere. Bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí, a kò ní lè dé ìjọba ọ̀run, a kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a bẹ̀rù, kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀, wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́, àti ẹni tí ó ń darí wa, tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn. A kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ, tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró, kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe. O ní láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. Bí o kò bá tí ní ìsọdi mímọ́, ó yẹ kí o sọ fún Ọlọ́run bí o bá ní ìdánilójú pé o ti ní ìgbàlà, wípé o fẹ́ ní ìsọdi mímọ́ tí a fi fọ ọkàn rẹ mọ́, tí o sì funfun láúláú bí òjò dídì. Bí o bá sì mọ̀ wípé o ti ní agbára, o ti ní ìsọdi mímọ́, ó yẹ kí o gbàdúrà kí a lè fún ọ ní agbára ẹ̀mí mímọ́, kí o rí wípé ẹ̀kọ́ ìhìn rere tí a ti fi lé ọ lọ́wọ́ ó dì í mú títí a ó fi rí Jésù Olúwa àti Olùgbàlà wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdènà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò, kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde, tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe. Ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wa, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wa kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkọ ojú, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew

orí kẹwàá, Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkarùndínlógójì, ó ní nítorí náà, ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá, rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew orí kọkànlá, ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n, àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí kọkànlá yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí, ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfo wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2:15 láti ẹsẹ̀ ìkarùn-ún, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ ni ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ kẹfà, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀, yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ 7-8, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ ódedi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́ńjámínì àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Éfraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa.
o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun asa ati awon omo juda ati benjamin ni akoko na ni we pe won fi igbagbo ro mo olorun ni akoko ti wa yi bi o ti le je we pe airi je airi mo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo olorun ninu iwe jobo lati ori kini ni mo ti nka fun lati ese ikerinla iwe jobo ori kini lati ese ikerinla o nse kan si to jobo wa we pe awon oda maalu ntule awon ketekete si nje li eba won awon ara saba si kolu won won si ko won lo pelu won ti fi ida sa awon iranse pa emi nikan sosho le o sa asala lati royin fun o bi o ti nso li enu enikan de pelu ti o wi pe ina nla olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan sosho le o sala lati royin fun o bi o si tin so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu won si fi ida sa awon iranse pa emi nikan sosho le o sa sala lati royin fun o bi o ti nso li enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin nje won mu oti waini ninu ile egbon won okunrin se kiyesi efufu nlanla ti haijo fewa ikolu igun mererin ile o si wolu awon omokunrin na won si ko emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a kan won yi won je ajalu popo bi ajalu ti n de ba eran osin be ni o n de ba awon dukia be ni o n de ba awon omo ninu ile won si wa royin fun jobo ni ojo kan sosho to je wi pe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti jobu hu ni akoko ti a nlo gege bi apere fun wa ni ese ogun nigba naa ni jobu dide o si fa aso igunwa re ya o si fari re o wole o si gbadura wepe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi jobu ko se bẹẹni kò sì fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ ohun tí a sọ ni wípé nínú ìpọ́njú nínú ọ̀fi ọ̀ọ́là tó wà nínú ayé ó yẹ kí a sọmọ ọlọ́run ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ ìrètí ń bẹ pẹ̀lú wípé ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́ bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkólọ bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà ó dájú wípé Ọlọ́run yóò tún ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún. Kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá, nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà, nígbà tí ó dàbí ẹni wípé ojú ṣú. Gbogbo àwọ sọmọ sí rọ̀dẹ̀dẹ̀ yí wọn ká tí ó dàbí ẹni pé wàhálà wọn kò ṣe é dojúkọ kò sì ṣe é kọjá nínú rẹ̀. Kí a wo kí ni ìdúró wọn, kí ni ìjẹ́rìsí wọn, kí ni àwọn ohun tí wọ́n sọ láti lè tẹ̀lé ọlọ́run àti faramọ́ ọlọ́run ní tímọ́tímọ́.
ni Abakoko ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu onje wa oke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi won ti Abakoko n so fun anihi wepe bi ko ti le si onje bi ko ti le si ohun ini bi o dabi eni wepe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wepe awon nkan ti ma munu eni dun ko si oni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o nso we pe ohun le korin yin si olorun bi iponju ti le wa ohun le korin yin si olorun bi wahala ti le wa ohun le korin yin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wi pe ninu awon nkan ti o nsele ni aye o si sese fun onigbagbo tooto lati rin ni oju ona ihinrere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapaa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayidayida aye bi a ba se be o daju wipe o le de wa mu titi de opin yo si de wa mu ni oroko jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin kristi ikini ipinija ti akoko wa ninu filipi ori keji ni ati n wo ohun ti olorun so fun wa wipe awa ti a n gbe ni igbesi aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi a ti mo wipe awon ami ti o ye ki o ma farahan nigbati bibo olowa wa yo sun mo tosi bi a ti mo wipe awon ami wonyi n farahan kini awon nkan ti olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi a ti n la wahala tabi iponju tabi inu nibi ni koja filipi ori keji lati ese iketala nitori pe olorun ni n sise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le aisi ikunsinu ati ijiyan bi a tile ni wahala bi a tile ni isoro bi o tile dabi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo olorun ki a ma sin olorun ni aisi ijiyan tabi ikunsinu ni ese kedogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye esi ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo kristi pe emi ko sare lasan beni emi ko se laala lasan eyi ni paul apostoli ti o je oloko ti o si je oluso agutan fun awon eniyan wonyi le o nso fun won wipe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye
bi o ti le da bi eni wi pe gbogbo nkan ti o yi wa ka ni o dojuru o ni sibe sibe o ye ke a ma se on gbogbo lai si ikosinu ke a ma sin olorun lai si ikosinu ke a ma gbadura lai si ikosinu ke a ma ka oro olorun lai si ikosinu ke a ma tele jesu lai si ikosinu ke a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibi ise wa ke a ma se on gbogbo lai si ikosinu ati lai si ijiyan o so fun ani eseke dogun we pe awon amuye ti o ye omo olorun awon amuye ti o ye awon ti a so wi pe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wi pe ani lati je alai legan oni wa tutu gege bi omo olorun alai laba won bi o ti le je wi pe awon ti o wa laro wo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alareke reke eniyan o nso wi pe ki awa ki a ma tan imole bi o ba je wi pe ni toto ni ati ri imole yin rere ki a mo wi pe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si olowa ninu timothy keji epistle paul ekeji si timothy lati ese keta ori keta ese ekeji la ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi olorun ninu kristi jesu yo farada inu ni bini adupe lowo olorun wi pe ki ise ni tin tan wa je adupe wi pe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wi pe ninu aye inu ni bini iponju tabi wahala yo wa eyi ni a so fun wa wi pe eni keni ti yo gbe igbe aye iwa bi olorun ninu kristi jesu yo ri inu ni bini o si se dandan fun wa lati farada awon inu ni bini won yi o nso wi pe ni ese iketa la sugbon awon eniyan buburu ati awon eletan yo ma gbile si waju won o si ma tani je a o si ma tan won je bi ero kan ba wa le okan re wi pe boya akoko na yo de ti iwa buburu yo dekun boya akoko na yo de ti wahala ninu aye yo dekun boya akoko na yo de ti ajalu ninu aye yo dekun boya akoko na yo de ti awon ohun ibi ti awon aye ti won ma nse yo dekun ki Jesu ki o to de eyi nje ki o yi o wipe titi Jesu yo fi de ni awon eniyan buburu ati awon eletan yo ma gbele si waju ati si waju won si ma tan ni je a o si ma tan won je ohun ti a se nso awon nkan oyi fun ani wipe ki a le mo iduro ti o ye fun omo olorun ki a le mo iha ti o ye ki a ko si awon nkan oyi nigba ti won ba nsele larowo to wa ki lo ye ki a se o so fun ani ese ikerinla o ni sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ese keta la nso wi pe awon eniyan buburu yo ma gbele iwa buburu yo ma gbele itanje yo ma gbele eko eke yo ma gbele sugbon o so wi pe iwo ti a ti ko le oro olorun iwo ti o ti jeri wi pe o mo jesu gege bi oluwa ati olugbala iwo ti o ti ko aye ati ese ati awon inu re sile iwo ti o ti faramo jesu iwo ti o nlo ni ona iya ni pekun o ni ki iwo ki o duro ninu nkan won ni ti iwo ti ko bi aye ti le nbaje bi aye ti le nburu ju be lo o nso fun wi pe awa ti a je omo olorun ki a duro ninu awon eko ti a ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o le mo odo eni ti iwo gbe kan won bi a ti n ri awon kan wonyi ni adugbo wa bi a ti n ri wipe iwa ibaje n gbile bi a ti n ri wipe awon eniyan buburu n gbile bakan naa bi a ti n ri wipe won tesoju ni iwa okunkun won
o n so fun a wi pe ki a wa ki a da duro ki a si je eni ti a ya soto eni ti a so di mimo eni ti o ni iwa bi ti iwa bi olorun eni ti o je alai legan eni ti o je wi pe o n tele olorun gege bi akosile oro olorun ohun idigbolo popo lo wa lona awon arinrin ajo si orun rere bi eni tin sare je a ko gbodo je ki awon ohun ikose wonyi ki o mo wa sobo ni ayika wa gege bi atin salaye fun wa awon ohun ikose popo lo sese ko wa ni be ise tabi ninu ebi tabi pelu awon aladogbo wa awa ti a mo wi pe an sare je ti a si mo wi pe an lo si ilu orun rere wi pe Jesu Christ ti lo siwaju lati pese aye sile fun wa o ye ki a wa ti a je arinrin ajo yi ki a tejumo Jesu ki a ma se je ki ohunkohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olaju wa a si mo wi pe imo eko science o gbele kan awon ero science ayara bi asa won yi waka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan wonyi ni o ma nje ki awon elomiran so igbagbo nu awon nkan wonyi ni o ma nje ki awon elomiran boju weyin awon nkan yin lo ma nje ki awon elomiran ro wi pe ese ti a fin wa sinu ijo ti a nka bibeli ti an jeri lojojumo ti an so nipa ti emi an so nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o pa won lokanda o fun oni irewesi okan kini ki a ti so nipa awon esi ke ti o ngbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa eyi ni a fin gba wa niyanjo we pe ki a ma je ki ohunkohun ki o si wa nipo kuro ninu ijoba olorun bi abaduro lori ileri olorun ti a sirin gege bi oro re ti o ti lana sile fun wa o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oroko Jesu bi awon kan wonyi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeninija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan wonyi fa wa seyin bi a ba je ki awon nkan wonyi ko wa lese bi a ba je ki awon nkan wonyi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo hebero hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bura fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon won yi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya po awon omo israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wi pe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wi pe ki olorun ki o de wa mu wi pe bi afefe iji bi o ti le nfe ni ayika wa
bi wahala tile wa yiwaka wipe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran manfa ibinu ati idajo olorun bi o tile je pe alaanu ni olorun sibe sibe o ye ke amo daju wipe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba nso nipa aigboran tabi a nso nipa aigbagbo o ye ki o ye wa wipe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si olorun o daju wipe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wipe bi eyi ba wa bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki atotes wa je kin fun ni nkan meje ti arika ninu bibeli we pe bi awon ami won yi bi o ba wa ni igbesi aye wa o fi han we pe ani aigbagbo bi a si ti ni aigbagbo won yi yo fa aigboran ati idayapo ni igbesi aye wa bi awon nkan won yi ba si wa nibe o ma nfa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifasehin wo heberu orikewa heberu orikewa ese ikeji dini ogoji shugbon olododo ni yoye nipa igbagbo shugbon bi o ba fasehin okan mi koni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi a igbagbo ba wole o ma nfa ifaseyin olorun si so fun a wi pe bi o ba faseyin bi a igbagbo ba farahan ni igbesi aye wa nipa ifaseyin o ni okan mi ki yo ni inu didun si awa ti a ti n sare tete lati wa si ile olorun tele tele awa ti a ti n je olooto ninu isin olorun tele tele awa ti a ti n se ojuse wa ninu ile olorun o le o se se ki o je nipa sisan idamewa wa o se se ki o je nipa jijere okan fun Kristi o se se ki o je nipa bibe awon eniyan wo o se se ki o je nipa mimo awon eniyan wa si ile olorun sugbon ti a ti n fa seyin ti a n so wipe wahala ati iponju ti o de ba wa ko je ki a tesiwaju ninu isin olorun o so fun a wipe bi a ba n ri ifaseyin ni igbesi aye wa eyi je aami aigbagbo o je aami wipe a ti n ko olorun sile o si je aami wipe idajo olorun o ro dede lori wa ikeji ami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han we pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi a ba ti n gbekele eran ara bi a ba ti mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbesi aye wa o si n so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti n wole
ni o ma di wipe ki a ma te si ona ara wa ni o ma di wipe ki a ma da inu wa ro ki a si ma se ipinu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israel si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko sirin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi amo Israeli won te si ona ara won Olorun ti te itoju won Olorun li o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fe Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si nse akoso won awon pelu fe ko Olorun sile o ti sun won lati ma tele bayi le Olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu Olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru lojo Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samueli si gbadura si Olowa ese ikeje Olowa si we fun Samueli pe bo hun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye we pe bi eniyan ba nte si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro Olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi le Olowa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se n to ara won lai duro de oro Olorun lai duro de bayi le Olowa wi ori wi pe bi enikeni ba ni iru iwa be o je wi pe o ti ko Olorun sile o je wi pe iru eni be o n fi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro Olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro Olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma n fi han wi pe a ko gba oro Olorun ni kikun o je wi pe a ni aigbagbo ati aigboran ninu igbesi aye wa ohun ti a n so ni wi pe idajo Olorun ki jina si iru awon eniyan be ninu Hebrew ori kerin ese ikeji o ni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon naa sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o n so ni we pe awon miran nigba ti won ba gbo oro Olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma we pe won ko gba eyi ni gbo bi a ba n so ti atunse a ma so we pe iliri Olorun ni ohun gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba n so ti oro Olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo Olorun a ma n ri awon elomiran ti won ma n so wi pe ihinrere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba n so nipa wipe ki a mu ona wa to niwaju aya ki a mu ona wa to niwaju oko ki a mu ona wa to niwaju awon aladugbo wa awon elomiran ma n so wipe awon ko gba eyi ni gbo o ni a ti waasu irere fun awon elomiran pelu bi a ti waasu fun o
ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn. Nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní. Ìkarùn-ún, ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú. Ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú. Èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó so wa pátápátá. Kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́, a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́, a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa. Èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní. Gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè, wọ́n sì ké, àwọn ènìyàn náà sì sọkún lé òru náà. Gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní. Gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì, tàbí àwa ìbákúlé aginjù yìí. Nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí? Láti ti ipa idà ṣubú, àwa, àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ. Kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì. Wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì. Ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí, àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí, ní ilẹ̀ Kenani, tí wọ́n padà wá. Wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà, wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà, wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn. Wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí, ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn. Ìdáyàfò, àìní ìrètí, àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn. Èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́. Ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíbítì. Bí èrò bá ń wá sí ọkàn rẹ tí ó ń sọ wípé ò fẹ́ ṣe ti ìgbàgbọ́ mọ́, ò fẹ́ padà sínú ayé, ò fẹ́ lọ sínú ìjọ mìíràn, ó tún fẹ́ lọ kó èébì tó ti pọ̀ jáde, ó tún fẹ́ lọ kó jẹ lẹ́ẹ̀kejì, èyí ń sọ wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé rẹ. Bí o bá ń gbèrò nínú ọkàn rẹ, tàbí o ń ṣe ìpinnu nínú ọkàn rẹ wípé o fẹ́ yan olórí mìíràn, o fẹ́ yan adarí mìíràn tí ó tọ ní ọ̀nà ti ara rẹ, ní ọ̀nà tí ó wù ọ́, tí kì yóò máa fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ fún wa àti fún ọ, ó dàbí ẹni wípé àìgbàgbọ́ ti ń wọ ìgbésí ayé rẹ. Ìkẹfà, àìlè dúró nínú ìmọ̀ àti àṣẹ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé apẹ̀yìndà. Àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 64, orin Dáfídì orí 64, 64, orin Dáfídì ẹsẹ̀ 13, wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àìlè dúró de ìmọ̀ Ọlọ́run, àìlè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbé ìyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sọ wa. Àwa ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọ́n ti pa ìlànà ìgbani, wọ́n ti pa á dà, a sì ń tàn wọ́n lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn
bi a ba se be o je wipe awa papa ati di alaigbagbo ninu awon oba keji ori kini lati ese ikeji ahasaya se shubu laarin perese olona kan ni iyara oke re ti o wa ni samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo Baal-Zebubu orisha ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro olorun wo oba yi ti o ye ki o mo ileri olorun wo oba yi ti o ye ki o sato olorun lo wo oba yi ti o ye ki o keto elija wo li olorun sugbon ti ko se be ti o wa iran lowo lodo awon ajeji orisha ti o wa iran lowo lodo awon ajeji olorun tabi awon ota olorun ati ota israeli wo se keta sugbon angeli oluwa wi fun elija ara tishbi pe dide goke lo ipade awon se oba samaria ke o se wi fun won pe ko se pe nitori ti ko si olorun ni israeli ni eyin fin lo ibere lowo Beelzebubu orisha ekroni ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun lo si awon ile to kaakiri ibere yi kan na ni o ye ki a bere lowo awon ti o lo nba awon atonije iya agba ni ekun kokan ti won ma n gbe ara won joko wipe bi awon ba fun ni nkan mu bi awon ba fun ni nkan je wipe iloyun yo de iru awon atonije be won so wipe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o n se ese kan ile ese kan ode ohun ti a n bere lowo oba samaria yi ni a n bere lowo re wipe iha se wipe ko si olorun ni israeli ni eyin fi lo ibere lowo awon ota olorun lowo awon ti ko ni imole ihirere wo ese kerin nje nitori na bayi ile oluwa wi iwo ki yo sokale lori akete ni lori eyi ti iwo gun sugbon kiku ni iwo yoko elija se lokoro o ye ki o ye wa wepe ibinu olorun wa lori awon ti won sato olorun miran leyin lori awon ti won fi aigbagbo aile maraduro aile duro de iranwo latoke wa iru awon ti won fi iwa be han idaje olorun wa lori won iponju le wa ninu aye tabi iya ohunkohun ti iba de o ye ki a ro mo olorun bi a ba ro mo olorun o daje o pe yoo gbo ti wa ayipada rere yoo de ba wa sugbon bi a ba ko olorun sile bi a ba fi iwa aigbagbo iwa aigboran si oro olorun bi a ba fi iru nkan be han iponju nla iya ti ko se fenu so ati idajo ayeraye n duro de gbogbo awon alaigboran ati awon alaigbagbo ida olorun ko se fo pa loju idajo olorun ko se dojuko nitori be ohun ero ni lati je ki ibinu tabi idajo re ki o wa sori re ki wa ni ona abayo tabi ona si ibokan eyi ni o mu wa lo si ikori keta iyanju fun awon omo ehin kristi iyanju ti olorun ni fun wa ti oro olorun ni fun awon omo ehin kristi wo korinti kini ori kewa korinti kini ori kewa ese ikokanla ati ikejila nkan won yi si se si won bi apere fun wa a se ko won fun ikilo awa eni ti igbehin aye deba nitori naa eni ti o ba ro pe o n duro ki o kie sara ki o ma ba ṣubo awa ti a ti n tele olorun awa ti a ti ni igbala
àwọn tí a ti di àtúnbí ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé bí a tilẹ̀ ní inú níbini nínú ayé kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa kí àwa pàápàá kí a mara dúró kí a dúró lọ́dọ̀ ọlọ́run kí a tẹ̀lé ọlọ́run kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa kí a má bójú wẹ̀yìn kí a má sì sọ ìrètí nù bí a bá tẹ̀lé ọlọ́run tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeéṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà, nípa inúnibíni, nípa àwọn àjálù tó ń dé bá wa, nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà, ṣùgbọ́n sọ wípé kí a di ìlérí Ọlọ́run mú, kí a di ìgbàgbọ́ mú, kí a má jẹ́ kí àyà kí ó fò wá, kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí, a ó bá Jésù jọba. Bí ó ti wùn kí ó rí, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn. Nínú Tímótì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò. Òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin. Òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀ kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di Ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Àwọn mìíràn, wọn a fi iléèsù sílẹ̀, wọn a fi bíbélì sílẹ̀, wọn a fi Jésù sílẹ̀, wọn a fi ẹ̀kọ́ ìhìnrere sílẹ̀, wọn a fi iṣẹ́ ìsìn wa tí Ọlọ́run gbélé wa lọ́wọ́, wọn a fi sílẹ̀, wọn a máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ni àwọn mìíràn, wọn a fi ẹbí sílẹ̀, wọn a fi ọmọ sílẹ̀. Bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí. Ọmọ kò ní ìtọ́jú, ọkọ kò ní ìtọ́jú, aya kò ní alábàágbé pẹ̀lú. Ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì. Ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n á sẹ́ ìgbàgbọ́, wọ́n á kúrò, wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n á sì fi ìbínú jẹ́ púpọ̀ gún ara wọn lé ọkọ̀. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí kí o máa lépa òdodo. Ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́. Bí iyẹ̀ ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí, tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀. Èyí ni Pọ́ọ̀lù apọ́sẹ̀lì fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará Rómù ní,
ipinu ti o si nfe ki awa na ni oni we pe ko si onkon ti o ya wa kuro lodo Jesu ni Romu orikejo lati ese ikarun dini ogoji tani yo ya wa kuro ninu ife Kristi tani yo ya o kuro ninu ife Kristi se onkon le ya o kuro ninu ife Kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ranti we pe awon kan ti saju wa lo awon bi Josepho won ni wahala won ni inu ni bini awon bi Shedraki Meshaki ati Abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wi pe yo ju agbara won lo sugbon olorun mu won laaja awon eniyan bi Danieli awon miran ti a ti ko nipa won bi Paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wi pe aye yi ko ye fun awon ti o dabi eni pe ikun wa won kaakiri sugbon ninu gbogbo nkan won yi ni Paul apostle tin so wi pe tani yo le ya wa pelu kuro ninu ife Kristi e a se iponju tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese ikerin din logoji gege bi ati ko pe nitori re li a se npa wa kuli ojo ni gbogbo ojo anka wa si bi agutan fun pepa sugbon ninu gbogbo nkan won yi ninu gbogbo awon iponju won yi ninu gbogbo awon wahala won yi ninu gbogbo awon inu ni bini won yi ninu gbogbo iyan airije won yi ninu gbogbo airasowo airilegbe airisese se amo we pe bi ekun pe bi ale kan ayo nbo le oworo awon iponju ti an ri won yi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die aro we pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi a ba ni soro die bi a ba farada bi a ba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa eyi ni Paul fi so wi pe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsin yi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti Paul n so o ko gbogbo awon nkan ta le foju ri ohun kon ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti inu ni bini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojutini tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsin yi ati awon nkan ti n bo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti o nini wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu Kristi Jesu oluwa wa orin Dafidi orin Dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shitan mo ti ni ipinu wipe emi ki yo fi olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabe ni wipe airije airimo airilegbe arasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju
abi anafeyinti bi o ti le je wipe o dabi eni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a ma sin olorun okan mi ti mura tan okan mi ti mura olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wipe a ko ni je ki ohun kan ki o ya wa ya olorun wipe a ma fi igbagbo ati igboya tele olorun.

0: ọkọ mi sì ti wá ọrọ̀ àwọn ènìyàn rí bí ìtẹ́ ẹyẹ àti gẹ́gẹ́ bí ẹni pé ẹnìkan kó ẹ̀yìn tí ó kù ní èmi ti kó gbogbo ayé jọ kò sí ẹni tí ó gbọn ìyẹ́ tàbí tí ó yẹ ẹnu tàbí tí ó dún àáké a lè fọnu sí ẹni tí ń fi la igi tàbí ayún a lè gbé ara rẹ̀ ga sí ẹni tí ń mìín bí ẹni pé ọ̀gọ́ lè mi ara rẹ̀ sí àwọn tí ó gbé e sókè tàbí bí ẹni pé ọ̀pá lè gbé ara rẹ̀ sókè bí ẹni pé kì í ṣe igi nítorí náà ni olúwa olúwa àwọn ọmọ ogun yóò mú àwọn tirẹ̀ tí ó sanra di ríru àti lábẹ́ ògo rẹ̀ yóò dá jíjò kan bí jíjò iná ìmọ́lẹ̀ Israẹli yóò sì jẹ́ iná àti ẹni mímọ́ rẹ̀ yóò jẹ́ ọwọ́ iná yóò sì jó ẹ̀gún àti ẹ̀wọ̀n rẹ̀ run ní ọjọ́ kan yóò sì jó ògo igbó rẹ̀ run àti ògo rẹ̀ ẹlẹ́tù lójú àti ọkàn àti ara wọ́n sì dàbí ìgbà tí ọlọ́pàá gùn ń dákú ìyókù igi igbó rẹ̀ yóò sì jẹ́ díẹ̀ tí ọmọdé yóò lè kọ̀wé wọn yóò sì ṣe ní ọjọ́ náà ìyókù Israẹli àti irú àwọn tí ó sálà ní ilé Jákọ́bù kì yóò tún dúró ti ẹni tí ó lù wọ́n mọ́ ṣùgbọ́n wọn ó dúró ti Olúwa ẹni mímọ́ Israẹli yóò ti tọ́ àwọn ìyókù yóò padà àwọn ìyókù ti Jákọ́bù sí Ọlọ́run alágbára bí Israẹli ènìyàn rẹ̀ bá dàbí iyanrìn òkun síbẹ̀ ìyókù nínú wọn ó padà àṣẹ ìparun náà yóò kún àkúnwọ́ sílẹ̀ nínú òdodo nítorí Olúwa àwọn ọmọ ogun yóò ṣe ìparun àní ìpinnu ní àárín ilẹ̀ gbogbo nítorí náà báyìí ni Olúwa Olúwa àwọn ọmọ ogun wí ẹ̀yin ènìyàn mi ti ń gbé Sioni ẹ má bẹ̀rù àwọn ará Assyria òun ó fi ọ̀gọ́ lù ọ́ yóò sì gbé ọ̀pá rẹ̀ sókè sí ọ gẹ́gẹ́ bí irú ti Íjíbítì ṣùgbọ́n níwọ̀n ìgbà díẹ̀ kírun ìrunú yóò sì tán àti ìbínú mi nínú ìparun wọn Olúwa àwọn ọmọ ogun yóò gbé pàṣán kan sókè fún un gẹ́gẹ́ bí ìpakúpa ti Midiani ní àpáta Orebu àti gẹ́gẹ́ bí ọ̀gọ́ rẹ̀ sójú òkun bẹ́ẹ̀ ni yóò gbé sókè gẹ́gẹ́ bí irú ti Íjíbítì yóò sì ṣe ní ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ̀ kúrò ní èjìká rẹ̀ àti àjàgà rẹ̀ kúrò ní ọrùn rẹ̀ a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀ òun dé sí Ayati òun ti kọjá sí Migroni ní Mikmashi ni òun kó ẹrù ogun rẹ̀ jọ sí wọ́n ti ré kọjá ọ̀nà náà wọ́n ti wọ̀ ní Geba Rama bẹ̀rù Gibea àti Saulu sá gbé ohùn rẹ̀ sókè ọmọbìnrin Galimu mú kí a gbọ́ Delaishi Òtòṣì Anatoti Aṣí Madmina nípòdà àwọn ará Gibeamu kó ara wọn jọ láti sá yóò dúró síbẹ̀ nínú òbù ní ọjọ́ náà òun ó sì mi ọwọ́ rẹ̀ sí òkè gíga ọmọbìnrin Sioni òkè kékeré Jerusalemu kíyèsí Olúwa Olúwa àwọn ọmọ ogun yóò fi ẹ̀rù wọ́n ẹ̀ka àti àwọn tí ó ga ní ìhàní òkè kúrò àti àwọn agbéraga ni a ó rẹ̀ sílẹ̀ òun ó sì fi irin ké pàǹtírí igbó lu ilẹ̀ Lebanoni yóò sì ṣubú nípa alágbára kan.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wí pé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín àwọn nǹkan wọ̀nyí yóò yé wa yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀ kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké kí a ba lè jẹ àǹfààní kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ bíbélì wa bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Paulu Apostélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀ nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apostélì Paulu ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́ tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú bíbélì nípasẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run ọ̀gá ogo mo ń kà fún ọ láti inú Kólósì orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ì bá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ lẹ a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ lé ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá, àkọ́bí láti inú òkó wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ bíbélì wí pé gbogbo bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn, ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ ọ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni éfà. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ éfà. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ìṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. Nítorí náà, gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀, irú ọmọ ọkùnrin. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run sọ nípa rẹ̀ níhìn-ín ni ó pè ní irú ọmọ éfà. Èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láìlọ́kọ. Ní àti àkókò yìí ni a ti ń sọ nípa Jésù Kristì. Àwọn tí ó sì kọ ìwé Májẹ̀mú láéláé, bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́, wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa Jésù Kristì. Bí o bá tún wo Deuteronomy orí kejìdínlógún, Deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ. Nínú àwọn arákùnrin rẹ bí èmi, òun ni kí ẹ̀yin kí o fetí sí, gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebo ní ọjọ́ àjọni, wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́, bẹ́ẹ̀ ni kí èmi kí ó má bàa rí iná ńlá yìí mọ́, kí èmi kí ó má bàa kú. Olúwa sì wí fún mi pé wọ́n wí rere lí èyí tí wọ́n sọ. Èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ. Èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu, òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe. Ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi tí òun ó máa sọ lé orúkọ mi, èmi ó béèrè lọ́wọ́ rẹ̀. Èyí ni a tún sọ nípa Jésù Kristì. Mose jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ. Òun tọ́ka sí ẹnìkan tí a ó gbé dìde láàrin wọn, wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà ọlọ́run àti wípé nígbà tí ó bá dé wọ́n fetí sí ọ̀rọ̀ tí yóò sọ ẹni yìí ni a ń pè ní kristi tàbí mẹsáyà náà tàbí jésù kristi olúwa wa bí o bá wo orin dáfídì oríkejì ẹsẹ̀ ìkejìlá fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí o má ṣe bínú ẹ̀yin a sì ṣègbélé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé e èyí tó ń sọ nípa jésù kristi bí o bá ń fiyè sí àwọn tí a ń kà dáradára mo ti kà á láti ìbẹ̀rẹ̀ bíbélì mo ti lọ sínú deuteronomy a sì tún ti lọ sínú ìwé orin dáfídì orí bí gbogbo wọn bí wọ́n ti kẹnujọpọ̀ tí wọ́n sì ń sọ nípa jésù kristi tí wọ́n ń retí lákòókò náà ṣùgbọ́n bí o bá lọ sínú aísáyà orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà aísáyà jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú aísáyà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ìjọba yóò sì bí sí i àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ àní títí láé ìtara olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn jésù kristi àwọn ẹlòmíràn rò wípé nígbà tí jésù kristi wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa jésù kristi ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ló jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí jésù kristi láti má jẹ̀mu láéláé ìgbà tí a sì fi jésù hàn ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní bí o bá rántí nígbà tí jésù kristi jíǹde kúrò nínú òkú tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀ ó ń sọ fún ọ wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wo àpẹẹrẹ yìí nínú lúkò orí kẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ó sì bẹ̀rẹ̀ láti mose èyí ni láti inú ìwé mose àti gbogbo àwọn wòlíì wá ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀ èyí jẹ́ kí ó yé wa dájú wípé jésù kristi mọ̀ wípé gbogbo ìwé tí ó wà nínú májẹ̀mú láéláé ni ó kọ ọ̀rọ̀ nípa òun kí ni èrèdí tí a fi ń lọ sínú àwọn nǹkan wọ̀nyí bí o bá fẹ́ mọ jésù o ní láti ka ọ̀rọ̀ ọlọ́run o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kí o yí ọ yékéyéké àwọn ẹlòmíràn máa ń fi ẹ̀kọ́ bíbélì jáfara wọ́n sì ń sọ wípé wọ́n fẹ́ di alágbára nínú ọlọ́run a kò lè di alágbára nínú ọlọ́run bí a kò bá mọ jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ a kò sì lè mọ jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ bí a kò bá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kí ó sì dá wa lójú bí o bá fẹ́ kún fún ìgbàlà tí jésù kristi mọ́ wá tí o fẹ́ ní ìyè àìnípẹ̀kun tí jésù kristi mọ́ wá bí o bá fẹ́ dàbí rẹ̀ ní tòótọ́ o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a máa ń kọ́ lórin wípé mo fẹ́ kí n dàbí jésù nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí bó bá jẹ́ wípé ní tòótọ́ lo fẹ́ dàbí jésù o ní láti ní ìgbàlà jésù o ní láti ní ìyè àìnípẹ̀kun kò sì lè ṣeéṣe fún ọ láti dàbí jésù láti ní ìgbàlà tàbí ìyè àìnípẹ̀kun bí kì í bá ṣe wípé o kó ẹ̀kọ́ yanjú nípa ẹni tí jésù kristi ṣe a máa ń kọ́ lórin pẹ̀lú wípé mo fẹ́ kí n dàbí jésù ládùúrà àgbà gbogbo lórí òkè ni o nìkan lọ pàdé bàbá rẹ̀ bí a bá fẹ́ dàbí jésù nínú ìwà nínú ìrìn nínú gbogbo tí ó ṣe àti nínú agbára tí ó ní pẹ̀lú ọlọ́run bí a bá fẹ́ dàbí jésù nínú ìwà pẹ̀lẹ́ bí a bá sì fẹ́ dàbí jésù nínú bí kò ti bínú tàbí tí kò kórira àwọn ọ̀tá rẹ̀ o ye ki awa fa pamo we pe ani lati ko eko oro Olorun yanju bi a tin mo Jesu Christ si bi a tin ko eko oro Olorun si be ni yo ronu fun wa lati da bi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbese aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerin dilogun eje ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbese aye onigbagbo tooto bi a se ndagba ninu sisomo Olorun si ni timotimo e je ki oro Kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Psalm ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si Olowa nje bi aba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi ati so fun otele re we pe ni ilu Kolose ni ati gbe awon kan dide ti Olorun ti nko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wi pe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni we pe won ni ifese mule iduro sese ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ranti we pe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi we pe Jesu Kristi o dabi eni we pe ko le to fun won wi pe bi won ti n gba Jesu Kristi gbo lapa kan be ni o ye ki won ki o tun ma gba awon angeli gbo ki won ki o ma se awon nkan miran lati le ri wi pe won de oju osun ti igbagbo bi o ba wo awon nkan ti awon eleko eke won yi ti won mu wa si odo awon ara Kolose o ri wi pe ese kan na ni o se awon omo Israeli ni aye atijo ninu majemu laelae nitori ohun ti awon eleko eke awon woli eke ti won so fun awon omo Israeli ni wo pe Olorun Jehovah Olorun Abraham ti Isaac ati ti Jacob wi pe ko to fun won wi pe o ye ki won ki o to da awon nkan miran wo ki won ki o fi awon nkan miran kun ijewo igbagbo won bi o ba si wa awon omo Israeli bi a se pa won lokanda ti a si si won nipo niyi ti o dabi eni wi pe won ko gbekele won ko simi le Olorun ti won ti gbagbo tele tele nkan wonyi kan na ni o dabi eni wi pe o fe wa si Kolose ti won so fun won wi pe Jesu Kristi ti won gbagbo wi pe ko ni le to fun won wo ti ma jemu laelae ki a wo ti awon omo Israeli ti a menuba yi ninu Jeremiah ori keji ese ikeji la si iketala ki enu ki o ye orun nitori eyi ki o si daamu ki o si di gbigbe li Olowa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi orisun iye sile won si wa kanga omi fun ara won kanga pifo ti ko le da omi duro eyi ni awon omo Israeli ti won sina kuro lodo Olorun nitori wi pe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara Olorun ni kan soso nigba ti a mu o jade ko ninu Egypt ni won bere si ni ko orin isegun orin igbala si olorun won ti won mo wi pe olorun to fun won ninu ohun gbogbo ati wi pe ko si ohun to soro fun olorun lati se sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wi pe olorun ti o mo jade kuro ninu oko eru wi pe ko to lati gba won ati wepe ko to lati fehiti lati gbekele eyi ni awon omo israeli ni won fi lo sinu iborisha ti won be si ni wa awon oluran lowo ni bi ti ko si oluran lowo ese yi kan na ni o fe se awon ara kolose nitori awon ti o wa nso fun wi pe jesu christi ni kan soso ki yo le to fun won o ma nsele laye ode oni wi pe nigba ti a ba ti gba Jesu Christi gege bi Oluwa ati Olugbala wa nigba ti a ba ti gba Jesu Christi gege bi Oluso Agutan fun wa ti a ba ti gba Jesu Christi gege bi Imole ati Olufunni ni iye awon elomiran ma wa lati so fun a wi pe bi a ba joko ti Jesu ni Christi ni kan soso wi pe ko le to fun won sugbon eyi ni Paul Apostoli to fi fe ja iro awon eniyan woyi ti o fe ki o ye awon ara kolose wi pe Jesu Christi o to fun gbogbo won patapata ninu kolose ori keji ninu kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle olorun ani Christi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si eyi ni Paul nje ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijile ife olorun ninu ibomiran wi pe ninu Jesu Christi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si nitori be bi a ba ri eni ti o fi Jesu sile ti o wa ogbon tabi oye tabi iye anipekun ni ibomiran o je pe iru eni be o di eni isina ati eni ti o sako ninu kolose ori keji ese ikesan o so wi pe nitori pe ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara o je ki o ye wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun oye oro olorun imo olorun ati gbogbo ibukun ti Olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan won yi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe Jesu ti a ti gbo nipa re wi pe ko to fun wa ninu Corinthi keji ori kesan ese ikejo Corinthi keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi daradara bi o tin so nipa gbogbo ore ofe be ni o n so nipa anito ni igba gbogbo ati ise rere gbogbo o si fi awon nkan wonyi si ori Jesu we pe ninu Kristi ni a ni gbogbo awon ekun kan wonyi ni won o si ma bi si bi a ba gba Jesu Christi gbo wi pe ko si ohun kan ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu Jesu ninu Efeso ori keta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a n bere tabi ti a n ro lo gege bi agbara ti n sise ninu wa ohun ti a se n ka awon ese oro olorun wonyi ni pe ki o le yi o daju daju wi pe ko si agbara ni ibomiran afi ninu Jesu Christi ko si igbala ni ibomiran afi ninu Jesu Christi ko si idande itusile ninu elomiran afi ninu Jesu Christi bi a ba ri eni ti o n pa olokanda bi a ba ri eni ti o fe si olona ti o n so fun o wi pe imo ijinle to wa ni ibomiran bi ki se ninu oro olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o n fe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o n ko Paul apostle lominu ti o mo we pe awon ti o lo si Kolose ti o fe pa won lokanda ti o fe si won nipo we pe won so won di asako won so won di edun arinle nipa ti igbagbo o si npe ki o da won loju we pe itanje ni awon eniyan won yi ni won mu to won wa je ki awo nisisin yi awon ohun meta ototo ti o nso ninu ibi ti aka ninu Kolose ori kini ti o nso ninu nipa Kristi Jesu Oluwa wa ikini o nso nipa Kristi aworan Olorun Olorun airi sugbon Jesu Kristi ni o so Olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo oni aworan Olorun ikeji o nso nipa Kristi eleda ohun gbogbo iketa o nso nipa Kristi ori ijo ikini Kristi aworan Olorun ikeji Kristi eleda ohun gbogbo iketa Kristi ori ijo je ki awo ni ikokan wo Kolose ori kini lati ese kedogun oni eni ti se aworan Olorun tani Paul nso nipa re yi ti o so wi pe eni ti se aworan Olorun bi o ba ka lati ese ketala oni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re yi ni o nso nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wipe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wipe eyi nso nipa Kristi oni ani idariji ese nipa eje re eje Jesu Kristi ninu ese ikedogun ni o ti tesiwaju ti o wipe eni ti yin toka si Jesu Kristi eni ti ise aworan Olorun ti a ko ri akobi gbogbo eda je ki a se itumo yi fun nigba ti o nso wi pe eni yi ni ise aworan Olorun o nso wi pe Olorun ti a ko ri sugbon Jesu Kristi je aworan re Jesu je Olorun oni eleda ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro Olorun eni eleran ara ko le fi oju ri Olorun ninu ola nla re ko si ti ri ninu ekun ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa fi Olorun han Jesu yi ni aworan Olorun pipe aworan ti o fi Olorun han ti o si so fun a wi pe oun paapaa je Olorun je ki a fiyesi awon oro ti a o ka ninu oro Olorun nisinsin ki o le mo wipe Jesu Kristi ti a nso nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli o je Olorun funrara re je ki n tun ka se oleti le kan si ninu Isaiah ori kesan Isaiah ori kesan ese ikefa nitori a bi omo kan fun wa a bi omokunrin kan fun wa eyi nso nipa Jesu Kristi oni ijoba yi o si wa li ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo Olorun alagbara bi o ba je eni ti o gba bibeli gbo bi o ba je eni ti o gba oro Olorun gbo bi ki ba se wi pe o fe mu Olorun leke o si fe soro re bi asan o mo wi pe Jesu Kristi yi a pe ni Olorun alagbara a si pe ni baba ayeraye a pe ni omo alade alaafia e je ki o da wa loju wi pe Jesu ti a gbagbo ki se woli ki se angeli o je Olorun o so wi pe a ma n pe ni omo Olorun be ni o je omo Olorun o si tun je Olorun bakan na bi a ba wo orin Dafidi ori 55 ori 55 lati ese ikefa si ikeje oni Olorun lae ati lae lae ni ite re opa alade ijoba re opa alade otito ni iwo fe ododo iwo korira ewa buburu nitori na le Olorun re se fi ami ororo ayo ya o so lori awon ogba re bi o ba fiyesi ohun ti a ka yi o so wipe ni ese kefa o nso nipa olorun o ni olorun lai lai ni ite re ati wipe opa alade ijoba re opa alade otito ni sugbon ni ese ikeje ni o tun so wipe nitori na ni olorun olorun re o pe ni olorun ninu ese kefa o tun so wipe olorun re ninu ese ikeje ta ni eyi n toka si je ki bibeli ki o se itumo ti o kun fun wa ninu heberu ranti ohun ti a ka we pe o n so nipa olorun o si tun so nipa wi pe olorun ti a n so nipa re yi titi lai ni ite re ati wi pe opa alade ijoba re opa alade otito ni wo heberu ori kini lati ese ikefa ati pelu nigbati o mu akobi ni wa si aye o mo wi pe yi n so nipa kristi o wi pe ki gbogbo awon angeli olorun ki o fori bale fun ati ni ti awon angeli o wi pe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina sugbon ni ti omo li o wi pe ran ti wi pe yi n so nipa kristi ni ti omo li o wi pe ite re olorun lae ati lae lae ni opa alade ododo li opa alade ijoba re iwo fe ododo iwo si korira ese nitori na ni olorun ani olorun re se fi ororo ayoyan oju awon egbe re lo yo yo nisisin iwo pe eyi ti a ti ka ninu orin dafidi o n toka si jesu kristi o si n pe jesu kristi ni olorun eyi je ohun awamaridi sugbon o je ohun ti a sipaya fun wa lati owo emi olorun lati inu iwe mimo mo fe ki o tun wo bibeli ki o wo romu iwe romu ori kesan ese karun ti eni ti awon baba ise ati lati odo awon eni ti kristi ti wa nipa ti ara eni ti o bori ohun gbogbo olorun olobokun lai lai bi o ti n so nipa kristi ni o n so wipe oun ni olorun olobokun lai lai bi iye meji ba wa ninu okan enikeni ki o wo matthew ori kini lati ese ikokanlelogun titi de ese iketalelogun yo si bi omokunrin kan jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won gbogbo eyi si se ki eyi ti a so lati odo oluwa wa li enu wo li ki o le se pe ki yesi won de kan yo loyun yo si bi omokunrin kan won si ma pe oruko re ni Emmanueli itumo eyi ti se olorun wa pelu wa bi a ti n pe jesu kristi ni Emmanueli ni antumo re fun wa wi pe itumo re ni wi pe olorun ni o deniyan ti o wa ba wa gbe ati itanṣan imole re o je itanṣan imole ti olorun wo iwe heberu lekan si heberu ori kini lati ese ikini ki a wo ti iwe mimo n so nipa jesu kristi ti o je olorun ti o si je eleda ohun gbogbo olorun eni ni igba popo ati ni oniruru ona ti o ti pa awon woli ba awon baba soro nigba ni ni ikeyin ojo won yi o ti pase omo re ba wa soro eni ti se ajogun ohun gbogbo nipase eni ti o da awon aye pelu bi o ba ti n gbero ninu okan re tabi ti o ni apiyesi we pe bawo ni a se da aye je ki o ye we pe olorun ni o da aye sugbon so fun a we pe eni ti o da awon aye nipase jesu kristi eni ti se itanṣan ogo re ati aworan ohun ti kara re ti o si n fi oro agbara re mu ohun gbogbo duro leyin ti o ti se iwenu ese o joko li owo otun olanla li oke eyi n so nipa jesu kristi we pe o je olorun o je eleda wa o n si ni olorun ayeraye ninu kolose ori kini wo ese kẹẹdogun lẹẹkan si eni ti se aworan olorun ti a ko ri akobi gbogbo eda bi o ba nso nipa akobi gbogbo eda eyi ko so wi pe ada Jesu nitori pe awon ti won ma ngbe bibeli kaakiri ti won ma nta iwe ti won ma nta kaakiri won ma nso wi pe Jesu ni akoko da ki a to da awon angeli ki a to da Adamu ki a to da lagbaja ki a to da tibi ki a to da ton nitori wi pe ede ti bibeli nlo ko ye won bi a ba nso nipa akobi ninu ede greek ti a fi ko majemu titun o nso nipa eni ti o ni agbara eni ti o ni ipa eni ti o ni epo eyi ko so nipa akoko we pe akoko da Jesu ki a to da awon eda miran o nso nipa akobi gege bi eni ti o ni ipo la ju gbogbo eda lo gege bi eni ti o ni agbara ju gbogbo eda lo eni o fi so we pe o je akobi o je eni ola o je olori lori gbogbo awon eda wo Johanu Johanu ori kerinla ese ikesan ankeko nipa Kristi si jobe lo we pe o je bibeli je ki o da wa loju we pe o je olorun bi olorun baba ti je olorun be ni olorun omo je olorun pelu Johanu ori kerinla ese ikesan Jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mo mi sibe Filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa Jesu Kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je Olorun be na ni ohun je Olorun ninu Johanu yi kan na ori kini lati ese ikini oni le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ohun na le wa le atete ko se pelu Olorun nipa se re le ati da ohun gbogbo bi nsi kan won yi nipa Jesu Kristi nipa olugbala wa nipasẹ rẹ le ati da ohun gbogbo ati lẹhin rẹ a ko da ohun kan ninu ohun ti a da bibeli n je ki o ye wa we pe Jesu Kristi yi ni aworan pipe Olorun ati we pe ohun ni olubori ati o wa ni ipo ori ninu ohun gbogbo ninu Filipi ori keji Filipi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan Olorun ti ko ka si iwora lati ba Olorun dogba an so fun ni hin we pe o je aworan Olorun ko se ka si iwora eni wi pe ki se ohun ti o nja fun tabi ohun ti o fe nawo si ti ko je tire o je eni ti o ba Olorun dogba nitori be ni Paul apostoli ni o je ki o ye awon eniyan wonyi we pe Jesu Kristi yi ni se aworan Olorun ati we pe o je eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won toka won si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki o si le je ki won di eni diduro sese eyi ni Paul n so fun we pe ki won boju kuro ninu awon nkan won yi kan mo we pe Jesu Kristi ti to fun won ikeji o je ki o ye won wi pe Jesu Kristi yi ni eleda ohun gbogbo wo Kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re le ada ohun gbogbo ohun ti nbe le orun ati ohun ti nbe le aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese Olorun wonyi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so nihin ni wepe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri Iba se ohun tin be le aye tabi ohun tin be le orun. Iba je ohun tin be ni oke abi ohun tin be ni isalele. Wi pe agbara Jesu Christi ni o da won. Bi awon ti ko loye iwe mimo bi won ba nwo awon ise iyanu ti Jesu Christi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wi pe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju apoju ohun ti ko ye won ni wi pe eni ti o je eleda on gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le afi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti an ka ninu bibeli je ki a tun wo le kan si ki a pada si majemo lai lai ninu orin dafidi orin dafidi ori keji le ni 100 orin dafidi ori keji le ni 100 lati ese ke dogbon ese ikarun din logbon orin dafidi ori keji le ni 100 lati ese ikarun din logbon lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi nso nipa eleda oni lati ipele aye lati iseda aye lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won o se gbe sugbon iwo duro ni tooto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o se paro sugbon bakan na ni iwo odun re ko li opin kini a le so nipa oro olorun ti aka yi tani awon oro won yin soro nipa re nigbati o wi pe lati igbati jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan won yi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wi pe eni ti o da nkan won yi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti an so nipa re ninu hebero ori kini lati ese ikewa ati iwo olowa li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi soro nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigbati o wepe sugbon ni ti omo le o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesiroju lati so fun wa wi pe nipa Jesu Christi yi oluwa yi kan soso na le o so ni ese ikewa wi pe iwo oluwa Christi li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan won yi yo ma doki lokan re wi pe awon ti ko gba Jesu Oluwa gbo won ko gba eleda aye ohun orun gbo awon ti won so oro shankala si Jesu won so oro ti ko ba kun pe si eleda orun ohun aye awon ti won fi iwa omogo iwa ope ti won fi han si Jesu Christi won fi ri iwa yi han si eni ti o da orun ohun aye won si fi ri iwa yi han si eni ti o se idajo ohun gbogbo bi abawo Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikesan iwo onihirere sioni gun oke giga lo iwo onihirere iwo onihirere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke maberu wí fún àwọn ìlú Júdà pé ẹ wo Ọlọ́run yín, kíyèsí Olúwa Jehova yóò wá nínú agbára, apá rẹ̀ yóò ṣe àkóso fún un, kíyèsí èrè rẹ̀ wà pẹ̀lú rẹ̀, ẹ̀san rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀, òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn. Bí nǹkan tí a ń kà bí ó bá yí ọ, ṣe o rí wípé nínú ẹsẹ̀ ìkẹsàn-án ó ń sọ, ó dárúkọ rẹ̀ wípé Ọlọ́run, nínú ẹsẹ̀ ìkẹwàá ó dárúkọ rẹ̀ wípé Olúwa Jehova ní í ṣe pẹ̀lú agbára, nínú ẹsẹ̀ ìkọkànlá ni ó wá ń pè ní olùṣọ́ àgùntàn. Bí ó bá ka Jọ́hánù orí kẹwàá, ó rí wípé bí a bá ń sọ nípa olùṣọ́ àgùntàn ní tòótọ́, a ń sọ nípa Jésù Kristì. Òun bọ́ ọ̀wọ́ ẹran rẹ̀ bí olùṣọ́ àgùntàn, yóò sì fi apá rẹ̀ kó àwọn ọ̀dọ́ àgùntàn, yóò sì kó wọn sí àyà rẹ̀, yóò sì rọra dà wọ́n, da àwọn tí ó lóyún tálí, ó ti wọn omi ní kòtò ọwọ́ rẹ̀, tí ó sì fi ìka wọn ọ̀run, tí ó sì ti kó erùpẹ̀ ayé jọ sínú òṣùwọ̀n, tí ó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké nínú òṣùwọ̀n. Èyí ń sọ nípa Jésù Kristì olùṣọ́ àgùntàn wa tòótọ́, wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo. A ti kà á nínú Jọ́hánù tẹ́lẹ̀ rí wípé Jésù Kristì nípa rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nísinsìnyí wo Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà, Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n fún àwa, Ọlọ́run kan ní ń bẹ, Bàbá, lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà, àti tí ẹni tí gbogbo wa ṣe, àti Olúwa kan ṣoṣo, Kristì Jésù, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà, Kristì Jésù nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà, àti àwa nípasẹ̀ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ dájú wípé Jésù tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ni ẹlẹ́dàá ohun gbogbo, àti wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá àwọn ohun gbogbo tí a dá, ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Jẹ́ kí a padà sínú Kólósè orí kìíní, kí a wo ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ, ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀. Ó wí pé Jésù yìí ni orí fún ara, bí a ti pe ìjọ ní ara, ara Kristì, bẹ́ẹ̀ ni a pe Kristì ní orí ìjọ. Nínú Kólósè orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún, tí kò sì di orí ni mú ṣinṣin, láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkèé àti iṣan pèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń dàgbà nínú ìbísí Ọlọ́run. Ohun tí a ń sọ nípa orí níhìn-ín, tàbí tí a ń sọ nípa Kristì, ni wípé Kristì gẹ́gẹ́ bí orí, òun ni yóò mú kí gbogbo àwọn oríkèé àti iṣan kí wọn kí ó ní ìpèsè fún gbogbo ara, àti kí a lò so wọ́n ṣọ̀kan papọ̀, àti wípé kí wọn kí ó lè máa dàgbà nínú ìbísí ìyè nínú Ọlọ́run. Wípé ẹni tí ó bá jẹ́ orí, òun ni ẹni tí ń tọ́ni, òun ni olùṣọ́ àgùntàn, òun ni adarí, òun ni aṣáájú, òun ni orísun agbára. Nítorí bẹ́ẹ̀, fún ìjọ, Jésù Kristì jẹ́ orísun agbára wa, kì í tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ, ṣùgbọ́n Jésù Kristì tí ó jẹ́ orí fún ìjọ, òun ni orísun agbára. Òun sì ni aṣáájú, kì í ṣe áńgẹ́lì, kì í ṣe àlá, kì í ṣe ìran, kì í ṣe ìsọtẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristì Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa nítorí wípé òun ni aṣáájú àti adarí wa òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú òun ni iyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ìṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí í ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì Olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún, kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí tàbí olórí, ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run, a kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristì ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé, tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristì. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe? Bẹ́ẹ̀ náà ni, kò sí ohun tó ṣòro fún Jésù Kristì láti ṣe. Nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ lè àti dá ohun gbogbo, nínú Jésù Kristì àti nípasẹ̀ Jésù Kristì lè àti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tìrẹ, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí, ó wá láti ọwọ́ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbáṣe ìtẹ́, ìbáṣe oyè, ìbáṣe ìjọba, ìbáṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbà á gbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì, nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún lè a dá nǹkan wọ̀nyí, bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀. Èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, ó sì òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristì, ẹni tí ó jẹ́ Ọlọ́run dènìyàn, ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara, òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ní ìjọ, ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa. Bí o bá gba Jésù Kristì gbọ́, bí irú ẹni bẹ́ẹ̀, bí o bá kú ní àsìkò àjínde, yóò ní àjínde tí iyè, àti pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Bí o bá yin Ọlọ́run, tí o forí balẹ̀ fún Ọlọ́run, bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí, bí o bá dé ọ̀run pẹ̀lú, o máa sìn, nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ. Àti ó jẹ́ nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. awon ti o fe da okan awon ara koloseru to fe si won ni popada to fe ko oju won si olorun ajeji to fe so fun wi pe o da bi eni pe Christ Jesus ko to fun won eyi ni Paul apostle ni o fi wa laye won yekeyeke wo pe Jesus Christ to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu

Kristi ni àwòrán Ọlọ́run tí a kò rí. Jésù Kristi ni ẹlẹ́dàá ohun gbogbo, àti wípé Jésù Kristi ni ó jẹ́ olórí ìjọ. Bí ó sì ti jẹ́ olórí ìjọ, jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà. Bí a kò bá tí ìgbà ọkàn rẹ làrántí pé Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù Olùgbàlà. Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù Olùṣọ́àgùtàn. Òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa. Jésù Kristi yìí kan náà, Ìmánúẹ́lì, Ọlọ́run dénìyàn, Ọlọ́run wà pẹ̀lú wa, òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀. O ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀. O ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀. O ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀. O ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù. O ní láti kọ wọ́n sílẹ̀. O ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé. O ní láti kọ wọ́n sílẹ̀ kí o sì rọ̀ mọ́ Jésù Kristi nìkan ṣoṣo. Nítorí wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo. Òun ni àwòrán Ọlọ́run tí a kò rí. Òun ni olórí ìjọ. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere. Òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jò wá. Ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́. Òun ni ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ Bàbá. Nítorí bẹ́ẹ̀ ké pe Ọlọ́run kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristi kí o fi hàn. Nítorí pé Jésù Kristi ni ẹlẹ́dàá ohun gbogbo. Nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí di ìsinsìnyí. Bí o kò bá tí ní ìgbàlà sọ fún Ọlọ́run wípé o gba Jésù Kristi gbọ́. O gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá, Olùgbàlà, Olùdánisílẹ̀, Olùdáǹdè. Àti onídàájọ́ tí ó dájọ́ gbogbo ayé ní ìkẹyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Nínú ìsìnrẹsì Ọlọ́run, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ láti máa fi ohun mìíràn kún ìsìn Ọlọ́run. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé Jésù Kristi kò tó gẹ́gẹ́ bí Olùgbàlà. Gẹ́gẹ́ bí Olùdáǹdè, gẹ́gẹ́ bí Olùṣọ́àgùtàn, gẹ́gẹ́ bí Olùfúnni ní ìyè. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ. Wípé ẹni láti tún máa wá àwọn áńgẹ́lì káàkiri. Wípé ọgbọ́n ìjìnlẹ̀ tó wà níbì kan yàtọ̀ sí nínú Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Nínú Jésù ni ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo nǹkan tí ó wà nínú Ọlọ́run ni ó pé sí. O ní a fi fún wa láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti láti dì wá mú títí dé òpin láti mú wa lọ sọ́dọ̀ Ọlọ́run níkẹyìn. Jésù Kristi yìí kan náà ni a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó fún wa lóore ọ̀fẹ́ àti agbára láti jẹ olóòótọ́ títí dé òpin. Bí o bá ṣàrọ̀ rẹ̀ tì nísinsìnyí tí o kọ̀ ọ́ sílẹ̀, rántí pé Jésù yìí kan náà ni yóò jẹ́ onídàájọ́ ní ọjọ́ ìkẹyìn. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó wà nínú Jésù Kristi, Olúwa, Olùràpadà, Olùgbàlà wa.

wí pé bí ẹnikẹ́ni bá wá sínú Kristi, kí a tó mọ Kristi, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyè, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristi, tí a rì wá bọ inú kànga omi iyè, ó dájú wípé a ó kún pẹ̀lú omi iyè láti inú Kristi. Bí o bá padà sí Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yí ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristi, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristi, a ti gbàgbọ́ nínú Kristi, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristi. Nígbà tí a ti wọ inú Kristi, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristi nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Èyí ni a ń pè ní kíkún wa nínú Kristi. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristi ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristi. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristi. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nínú ògo àti ọláńlá rẹ̀. Ó ń sọ ní ìwé pé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristi. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristi. Bí a bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristi. Bí a bá ń fẹ́ agbára, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristi. Tún wò ó lẹ́ẹ̀kan sí, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi. Wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kúnkún sọ wípé

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe wo ya Isaiah, ori ikokanla, eka kan yo si jade latinu kukute jese wa, eka kan yo si hu jade latinu mbombore, emi oluwa yo si bale, emi ogban ati oye, emi igbimo ati agbara, emi imoran ati iberu oluwa, orun didun re si wa ni iberu oluwa, on ki yo si dajo ni pa iri oju re, be ni ki yo dajo ni pa igbimo eti re. Ṣùgbọ́n yóò fi òdodo ṣe ìdájọ́ tálákà, yóò sì fi òtítọ́ ṣe ìdájọ́ fún àwọn ọlọ́kan tútù ayé, òun ó sì fi ọ̀gọ́ ẹnu rẹ̀ lu ayé, òun ó sì fi èémí ète rẹ̀ lu àwọn ènìyàn búburú pa. Òdodo yóò sì jẹ́ àmùrè ẹ̀gbẹ́ rẹ̀ àti ìṣòtítọ́ àmùrè inú rẹ̀. Ìkokò pẹ̀lú yóò máa bá ọ̀dọ́ àgùntàn gbé pọ̀. Kìnìún yóò sì dùbúlẹ̀ pẹ̀lú ọmọ ewúrẹ́ àti ọmọ màálù àti ọmọ kìnìún àti ẹgbọrọ ẹran àbọ́pa yóò máa gbé pọ̀. Ọmọ kékeré yóò sì máa dà wọ́n. Màálù àti bíárì yóò sì máa jẹ pọ̀, ọmọ wọn yóò dùbúlẹ̀ pọ̀, kìnìún yóò sì jẹ koríko bíi màálù, ọmọ ẹnu ọmú yóò sì ṣeré ní ihò pamọ́lẹ̀, àti ọmọ tí a já lẹ́nu ọmú yóò sì fi ọwọ́ rẹ̀ sí ihò ejò. Wọn kì yóò pani lára, bẹ́ẹ̀ ni wọn kì yóò pani run, ní gbogbo òkè mímọ́ mi, nítorí ayé yóò kún fún ìmọ̀ Olúwa gẹ́gẹ́ bí omi ti bo òkun, àti ní ọjọ́ náà òkúté Jésè kan yóò wà tí yóò dúró fún ọ̀págun àwọn ènìyàn. O ni àwọn kèfèrí yóò wárí, ìsinmi rẹ̀ yóò sì ní ògo, yóò sì ṣe ní ọjọ́ náà ni Olúwa yóò tún nawọ́ rẹ̀ láti gba àwọn ènìyàn rẹ̀ yóò kù padà, tí yóò kù láti Assyria, àti láti Egypti, àti láti Patrosi, àti láti Kúṣì, àti láti Elamu, àti Shinari, àti láti Hamati, àti láti àwọn erékùsù òkun wá. Òun ó sì gbé ọ̀págun kan dúró fún àwọn orílẹ̀-èdè, yóò sì gbá àwọn àṣàtì jọ, yóò sì kó àwọn tí a túká ní Júdà jọ láti igun mẹ́rin ayé wá. Ìlara Efraimu yóò sì tán kúrò, Efraimu kì yóò ṣe ìlara Júdà, Júdà kì yóò sì bá Efraimu nínú jẹ́, ṣùgbọ́n wọn ó sì fò mọ́ èjìká àwọn Filistini sí àìwọ̀ ọ̀run, wọn ó jùmọ̀ ba àwọn ti ìlà ọ̀run jẹ́, wọn ó sì gbé ọwọ́ lé Edomu àti Moabu, àwọn ọmọ Amoni yóò sì gbà wọ́n gbọ́, Olúwa yóò sì pa ahọ́n òkun Egypt run túútú, ẹ̀fúùfù líle rẹ̀ ni yóò sì mi ọwọ́ rẹ̀ lórí odò náà, yóò sì lù ú ní ìṣàn méje, yóò sì jẹ́ kí ènìyàn ré kọjá ní bàtà gbígbẹ. Ọ̀nà òpópó kan yóò sì wà fún ìyókù àwọn ènìyàn rẹ̀ tí yóò kù láti Assyria gẹ́gẹ́ bí ó ti rí fún Israẹli lé ọjọ́ tí ó gòkè jáde kúrò ní ilẹ̀ Íjíptì.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì, láti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin li ẹlẹ́rìí mi, lè Olúwa wí, àti ìránṣẹ́ mi tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, àti kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni, a kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí, ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí, ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ Ọlọ́run alágbára àti wípé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹ́sẹ̀ kọkànlá. Ó ní èmi, àní èmi ni Olúwa, àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Ẹsẹ̀ ìkejìlá, èmi ti sọ, mo ti gbàlà, mo sì ti fi hàn nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín, ẹ̀yin ní ṣe ẹlẹ́rìí mi, ni Olúwa wí pé èmi li Ọlọ́run. Bí Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbani, ní ìran kan sí ìkan mìíràn sí ìran mìíràn láti jẹ́ ẹlẹ́rìí rẹ̀, bẹ́ẹ̀ ni ó gbé àwa onígbàgbọ́ dìde lọ́jọ́ òní láti jẹ́ ẹlẹ́rìí tàbí láti jẹ́ ẹnu fún Jésù Kristì. Nínú Májẹ̀mú titun ni a ti kà á wípé gbogbo àwa onígbàgbọ́, àwa tí a ti bá Ọlọ́run lájà nípa ètùtù ẹ̀jẹ̀ Jésù Kristì, àwa tí a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, àwa tí ẹ̀mí Ọlọ́run tí ó ti ń ké ábà bábá láti inú wa, àwa tí a ti ní àlàáfíà tí a ti mú ìdálẹ́bi kúrò, àwa tí a ti di ẹ̀dá titun nítorí ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, àwa ni a ti sọ di ẹlẹ́rìí wípé kí a lọ sí ọ̀dọ̀ àwọn tí ó wà láyìíká wa láti gbẹnu sọ fún Ọlọ́run wípé Jésù Kristì òun ni olùgbàlà ara ayé. Nínú ìhìnrere ti Lúkù orí 24, ìhìnrere ti Lúkù orí 24 ní ẹsẹ̀ 15:50, ẹsẹ̀ 15:50, ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Níhìn-ín, kìí ṣe wípé àwọn àpọ́sẹ́lì nìkan ni Jésù ń bá sọ̀rọ̀, kìí sì ṣe wípé àwọn ọkùnrin nìkan ni Jésù ń bá sọ̀rọ̀, gbogbo àwọn tí wọ́n ti rí wípé Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa. Àsìn àti ní ọjọ́ kẹta ó jíǹde kúrò nínú òkú, ó sì farahàn wọ́n, wọ́n sì rí, ayọ̀ sì kúnnú ọkàn wọn nítorí wípé agbára Ọlọ́run ó jí Jésù Kristì dìde, àti wípé a jí dìde fún ìgbàlà wa, a jí dìde fún ìdáláre wa, a jí dìde fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, a jí dìde kí ó ba lè jẹ́ ẹni tí ó so wá pọ̀ pẹ̀lú Ọlọ́run. Ó ní nísinsìnyí tí ẹ ti rí mi, nísinsìnyí tí ẹ ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nísinsìnyí tí ẹ ti rí àṣepé ìgbàlà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó, ó ní ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí o bá jẹ́ ti Ọlọ́run. Bí a bá ti gba ọkàn rẹ là, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, Jésù Kristì ó sọ ọ́ di alóore, ó sọ ọ́ di ajíhìnrere, ó sọ ọ́ di ẹlẹ́rìí tí yóò máa jẹ́rìí níbi gbogbo ní àyíká rẹ wípé Jésù Kristì ni olùgbàlà. Wo ìṣe àwọn àpọ́sẹ́lì orí 1 ẹsẹ̀ 8. Ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé, àti títí dé òpin ilẹ̀ ayé. Níbi gbogbo tí ọmọ Ọlọ́run bá lọ, níbi gbogbo tí a bá ti bá ọmọ Ọlọ́run pàdé, ni ọmọ Ọlọ́run ní láti máa jẹ́rìí wípé Jésù Kristì ní olùgbàlà. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti mọ Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, tí o ti gba iyì àìnípẹ̀kún nípasẹ̀ rẹ̀, tí a ti kọ orúkọ rẹ sí ìwé iyì Lọ́run, tí ẹ̀mí Ọlọ́run ń bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run, o ti di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristì, àti wípé nísinsìnyí bí o bá kú, o fi ọ̀run rere ṣeré jẹ́, irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a ní ẹ̀rí yìí wípé Jésù ń gbàlà, àti wípé Jésù Kristì ó máa ń pèsè wa sílẹ̀ fún ọ̀run rere, ó yẹ kí a mọ̀ wípé a ti di ẹlẹ́rìí Jésù Kristì, wípé Jésù ni olùgbàlà. Yẹ kí a wo ẹ̀kọ́ yìí ní fínífíní, kí a yẹ ipa mẹ́ta wò nínú ẹ̀kọ́ yìí. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Báwo ni a ṣe lè dá ẹlẹ́rìí òtítọ́ mọ̀ yàtọ̀ sí ẹlẹ́rìí èké? Ìkejì, ìwàásù ati ogbon awon eleri otito iwasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni an pe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti ati nse idajo se mo we pe bi a ba fe se idajo an fe mo kini otito ti a le mo nipa eni ti an fe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo onkohun nipa nkan to nso nipa re a o so we pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti agbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju pe Jesu Kristi ni kan soso ohun ni olugbala iru awon be bi won ba tile n waasu ohun ko ti won ba nso a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma n fi etan han jade o seese ki a ri awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye anipekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami oroyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o seese ki iru eni be ki o ma so fun o wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba n fe idariji ese o seese ki o so fun o wipe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o bere si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afaa kan alufaa kan ni ojojo satide iru awon be eletan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipasẹ Jesu Kristi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Kristi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Kristi ki wenimo laulau funfunju lo lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma n ri boya ninu oko ero tabi ni tosi wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wepe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fawon eyan igba miran a da be ni pe won fi awon eyan gegun e ki se wo pe won jeri awon won yi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pe ra won ni ajeri papa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun wo pe a o ri igbala e pe baba se be a o le ba Jesu joba ni kehin sugbun o mo nipa tun bi won mo nipa iye ni pekun won mo nipa bi a se le jewo se wa ki ako sile ki a di atun bi ki a di eni ki a ti yi pada won mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki o gbogbo ki o di otun awon won yi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe ori kerinla ese ike dogbon iwe ori kerinla ese ike dogbon olooto eleri gba okan sile ki a konkon so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o nbo lori iru eni be eleri olooto lo ma ngba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma fi ona imole ona ihirere ona idariji ona idande ona igbala ni o ma fi han eni ni o ma so wi pe ah e se se fe ku ninu ese yin sebi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarina wa sebi Jesu Kristi ni eni to ngba eri wa je ni waju olorun o ni alagba wi wa ti o je wi pe bi a ba je wo ise wa bi a ba ko sile nitori ti Jesu Kristi a o dariji wa a o gba wa la a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wi pe a o di omo olorun iru eni be ti o nso fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti Jesu Kristi ti o le gba okan elese kankan la iru eni be ni a n pe ni eleri olooto tun wo ese ilekan si ninu iwe owe yi ori kerinla ese ikedogbon eleri olooto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro eke awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo kuro lowo ese o je gbo lenu won bi a se le di atun bi o le gbo lenu won bi Jesu Kristi ti o ti so aye wa di rere ti o ye aye wa pada ti o gba oti kuro lenu wa ti o gba siga kuro lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayanfe niwaju olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona o ni iye ati wi pe ohun nikan soso le a ti fi fun wa ki a ba le gba wa kuro lowo ise wa ko si enikeni ti o le wa sodo baba bi ki se nipasẹ re eleri olooto lo ma n so fun wa bee nitori be awa paapaa bi a ba di omo olorun o ye ki a le mo wi pe a le di eleri olooto niwaju olowa ki a ma so Jesu Kristi ki a ma so fun awon eniyan ni agbègbè wa ni adugbo wa ìtàn àgbélébò àti wí pé bí a ṣe lè ra ọkàn wọn padà nínú Yohánù ìwé ìhìnrere ti Yohánù ẹsẹ orí ìkẹẹ̀dógún ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ ìkẹtàdínlọ́gbọ̀n ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ò ràn sí yín láti ọ̀dọ̀ bàbá wá àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wá òun náà ni yóò jẹ́rí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá níhìn-ín ni Jesu Kristi ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rì olóòótọ́ ó jẹ́ kí a dá wọn mọ̀ ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi ni tori ti eyin ti wa pelu mi lati ipilese e je wi pe awon won yi won ti ko isile won ti wa sodo Jesu Kristi eleri oloto ni eni ti o gbo ipe Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti nsise ki a ti di eru wu ole lori eyin o si ri isimi fun okan yin eleri oloto ni eni ti o ti gbo ipe yi ti o ti ko isu ati sere sile ti wa sodo Jesu eleri olooto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri olooto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri olooto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbese aye re lati di eni otun lati di eni oto oni eyin ti wa pelu mi iru eni be o je eni ti o wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun efe ikedogun ise awon aposteli ori kejile logun efe ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wipe se eleri ni o si nkan ti a n so to ba so pe beeni wọ́n ní ṣe wà nbẹ̀ èwo ló rí èwo ló gbọ́ èwo ló ṣẹlẹ̀ bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan mi ò sì gbọ́ nǹkan kan mo kàn ń lọ lójú títì ni ọkùnrin yìí ló wá pè mí wípé mo ní ẹjọ́ ilé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe ojú ẹ ò rí nǹkan etí ẹ ò gbọ́ nǹkan kí o ò sí bẹ́ẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni èmi ṣé ó fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹun nílé ẹ̀rí rárá ṣé o bá a gbé rí rárá ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀pọ̀ rárá o ò lè ṣe ẹlẹ́rìí nígbà náà gba tó o ti ìbá Jésù Kristi pàdé àlàáfíà tó ní o sì nínú ẹ̀ oore ọ̀fẹ́ tí Jésù Kristi mú wá o gbà nínú ẹ̀ ìdáríjì tí Jésù Kristi ń fúnni lọ́fẹ̀ẹ́ o bá pàdé àti ayọ̀ ọ̀run tí Jésù Kristi máa ń fúnni nígbà tí a bá di ẹni ìgbàlà o sí ìtọ́wò o bá Jésù jẹ o bá Jésù mu o bá Jésù gbé o lálàáfíà pẹ̀lú Jésù orúkọ rẹ ò tí ì wọ inú ìwé èyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run níbi tí ó wà ọ̀run ò mọ̀ ọ́ sí atẹ sí ọmọlẹ́yìn Jésù Kristi Jésù Kristi kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun ìwọ pàápàá òjì àlejò òjì àjèjì sí Ọlọ́run èwo ló fẹ́ jẹ́rìí ẹni tí a bá sọ pé ó jẹ ẹlẹ́rìí ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan ó ní mo ti sọ ẹ̀bùn ọ̀run wo mo ti rí ìdáríjì iyì Ọlọ́run gbé inú mi ìgbésí ayé mi ti yí padà ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristi pàdé mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé òwò sojí nǹkan ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan ìwọ̀n tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wí pé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni ìwọ̀n tó jẹ́ pé ìjà ńkọ́ olè ńkọ́ àrán kan ńkọ́ ìwọ̀n tó jẹ́ wípé ìbínú òkú òní gbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni mo lọ sórí ikún mi mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí Ọlọ́run fi bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ Ọlọ́run kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá àwọn tí mo ti ń bá jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o iṣẹ́ ìtúni o nísinsìnyí mo ti di ọmọ Ọlọ́run o èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ Ọlọ́run ló ń gbé inú mi bí mo ń lọ mo ń kọrin ni bí mo ń ka bíbélì bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ mo ti bá Jésù pàdé irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá Jésù pàdé tí ojú wọn ti rí nǹkan nípa ètùtù tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí nítorí bẹ́ẹ̀ bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristi ti ṣe a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristi ń gbàlà Jésù ń dání nídi Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀ Jésù ń pèsè ẹni fún ọ̀run rere àwọn tí wọ́n ti bá Jésù Kristi pàdé àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún Ọlọ́run àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́ bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní lákọ̀ọ́kọ́ kí a kọ́kọ́ wo ìwàásù àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí àti bá Jésù pàdé a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà wọ́n lè ní ìdáǹdè a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí ni ìwàásù wa jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti Jerusalemu lọ ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí a bá ń sọ wípé ẹlẹ́rìí bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere èyí jẹ́ wípé a ti mọ ohun tí Jésù Kristi ṣe òòrí nínú ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ó ní ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì bí a bá sọ ìtàn inú bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristi ṣe fún ìgbàlà wa a ò tí ì wàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeéṣe kí a ka bíbélì kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn wípé agbára Ọlọ́run tóbi púpọ̀ agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bá a tì wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sóhun tó ṣòro fún Ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé Jésù Kristi kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà sórí ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpani ènìyàn ṣùgbọ́n Jésù Kristi wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán Jésù Kristi sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristi èyí jẹ́ pé à ń wàásù ìhìnrere a ń sọ nípa ikú àti àjíǹde Jésù Kristi kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìnrere kí a ba lè ní ìgbàlà ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ agbèrè èyí kì í ṣe wàásù ìhìnrere bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run o toro idariji o so fun olorun wi pe looto ni mo ti dese sugbon ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sesese sinu mi je kin ri ayo igbalare ki ayo igbalare ki o pada to mi wa bi e ba wa su be ti a si wa so wi pe awa na ti a ti dese gege bi dafidi bi o ti dese bi aba wa sodo olorun nisinsin ojo run di alaanu ko ni tawanu bi o tun wo ki ori wi pe yo dari ese waji wa gba ti aba ti wa su idari ji ese nipase jesu kristi nipase je jesu kristi ti o ta sile fun wa wo odo agutan olorun ti o ku ese ara aye lo e je wi pe a n wa su ihinrere oni o so fun ani ese iketa bi ni adota oni ati ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko jesu kristi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo jesu bi a ba so wi pe a je omo leyin jesu oruko jesu gbodo kuro lenu wa elomiran oluso agutan o gbo nkan ti paul apostle so oni se emi ni a kan ma gbelebo fun yin tabi apolo ni a kan ma gbelebo fun yin oni jesu kristi ni a wa su re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile kuro lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri jesu aje agbenuso fun olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n wa su ironu pe wada ati idariji ese li oruko re awon elomiran ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa won awon baba asale ninu ijo won lati dari ese won ji won won so wi pe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba se mi o seese ki wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo jafara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko jesu bi a ba kepe oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipase jesu kristi ni a ti le ni igbala gba ti o ba wa su be gba ti o ba so fun awon eniyan be wi pe nipase jesu kristi ni a ti le dari ese won di won eyi je wi pe o je eleri olooto sugbon bi a ba wa su be emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se panṣaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti e lẹyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je ebo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni bẹẹ ni idalebi okan a fun iru eni bẹẹ ni idalebi fun awon ese ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko jesu kristi ati nitori etutu ti jesu kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba n so nipa ogbon eyi n so bi a se n gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomu o n le tiro o n da ikanna si o se se ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi ati wa su oro olorun a so pe ah mama gbogbo nkan te nse ise esu patapata gba orun apade ojina si yin iwa su ko yin eni to ndi adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni gba to ba so be o se se elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni omo ba so pe iwe kika oti e ti itasiko baba mo fe wo asu nitori mo fe se eleri ninu ile yi olorun ti gbe mi dide gege bi eleri oti te mu yi igo kan sojo yo mu lo si orun apadi ti ti ayeraye iru eni be ki se eleri o looto nitori iru eni be o fe so nipa Jesu iru eni be o nle awon eniyan jina si ihirere tabi o sese boya se la nlo loju titi a si ri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo Jesu oni itara sugbon itara odi ni obaduro lo so pe iwo omobirin ki lo nwa legbe titi lo so pe ah bo wa to ba fe pe mi kin ba o lo le mo fe mo le ba o lo o wa so pe emi omo olorun le mi deeper le mi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa su re loni pelu igboya mo wa so fun odomobirin yen o da mi loju pe to wa je to ma ni gbala ni o ye ko ni gbala loni o wa su ihirere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kookan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kookan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin Josephu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won ta si Egypt won ta fun awon ara Ishmaeli nipase be o wa tun lo si Egypt iya popo ni o je Josephu gba to ya awon arakunrin re won yi won wa si Egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele o ri nigba ti won de be Josephu mo won o fe ki awon wonyi ki won ki oronu pada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won laya ko gbe ko won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru e ro wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibuso kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun won lo nje ni won onikalukuri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko Benjamin nko bayi nko baba nko bawo lele

Fọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ̀run àpáàdì òjìnà sí ọ. Ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́? Tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ, ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì. Bí n bá lé ọ káàkiri pé lágbájá ọ ẹlẹ́ṣẹ̀ ni o, lágbájá ọ ẹlẹ́ṣẹ̀, bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni ọ, tí mo dójú tì ẹ́, ṣé wàá lè ronú kó àdà? Rárá. Ṣùgbọ́n bí a bá fẹ́ wàásù, yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Ṣé mo ti sọ ti Joseph fún ọ nísinsìnyí? Ṣe rántí ti Nátánì? Dáfídì, ó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Nátánì wá sí ọ̀dọ̀ Dáfídì, ó sọ ìtàn kan, ó sọ, ó pa ní bí òwe. Ṣùgbọ́n Dáfídì ò mọ̀. Dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́, ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ni Dáfídì wá sọ, ni Nátánì wá sọ fún un pé ìwọ ni ẹni náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ló tún bá níwájú Olúwa, ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà, Ọlọ́run dáríjì mí. Pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Bí o bá wo Paulu níwájú ọba Agrippa, ó ń sọ̀rọ̀, ó wá sọ fún pé ọba Agrippa, mo mọ̀ pé o gba nǹkan wọ̀nyí gbọ́, nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀. Gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà, ni ọba Agrippa wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́, àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn, àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n Ọlọ́run. Ṣe rántí Jésù Kristì nígbà tí ó rí obìnrin ní etí kànga, obìnrin ará Samaria, tí ó fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀, tí ó ń sọ fún lẹ́sẹ̀. Gbà tó yá ó ní lọ pé ọkọ rẹ̀ wá, èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn, ìwọ tó jẹ́ wípé àgbèrè kúrò ní ìgbésí ayé rẹ, ìwọ tó jẹ́ wípé ìrìnkúrìn ló rìn káàkiri, Jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀. Ó ní lọ pé ọkọ rẹ wá, ni obìnrin sọ pé báwo ló ṣe mọ̀, mi ò sí nílé ọkọ. Ni Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún, ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o, tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi, ǹjẹ́ èyí kọ́ ha ni Kristì náà? Ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Pẹ̀lú ọgbọ́n Ọlọ́run, a lè sọ ẹ̀rí wa. A lè sọ wípé a jẹ́ ọ̀mùsí tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ọ̀mùsìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n àti bá Jésù pàdé, Jésù ti yí wa padà. Kí a sì sọ fún àwọn ènìyàn wípé Jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi, ó lè ṣe tìrẹ náà, ó lè yí ọ padà, ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun, di ènìyàn rere, ó lè fi ìyẹ́ Ọlọ́run sí ìgbésí ayé rẹ. A lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Jésù nípa sísọ ẹ̀rí wa, ẹ̀rí ìgbàlà, tàbí a lè ṣí Bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù Kristì kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní Gbàgádà, a lè fún àwọn ènìyàn, àtàbí àwọn ìwé, tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí, a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n Ọlọ́run, pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, kí a sì máa gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn, kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹta, kí ni agbára tí ń ti wàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń tì í lẹ́yìn? Kí sì ni èrèdí tí a fi ń wàásù, agbára tí ń ti wàásù wa lẹ́yìn? Jẹ́ kí a wo Yohánù orí 17, 21. Kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí ìwọ Bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan. Bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú olé, bí o bá ti dìdúró tí ó ń sọ̀rọ̀, gbà tí o bá dìde dúró tí ó ń tako àlùfáà, tí ó ń tako olùṣọ́àgùntàn, tí ó ń sọ pé èmi ni adarí ìdàpọ̀ ojú ilé yìí. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí ó yé yín, ẹ̀yin tí ẹ wà ní ìdàpọ̀ ojú ilé, pé èyí tí olùṣọ́àgùntàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò faramọ́, èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí níbẹ̀, èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀, èyí tí mo gbà nìyí. Gbà tí wọ́n bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́, kò sí ọkàn tí ó nígbàlà. Ó nígbà tí a bá jẹ́ ọ̀kan, ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé Bàbá ni ó rán mi. Nítorí bẹ́ẹ̀, bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe wo ya Isaiah, ori ikejila, ati li ojo na iwosi wipe oluwa, emi onyi o, bi otile ti binu simi, ibinu reti yukuro, iwosi tumininu. Kie si, olorun ni igbalami, emi ogbekele, emi ki yosi beru, nitori oluwa jiofa li agbara mi, ati ori emi, onkwe lusi di igbalami. Enyo si fia yofa omijade lati inu kanga igbala wa, yo jona ni enyo si wipe, nyo luwa, kepe oruko re, so ishere la ane anwe niyan, mon wasi iranti pe oruko re li agbeleke, kore si oluwa, nitori ti o she ondi dara, e yi dimima ni bugwa ye, kigbe, si ho, iwo lugwe si oni, nitori eni titobi ni eni mima Israeli li aarin re. Iwe wo li a Isaiah. Ori iketala, oro ima ni ti Babiloni, ti Isaiah omo Amosiri, egwe opagun soke lori oke giga. Eko si wan, e juwo, ki wan ba li lo, sinu eno di awon lola, emi ti pashe fun awon temi ti a yasi mima, emi ti pe awon alagbara ami, belu fun ibinu mi, ane awon ti wan yo ninu olanla ami. Hariwo opolopo lori oke, gege bi ti eniyan pupo, hariwo rudurudu ti joba awon rilede, ti akojopo. Oluwa awon omo ogun gba ogun awon omo ogun jo won ti le okere wa lati ipekun orun ani oluwa ati ohun elo ibinu re lati pa gbogbo ile run eku nitori ojo oluwa ku si dede yo debi iparun lati odo lodumare wa nitori na gbogbo owo yo ro okan olukuluku eniyan yo si de yiyo won si beru irora ati ikanu yo di won mu won wa ni irora bi obirin tin ro bi enu yo ye nikan si enikeji re oju won yo dabi owo ina kiyesi ojo oluwa nbo wa oni ibi ti on ti ikanu ati ibinu gbigbona lati so ile na di ahoro yo se pa awon elese run kuro ninu re nitori awon irawo orun ati isupo irawo inu re ki yo tan imole won orun yo si okukun ni ijade lo re osupa ki yo si mu ki imole re tan emi o si be ibi wo lara aye ati aisedede lara awon eniyan buburu emi o si mu ki igberaga awon agberaga ki o mo emi o si mu igberaga won alagbara re sile emi o mu ki okunrin kan so won juwura lo ani eniyan kan juwura o fire daradara nitori na emi o mu orun mi titi ile aye yo si sipo re pada ninu ibinu oluwa awon omo ogun ati ni ojo ibinu gbigbona re yo si dabi abu agbonrin ti an lepa ati bi aguntan ti enikan ko gbajo olukuluku won yi pada si eniyan re
2: olukuluku yo si sa si ile re
1: enikeni ti a ri ni ogun ni agun yo enikeni ti o si dara re po mo won yo ti pa idasubu omo won pelu ya o fotutu loju ara won a o si ko won ni ile a o si fi agbara ba obirin won je kiyesi emi o gbe awon ara media dide si won ti ki yo ka fadaka si bi o se ti wura won ki yo ni inu didun si orun won pelu yo fa awon odomokunrin tutu won ki yo se anu fun omo inu oju won ki yo da omode si ati Babiloni ogo ijoba gbogbo ewa ogo kadia yo dabi igba ti Olorun bi Sodomu on Gomora subu a ki yo te domo be ni a ki yo si gbe ibe mo lati randiran be ni awon ara Arabia ki yo pago nibe mo be ni awon oluso aguntan ki yo ko agbo won nibe mo sugbon eranko igbe yo dubule nibe ile won yo si kun fun owiwi abo ogongo yo ma gbe ibe oro yo si ma jo nibe awon owa wa yo si ma ke ninu afin won ati dragoni ninu gbangan won daradara igba re si sunmo etile a ki yo si fo ojo re gun.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura. Baba wa ti Olorun wa. Adupe lopolopo we pe awa se waju yin nisinsiyi. Ki abale je onje mi eti muni idagba eti funi lagbara ki abale ni agbara ati okun lati doju ija ko ese isu ati aye ati we pe ki abale ja ajasegun ni irin ajo wa si ilu orun rere bi ati wa loni an gbadura we pe e o ko wa lati inu oro yin e o si fun wa ni okun ati agbara ore ofe ati iye ni toto ki a ba le gbe igbesi aye e ti o je itewogba ni waju yin adupe opo ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni eko wa wa ninu Kolose ori keta ese ikerin dilogun ati ese iketa dini ogun Kolose ori keta lati ese ikerin dilogun eje ki oro Kristi ma gbe inu yin le opopolopo ninu ogbon gbogbo ki e ma ko ke si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si Oluwa onkohun ti eyin ba se se le oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gbogbo iwe epistle ti Paulu ati ti awon apostoli iyoku ni won kun fun eko ati itoni lori bi a se le gbe igbesi aye onigbagbo awon apostoli ati iranse Olorun ninu ijo ti majemu titun ni won mo we pe a gbe won dide fun ase pe awon eniyan mimo fun ifesemule ati idagbasoke eya ara Kristi awon episteli ti a se ko won yi ni won kun fun eko fun awon omo Olorun eko fun awon eniyan mimo nigbati eniyan ba ti di omo Olorun o nfe eko opopolopo ni ko mo we pe bi a ba di omo Olorun we pe ani lati ma ko eko bibeli oni a se ri we pe opopolopo ni ko wa ni ki wa si eko ojo aje o ye ki a mo we pe bi a ba ti di omo Olorun a se de ajogun pelu awon eniyan mimo eko se pataki fun wa eyi ni awon episteli yi ni won so fun wa we pe awon eniyan mimo won nilo eko ki se be nikan awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemu titun won fi itoni fun awon ope won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi won si mu idaniloju wa fun awon ti okan won pororo won mu idayapo kuro won je ki a di eni ti o le mu okan le nitori be ni o sese pataki we pe ki a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi won o je ki awa ti a je onigbagbo awa ti a ti tele Kristi ki a ni aworan Kristi gege bi a ti ko wa ni ana nipa nini tabi sise alabapin aworan Olorun ti o ba wo awon episteli won yi daadara o ri wipe won ko fi aye sile fun awon ero ogbon ti aye tabi itan aye baye yala ti awon Jew tabi ti awon keferi ohun ti awon nkan won yi nko wa awon episteli won yi won nko wa nipa iwa onigbagbo nipa bi a se le gbe igbesi aye Christiani to to ti iwa mimo yo wa ni igbesi aye wa ti a gbe igbesi aye ti o te Olorun Lorun eyi ni ati ka loni ninu ese ikerin dilogun ati iketa dilogun a ma wo ohun meta pataki ikini oro Olorun ninu okan oro Olorun ninu okan awon elomiran won ni oro Olorun ninu ile sugbon won ko ni ninu okan won elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon afẹ wo oro Olorun ninu okan ikeji fifi ogbon ti emi si ise fifi ogbon ti emi si ise iketa ipinu ti o wa lehin awon ise wa eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin ikini je ki a wo oro Olorun ninu okan wa. Ki a tun ka Kolose ori keta ese ikerindinlogun. E je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo ki a duro nibe na. E je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo. O ti an so fun anihin a fi okan wa a fi se bi ile ti o ni ilekun. A si so wipe ki a gba oro Olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro Olorun si ile gege bi alabagbe pelu wa wipe ki a silekun fun oro Olorun ki o ba le wole wipe ki a fi aye fun oro Olorun ki o ba le ma ba wa gbe wipe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori pe oro Olorun ti o ga ju won lo oro Olorun ti o lagbara ju won lo oro Olorun ti o gbon ju won lo oro Olorun ti o ni itoni ju won lo o fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele we pe ki a je ki won ki o jade ki a wa gba oro Olorun laye lati joko ninu okan wa e je ki oro Kristi ma gbe inu yin eyi ti an so fun aye o nje ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbese aye Christiani igbese aye onigbagbo bi abasi fe gbe igbese aye onigbagbo bi aba fe se rere ti a fe se daradara ani lati mo oro Olorun e ti o ti odo Kristi wa nitori pe Kristi ni otito iye ati ona o si ye ki a mo wipe bi a o ba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se Jesu Kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro Olorun nigba gbogbo nitori wipe oro Olorun ohun ni o nje iye e ni a fi so fun wipe e je ki oro Olorun ki o ma gbe inu yin li opolopo oni lati fi aye gba oro Olorun ki oro Olorun ki o to le ma gbe inu re nitori pe oro Olorun ki se bi abere ti a ma ngun fun omode ti a o pe awon agbalagba wipe ki won ki o di omode yi mu ki a si fi agbara ati ipa mu won lati gba abere yi oro Olorun ki fi be wole nitori be bi a o ba gba oro Olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro Olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa wi pe awa ni ani lati silekun awa ni ani lati le awon kan ti o wa ninu okan jade ki a si gba oro Olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro Kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma nso oro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina e ni a fi ni lati gba oro Olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma nje eni ti ma nso kele kele sinu okan wa awon oro ti o le gbe ni subu awon oro ti o le koni lese awon oro ti o le mu ki awon omo Olorun ki o sina tabi ti o le mu ki awon ti won je won sese ni igbala ti won o ti duro dara dara ti o le je ki won ki o sina nitori be ni ani lati gba oro Olorun laaye lati ma ba wa gbe be a ba fe ni okun be a ba fe ni abo oro Olorun yi ni ani lati gba laaye ninu okan wa yi ni a fi so wi pe e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo a so wi pe ki o ma gbe inu wa eyi ni bibeli je ki o ye wa wipe inu okan wa ni ani lati gba oro Olorun si inu okan wa ni oro Olorun ni lati ma gbe je ki a wo Deuteronomy ori kefa ẹsẹ̀ ìkẹfà àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyè ààrẹ èyí nìní lé ọkàn rẹ. Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn, ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá, lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn. Àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn. Àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani, ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dáyà foni, ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù, ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí á padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín, kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé bí Filistini tilẹ̀ ń sọ̀rọ̀, bí Goliati bí ó tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnà rere sí ìjọba ọ̀run, kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ tí a ń gbọ́, ọ̀rọ̀ inú Bíbélì, ọ̀rọ̀ tí ó ní iyè, ọ̀rọ̀ tí ó ní agbára, ọ̀rọ̀ tí ó ní ìmísí, ọ̀rọ̀ tí ó ní ìrètí, ọ̀rọ̀ tí ó ní àlàáfíà, ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí. Àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó ní ìṣẹ́gun. Bí a bá ṣe èyí, a ó rí wípé agbára yóò wà nínú wa. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo, a ó lè wà ní ìwà mímọ́. Ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn, bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní ókàn àyà wa, àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú. Jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ. Bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin, ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹ jọ ń rin ìrìnkurìn, tí ẹ jọ ń ṣe ìfẹ́kùfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí. Bí o ti di onígbàgbọ́ nísinsìnyí, ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ, ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ wípé kí ẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu, kí ẹ tún jọ máa rìn papọ̀. Bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ, àwọn tí ó ń sọ fún ọ, àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ, ó dájú wípé ó ṣubú. Ṣùgbọ́n bí o bá fetí sí, bí o bá jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ, ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú ọkàn rẹ, ó jẹ́ aṣẹ́gun, ó lè borí èṣù, ó lè borí ìdánwò. Ó ṣeéṣe ìwọ tí ó jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹ jọ ń rin ìrìnkurìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ, ó ṣeéṣe kí ó máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò. Bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú. Ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀, tí o fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, tí o ń ronú lórí ọ̀rọ̀ Ọlọ́run, tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára, yóò fún ọ ní okun, yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́. Wo orin Dáfídì orí 69, orin Dáfídì orí 69, 1:1, ẹ̀sán, ẹsẹ̀ 11. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá, tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí, ó ṣeéṣe kí o padà sẹ́yìn. Ó ṣeéṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀, kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ. owo eyin ti o ti kọ sile ki o be sini igba ṣugbọn oro re li mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o o sese ki o je iyawo ninu ile bi o ba feti si ohun ti awon obirin mi ran so nigba ti a ba wa ni ile idana o se si oko re o se si olorun o se si ijo ṣugbọn bi o ba ko e ti won so sile bi o ba pa oro olorun mo le aya re oro olorun yi ni o pa o mo kuro ninu ese oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o o se se ki o je wi pe laarin oko ati aya ati ni ede aye de die iyawo so oro si oko oko si so oro si aya se o mo wi pe ni akoko ede aye de bi a o ba sora oro a ma jade lati enu wa lai si wi pe a n se abojuto ohun ti a n so ṣugbọn bi onikaluku ikini si eni keji bi o ba ti bebe wo pe ki a pari awon oro yi bi o ba n ronu si awon nkan ti iyawo re so tele tele abi o n ronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da iseju be lo ni ibinu yo de aran kan yo de ki a ma nodi ki a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be ṣugbọn bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ede ayede ninu okan re bi o ba gba oro olorun laaye ninu okan re oro olorun ti o ni ki a dariji ara wa ki a feran ara wa ki a teriba fun oko ki a toju iyawo wa ki a teriba fun awon ti o ju wa lo ki a ni irele enikan si enikeji bi o ba je oro yi ni a n gbe yewo ni igba gbogbo oro re ni mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o bi o ba je oro yi ni a n ronu le a o ri we pe oro yi yo fun alagbara lati rin irin ododo ati lati ri wi pe ko si ikorira ko si ese ni igbese aye wa ye ki a wo romu ori kewa ese ikejo ṣugbọn ki le o wi oro na wa leti odo re le enu re ati le okan re eyi ni ni oro igbagbo ti a wa n wa si o o ni o ye ki oro ki o wa le okan wa ki o si wa le enu wa oro igbagbo ti a wa n wa si o gege bi a ba tin gbo iwaasu ko ye ki a je ki o gba eti otun wole ki o gba ti o si jade o ye ki a to jo si okan wa oro igbagbo ti a n wa si o oro igbala ti a n wa si o oro iye ani pekun ti a n wa si o oro iwa mimo ti a n wa si o o ye ki o wa ninu okan wa o ye ki o wa le enu wa oro ti a n gbo ni ojojo aje oro ti a n gbo ni ojobo oro ti a n gbo ni ojo aiku oro ti a ti gba sinu cassette ti a n gbo ni igba gbogbo o ye ki a to won jo si okan wa eyi ni o je ki a gbe igbesi aye ododo ki a si ma rin deede niwaju oluwa niwaju olorun ninu Deuteronomy ori kejo Deuteronomy ori kejo ese iketa o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ti iwo ko mo be li awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa ounje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu olowa jade le eniyan wa laaye bi ese oro ti a ka yi bi o ba ye wa a o din akoko ti a n lo ni ibi ise ni ile itaja a o din ku die ki a le wa si eko ijo eko bibeli ni ojo aje bi ohun ti a ka yi bi o ba ye wa bi a ba je ki olorun ki o ko sinu okan wa a o din irinkerindo ti a n rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o n je ki a pa eko ojo aje ti o n je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti a ka yi bi o ba ye wa daradara a o palẹ mo oja ti a n ta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun je ki n tun ka si o leti bi mo ti n la aye o o si re o sile o si fi ebi pa o ohun ti a n sọ fun wa nihin ni wepe olorun din ounje ti ara ko ebi pa wa die ke a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni onje emi mo fe ki o wa ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan eniyan nipa ti ara eniyan ti okan eniyan ti emi o sese ki o ma yi o yi olorun sugbon teti sile ninu awon eniyan meta yi o nfi onje fun ti ara ni igba gbogbo o nbo ara yi ni igba gbogbo ni e meta lojumo ni ojo meje ni ose e je ni igba mokan lelogun ni ose kan ni o nbo ara sese apere ti mo nse fun oyi feti sile dara dara eni meta ni o wa ni iwaju re eni kan ninu awon meta yi o fun won lo nje ni igba mokan lelogun ni ose eni ikeji o fun ni onje ni ekan sosho ni ose nitori we pe ojo aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo oro olorun ojo aje won o si nihin ojo alamisi eti se ojobo won o si nihin onje ekan sosho ni an fun iru eni be iketa a o tile fun ni onje kankan rara so fun mi gbati eyi ti o fi eyi to je aropo fun ara o ndagba eyi ti a fun ni onje ekan sosho lose koni pe ku eyi ti a o fun ni onje rara nko iku ti de o ye ki a mo we pe ara okan ati emi o ye ki a ma bo won ara ki a bo pelu onje ti a nje ti a nfe senu okan ati emi wa ki a ma bo pelu adura ti a ngba pelu isin ti a nsin pelu orin emi ti a nko pelu oro olorun ti a nje pelu oro olorun ti a nfa sinu okan wa ni igba gbogbo sugbon bi a ba ti le ni ki a wa ni ojo aje ati ojo bo ati ojo isinmi meta lose se meta yi poju nigba ti o je wi pe meta lojojumo ni a nbo ara o ye ki a fi atunse si awon nkan ti a nse o ye ki a ri wi pe a nbo emi ati okan wa pelu onje ye ye ki n tun ka fun o lekan si o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ki iwo ki o le mo bẹẹni ti iwo ko mo bẹẹni awon baba re ko mo ki o le mu o mo pe eniyan ko ti pa onje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye bi a ba fe wa laaye ni tooto o ye ki a le ri wi pe a nje onje ti emi onje iye a se fi oro iye yi a n fi bo ara wa ni igba gbogbo bawo ni a se le se eyi awon elomiran orin dafidi nikan ni won ma n ka won ma n ro wipe dafidi je eni ti o mo olorun o je eni ti o la inu lemi ni koja o je eni ti o la iponju koja o je eni ti o wa ni ipo opolopo gege bi baba gege bi oba gege bi jagunjagun gege bi eni ti o wa eni ti o sa kaakiri ti ota nle kaakiri gege bi eni ti o ni isegun gege bi eni ti o ni awon omo gege bi eni ti o sin oluwa gege bi eni ti o josin gege bi eni ti a pe ni eni bi ti inu olorun nitori awon ohun amuye yi ti o wa ni inu dafidi awon elomiran won ki ka nkan miran bi ko se orin dafidi nikan sosho sugbon a so fun anihin ni apa ti o gbẹyin ninu ese iketa o ni bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye e je wi pe ki se orin dafidi nikan ni o ye ki a ma ka gbogbo oro ti o ti enu oluwa jade awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe won ki ka nkan miran ewe owe won ni nitori solomoni ti o ko ewe owe yi o ni olorun fun ni ogbon ogbon ti a ko fun awon eniyan saaju re ti a ko si fun awon elomiran leyin ti re yato si jesu kristi omo bibi olorun nikan sosho nitori be looro losan lale igba ki igba ti won ba fe ka bibeli iwe owe nikan ni won ka awon elomiran nkan ti won ka ni awon bi samueli awon bi chronicle awon bi chronicle awon bi awon iwe awon oba won ni nitori opolopo iriri ni o wa ninu awon iwe won yi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe won yi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mo ofin mewa ti o wa ninu iwe eti mose ko ninu exodus ati ni deuteronomy eyi nikan ni won ma nka ni ti won awon elomiran ti le so pe awon o ti le ni fi nkan won yi se awon iwe woli nitori pe awon woli won yi le ase loju lati mo kini ife olorun lati mo kini isipaya ti won ni lati oke wa nitori be isaiah tabi ezekiel tabi jeremiah tabi daniel tabi osia tabi joel ni awon ma nka ni ti won sugbon a nso fun wa wi pe gbogbo oro ti o ti enu oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wi pe won ki ka majemo lai lai majemo titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye jesu oro ti jesu christ so ise iyanu ti o se won a tele lo si galili nibi ti a ti nka won a tele lo si jericho nibi ti a ti nka won a tele lo si jerusalem nibi ti a ti nka won ki ka gbogbo oro olorun won so wi pe awon fe mo nipa jesu si o mo wi pe ati e ti anka lati majemo lai lai gbogbo won ni o so nipa jesu christ awon elomiran so wi pe jesu papa o so fun awon omo ehin re wi pe opolopo oni mo ni lati so ti nko ti so fun yin nitori e ko ti le gba won nisisin yi sugbon nigba ti emi mimo ba de yo fi oyi ohun gbogbo ye yin nitori be won mo we pe episteli won yi ti ako ako nipa imisi emi olorun nipa be episteli nikan ni awon kan awon ki ka nkan miran awon elomiran iwe ifihan nikan ni won joko ti won ka ti won yewo won ni jesu papa ti so nipase angeli ni fun johanu we pe awon nkan wonyi ni o ti ko le sala isele ni lolo nitori be iyi nikan ni awon nka sugbon ohun ti olorun je ki o di mo fun ani we pe ki se apa kan bibeli ni o ye ki a ma ka ni igba gbogbo o ye ki a ma ka gbogbo bibeli o nso fun a wi pe bi ko se nipa gbogbo oro ki se majemu lai lai nikan ki se majemu titun nikan gbogbo oro ti o ti enu oluwa jade nipasẹ bayii ni a o wa laaye bi o ba wo bi a se nse nihin ninu ijo wa o ri wo pe bi a ba n ko eko ninu kolose bi a se nse le oni bi a ti n ko eko ninu kolose ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun be ni a n lo sinu majemu titun be ni a n lo sinu majemu laelae be ni a n lo kaakiri si awon oro ti a ti pese sile fun wa lati odo olorun wa bayi ni olorun fe ki a se bi a ba ti n ko eko ni apa kan a o tun ma fi awon apa miran ninu bibeli a o fi ma di won won a o fi ma se alaye won a o fi ma se itumo won ki ohun gbogbo ti o ti enu olorun wa ki o ba le je anfani fun enikookan wa ye ki a wo jobo ori iketalelogun ese ikejila jobo ori iketalelogun ese ikejila bẹẹni emi ko pada sẹyin kuro ninu ofin enu re emi pa oro enu re mo ju ofin inu mi lo bi abanso nipa ofin ti inu iwo ti o ba je eni ti o gbo yoruba dara dara o mo we pe a nso nipa ohun jije bi enikan ba bi o ba nfe be enikan nise bi o ba so wi pe jo je ki n lo toju ofin ti inu mi na bi o ba so wi pe ki lo n so fun mi a so wi pe o ki se omo kaaro ojire ni ohun ti mo n so ni wi pe mo fe lo jeun wi pe ofin inu n fa mi ofin inu n so wi pe nisisin mu lati dawo gbogbo duro ki n lo mu ofin ti inu se eyi ni wi pe ki o lo jeun bi o ba ka eyi ohun ti o n so ni wi pe emi pa oro re oro enu re mo ju ounje ti o se pataki fun mi mo pa ofin olorun mo ju ounje lo ohun ti a so yi o je ohun ti o se pataki popo o ye ki a mo we pe ounje ti ara ikan oro olorun ti emi ikan àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ ọlọ́run kò sí oúnjẹ àárọ̀. Èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀ ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́, àkókò tí wọn ó ka ọ̀rọ̀ ọlọ́run, àkókò tí wọn ó gbàdúrà, nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó wà ní àkọ́kọ́. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe jù báyìí lọ. Àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀, tí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́, wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀. Bí wọ́n ti ń jẹun tí wọ́n ń bọ́ ara, bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ìyè pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ pé bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ́ẹ̀tì, ni wọ́n wá ra àwọn kásẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun, wọ́n á fi àwọn kásẹ́ẹ̀tì yìí sínú ibi tí kinní yìí ó ti máa jáde kí wọn kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo. Àwọn arákùnrin wa, àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé láàárọ̀ wọn ní àkókò ìdákẹ́jẹ́, wọn ka bíbélì, wọn gbàdúrà, bí wọ́n jẹun wọn fi kásẹ́ẹ̀tì ọ̀rọ̀ ọlọ́run wọn fi sí ibi tí wọ́n ti lè máa gbọ́ kásẹ́ẹ̀tì yìí. Bí wọ́n wẹ̀ lọ́wọ́ wọn á ṣe bẹ́ẹ̀. Irú àwọn wọ̀nyí ni a rí pé wọ́n di alágbára. Àwọn ni wọ́n di akọni nínú ìgbàgbọ́, àwọn ni wọ́n di ajagun ṣẹ́gun ní ìrìn àjò wa bí a ti ń lọ sí ọ̀run. Ṣùgbọ́n àwọn tí kò lè ṣe bẹ́ẹ̀, àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ, àwọn tí wọn kìí ka bíbélì, àwọn tí wọn ò tiẹ̀ mọ májẹ̀mú ti tún yàtọ̀ sí májẹ̀mú láéláé, gbogbo ìdánwò tí ń wá láti ọwọ́ èṣù ni ó ń bì wọ́n ṣubú. Nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Báwo ni èyí yóò ṣe ṣeéṣe? Ohun márùn-ún ni: ìkíní, kí a ka ọ̀rọ̀ ọlọ́run; ìkejì, kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run; ìkẹta, kí a rí wípé a ń làkàkà láti ní òye ohun tí à ń kà nínú ọ̀rọ̀ ọlọ́run; ìkẹrin, kí a rí wípé a ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run; ìkarùn, kí a rí wípé ohun tí a ń kà, ohun tí a ń gbọ́, ohun tí a ní òye rẹ̀, ohun tí a ń ṣàṣàrò nínú rẹ̀, a mú u sí ìṣe. Bí a bá ń ṣe bẹ́ẹ̀, a ó rí wípé a ó di alágbára nínú ọlọ́run. Jẹ́ kí a padà lọ sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, kí a rí wípé ọ̀rọ̀ ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí ó ń sọ ni di ọlọ́gbọ́n, ó ń fún wa ní ọgbọ́n, ọgbọ́n ti ẹ̀mí. Wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Nínú ọgbọ́n gbogbo ọ̀rọ̀ ọlọ́run ni máa fúnni lé ọgbọ́n. Jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà, ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ọ̀rọ̀ ọlọ́run ni jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo ọlọ́run. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀, a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi, a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀, wọn kò pé. Níwájú ọlọ́run, kí a má tó sọ nípa ọkùnrin, nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin. Nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ ni ó fún wa ní ọgbọ́n láti rí wípé àbá àti gbogbo wa fún tálákà, èyí kò fún wa ní ìgbàlà. Wípé kò sí ohunkóhun tí a lè ṣe nípa iṣẹ́ òdodo ara wa, wípé a ò lè ní ìgbàlà. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, àti wípé a ó pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run, bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀, bí a bá rọ̀ mọ́ Jésù Kristì, tí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà, ọ̀rọ̀ ọlọ́run ni ó sọ wá di ọlọ́gbọ́n sí ìgbàlà. nipasẹ igbagbọ ninu Jesu ki se be nikan oro Olorun ni o je ki a mo wi pe ogbon ti a nso nipa re ti a le ni ninu Olorun wi pe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o nse ninu ni bini se wa se mo wi pe lakoko Jesu Kristi nigba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o nso ni won fi nso wi pe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun papa si ti fun ani ileri wi pe bi abatele ohun ti a si nje ki oro ohun ki o wa ninu okan wa wi pe ohun o fun wa ni ogbon ti awon ota wa awon ti nse lodi si wa ati awon ti nse ninu ibi ni si wa ti won ki yo le fi bori e wa wo luko ori kokan le logun ese ike dogun luko ori kokan le logun ese ike dogun nitori ti emi o fun yin li enu ati ogbon ti gbogbo awon ota yin ki yo le soro odi si ti won ki yo si le ko loju bi oro Jesu Kristi bi o ba wa ninu okan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri we pe ni akoko inu ni bini bi awon ota ti le dide si wa oro yi ni yo fun ani ogbon ogbon olorun yo si je ki a le bori awon eniyan won yi orin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan ese ogorun din meji ati ese ogorun din kan nipa ase re iwo mu mi gbon ju awon ota mi lo nitori ti o wa nitori ti o wa pelu mi lai lai ni ese ogorun din kan emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro olorun ni o fun ani ogbon o je ki a gbon ju awon ota wa lo o je ki a gbon ju awon tin se nu ni bi ni se wa o je ki a gbon ju awon ti o ti le ngbiyanju lati ma fun wa ni imo ti won tabi aba ti won nitori be o ye ki oro olorun ki o kun inu okan wa ki a to won jo si o kan aya wa ki o ba le fun wa ni ogbon ṣugbọn ọgbọn ti a nso nipa re ki se ọgbọn ti aye ki se ọgbọn ti awon eleran ara tun won ni emi olorun a nso nipa ọgbọn ti emi e ti o tun iwa wa se e ti o je ki a mo bi a ti rin bi a ti soro ati iwa ti a hu gege bi onigbagbo je ki a wo Deuteronomy ori kerin ese ikarun ati ikefa Deuteronomy ori kerin ese ikarun ati ikefa wo emi ti ko yin ni ilana ati idajo bi Oluwa Olorun mi ti pase fun mi pe ki eyin ki o le ma se be ni ile na nibi ti eyin lo lati gba nitori na e pa won mo ke si ma se won nitori pe eyi le ọgbọ́n yin ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa kì í ṣe ìtàn àròsọ kì í ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kẹfẹ̀rí kì í ṣe àwọn òwe ìbílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti rìn bí a ti ṣe bí a ti jẹun bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni lé ọgbọ́n nínú Jákọ́bù orí kẹta Jákọ́bù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́ mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ a kún fún àánú ati fun eso rere le aisi egbe ati le aisi agabagebe eso dodo le angbin le alaafia fun awon ti sise alaafia bi abari enikeni ti o so wipe o ngbon sugbon ti ko si ni ewa mimo eti ise ogbon olorun nitori ogbon ti o ti oke wa akoko mo ohun akoko ti a mo nipa ogbon ti o ti oke wa ni we pe a je ke a ni ewa mimo ewa ododo a je ke a ma rin dede eni ti o ba ni ogbon atoke wa ki ni ki se ogbon onikupa ni ogbon alagidi ogbon ajini lese ogbon eni ti o le jale sugbon ti ohun gbogbo ti o mu lati inu oja wa o sese ke a ma ri ogbon ti o ti oke wa o je ogbon ti ti je ke a wa ni ewa mimo akoko mo ki se be nikan a si ni alaafia eni ti o ba so wi pe ohun je ologbon sugbon ti ko le pa alaafia inu ebi mo ti ko le pa alaafia mo ninu ijo ti ko le pa alaafia mo ninu laarin awon ore e ki se ogbon olorun eni ti o ba so wi pe ohun ni ogbon sugbon ti o nko eyin ore si ore ti o nda ile onile ti o ndaru eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti o nbi iyawo re ninu ni igba gbogbo eyi ki se ogbon atoke wa ogbon ti o ti oke wa a ma fun ni alaafia ani ipamora eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti ko ni ifarada ti ko ni ipamora eyi ki se ogbon ti o ti oke wa ki soro lati be elomiran a so wi pe ohun ni ogbon bi a ba se ki je ki gbebe iru eni be ki se eni ti o ni ogbon olorun akun fun anu ati fun eso rere le aisi egbe le

ọgbọ́n ọlọ́run ń ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kí kìí ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n, a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láìsí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ máa ra ìgbà padà. Nítorí gbogbo olè àwọn ọjọ́, ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n Ọlọ́run, tí ó ní ọ̀rọ̀ Ọlọ́run, kì yóò máa fi àkókò ṣòfò. À ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́. À ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn. Àfi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà. Nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun ìfẹ́ Olúwa, ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, èyí nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan wọ̀nyí ni a ń sọ nípa ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo, ó jẹ́ aláìlọ́gbọ́n. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin, kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá, lé orúkọ Jésù Kristì Olúwa wá. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n. Ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí, wò ó nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì, máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, tí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọn ó kà wọ́n gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé, orin tí kìí ṣe orin ẹ̀mí, orin tí kìí gbéni dúró, orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé, èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Kristì kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo. Kí a máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù, èyí ni orin Dáfídì, tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí. Àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ìkẹta, ó wà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa, ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe. Ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa.

sala fun emi re sa sala fun emi re ma se wo ehin re wese kerin din ni ogbon sugbon aya re boju wo ehin lehin re o si di owon iyo mi o mo eyi ti o fe da owon iyo ni abi o fe sa asaye ati asala o fe sa wo inu ijoba olorun bi o ba je be anfani wa fun oloni lati so fun olorun wi pe tele tele o tin fi ese re pamo sugbon o ti ye o wi pe awon ese ti o nfi pamo ni won tele o won le mo won se fara mo timo timo sugbon bo ba je loni ni o nso fun olorun wi pe o nfe ki awon ese won ki o han gbangba ni waju ite idajo olorun loni ki olorun ki o si wo ese yi ki o wo mo jesu lara ki o je ki jesu ki o ru ese re lo patapata ki o ma ku ese kankan ni igbesi aye re o fe je agabagebe mo o fe je alafarase tabi eni ti o nfi enu sin olorun o nfe ki gbogbo ese ki o kuro ni igbesi aye re o ni anfani loni lati kepe oluwa lati so fun olorun wi pe o fe sa sala fun emi re ijigbe san bo bibeli so pe ina yo ma jo ni waju re nitori pe a o se awon iwe le orun a o si se idajo olukuluku ti o ti wa ni orile ede aye lati inu iwe na nje nigba ti ojo idajo ba de ni bo ni o wa ni apa osi ni abi ni apa otun edide ki eje ki a gbadura bi o ba fi ese re sowo saju si idajo ti o si ni ki Jesu Christ ki o ru awon ese won yi lo a o dari ji o a o sanu fun o Jesu Christ yo fi eje re we ese re nu sugbon ran ti o bi o ba boju wo yin bi o ba sa pada bi o ba di apeyin da ran ti aya loti nínú tí ohun tí ó ṣẹlẹ̀ sí i sáà sálà fún ẹ̀mí rẹ̀ sáà sálà fún ẹ̀mí rẹ̀ má ṣe bójú wo ẹ̀yìn má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ sáà sálà fún ẹ̀mí rẹ̀ bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ọlọ́run rí ọ bí o kàn ń wá tí ó ń gbé bíbélì tí ó ń gbàdúrà tí ó ń gbà àwẹ̀ ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà ọlọ́run rí ọ bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là ọlọ́run rí ọ ìdájọ́ sí ń bọ̀ sáà sálà fún ẹ̀mí rẹ kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí ìjìgbẹ̀ sán ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé má ṣe bójú wo ẹ̀yìn kúrò ní Sodomu àti Gomorra kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn sáà sálà fún ẹ̀mí rẹ ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba a sì máa lọ ṣáájú sí ìdájọ́ ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́ a máa tẹ̀lé wọn ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ sáà sálà fún ẹ̀mí rẹ sáà sálà fún ẹ̀mí rẹ nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ lórí gbogbo àwọn agbọ́n mágbà sáà sálà fún ẹ̀mí rẹ.

0: Òní ni ọjọ́ ìgbàlà. Bí o bá gbàgbọ́, yóò gba ọkàn là. Yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ. Ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sá àsálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́. Kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí ó lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn, bí àwọn tí ó wà nínú ayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé oyé oyé wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayé ráyé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí. Tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó gbé wọn jù sínú rẹ̀, tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan bọ̀ nígbà tí owó tí o lè ti jí, nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀. Àkókò kan bọ̀ nígbà tí aṣọ tí àwọn olè tí wọ́n ti jí tí kí o lè wúlò fún wọn. Àkókò ń bọ̀ nígbà tí ohunkóhun tí ẹnikẹ́ni tí o ní nínú ayé tí kí o wúlò, tí òkìkí, gbajúmọ̀, ohun ìní tí kí o lè jẹ́ nǹkan kan. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni ó ṣe ní elétí ọmọ tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń jẹ́ kí ó yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà, tí ó sì ń jẹ́ kí ó dimọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá, ẹ̀ṣẹ̀ ti ilé ìsìn ni tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro, ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè, ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akọ́wọ́ lọ́wọ́ ẹlòmíràn, pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ Ọlọ́run tí yóò balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́. Ǹjẹ́ a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ, tí wọ́n ń wo Jésù, tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn, a ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n, a sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristì. Àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́, àwọn tí wọ́n wo ọ̀dọ́ àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ, Ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú ìwọ tí ó fẹ́ wa ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a bá lè gbà wá là. Mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ, nítorí ètùtù Jésù Kristì, nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì, nítorí ìlérí rẹ tí kì í yẹ̀, dáríji gbogbo àwọn tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣọ́ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà, tí ó ti di ìṣe, àwọn tí ó ti jẹ ara, àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá, àwọn tí kò ṣe é fi sílẹ̀, àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa, bàbá ọmọ àti ẹ̀mí agbára rẹ ti wọ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn. Báwo mú o kúrò ní orúkọ Jésù. Gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa. Gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀, tí ó yọ̀ nínú ìbàjẹ́, lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù. Àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́, tí wọ́n ń wo ojú rẹ fún ìdáláre, fún ìgbàlà àti fún ìdáríjì, ṣàánú fún wọn. A dúpẹ́ lọ́wọ́ rẹ, fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ, kí o sì sọ wá di olódodo, kí ìgbàlà rẹ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá, kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. A dúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó ń tún lọ sínú ẹ̀ṣẹ̀, bá wa lé wọn jáde. Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n ń jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, ó ti di àṣerége. À ń bẹ̀ wípé kí a gara, kí ó má ṣe dá wa, kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀, ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bojú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀, láti gba àwọn àyànfẹ́ sókè, kàwá kún àwọn àyànfẹ́, kí a lè bá ọjọ́ba, kí a lè máa bá ọ gbé. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, bàbá a ń bẹ̀ ọ́, ó mọ àwọn aládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn, àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn, bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn. Bí a ti ń sọ fún wọn, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa, jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wá ní àǹfààní yìí, jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá, jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wọ aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa bí a sì ti ń lọ, dáàbò bò wá títí dé ilé wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé ìwòye Àìsáyà, orí ìkẹrìndínlógún. Ẹran ọ̀dọ́ àgùntàn sí alákòóso ilẹ̀, láti Ṣéílà wá sí Àgìnjù, sí òkè ọmọbìnrin Sioni, yóò sì ṣe bí alárìnkiri ẹyẹ tí a lé jáde kúrò nínú ìtẹ́ ẹyẹ, bẹ́ẹ̀ ni ọmọbìnrin Moabu yóò rí ní ìwọ́dọ̀ Anoni. Ẹ gbìmọ̀, ẹ mú ìdájọ́ ṣe, se ojiji re bi oru le arin osan gangan pa awon ti ale jade mo ma se fi sansa han muabu je ki awon isansa mi ba o gbe iwo ma je abo fun won le oju akoni nitori aloni lowo gba de opin akoni dase apa awon anini lararun kuro lori ile ninu anu ni a o si fi idi ile mule yo si joko lori re le otito ninu ago dafidi yo ma se idajo yo si ma wa idajo yo si ma mu ododo yara kankan awa ti gbo ti igberaga muabu o gberaga poju ani ti irera re ati igberaga re ati ibinu re ihale re asan ni nitori na ni muabu yo ku fun muabu gbogbo won ku nitori ipile kiaresi ni eyin o gbawe nitoto alu won nitori igbe eshboni ro ati ajara sibma awon oluwa won keferi ti ke pataki ogun re lu ile won tan de jaseri won rin kaakiri aginju eka re na jade won koja okun nitori na emi o po nrere ekun bi ekun jaseri ajara sibma emi o fi omije emi rin o iwo eshboni ati eliale nitori arewo nlata lori eso ige erun re ati lori ikore re a si mu inu didun kuro ati ayo kuro ninu oko ti nsu eso opolopo orin ki yo si mo ninu ogba ajara be ni ki yo si ipo ayo mo afanti ki yo fun oti wine mo ninu ifanti won emi ti mu arewo da nitori na inu mi yo dun bi hapu fun muabu ati okan mi fun kiharesi yo si se nigbati a ba ri pe are mu muabu ni ibi giga ni yo wa si ibi mimo re lati gbadura sugbon ki yo bori eyi ni oro ti oluwa ti so ni ti muabu lati igba na wa sugbon ni isisiyi oluwa ti soro wipe niwon odun meta gege bi odun alagbase a o si kegan ogo muabu pelu gbogbo opolopo ni awon iyoku yo kere ki yo si ni agbara.

0: bi afẹfẹ ko se ni tin pe oruko re ti o ru ara re soke lati di omu nitori iwo ti pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa sugbon nisisiyi oluwa iwo ni baba wa awa ni amo iwo si ni omo gbogbo wa si ni gbogbo wa si ni ise owo re loni oro iyanje wa yo duro lori ru ara re soke ru ara re soke bi abawo ese ikeje o wi pe ko si eni ti o npe oruko re ti o nru ara re soke lati di omu nitori ti iwo pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa esun ti a fi kan awon omo Israeli ni wipe won ko ke pe oruko Olowa won ko gbadura beeni won ko ru ara won soke lati di ileri Olorun mu awon to je jamba tabi ese ohun ti o wo won lewo ni wipe won ko mo bi ati gbadura won ko mo bi ati di ileri Olorun mu won ko mo bi ati ru ara won soke ati lati wa siwaju ite anu Olorun aile gbadura yi ni o fa idena popo ni waju won eyi ni o si fa ki won ki o ma ni itese waju ki si ni on ti woli asan so fun awi pe o fun ni irewesi okan ailagbara aile gbadura aile di ileri Olorun mu o so fun ani ese ikefa we pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa ilegbin o so wi pe gbogbo wa si re bi ewe aisedede wa si mo wa kuro bi afefe eyi ni a so fun omo Israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aisedede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si Olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o n doju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe oruko Olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni we pe awa paapa ani lati je eni ti n gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ni anfani tabi aye tabi igboya okan lati le gbadura si Olorun awon ese wonyi ki yo fun wa laye lati ru ara wa soke lati le kepe oruko Olowa ki Olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese wonyi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu Olorun ninu orin Dafidi ori kerinle ni adota ori kerinle ni adorin ese ikejidinlogun oni bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma n ba awa omo eniyan awon idanwo wonyi ni o si ma n je ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si Olowa nitori wo pe okan ti o ni idalebi okan ti o nberu ni waju Olorun okan ti o mo ebi re we pe o nje elese eleri alaiso to ni waju Olorun ko le ni igboya lati gbadura si Olorun ni akoko kan na eyi ni olorin Dafidi fi sọ fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si mo awon nkan wonyi yo je idena tabi idabo laarin awa ati Olorun eyi ni o fi je we pe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese wonyi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati Olorun wo iwe wòlíà Isaiah ti a n ka tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti orí ìkọkàndínlọ́gọ́ta. Iwe wòlíà Isaiah orí ìkọkàndínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkíní, kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani. Bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́, ṣùgbọ́n àìṣedédé yín lè ó yàn yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Àwọn tí wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí kò dára, wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí yóò dènà àdúrà, ó máa ń jẹ́ ìṣe wọn láti máa wá sí ilé ìsìn kí wọn kí ó sì máa tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìdènà tí kì í jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti ire kí ó wá sí ìgbésí ayé wa. Bí a bá ń dárúkọ ẹ̀ṣẹ̀, Bíbélì jẹ́ kí ó yé wa yékéyéké ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Ó ń sọ nípa àìṣòdodo gbogbo. Bí a bá jẹ́ aláìṣòótọ́, aláìṣòdodo, a jẹ́ aláìṣòótọ́ pẹ̀lú ọkọ, tàbí aláìṣòótọ́ pẹ̀lú aya, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí a gbà síṣẹ́, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí ó gbà wá sí iṣẹ́, ó jẹ́ wípé a jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá sì wà nínú ayé wa, wọn yóò dènà àdúrà wa. Èyí ni ó máa ń fi ìrẹ̀wẹ̀sì àti ìlọ́wọ́ọ́wọ́ sí ọkàn wa, tí kì í jẹ́ kí a lè gbàdúrà yanjú, tí kì í jẹ́ kí a lè di ìlérí Ọlọ́run mú. À ń sọ nípa àgbèrè. Bí o bá jẹ́ ẹni tí ó ń tẹ́tí léko, tí o ń gbọ́ àwọn ìròyìn ní àyíká wa láti inú ẹ̀rọ rédíò, a máa ń sọ wípé ẹ̀ṣẹ̀ àgbèrè yìí ó ti fa àìsàn kògbóògùn wá sí ìlú wa àti wá sí orílẹ̀-èdè wa yìí. Èyí ni àwọn oníṣègùn òyìnbó tí wọ́n fi ń ké tantan sí àwọn ènìyàn ní àkókò yìí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti di nǹkan tí ó fa àìsàn kògbóògùn sínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀. Bí o bá sì jẹ́ ẹni tó ń tẹ̀síwájú nínú àìsàn bẹ́ẹ̀, mọ̀ wípé àwọn jàǹbá, àwọn ìṣe púpọ̀ ni ó rọgbà yí ọ ká. Àìsàn kò gbóògùn kò sì jìnà sí ọ. Ó ń sọ nípa ìwà ìkà. Bí a bá ní ìwà ìkà, èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé wa. Yálà a ń ṣe ìkà sí ọmọ tí ó ń bá wa gbénú ilé, àbí aya tí ó ń bá wa gbénú ilé, àbí ọkọ tí ó gbà wá sọ́dọ̀, àbí àwọn aládùúgbò wa lè a ń ṣe ìkà sí, ó jẹ́ ẹ̀ṣẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ojúkòkòrò wípé ohunkóhun tí a ní kò tẹ́ wa lọ́rùn. Àwọn wọ̀nyí jẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú tàbí àrán kan, tàbí ìlara, tàbí ìpànìyàn bí àwọn tí ń ṣẹ́yún, tàbí bí àwọn tí ó ń lo oògùn olóró láti pa àwọn ènìyàn, tàbí ìjà, tàbí ìtànjẹ, tàbí ìwà búburú, tàbí a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ àsọ̀rọ̀ ẹni lẹ́yìn, tàbí ẹni tí ó kórira Ọlọ́run, tàbí aláfojúdi, tàbí agbéraga, tàbí ahalẹ̀ aláròṣe ohun búburú, aṣàìgbọràn sí òbí, aṣàìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú aláìníyè nínú, ọ̀dàlẹ̀, aláìnífẹ̀ẹ́, agídí, aláìláàánú. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa kí àdúrà wa kí ó má jẹ́ ìtẹ́wọ́gbà. Ó ní Isaiah fi ń sọ fún wa ní orí 69 tí a ti kà láti ẹsẹ̀ ìkíní wípé ó yẹ kí ó dá wa lójú wípé agbára Ọlọ́run kì í bàá tì. Ó yẹ kí ó dá wa lójú wípé ọwọ́ Olúwa kò kúrú láti gbani. Ó yẹ kí ó dá wa lójú wípé agbára rẹ̀ kò dẹ́kun láti máa woni sàn tàbí láti máa ṣe ìdáǹdè fún ẹnikẹ́ni tí ó bá ké pè é, àti wípé etí rẹ̀ kò wúwo tí òun kì yóò fi gbọ́, àti wípé àwọn ìlérí rẹ̀ kì í kùnà bí ìkùnà bá wà. Bí ó bá ṣe wípé a kò dáhùn àdúrà wa, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àìṣedéédé wa, àwọn ẹ̀ṣẹ̀ wa, àìnígbàlà wa, òun ni ó ń fa àwọn ìdènà wọ̀nyí wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n àìṣedéédé yín lè ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Èyí ni a ń sọ fún àwọn Ísíráẹ̀lì wípé wọn kò ní ìgbóná ọkàn láti pe orúkọ Olúwa, nítorí wípé wọ́n jẹ́ ohun àìmọ́. Àwọn òdodo tí wọ́n gbẹ́kẹ̀lé, bí kí a máa fi owó fún alágbe, bí kí a máa lọ sí ilé ìsìn, bí kí a máa rúbọ sí Ọlọ́run, bí kí a máa sun túràrí, bí kí a máa ṣe ohun kan tàbí òmíràn, a ń sọ fún wípé àwọn nǹkan wọ̀nyí dàbí àkísà ẹlẹ́gbin. Àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ nǹkan tí àwọn ẹlẹ́ṣẹ̀ máa ń ṣògo nínú rẹ̀. Wọ́n máa ń sọ fún wa wípé àwọn jẹ́ ẹni mímọ́, àwọn jẹ́ ẹni títọ́ níwájú Olúwa. àti wípé àwọn ọmọ bí wọ́n ṣe máa ń fún àwọn alágbe lówó, àwọn sì mọ bí wọ́n ṣe máa ń ṣe iṣẹ́ ìsìn. À ń sọ fún ayé pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a gbẹ́kẹ̀lé, wọ́n jẹ́ àkísà ẹlẹ́gbin níwájú Ọlọ́run. Àti wípé ó mú kí a rẹ̀ dànù bí ewé, àìṣedéédé wa ni ó mú wa kúrò, ni ó fẹ́ wa kúrò níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí afẹ́fẹ́. Ó ní ní ẹsẹ̀ ìkeje orí 84, kò sí ẹni tí ó ń pe orúkọ Olúwa. Kò sí ẹni tí ó ń pe orúkọ Olúwa. Ọmọ Ísíráẹlì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀, tí wòlíì Aịsáà tí ó kọ ìwé yìí sí lákọ̀ọ́kọ́, wọ́n jẹ́ àwọn tí ó pa ìlànà iṣẹ́ ìsìn Ọlọ́run, wọ́n pa á dà. Wọ́n jẹ́ àwọn tí a ti fi ìlànà Ọlọ́run lé lọ́wọ́, tí ó yẹ kí wọ́n kí ó máa ké pe orúkọ Olúwa, nítorí wípé a ti fi orúkọ Olúwa fún wọn, a ti fi ìlérí Ọlọ́run fún wọn. Wọ́n sì ti mọ Ọlọ́run Abrahamu, ti Isaki, àti ti Jakobo. Ṣùgbọ́n nígbà tó yá, wọ́n bẹ̀rẹ̀ sí ní ké pe orúkọ áńgẹ́lì nínú àdúrà wọn, wọn kò ké pe orúkọ Olúwa mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ké pe orúkọ àwọn ènìyàn ẹ̀dá ọwọ́ Ọlọ́run nínú àdúrà wọn, wọn kò pé ké pe orúkọ Olúwa mọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ké pe àwọn òrìṣà orílẹ̀-èdè tí ó yí wọn ká. Èyí ni Aịsáà ń sọ fún wọn wípé nítorí kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ. Àwa náà pàápàá bí a bá ti ṣá Ọlọ́run tì, bí a bá ti yí ìlànà Ọlọ́run padà, tí ó jẹ́ wípé a kò ké pe orúkọ Olúwa mọ́, bóyá orúkọ áńgẹ́lì ni a wá ń ké pe nísinsìnyí láti gbọ́ àdúrà wa, tàbí orúkọ ènìyàn ẹ̀dá ọwọ́ Ọlọ́run, tàbí orúkọ òrìṣà, ó yẹ kí ó dá wa lójú wípé èyí kì í ṣe àdúrà tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ó ní nítorí kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ, bí a bá jẹ onígbàgbọ́, bí a bá ní wàhálà, ó yẹ kí a ké pe orúkọ Olúwa. Bí o bá wo Bíbélì, ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ní wàhálà. Ohun tí wọ́n ṣe ni wípé wọ́n ké pe orúkọ Olúwa. Ṣé o ti kà nípa Jósẹ́fù? Inú ni bí ni àti wàhálà púpọ̀ ni ó wà ní ìgbésí ayé rẹ̀. Kí ni ó dá ọkùnrin náà sílẹ̀? Kí ni ó gbé gòkè ní ìgbà tó yá? Ohun tí ó gbé gòkè ni wípé ó ké pe orúkọ Olúwa. Bí a bá kà nípa ènìyàn bíi Dánielì tàbí nípa bí Dáfídì, ohun tí ó ń ṣe wọ́n ni wípé wọ́n ké pe orúkọ Olúwa. Bí o bá lọ sínú Májẹ̀mú titun, bí o bá wo àwọn tí ó ti ní ìjátílẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé wọ́n kẹsẹ̀ járí ní ti ìgbàgbọ́, wọ́n kẹsẹ̀ járí nípa ti ẹbí wọn, wọ́n kẹsẹ̀ járí nípa àwọn ohun ìdáwọ́lé wọn, ohun tí ó ṣe wọ́n ni wípé wọ́n ké pe orúkọ Olúwa. Ṣùgbọ́n Aịsáà ń sọ fún wa, ẹ̀sùn tí ó fi kan ọmọ Ísíráẹ̀lì ni wípé kò sí ẹni tí ó ké pe orúkọ rẹ, tí ó rú ara rẹ̀ sókè láti dì ọ́ mú, tí ó rú ara rẹ̀ sókè láti dì ọ́ mú. Èyí jẹ́ wípé ìlọ́wọ́wọ́ ti wọ ìgbésí ayé wọn, ìrẹ̀wẹ̀sì ti wọ ìgbésí ayé wọn, kò gbóná kò tutù ti wọ ìgbésí ayé wọn. Bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ lónìí, àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé wọn. Ó ṣeéṣe kí ó jẹ́ nítorí wàhálà tí wọ́n ní nínú ẹbí, ó ṣeéṣe kí ó jẹ́ nípa inú ribí ni tí wọ́n ń dojúkọ láàrin àwọn ọ̀rẹ́ àti ọgbà, ó sì ṣeéṣe kí ó jẹ́ nípa àìní ní ìgbésí ayé wọn, ó ṣeéṣe kí ó jẹ́ nípa àwọn wàhálà tí ó ń dojúkọ wọn nípa àwọn mọ̀lẹ́bí àti àwọn àna, ni ó jẹ́ kí wọn kí ó má lè gbàdúrà. Ṣùgbọ́n jẹ́ kí ó dá lójú wípé bí o kò bá ru ara rẹ sókè, bí o kò bá ké pe orúkọ Olúwa, bí o kò bá di ìlérí Ọlọ́run mú, báwo ni yóò ṣe ṣeéṣe fún ọ láti kúrò nínú ipò ẹ̀gàn tí o wà nísinsìnyí, láti wá sí ibi oore ọ̀fẹ́, àti láti rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run? Nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ 15 àti 16 ni Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó jẹ́ ọkọ àti olórí ìjọ ni ó ń sọ fún ìjọ ní Laodikea wípé òun mọ iṣẹ́ wọn, àti wípé ẹ̀sùn tí òun fi kàn wọ́n, àríwísí tí a ní ríwísí wọn ni wípé wọn kò gbóná, wọn kò tutù. Wo bí a ti kà á ní ìfihàn orí kẹta láti ẹsẹ̀ 15, èmi mọ iṣẹ́ rẹ, pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kí ó kúkú tutù, tàbí kí ìwọ kí ó kúkú gbóná. A máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, tí ó jẹ́ wípé wọn kò ní ìtara, wọn kò ní ìgbóná ọkàn, wọ́n jẹ́ ẹni tí kò tutù, tí kò sì gbóná, wọ́n wà ní ìlọ́wọ́ọ́wọ́. Jésù sì ń sọ fún àwọn ìjọ yìí wípé àríwísí tí a ní wísí wọn ni wípé wọn kò gbóná, bẹ́ẹ̀ ni wọn kò tutù. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, ǹjẹ́ nítorí tí ìwọ ṣe lọ́wọ́ọ́wọ́, tí ìwọ kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí jẹ́ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn, a ó ṣí kúrò. Èyí jẹ́ wípé a ó yà wọ́n nípa sí Ọlọ́run. Èyí jẹ́ wípé a ó ta wọ́n nù. Èyí jẹ́ wípé bí a ti gbà wọ́n gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé nísinsìnyí bí a bá ta wọ́n nù, bí a bá pọ̀ wọ́n jáde kúrò lí ẹnu Olúwa, kúrò lẹ́nu Olùgbàlà, wípé wọn kì í ṣe ti Ọlọ́run mọ́. O jẹ́ mọ̀ wípé bí ìlọ́wọ́wọ́ bá jọba ní ìgbésí ayé rẹ, tàbí ìrẹ̀wẹ̀sì ni ó jọba ní ìgbésí ayé rẹ, tàbí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé rẹ, èyí yóò mú kí Ọlọ́run kí ó ta ọ̀nà, kí ó sọ fún ọ wípé o kì í ṣe ti òun. Nítorí wípé ó ní bí o bá wà ní ìlọ́wọ́wọ́ síbẹ̀, wípé a ó ta ọ̀nà, a ó pọ̀ jáde kúrò lẹ́nu Olùgbàlà. Nínú Jákọ́bù orí kẹrin, Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkejì, ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì, a lè sọ yìí nípa wọn wípé ẹ̀yin ń fẹ́ ẹ̀yin kò sì ní. Bí a bá rí ẹni tí ó ní ìwà tútù, bí a bá rí ẹni tí ó máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì, bí a bá rí ẹni tí ó ní ìwà bí Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀, ó ṣeéṣe kí èyí kí ó máa wọ̀ ọ́, rántí wọn pé kò lè ṣeéṣe fún ọ láti ní ìwà tútù tàbí ìwọ̀ntúnwọ̀nsì tàbí ìwà òdodo tàbí ìwà olóòótọ́ láì jẹ́ wípé o ní ìgbàlà nínú ọkàn rẹ, láì jẹ́ wípé o ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, láì jẹ́ wípé o ti fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnà, láì jẹ́ wípé o ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, a sì ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ọ́, ó ṣeéṣe kí a rí ẹni tí ó ní ìwà rere, ẹni tí ó ní ìwà tútù, ẹni tí ó ti di àtúnbí, ẹni tí a sì rí wípé nípa àtúnbí yìí ohun rere gbogbo ni ó ń wá sí ìgbésí ayé rẹ̀, kí o sì máa fẹ́ kí irú nǹkan wọ̀nyí kí ó ṣẹlẹ̀ sí ọ. Jákọ́bù ń wí pé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé oore Ọlọ́run àti ìbùkún látòkè wá ó ń ṣàn yanturu ní ìgbésí ayé rẹ̀. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé bóyá o ti ṣe ìgbéyàwó, ó ń bímọ lé ọmọ, tàbí ó ṣeéṣe kí o wà ní ẹnu iṣẹ́, ó ní ìgbéga kún ìgbéga, tàbí ó ṣeéṣe kí o jẹ́ wípé gbogbo àwọn ọ̀tá pátápátá ni wọ́n ti wá tẹríba fún. Ó ṣeéṣe kí o jẹ́ wípé ibi tí ó ti ní ìṣòro tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tàbí àìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn nǹkan wọ̀nyí ti pòórá ní ìgbésí ayé rẹ̀, ìwọ sì ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀. Ó wí pé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ẹ kò ní nítorí wípé ẹ kò ṣe nǹkan tí àwọn wọ̀nyí ṣe nípa wípé wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọ́n pe orúkọ Olúwa, wọ́n fẹ́ kí Olúwa kí ó dáríjì wọn. Báyìí ni ìbùkún àti oore àti àánú Ọlọ́run ṣe dé ìgbésí ayé wọn. Ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe bóyá o ti ní ìgbàlà, ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìsọdimímọ́, bí a bá ń sọ nípa pé kí a fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé ẹ̀dá, kí a fà á tu kúrò ní ọkàn rẹ, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí a bá ń sọ nípa ìwà bíi ti Ọlọ́run, bí a bá ń sọ nípa ìwà ìfarajọ Jésù Kristì nínú èrò, nínú ọkàn, nínú ìrìn, nínú gbogbo tí a ń ṣe, kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí o bá sì rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdí mímọ́, bí o bá rí oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà mímọ́ ìwà tútù tí ó wà ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà tí kóra ẹni ní ìjánu ní ìgbésí ayé wọn, ìwọ ń fẹ́ nǹkan wọ̀nyí, ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Nítorí kíni? Nítorí wípé o kò rú ara rẹ sókè, nítorí wípé o kò di ìlérí Ọlọ́run mọ́, nítorí wípé o kàn gbọn ara rẹ kúrò nínú àwọn ohun tí ó dè ọ mọ́lẹ̀. Ó ṣeéṣe wípé o rí ẹni tí ẹjọ́ wá sí inú ilé ìsìnyí ní àkókò kan náà. Nísinsìnyí wọ́n ti ní ìgbàlà, nísinsìnyí wọ́n ti ní ìsọdìmímọ́, nísinsìnyí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run ó ti jọba ní ìgbésí ayé wọn. Kí ni wọ́n ṣe? Kí agbára Ọlọ́run kí ó tó wá sí ìgbésí ayé wọn, ohun tí Jésù sọ fún wa ni wọ́n ṣe, wípé kí wọn kí ó dúró ní Jerusalem títí a ó fi agbára ẹ̀mí Ọlọ́run kan wọn. Èyí ni wọ́n ṣe, wọ́n dúró, wọ́n fara wọn róbọ, wọ́n jẹ́ kí gbogbo ìgbésí ayé wọn kí ó di ìfihàn níwájú Olúwa. Wọ́n sì sọ fún Ọlọ́run wípé bí ó bá fún ọ ní agbára ẹ̀mí mọ́ yìí, wọ́n ó máa gbàdúrà, wọ́n máa ṣiṣẹ́ fún Ọlọ́run, wọ́n máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àti fi agbára ẹ̀mí Ọlọ́run kan wọn. Nísinsìnyí bí wọ́n bá gbàdúrà, wọ́n á sọ̀rọ̀ bí ọba, bí wọ́n bá gbàdúrà wọ́n á sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ, bí wọ́n bá gbàdúrà wọ́n á lè di ìlérí Ọlọ́run mú, o sì ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé tìrẹ pẹ̀lú ní ẹ̀yìn fẹ́. Ẹ kò sì ní ó ṣeéṣe kí orí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní àìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n ti ń wá sínú ìjọ bẹ́ẹ̀ ni a ti mú àwọn àìsàn wọ̀nyí kúrò. Àwọn tí wọ́n ti jẹ́ ẹni tí wọ́n jẹ́ aláìlera tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọn kò lè lọ síbi iṣẹ́ ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò lè gbé ohun tí ó wúwo, wọn kò lè ṣe ohunkóhun, àwọn tí wọ́n mami hẹlẹ hẹlẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí wọ́n ti di alágbára. Gbogbo àìsàn, gbogbo ìrẹ̀wẹ̀sì, gbogbo ohun tí ó ń ṣe wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti mú un kúrò, kí o sì máa fẹ́ nǹkan wọ̀nyí ní ọkàn rẹ wípé àjọ wà nínú ìjọ, àjọ ń gbàdúrà, àjọ ń ka Bíbélì, àwọn wọ̀nyí sì ti ní ìlera pípé. Síbẹ̀síbẹ̀ èmi wà nínú àìsàn, ó ní ẹ̀yìn ń fẹ́, ẹ kò sì ní kíni ṣe. Tí a rí wípé àwọn ẹlòmíràn wọ́n ti ní ìdáǹdè, àwọn ẹlòmíràn wọ́n ti ní ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n ti ní ìsọdimíwọ́n, àwọn ẹlòmíràn wọ́n ti ní agbára ẹ̀mí Ọlọ́run, àwọn ẹlòmíràn a ti dá wọn sílẹ̀ kúrò nínú àìsàn tí ó ń ṣe wọ́n, àwọn ẹlòmíràn àwọn májèlé tí wọ́n gbé fún wọn jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, gbogbo rẹ̀ pátápátá ló ti pòórá ní ìgbésí ayé wọn. Kí ni ṣe? Tí oore ọ̀fẹ́ Ọlọ́run wà fún irú àwọn wọ̀nyí ṣùgbọ́n tí kò sí nínú ayé àwọn kan nínú wa, ìdí rẹ̀ ni wípé a kò ru ara wa sókè, ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń ṣe ìlọ́wọ́wọ́, ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń rẹ̀wẹ̀sì. Ó ní ẹ̀yìn ń fẹ́, ẹ kò sì ní wo àwọn nǹkan tí o ti ń fẹ́ nínú ọkàn rẹ, wo àwọn nǹkan tí o ti ń sọ fún Ọlọ́run ṣùgbọ́n tí o kò sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ó ń gbàdúrà jágara, ọkàn tí ó ń gbàdúrà àgbáyọrí. Àwọn nǹkan wọ̀nyí tí o ń fẹ́ wọ̀nyí bí wọ́n bá máa jẹ́ tìrẹ, o ní láti rú ara rẹ sókè. Ẹ̀yìn ń fẹ́, ẹ kò sì ní ẹ̀yìn ń pa, ẹ sì ń ṣe ìlara, ẹ kò sì lè ní. Ó ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá ń fẹ́ ìgbàlà Ọlọ́run, bí a bá ń fẹ́ ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, bí a bá ń fẹ́ láti gòkè àgbà nínú àwọn ìdáwọ́lé wa, kìí ṣe nípa owó jíjẹ, kìí ṣe nípa ìlara ṣíṣe. Ó ní ẹ̀yìn ń ṣe ìlara, síbẹ̀síbẹ̀ pẹ̀lú owó àti ìlara wọ̀nyí ẹ kò sì lè ní ẹ̀yìn ń jà. Èyí jẹ́ wípé ẹ ń jiyàn, èyí jẹ́ wípé a ń fojú tẹ́ḿbẹ́lú àwọn tí ó lè ní nǹkan wọ̀nyí, èyí jẹ́ wípé a ń wo àwọn èèyàn tí ó ti ní nǹkan wọ̀nyí, èyí tí a bá fi lọ sí orí ikun wa kí a gbàdúrà kí àwọn nǹkan wọ̀nyí kí ó lè jẹ́ tiwa. Ìjà tàbí ìlara tàbí àrán kan ni a fi ń gbẹ́kọ̀ àwọn ẹlòmíràn lójú, ẹ̀yìn sì ń jagun, ẹ kò ní nítorí ẹ̀yìn kò béèrè, ẹ kò ní nítorí tí ẹ̀yìn kò béèrè. Bí a bá rí àwọn ẹlòmíràn nínú ìjọ, bí a bá ti ń parí ìwàásù, bẹ́ẹ̀ ni wọ́n sájáde, wọ́n lọ sí etí ọkọ̀ láti lè lọ mú mọ́tò. Nǹkan wọ̀nyí kì yóò jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lè ní oore ọ̀fẹ́ Ọlọ́run àti àwọn ìlérí Ọlọ́run tí wọ́n fẹ́ ní ìgbésí ayé wọn. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá fẹ́ ní ìgbàlà, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìsọ̀dímọ́, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìwòsàn kúrò nínú àwọn àìsàn tí ó wà ní àgọ́ ara wa, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ni ó ń rìn wá mọ́lẹ̀ tí a sì ń fẹ́ ní ìdáǹdè, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé àrùn kò gbóògùn ló wà ní ìgbésí ayé wa tí a sì ń fẹ́ ìtúsílẹ̀ àti ìmúniláradá, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé a ní wàhálà nínú ilé, nínú ẹbí, pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya, tí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa, a ní láti béèrè. A ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà, a ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì. Bí a bá fẹ́ ní oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá fẹ́ ní ìmúṣẹ ìlérí Ọlọ́run, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Wo Matthew orí 24, Matthew orí 24 láti ẹsẹ̀ 40. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Èyí ni a ń sọ nípa ti Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ti sọ fún wọn ní ìṣáájú wípé òun fẹ́ kí wọn kí ó lè gbàdúrà pẹ̀lú òun. Ó mú Jọ̀hánù, Jákọ́bù àti Pétérù. Ó sọ wípé wọ́n ní láti gbàdúrà pẹ̀lú òun. òun sì lọ síwájú ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó bẹ̀rẹ̀ sí ní képe olúwa wípé kí a lè fún un ní agbára láti lè dojúkọ àwọn nǹkan tí ó yẹ kí òun dojúkọ àti láti lè ru ẹ̀ṣẹ̀ wa àti láti lè lọ sí orí igi àgbélébò kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa. Èyí jẹ́ àkókò tí ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristì, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo ẹ̀dá, fún gbogbo àgbáyé, nítorí wípé gbogbo ẹbọ tí a ń rú nínú májẹ̀mú láéláé, ìwọ̀nyí ni ìbájẹ́ àbáyọrísí rẹ̀ tàbí ìmúṣẹ àwọn nǹkan wọ̀nyí nígbà tí Jésù Kristì ọ̀dọ́-àgùntàn Ọlọ́run tí ó fi ara rẹ̀ rú ẹbọ fún gbogbo àgbáyé pátápátá. Ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí, èyí tí wọn ìbá fi dìde, èyí tí wọn ìbá fi kúnlẹ̀, èyí tí wọn ìbá fi gbé ohùn wọn sókè láti gbàdúrà pẹ̀lú Jésù Kristì, wọn kò lè gbàdúrà. Ó sì tọ àwọn ọmọ ìhìn rẹ̀ wá wípé ó sì bá wọn, wọ́n ń sùn. Gbà tí ó yẹ kí wọn kí ó gbàdúrà, wọ́n ń sùn abájọ tí ìrẹ̀wẹ̀sì tí ó fi jọba nínú ọkàn wọn, abájọ tí àìlágbára tí ó fi wà ní ìgbésí ayé wọn, abájọ tí àṣetì àṣeèrí tí ó fi wà ní ìgbésí ayé wọn, abájọ tí ìbẹ̀rù tí ó fi kún ọkàn wọn, abájọ tí wọn kò lè ní agbára nígbà tí àwọn ọmọ kéékèèké tí wọn á bèrè wípé ó jẹ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn, abájọ tí wọn fi sẹ́ Jésù. Ó wípé ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n ń sùn. Bí a bá yẹ ìgbésí ayé rẹ wò dáradára, bí a bá wo kí ni ìdí tí ó dàbí ẹni wípé àìsàn fi jọba tí o kò lè ṣẹ́gun, tí ó dàbí ẹni wípé àwọn ọ̀tá wọn ń jọba, tí ó dàbí ẹni wípé nígbà gbogbo ni àwọn ọ̀tá máa ń gbẹyẹ lọ́wọ́ rẹ, tí ó dàbí ẹni wípé nígbà gbogbo ni wọ́n máa ń já ọtílẹ̀, ni wọ́n máa ń fi ẹ̀yìn rẹ balẹ̀. Èyí ni wípé o jẹ́ ẹni tí kìí gbàdúrà, o jẹ́ ẹni tí kò lè rú ara rẹ sókè. Ó tọ̀ wọ́n wá, ó sì bá wọn, wọ́n ń sùn. Ó sì wé fún Pétérò pé kí n la, ẹ̀yin kò ha lè bá mi ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ aláìsàn, ìwọ kò ha lè ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ ẹni tí kò tí ì ní ìgbàlà, ìwọ kò ha lè ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ ẹni tí kò tí ì ní ìsọ̀dí mímọ́ àti ìwà bí Ọlọ́run nínú ọkàn rẹ? Ìwọ kò ha lè ṣọ́nà àti gbàdúrà ní wákàtí kan? Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ di alágbára, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ kí orí ọ̀fẹ́ Ọlọ́run kí ó wà ní ìgbésí ayé rẹ, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ jẹ́ akọni nínú ìgbàgbọ́ tí o sì fẹ́ di aṣẹ́gun, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí ìdánwò ti ń wá látọwọ́ èṣù, láti inú ayé, láti inú ara, bí o bá fẹ́ jẹ́ aṣẹ́gun, bí o bá fẹ́ jẹ́ ẹni tí ń borí, ẹni tí ó ní ìwà mímọ́ àti ìwà òdodo ní ìgbésí ayé rẹ̀, ohun kan ni àìgbọdọ̀ má ṣe. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí wàhálà bá wà nínú ẹbí, tí o sì ń fẹ́ àlàáfíà nínú ẹbí, ohun kan ni àìgbọdọ̀ má ṣe. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá dàbí ẹni wípé o jẹ́ aláìsàn, a máa ń pè ní kú fọláyè, lónìí àdìde lọ́la, a tún wà ní orí ibùsùn àìsàn. Síbẹ̀síbẹ̀, bí o bá fẹ́ jẹ́ ẹni tí ara rẹ̀ dá ṣáṣá, ó ní kí a máa ṣọ́nà kí a sì máa gbàdúrà. Bí o bá jẹ́ wípé àwọn ayé ni wọ́n ná àgbàná fún ọ, tí owó kì í dúró lọ́wọ́ rẹ, tí o sì ń fẹ́ ní ìyípadà rere, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá jẹ́ wípé o yàgàn, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó dá ọ sílẹ̀, o ń fẹ́ kí Ọlọ́run kí ó bojú wọ̀ ọ́, kí ó sì sọ ọ́ di ọlọ́mọ, ó ní kí ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà, kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹ̀wò. Ìdánwò tàbí ìdẹ̀wò púpọ̀ ni ó wà nínú ayé, nítorí pé ayé òkùnkùn ni ayé tí a ń gbé, ayé tí èṣù ń jọba ni ayé tí a wà, ayé tí àwọn ẹmẹ̀wà àti àwọn ọmọ èṣù tí wọ́n ń jọba ni ayé tí a wà, ayé tí ìrẹ́nijẹ tí ó pọ̀ sí ni ayé tí a wà, ayé tí àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n pọ̀ sí ni ayé tí a wà, ayé tí ó ní wàhálà púpọ̀ àti ìpọ́njú ni ayé tí a wà. Bí a kò bá fẹ́ bọ́ sínú ìdánwò tàbí sínú ìdẹ̀wò, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ó wípé ó ní kí a máa ṣọ́nà kí a sì máa gbàdúrà, kí ẹ̀yin kí ó má ba bọ́ sínú ìdẹ̀wò. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ ìgbàlà, ṣùgbọ́n ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ ìsọ̀dí mímọ́ àti ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n ṣé o mọ̀ ó ṣàìlera fún ara? Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ agbára Ọlọ́run, agbára láti gbàdúrà, agbára láti borí èṣù, agbára láti lè kọjú ìjà sí àwọn ọmọ igun rẹ̀. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣàìlera fún ara.
1: ni o to le emi nfe iwosan emi nfe ki a se aseye ati aserege ni igbesi aye wa aseyege ni igbesi aye wa emi nfe ni toto sugbon o se ailera fun ara bi abasi nfe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a nso ni we pe ani lati ru ara wa soke wo bi aisa ti so fun wa Isaiah ori keji le ni a dota Isaiah ori keji le ni a dota lati ese ikini ji gbe agbara rewo iwo si oni o nso fun awa ti arewesi oni ki a jidede o nso fun awa ti awa labe agbara okunkun ti agbara okunkun rin omole oni ki a jidede o nso fun awa ti a ni lowowo oni ki a jide ji gbe agbara rewo iwo si oni gbe aso ogo rewo iwo Jerusalem ilu mimo nitori lati igba yi lo nitori lati igba yi lo aikola ohun alaimo alaikola ohun alaimo ki yo wo inu re mo ohun ti a nso ni wo pe bi abale jidide ko ninu orun wa bi abale ru ara wa soke bi abale kepe oroko olowa wi pe lati isinsin lo lati igba yi lo awon nkan ti o ti je isoro ni igbesi aye wa a ko ni re won mo ni oroko Jesu awon nkan ti o ti rin wa mole a ko ni gboro won mo ni oroko Jesu awon nkan ti o ti nje gaba lori wa a ko ni gboro won mo ni oroko Jesu bi abale jidide iji ododo bi abale kepe oroko olowa bi abale ru ara wa soke wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalem tu ota kuro tu oja kuro li orun re iwo onde omobirin sioni ohun ti a nso ni wo pe amo Israeli wonyi won dabi omiran ti o je wo pe won de obole won ko wa alai lagbara nibi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni we pe an segun won sugbon Isaiah nso fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o kepe oroko Olowa ki a ba le mu awon ohun ti o wa ni igbesi aye won ti o so won di edun arinle ki a le mu nkan won yi kuro o ni ki won gbon ekurukuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin sioni bi awa papa bi a ba se nkan won yi bi awa na bi a ba le kepe olorun bi a ba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun olorun wi pe a nfe di eni igbala a nfe di eni ti o ni so ni ma eni ti o ni agbara olorun ati eni ti aisan gbogbo ti o ku ti kuro ni igbesi aye re ti a ko je ki ohunkohun ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi ileri olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wipe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisin yi a mo okoro ni oruko Jesu bi a ba nfe nkan wonyi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe fun nkan ti olorun wo orin dafidi ori keji le logoji lati ese ikini orin dafidi ori keji le logoji lati ese ikini bi agbonrin iti mami hele si ipa odo omi be li okan mi mi hele si o olorun bi agbonrin ti ma sare ti mami hele ni wiwa ipado omi oni samu nso wi pe be li okan mi mi hele si o olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti a nfe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a kepe oroko olowa ki a di ileri olorun mu ki a gbadura kikan si olorun o ni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba ngbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu fi so yi ni wo pe o ni ijatile ninu aye nitori wipe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki o ja ni tile bi abagbekele eran ara o daju wepe awon ni ija tile sugbon ni oni samu so wepe o ngbe olorun ngbe okan mi bi o ba fe ni igbala o ye ki o ngbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wepe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbese aye re o ngbe olorun ngbe okan mi bi o ngbe olorun ba si ngbe okan re o joko tabi o duro ni waju oluwa o si ba olorun so asoye titi yo fi gbo tire titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori pe nkan keke ke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di lere olorun mu o je on ti o die ti fun o bi o ba fe agbara olorun ni igbese aye re o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbese aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba si nfe agbara ati waasu ihere o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi olo ti olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju olorun wo Matthew ori karun ese ikefa ke ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki o ngbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbese aye won bi a ba nfe ru nkan be isori mo ki se ohun ti a ba pade loju ona isodi mo ki se ohun ti a ba pade ni ibodo oko isodi mo ki se ohun ti a ba pade ni bi oja isodi mo je ohun ti a ba pade ni ile olorun nigba ti a ba ni ongbe nigba ti ebi ba pa wa si pa ododo ti ongbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba nfe awon ibukun wonyi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketadinlogoji lojo ikehin ti se ojo ajo nla jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alaile igbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi da won adura won o ni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye anipekun ongbe wipe ki a dari ese re jio ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe isodi mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba n daniyan lokan re bi o ba n fe awon imuse ileri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe titi olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro niwaju olorun ki yo le sese fun o lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori akoti fi emi mimo fun ni nitori ti akoti se Jesu logo sugbon nisisin yi ati se Jesu logo o si so fun awe pe nisisin ti ati se Jesu logo we pe bi orugbe ba ngbe enikeni o nfe igbala ni tabi o nfe iwosan tabi o nfe iso di mimo tabi o nfe agbara emi mimo tabi o nkon ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro o ti ani lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimo se ni igbese aye wa ranti wo pe ariwo si ti ani ninu Isaiah si awon omo Israeli ni wi pe ko se eni ti nke pe oroko re ti o ru ara re soke lati di omo ni asale yi bi aba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wi pe a nfe awon ibukun olorun iliri olorun ki kona bi aba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o nfe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o nfe so di mimo a o so di mimo bi eni ti o ti ni so di mimo ba wa si waju olorun ti o nfe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba nfe agbara emi olorun o daju wi pe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wi pe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbesi aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wi pe a nfe imuse ileri re a nfe agbara re ni igbesi aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wi pe loni o ru ara re soke loni o n ji dide ko ninu orun ti o ti n sun o si n fe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o n fe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbesi aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o n fe agbara emi mimo ni igbesi aye re ji gbe agbara re wo iwo sioni gbon iruku kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbesi aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko olowa bi o ba je eni ti nfo ni kufo laye tele tele ninu igbagbo ji dide ki o ke pe oruko oluwa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbesi aye re o nfe anu re ni igbesi aye re o nfe igbala olorun ni igbesi aye re o nfe iso di mimo ni igbesi aye re o nfe agbara emi olorun ni igbesi aye re tabi iwosan o nfe iwosan ni igbesi aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da o ni ide o fe ki a gba o sile ji dide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa o daju wi pe yo gbo bo ba le ke pe ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo ke pe oruko olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti a nsegun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide jidide jidide ru ara re soke ke pe oruko oluwa so fun oluwa wi pe o n fe yi pada ni igbesi aye re ma ma fi igba gbogbo wona ni igbala ma ma fi igba gbogbo wona ile igbadura mama fi igbagbogbo wo lai ni isodi mimo o fi igbagbogbo wo lai ni agbara mi olorun ni igbesi aye re jidide ki oke pe oruko olowa jidide ki oke pe oruko olowa jidide ki oke pe oruko olowa ki o so fun olorun wi pe loni loni o nfe igbala o nfe igbala ronu po ada awon ese re ki o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba tin ni igbala ke pe olorun fun isori mimo bi o ba tin ni isori mimo ke pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba tin ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o ngbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbesi aye re aile gbadura yo kuro ni igbesi aye re ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa eyi ki se akoko fun orun sisun ke pe oruko olowa eyi ki se akoko fun irewesi ke pe oruko olowa jidide ki o ke pe oruko re ru ara re soke ki ileri olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o kepe oruko olowa so fun olorun di ileri re mu kepe oruko olowa iwo nfe sugbon ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbesi aye re ki a ba le pa agbara ese ni igbesi aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbesi aye re jidide ki o kepe oruko olowa jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o kepe oruko olowa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Ọlọ́run aláàánú, a wá síwájú yín lónìí. A wá pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó bá wa pàdé. A gbàgbọ́ wípé ẹ ó tan ìṣòro wa. A gbàgbọ́ wípé àwọn tí ó dàbí ẹni wípé ayé ń pọ́n lójú, tí ilé ń létí ọ̀nà ń nà, tí ó dàbí ẹni wípé a fi àìsàn sí wọn lára, tàbí tí ìpọ́njú ìbànújẹ́ pọ́pọ̀ tí ó wà fún wọn, a bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ìṣòro tí a kó wá síwájú yín lónìí, ẹ dá àwọn àdúrà àwọn ènìyàn yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Aísáyà, orí 44, ẹsẹ̀ 17. Ìwé wòlíì Aísáyà, orí 44, ẹsẹ̀ 17. Ẹsẹ̀ 17, kò sí ohun ìjà tí a ṣe sí ọ, tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dalé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, lè Olúwa wí. Ohun tí wòlíì Aísáyà jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní ìgbà ayé rẹ̀ ni wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀tá púpọ̀ lè ó dìde sí wọn, tí àwọn ọ̀tá wọ̀nyí sì ní ohun ìjà tí ó lágbára tí ó burú jùlọ, pé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè pa wọ́n lára. Bí a bá ń sọ nípa ohun ìjà tí ọ̀tá ń ṣe sí ni, àwọn ọmọ Íjíptì tí wọ́n ti jẹ́ ọ̀tá Ísíráẹ̀lì ní ìgbà àtijọ́, wọ́n ní ọgbọ́n àyíkọrọ yìí, wọ́n sì ní agbára òkùnkùn púpọ̀ tó jẹ́ wípé wọ́n ní àwọn ohun ìjà tí ó lè ṣe ni lọ́ṣẹ́ pọ́pọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ará Assyria àti àwọn ará Babylon ni wọ́n ní àwọn ohun ìjà, àwọn olóró tí ó pọ̀. Ṣùgbọ́n Aísáyà ń jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí wípé bí wọ́n bá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè ṣe wọ́n ní nǹkan. Ìdánilójú yìí náà ni Ọlọ́run sì tún fún wa lónìí wípé bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀tá lè lágbára, agbára òkùnkùn, wípé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára, àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi. Bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, bí o bá jẹ́ ìránṣẹ́ Olúwa, wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè ṣe ọ ní jàm̀bá. Nínú Númeri orí 43, láti ẹsẹ̀ 43, ní tòótọ́, kò sí ìfàyà fún sí Jákọ́bù, bẹ́ẹ̀ ni kò sí àpọ̀ṣẹ sí Ísíráẹ̀lì. Nísinsìnyí lè a máa wí ní ti Jákọ́bù àti ní ti Ísíráẹ̀lì ohun tí Ọlọ́run ṣe. A ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí àwọn ọmọ Ísíráẹ̀lì gẹ́gẹ́ bí àpọ̀ṣẹ, gẹ́gẹ́ bí pé ẹnìkan ń gégun fún wọn, tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀, tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọ́n níbi, wípé kò sí àpọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọ́n lára, nítorí wípé Ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí Ọlọ́run ń fún wa, ààbò tí Ọlọ́run ń fún wa, oore tí Ọlọ́run ń ṣe fún wa. Èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà, tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọlóògùn. Ṣùgbọ́n a jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyí wípé asán àti òmúlẹ̀mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀. Nínú Jeremiah orí kẹta, láti ẹsẹ̀ 43, ó ní lótìítọ́, asán ni èyí tí ó ti òkè wá, àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga. Lóòótọ́, nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Ísíráẹ̀lì wà. Ohun tí Jeremiah ń sọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ sí orí òkè láti lọ rúbọ, láti lọ pẹran, láti lọ sin òrìṣà,
lati ro we pe won tun ni ohun miran ti won le kepe ti o le ran won lowo ti o le tu won sile ti o le da won nide ti o le sanu fun won sugbon Jeremiah woli nso fun wi pe lasan ni awon ti o nlo sori oke ni won lo sori oke tabi awon ti o nlo si petele tabi awon ti o nlo si ikorita tabi awon ti o nlo si eti okun tabi awon ti o lo nse rubo si olorun miran wi pe awon nkan won yi koni le gba won sile agbara won yo je otubante ni igbesi aye won wi pe sugbon ninu oluwa olorun wa ni kan soso ni igbala israeli wa o ba je mo wi pe igbala tabi dande tabi imuniduro tabi iwosan wi pe o wa ninu oluwa olorun wa oko batima sakakiri to awon orisa lo nitori pe awon orisa won yi pelu awon ti o nsin won won ko le gba o sile ninu Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon lati ese ikini igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo nigba ti a ti pe awon mo Israeli kuro ninu Egypt ati je ki o di mo fun wi pe won ko tun ni ohunkohun lati se ni Egypt mo a je ki o di mo fun wi pe ibukun won ati ireti won ko si ni Egypt bi ko se ninu

gbọ́ ẹ̀rí oore Ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ ẹ̀rí ìgbàlà Ọlọ́run, àwọn tí wọ́n mọ iṣẹ́ ìyanu ti Ọlọ́run ṣe nípa gbígbanilà, nípa sísọni di mímọ́, nípa fífi agbára ẹ̀mí Ọlọ́run kúni, nípa dídá àwọn òǹdè sílẹ̀, àti nípa títú gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ tí ó ti deni tẹ́lẹ̀tẹ́lẹ̀, àti nípa àrùn kògbóògùn tí Ọlọ́run máa ń wòsàn níhìn-ín, ó máa ń yani lẹ́nu, ó sì máa ń kọ wá lómi inú láti rí àwọn tí wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí àwọn tí ó wà nínú ayé, àwa tí a ti gbà kúrò nínú ayé, àwa tí a ti gbà kúrò lọ́wọ́ àwọn òrìṣà, àwa tí a ti mú kúrò nínú ìbọ̀rìṣà tí ó wà nínú ayé, kí a tún rí ẹni tí ó sọ wípé òun jẹ́ onígbàgbọ́, ẹni tí ó di àtúnbí, kí ó tún máa ní èrè ìbejì nínú ilé, tàbí kí ó tún dàbí ẹni wípé ó lọ ń bá àwọn ẹlẹ́bọlóògùn ní Aginjù, tàbí ní ibi tí wọ́n ti ń ṣe ìbọ̀rìṣà wọn, tàbí kí a tún máa rí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n tún tẹ́jú ilé káàkiri, ni wọ́n tún wá ẹnìkan tí ó lè fúnni lọ́mọ, ẹnìkan tí ó lè fúnni níyìí, tí ó lè fúnni nítọ̀hún. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ègbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, tí wọ́n ń wá ìrànlọ́wọ́ níbi tí kò sí ìrànlọ́wọ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, tí wọ́n gbiye lé kẹ̀kẹ́, nítorí tí wọ́n pọ̀, wọ́n sì gbẹ́kẹ̀lé ẹlẹ́ṣin nítorí wọ́n lé agbára jọjọ, ṣùgbọ́n tí wọn kò wo ẹni mímọ́ Ísírẹ́lì, wọn kò sì wá Olúwa. Nígbà tí a bá rí ẹni tí ó sọ wípé a ti gbà kúrò ní Íjíbítì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti gbà kúrò nínú ayé, tí ó tún lọ sí ìbọ̀rìṣà, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti kọ Ọlọ́run alààyè sílẹ̀, ó kọ ẹni mímọ́ Ísírẹ́lì sílẹ̀, ó kọ ìgbàlà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú, ó kọ ọ́ sílẹ̀. Bí a bá rí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n tí ó tún dàbí ẹni wípé ó tún lọ ṣe ìrúbọ, ó tún lọ sí ìkóríta, ó tún lọ sí àwọn atanijẹ wòlíì Èké, ó tún lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa sọ wípé mo wá má bẹ́là wá, mo tùràrí wá, gba àwẹ̀, ṣe tibí, ṣe tọ̀hún, àbí àwọn tí wọ́n máa sọ wípé bí o bá lè fún àwọn alágbe lówó, bí o bá lè fún àwọn ọmọ kéékèèké ní ṣúgà àti ìrèké, bí o bá lè fi àgbàdo tọrẹ fún àwọn kan wípé bó bá ṣe bẹ́ẹ̀, wípé wàhálà tó wà nígbèsè ayé rẹ, tàbí àwọn àjálù tí ó ń débà wípé àwọn nǹkan wọ̀nyí yóò kúrò. Bí a bá rí ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí ó ti ń ké pe Olúwa, tí ó ti mọrúkọ Jésù Kristì Olúwa, tí ó ti ń wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́, ṣùgbọ́n tí ó tún lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ ìbárẹ́, ìbálò, ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, ó ti sọ àwọn nǹkan wọ̀nyí nù, ó sì di ẹni tí kò ní ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ̀. Ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ni wípé bí a bá fẹ́ gbẹ́kẹ̀lé òun, kí a kúnkún gbẹ́kẹ̀lé òun ní tòótọ́, bí a bá fẹ́ gbẹ́kẹ̀lé òun, kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀, nítorí wípé ẹni tí ó bá wà nínú ìbọ̀rìṣà kì yóò lè rí ojú Ọlọ́run, kì yóò sì lè jẹ àǹfààní tí àwọn ọmọ Ọlọ́run ń jẹ. Kí a wo Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ó ní bí a ti ń ka Bíbélì tó yìí, ṣé a kò tí ì mọ̀ wípé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní bí a ti ń sọmọ Ọlọ́run tó, tí a ń wá sí ilé ìsìn tó, ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Gẹ́gẹ́ bí ìwà Ọlọ́run tí a mọ̀, gẹ́gẹ́ bí ìṣesí Ọlọ́run tí a mọ̀, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Ọlọ́run jẹ́ ẹni mímọ́, ó sì jẹ́ olóòótọ́, ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tàn yín jẹ o, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà. Ṣé o rí fún ara rẹ wípé àwọn abọ̀rìṣà pàápàá wọn kò lẹ́tọ̀ọ́ sí ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tan ara wa jẹ, kí àwa fúnra wa pàápàá kí a má tan ara wa jẹ, kí a má jẹ kí ẹnikẹ́ni kí ó tàn wá jẹ wípé kì í ṣe àwọn abọ̀rìṣà ni yóò lè jogún ìjọba Ọlọ́run. Nínú Kọ́rìntì kínní kan náà, nínú orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ ojúṣe tí a ní láti ṣe. Ó ń sọ fún wa wípé bí a bá ti ń ṣe ìbọ̀rìṣà, ohun tí a ní láti ṣe ni wípé kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀, kí a ké pe orúkọ Olúwa. Nínú Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà wípé ìrònúpọ̀wàdà ni ó yẹ ẹlẹ́ṣẹ̀.

ìrònúpọ̀àdà ni ó yẹ abọ̀rìṣà, ìrònúpọ̀àdà ni ó yẹ ẹni tó ń ṣe àgbèrè, ìrònúpọ̀àdà ni ó yẹ ẹni tí ó ń rẹ òfin Ọlọ́run kọjá. Ó ní nítorí náà, bí a bá ń fẹ́ ìtọ́ni Ọlọ́run, bí a bá ń fẹ́ ìtọ́jú Ọlọ́run, bí a bá ń fẹ́ ààbò láti ọ̀dọ̀ Ọlọ́run, bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú orúkọ Jésù kí ó jẹ́ fún wa, bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù kí ó jẹ́ tiwa, bí a bá ń fẹ́ iná ẹ̀mí mímọ́ kí ó máa jó nínú wa àti láyíká wa, bí a bá ń fẹ́ kí agbára Ọlọ́run kí ó máa lé ọ̀tá, kí ó máa lé èṣùsá ní ìgbésí ayé wa, ó ní ó yẹ kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà. Bí a bá ń sọ nípa ìrònúpọ̀àdà, kúrò nínú ìbọ̀rìṣà àti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí à ń dá, ìrònúpọ̀àdà yìí yóò fa àwọn nǹkan mìíràn lẹ́sẹ̀ pẹ̀lú. Wo Ìṣe àwọn Àpọ́sítélì orí 19, Ìṣe àwọn Àpọ́sítélì orí 19 láti ẹsẹ̀ 12 sí 21, ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀, tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́, ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro. Ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́, wọ́n wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe lì ó kó ìwé wọn jọ, wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn, wọ́n sì ṣírò iye wọn, wọ́n sì rí ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́, wọ́n ṣe ohun tí ó wúni lórí, wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́. Kí ni wọ́n ṣe? Àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn aṣọ, àwọn ìwé, àwọn nǹkan tí ó jẹ mọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn, wọ́n kó wọn wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n, ìgbà tí wọ́n ṣírò wọn, wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Síbẹ̀síbẹ̀, wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn, wọn kò tà á fún àwọn ẹlòmíràn, wọ́n kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn, wọ́n dáná sun wọ́n. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti ronúpọ̀àdà, tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ, àwọn ọṣẹ dúdú, àwọn nǹkan mìíràn, àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì èké tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tùràrí, àwọn àbẹ́là tàbí àwọn talisman, àwọn nǹkan mìíràn èyí tí ó ń so mọ́dì, èyí tó ń so mọ́wọ́, èyí tó ń dè mọ́rùn, èyí tó ń gbé káàkiri nínú àpò, gbogbo nǹkan wọ̀nyí pátápátá, àti tó wà lábẹ́ pílò, àti tó wà lábẹ́ ibùsùn rẹ, gbogbo nǹkan ni a ó kó dànù bí a bá ti di onígbàgbọ́ tòótọ́. Ó ní kì í ṣe díẹ̀ nínú wọn ni ó wá, tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn, àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn, tí wọ́n kò jùlẹ̀, tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ ni a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí? Wo ẹsẹ̀ 20, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi, ó sì gbilẹ̀. Bí a bá lè kó àwọn òrìṣà wọ̀nyí sọnù, tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò nínú àwọn nǹkan asán wọ̀nyí, àwọn nǹkan tí kì í dáni sílẹ̀, àwọn nǹkan tí kì í gbanilà, bí a bá ronúpọ̀àdà tòótọ́ tòótọ́, tí a sì gba Jésù Kristì Olúwa gbọ́ nínú ọkàn wa, ní ayé wa yóò yí padà. Bí àìsàn bá wà ní àgọ́ ara wa, àìsàn yóò lọ. Bí a bá rìn wọ́n wà mọ́lẹ̀ ní òru, gbogbo nǹkan wọ̀nyí ni ó kúrò pátápátá. Mo gba Ọlọ́run gbọ́ wípé àwa tí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ tí a ń sọ wọ̀nyí, a ó rí àmì rere Ọlọ́run ní ìgbésí ayé wa ní orúkọ Jésù. Jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti gba Jésù Kristì gbọ́, kò tún sí iṣẹ́ ibi, kò tún sí ọfà láti inú ayé, kò tún sí ọta láti inú ayé, kò tún sí oògùn tàbí májèlé tí ẹnikẹ́ni lè ṣe sí wa tí yóò lè ṣe wá níbi. Nítorí nínú Jòhánù 1:4,
lati ese ikerin eyin omo mi ti olorun ni eyin eyin omo mi an so fun wa awon ti o ti fi awon ti o ti da maje mo pelu olorun ti won ti ko ese sile ti won ko iborisa sile ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le an pe ni omo olorun awon ti o ti ko isu ati sere iborisa ati awon kan ti o ro mo iborisa awon ti won ti ko sile awon ni a pe ni omo olorun awon ti won ti ko ilejo ile tete awon ti won ti ko ija jagidi jagan ibinu awon ti won ti ko sile awon ti won ti ko egbe kegbe ti won ba kaakiri tele tele awon ti won ti ko sile awon ti won ti ko ki a ma mu siga tabi ki a to ma mu igbo tabi ki a ma da opolo ara wa ru awon ti won ti ko won sile awon ti won ti kuro ninu ise ibi ati ise okunkun aye yi awon ti won ti kuro ninu egbe awon ti o wa ninu okunkun awon ti won ti kuro ninu ti ti awon oso tabi awon aje tabi awon emi emire awon ti won ti ko won sile ti won gba Jesu Kristi Oluwa gbo ti a ti wo ese won nu ti a ti dariji won ti won ni ijeri rere ni okan wi pe awon di omo Olorun ti igbese aye won ti yi pada ti a ti so won dotun pelu wiwen iwenu mo eje Jesu awon ni a pe ni omo Olorun nihin ni o so fun wi pe eyin omo mi ti Olorun le eyin se nje bi Olorun ba wa fun wa ta le o le koju oja se wa bi abaje ti Olorun se oran ti ni nigbati awon omo Israeli won je ti Olorun nigbati a pe Balamu lati odo Balaki wi pe ki o wa fi won gegun bi won ti je ti Olorun ko se se lati fi won gegun o ti o ye ka boju to ni igbese aye wa ni wi pe ati je ti Olorun wi pe ati ko ese wa sile wi pe ati di omo Olorun wi pe ati fi eje Jesu Kristi we wa o ni eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won a o segun won mo ni a o segun won bi ota ba lepa o daju pe bi a ba ti di omo Olorun awa ni yo segun bi esu ba nfonu ti o si nkera muramu gege bi kiniun o daju wi pe awa ni yo segun bi o ba da bi eni wi pe awon aye ara aye won ni wa sinu won si takasi wa wi pe won o se wa nibi o daju wi pe awa ni yo segun bi o ba je onigbagbo tooto ni wa bi a ba simile Olorun ti a gbekele Olorun ibi kibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won nitori eni ti nbe ninu yin to bi ju eni ti nbe ninu aye lo bi awon onigbagbo ti o dabi eni wi pe oye ko ye bi won ba gbo wi pe enikan aje won ma beru bi won ba je wo gbo pe enikan oso won ma beru bi won ba gbo wi pe enikan ni emi emire won ma beru bi won ba gbo po pe enikan ti o dabi esu fun ara re wi pe o dabi iwa ati ise ati oro enu re ati awon to nse ni adugbo o dabi omo esu ti o je pe o le da igbesi aye enikeni ru won ma beru sugbon so fun wi pe bi a ba je onigbagbo tooto eni ti nbe ninu wa o tobi ju eni ti nbe ninu aye lo nitori be bi a ba ri enikeni le hale enikeni le so nkan ti o fe so se a mo wi pe ihale farao o po si awon omo Israeli sugbon ta lo segun awon omo Israeli lo segun se a mo wi pe ihale Nebukadnesari o po nigba ti o fe gbe Shedraki Meshaki ati Abednego o fe gbe won so sinu na ihale lasan ni nitori wi pe bi a ba je ti Olorun ko si eni ti o le segun wa eni ti n gbe nu wa o po ju eni ti n gbe nu aye lo nje mo pe o nija loni wi pe bi o ba le to agbara Olorun wo bi o ba le ko ese sile ti o ko awon iborisa awon nkan ti o wa ninu aye sile bi o ti n ke pe Olorun Olorun yo ma je fun o bi o ti n gbadura yo ma gbo adura re bi o ti le je wi pe esu ti kara re lo pade re loju ona o daju wi pe iwo lo segun ninu Romu ori 14 te ogun o so fun a wi pe Olorun alaafia yo si te satani mole li atelese yin ni lolo se o gba yi ni gbo wi pe Olorun alagbara Olorun eleda ohun ati aye
Olorun ti o yo awon omo Israeli kuro ninu ofin ati kuro ninu isiru ti o wa ninu Egypt. Olorun ti o gba Shadrach, Meshach ati Abednego sile. Olorun ti o da bobo Daniel ninu okini o wi pe yo te Satani mole ni atelese re ni lolo. Tani osho, tani aje, tani elebo logun, tani awon ti on ka kriben bi kwidon kwidon, bi Satani badi ite mole li atele sere. O dadu yu kwe awon won yi ti won sora won di ota, ti won para pama siro konkon, ti won tapa si oni bangba. O dadu yu kwe iwo lo shegon. Bi o ba ti kwa awon, ka ye buburu won sile ti oje ti olorun ni to oto, olorun yo da bobo. Bi e samba wa, yo mwa e sankoro. Bi ibanuje ba wa yo mu ki ibanuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je elese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri bi o ba je ewo ni o si ma nse ife kufe kaakiri ki o so fun olorun wi pe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wipe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalopa ida ko ni lagba lori re osho ati aje ko ni lagba lori re bi o ba je ti olorun ni toto kepe olorun so fun olorun wipe o fe je ti olorun ni toto esu ati awon emewa re yo di atemole ni atelese re ko si si oyin ja ti a se si o ti o le pa o lara ko si oyin ja ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o ke pe olorun yo ja gbogbo ede re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan won yi sile bi agbere panshaga ifekufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan won yi sile ki o le je ti olorun ni toto bi o ba si je olorun ni ti olorun ni toto o daju wi pe au da osile au tu ide re au fa gbogbo ide ti o de o fa won ja eru ko si fun ni ti o je ti olorun eru ko si fun ni ti o gbagbo ninu Jesu Christi eru ko si fun ni ti o ti ko ese ati ise re sile eru ko si fun ni ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni eni ti n gbe inu re Jesu Christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálùpàídà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálùpàídà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé o ṣì ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: wípé èso tí iṣẹ́ yìí ń so ní ìgbésí ayé rẹ ó jẹ́ èso ìwà òdodo kí o sì máa rìn déédé kí o rí wípé o ti kúrò nínú ẹ̀ṣẹ̀ o ń gbé ìgbésí ayé ọ̀tún nínú Kristi o sì rí wípé ohun gbogbo tí o ń ṣe ó ń fa ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ wá sí ọ̀dọ̀ olùgbàlà kí o bá lè dáríjì wọ́n kí o ní ìrètí nínú Ọlọ́run wípé ní tòótọ́ yóò fún ọ ní èrè tí ó tọ́ tí ó sì yẹ ní àkókò rẹ̀ gbàdúrà sọ fún Ọlọ́run bí o bá ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀lẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú iṣẹ́ Olúwa sọ fún Ọlọ́run wípé àkókò tó láti jí àti láti já pápá nínú iṣẹ́ Olúwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe woye Isaiah, ori ketadinlogun, oro ima ni ti Damasku, kiye si amu Damasku kuro lati ma je ilu, yosi di okiti alapa, ako bubu ilu aro eri sile, mo je ti oweran, ti yo dubule, eni kene ki yo deru bawan, odi ki yo si simoni Efraimu, ati ijoba ni Damasku, ati yoku ti Syria. Wọ́n dàbí ògo àwọn ọmọ Ísírẹ́lì lólúwa àwọn ọmọ ogun wí bí ọjọ́ náà yóò sì ṣe á mú ògo Jákọ́bù dínkù àti sísanra ara rẹ̀ ni a ó sọ di ríru yóò sì dàbí ìgbà tí olùkórè ń kó àgbàdo jọ tí ó sì ń fi apá rẹ̀ rẹ́ ìpẹ́ ọkà yóò sì dàbí ẹni tí ń kó ìpẹ́ ọkà jọ ní àfonífojì Refaimu ṣùgbọ́n èéṣẹ́ èso àjàrà yóò hù nínú rẹ̀ gẹ́gẹ́ bí mímì igi olífì èso kékeré méjì bí mẹ́ta ní ṣóńṣó òkè ẹ̀ka mẹ́rin bí márùn-ún ni ẹ̀ka òde tí ó ní èso púpọ̀ ni olúwa ọlọ́run Ísírẹ́lì wí ní ọjọ́ náà ni ẹnìkan yóò wo ẹlẹ́dà rẹ̀ àti ojú rẹ̀ yóò sì bọ̀wọ̀ fún ẹni mímọ́ Ísírẹ́lì òun kì yóò sì wo pẹpẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kì yóò sì bọ̀wọ̀ fún èyí tí ìka rẹ̀ ti ṣe yálà igbó òrìṣà tàbí èrè oòrùn ní ọjọ́ náà ni ìlú alágbára rẹ̀ yóò dàbí ẹ̀ka ìkọ̀sílẹ̀ àti ẹ̀ka téńté òkè tí wọ́n fi sílẹ̀ nítorí àwọn ọmọ Ísírẹ́lì ìparun yóò sì wà nítorí ìwọ ti gbàgbé Ọlọ́run ìgbàlà rẹ tí ìwọ kò sì náà ní àpáta agbára rẹ nítorí náà ni ìwọ ti gbin ọ̀gbìn dáradára ìwọ sì tọ́ àjèjì ẹ̀ka sínú rẹ ní ọjọ́ náà ni ìwọ mú kí ọ̀gbìn rẹ dàgbà àti ní òwúrọ̀ ni ìwọ mú kí irúgbìn rẹ rú ṣùgbọ́n a ó mú ìkórè lọ ní ọjọ́ ìní ìkáàánú kíkorò yóò sì wà ìgbéni fún ariwo ọ̀pọ̀ ènìyàn tí ó pariwo bí ariwo òkun àti fún ìrọ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n rọ́ bí rírọ́ omi púpọ̀ àwọn orílẹ̀-èdè yóò rọ bí rírọ omi púpọ̀ ṣùgbọ́n ọlọ́run yóò bá wọn wí wọ́n sì ṣájìnà rere a ó sì lépa wọn gẹ́gẹ́ bí ìyànpọ̀ òkè ńlá níwájú ẹ̀fúùfù àti gẹ́gẹ́ bí ohun yíyé níwájú àjà sì kíyèsí ní àṣálẹ́ ìyọnu kí ilẹ̀ tó mọ́ òun kò sí èyí ni ìpín àwọn tí ó kó wa àti ìpín àwọn tí ó jà wálé olè.
3: Ìwé wòlíì Àìsáyà orí ìkejìdínlógún ègbéni fún ilẹ̀ tí ó ní òjìji apá méjì tí ó wà ní ìkọjá odò Ethiopia tí ó rán àwọn ikọ̀ lé ọ̀nà òkun àní nínú ọkọ̀ koríko odò lé ojú odò wípé lọ ẹ̀yin oúnṣẹ́ tí ó yára kánkán sí orílẹ̀-èdè tí a nàka tí a sì tẹ́jú sí ènìyàn tí ó ní ìbẹ̀rù láti ìgbà yìí àti títí lọ orílẹ̀-èdè tí ó ní ipá tí ó sì tẹnimọ́lẹ̀ ilẹ̀ ẹni tí odò púpọ̀ pín ya gbogbo ẹ̀yin tí ń gbé ayé àti olùgbé ayé ẹ wò nígbà tí òun gbé ọ̀págun sórí àwọn òkè gíga àti nígbà tí òun fọn ìpè ẹ gbọ́ nítorí bẹ́ẹ̀ ni olúwa sọ fún mi èmi ó sinmi èmi ó sì gbèrò nínú ibùgbé mi bí òru ọ̀sán gangan àti bí àwọ̀ ọ̀sán mọ́ èrì nínú ooru ìkórè nítorí ṣáájú ìkórè nígbà tí ìrudì bá kún bí ìtànná bá di èso àjàrà pípọ́n òun ó fi dòjé rẹ́ ẹ̀ka titun yóò sì mú kúrò yóò sì kí ẹ̀ka lu ilẹ̀ a ó sì fi wọ́n sílẹ̀ fún àwọn ẹyẹ òkè ńlá àti fún àwọn ẹranko ayé àwọn ẹyẹ yóò yá oòrùn lórí wọn gbogbo àwọn ẹranko ayé yóò sì pò tútù lórí wọn lé àkókò náà ni a ó mú ọrẹ wá fún olúwa àwọn ọmọ ogun láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí a nàka tí a sì tẹ́jú àti ènìyàn tí ó ní ìbẹ̀rù láti ìgbà yìí àti títí lọ orílẹ̀-èdè tí ó ní ipá tí ó tẹnimọ́lẹ̀ ilẹ̀ ẹni tí odò púpọ̀ pín ya sí ibi orúkọ olúwa àwọn ọmọ ogun òkè gíga sí òní.

0: Ìwé wòlíì Àìsáyà orí 23 ọ̀rọ̀ ìmọ̀ ní titire hu ẹ̀yin ọkọ̀ Tashiṣi nítorí a ó sọ ọ́ di ahoro tó bẹ́ẹ̀ tí kò sí ilé kò sí ibi wíwọ̀ a fi hàn fún wọn láti ilẹ̀ Kitimu ẹ dúró jẹ́ ẹ̀yin olùgbé erékùsù. Ìwọ ẹni tí àwọn oníṣòwò Sidoni ti ń rí òkun kọjá ti kún àti nípa omi ńlá irú Sihori ìkórè odò ni owó ọdún rẹ̀ òun ni ọjà àwọn orílẹ̀-èdè kí ojú kí ó tì ọ́ ìwọ Sidoni nítorí òkun ti sọ̀rọ̀ a ní agbára òkun wípé èmi kò rọbí bẹ́ẹ̀ ni èmi kò bí ọmọ bẹ́ẹ̀ ni èmi kò tọ́ ọ̀dọ́mọkùnrin dàgbà bẹ́ẹ̀ ni èmi kò tọ́ wúndíá dàgbà gẹ́gẹ́ bí ìhìn ní ti Íjíbítì bẹ́ẹ̀ ni ara yóò ro wọn gooro ní ìhìn tirẹ̀ ẹ kọjá sí Tashiṣi hu ẹ̀yin olùgbé erékùsù èyí a ní ìlú ayọ̀ fún yín tí ó ti wà láti ọjọ́ jọjọ ẹsẹ̀ ohun tìkára rẹ̀ yóò rù ú lọ sí ọ̀nà jíjìn réré láti ṣe àtìpó ta ni ó ti gbìmọ̀ yìí sí tirẹ̀ ìlú adé àwọn oníṣòwò ẹni tí ó jẹ́ ọmọ aládé àwọn alájàpá ẹni tí ó jẹ́ ọlọ́lá ayé olúwa àwọn ọmọ ogun ti pète rẹ̀ láti sọ ìríra gbogbo ògo di àìmọ́ láti sọ gbogbo àwọn ọlọ́lá ayé di ẹ̀gàn láìlẹ̀ rẹ jábí odò ìwọ ọmọbìnrin Tashiṣi àmùrè kò sí mọ́ ó na ọwọ́ rẹ̀ jáde sí òkun ó mi àwọn ìjọba olúwa ti pa àṣẹ ní ti Kenani láti ran agbára inú rẹ̀ òun sì wípé ìwọ kò gbọdọ̀ yọ̀ mọ́ ìwọ wúndí àti ànilára ọmọbìnrin Sidoni dìde ré kọjá lọ sí Kitimu níbẹ̀ pẹ̀lú ìwọ kì yóò rí ìsinmi wo ilẹ̀ àwọn ará Kaldea àwọn ènìyàn yìí kò ti sí rí títí àwọn ará Síríà tẹ̀ẹ́dó fún àwọn tí ń gbé agin jù wọ́n kọ́ ilé ìṣọ́ inú rẹ̀ wọ́n sì kọ́ ààfin inú rẹ̀ òun sì parun hu ẹ̀yin ọkọ̀ Tashiṣi nítorí aṣọ agbára yín di ahoro yóò sì ṣe ní ọjọ́ náà ni a ó gbàgbé tirẹ̀ lé 70 gẹ́gẹ́ bí ọjọ́ ọba kan lẹ́yìn 70 ni tirẹ̀ yóò kọrin bí panṣágà obìnrin mú hápù kan kiri ìlú lọ ìwọ panṣágà obìnrin tí a ti gbàgbé dá orin dídùn kọ orin púpọ̀ kí a lè rántí rẹ yóò sì ṣe ní ẹ̀yìn 70 ni olúwa yóò bẹ tirẹ̀ wò yóò sì yí padà sí ọ̀yà rẹ̀ yóò sì bá gbogbo ìjọba ayé yìí tí ó wà lórí ilẹ̀ ṣe àgbèrè ọjà rẹ̀ àti ọ̀yà rẹ̀ yóò jẹ́ mímọ́ sí olúwa a kì yóò fi ṣúra bẹ́ẹ̀ ni a kì yóò tó jọ nítorí ọjà rẹ̀ yóò jẹ́ ti àwọn tí ń gbé iwájú olúwa láti jẹ àjẹtẹ́rùn àti fún aṣọ dáradára.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run a dúpẹ́ wípé a tún péjọpọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wa lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa. Yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa. Yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore tí ó wúwo tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Ébèrù Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Ébèrù ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí 13 ẹsẹ̀ 22 títí dé 25. Ní báyìí ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epístélì sí àwọn ará Ébèrù. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà tí wọ́n sì máa ń bójú fò dá nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀ ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì.

Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọrùn. A dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́. A dúpẹ́ àwọn ohun tí ẹ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ìbùkún ńláńlá tí ẹ ti fún ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún ìdánilójú wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà, ti rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí à ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ̀ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù. Wípé a ò ní pàdánù ohunkóhun tẹ̀ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí, à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín, à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀, ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebinisa wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí, a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébò àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébò àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébò àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlélógún, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sí inú ilẹ̀ tí ó sì kú, ó wà lé òun nìkan. Ṣùgbọ́n bí ó bá kú, a so èso ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn Kristi èyí tí a ń sọ níhìn-ín tó tóbi jùlọ sí ayé àti sí ìjọ Ọlọ́run, ó rọ̀ mọ́ àgbélébò àti ìrúbọ rẹ̀. Ikú Jésù ló mú ìgbàlà bá ara ayé. Ìrúbọ Kristi ló mú ìsọdimímọ́ bá ìjọ. Iyì àti Kristi jẹ ló fún wa ní iyì, àti pé ìyọnu rẹ̀ ló fi iyì sí wa lẹ́nu. Nítòótọ́, gẹ́gẹ́ bí a ti kà á nípa Jésù, kí a sì ń kà á nípa ìjọ àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀, ó ní bí kò ṣe wípé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, yóò wà lé òun nìkan. Ó ní ṣùgbọ́n bí wóró àlìkámà yìí, bí ó bá bọ́ sílẹ̀, tí ó bá sì kú, yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Bí a ti ń sọ nípa Jésù, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa. Nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí, ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara. Bí àwa náà, bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò lè so, a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébò wà nínú iṣẹ́ ìsìn wa. Àwọn tí wọ́n bá ń kọ àgbélébò, tí wọ́n ń yẹrí fún àgbélébò ìṣòro, tàbí àgbélébò àṣìgbọ́, tàbí àgbélébò inúnibíni àti ti ìnira, wọn kò lè ṣe iṣẹ́ ìsìn tó mọ́yán lórí nínú ìjọba Ọlọ́run. Èyí jẹ́ wípé àgbélébò àti iṣẹ́ ìsìn wa, wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́, wọn ò lè ya ara wọn. Bí o bá ti gbé àgbélébò sílẹ̀
lori wipe ise isin re koni je itewogba bi o ba ro ara loye bi ara ko ba di bi o ba di oku nigba na ni ise isin re ni o to le je itewogba ni waju olorun gege bi oro jesu oluwa ati olugbala wa ichi atika je ki aka ese ti o tele oni eni ti o ba fe mi re yo so nu ini eni ti o ba nse akeba je ara eni ti o ntojo ara ko fe isoro ko fe inu ni bini ko fe wahala ko fe asinigbo oni eni ti o ba nse be yo so emi re nu o wa nso fun awe pe eni ti o ba si korira emi re le aye yi ni yo pa mo titi de titi o fi di iye aini pe kan ninu ese ikerin de logbon oni bi eni keni ba nsin mi ki o ma to mi leyin bi eni keni ba fe lati si oluwa ki o ma to oluwa leyin kini a npe ni tito oluwa leyin nitori pe tito leyin ati sisin won lo ni oju ona kan na ni luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikan ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni ijo gbogbo ki o si ma to mi leyin ije ki o ye wa wi pe lai si agbelebo ko si wi pe a nto leyin bi a o ba si to leyin a o le se ise fun olowa bi a ba si se ise fun olowa a ki yo le dade lojo ikehin o wa ye wa nigba na wi pe lai si agbelebo ko si ade irora iya iponju ti a ba farada ninu ise isin wa si olorun ati si eniyan ni o mo ki ise isin wa ki o lere ifara eni robo ninu ise isin olorun o niye lori popo ni waju olorun bi a o se ma wo ipa meta ninu iwaasu oni eje ki a ma fi okan ba lo ikini sise ise isin pelu igboran ati gbigbe agbelebo sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ikeji sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun pelu ifara eni robo iketa sisa apon lati gba awon ti onula lona kona sisa apon lati gba awon ti onula lona kona bi a se wo awon ipa meteta won yi lori wipe ohun ti a npe ni agbelebo o ro mo ikookan ninu won a nso nipa igboran a nso nipa gbigbe agbelebo a nso nipa ifara eni robo a si nso nipa sisa apon ki a wo ni okookan sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ki o yi eni kookan wa wipe aigboran o ma n ba ise

ọlọ́run tàbí ṣáájú ṣíṣe iṣẹ́ ìsìn sí ọlọ́run. Nínú ìpístẹ́lì kínní sí àwọn ará Tẹsalóníkà ni a ń ka orí kínní ẹsẹ̀ ìkẹsàn-án. Ìpístẹ́lì kínní sí àwọn ará Tẹsalóníkà, orí kínní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí pé àwọn tìkára wọn ròyìn nípa wa, irú ìwọlé tí àwa ti ní sọ́dọ̀ yín, bí ẹ̀yin sì ti yí padà sí Ọlọ́run, kúrò nínú ère, kúrò nínú ìbọ̀rìṣà, kúrò nínú ère láti máa sin Ọlọ́run alààyè àti òtítọ́. Ó yé wa nígbà náà wípé bí kìí bá ṣe wípé a kọ òrìṣà sílẹ̀, gbogbo àwọn òrìṣà tó wà lọ́wọ́ wa, nílé wa, ní ìdílé wa, bí kìí bá ṣe pé a kọ̀ wọ́n sílẹ̀, ìsìn wa kò lè jẹ́ ìtẹ́wọ́gbà. A kìí sin Ọlọ́run kí a tó máa bọ̀rìṣà lẹ́ẹ̀kan náà. Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ni ọba, kí a sì kọ gbogbo òrìṣà sílẹ̀. Èyí jẹ́ wípé kí a rọ gbogbo àwọn orogún tó lè máa bá Ọlọ́run ta kàngbọ̀n, kí a rọ̀ wọ́n lóye, nítorí wípé a kò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. Nínú Lúkù orí kẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹtàlá, kò sí ìránṣẹ́ kan tí ó lè sin olúwa méjì, àyàṣebí yóò kórira ọ̀kan, yóò sì fẹ́ èkejì, tàbí yóò fi ara mọ́ ọ̀kan, yóò sì yan èkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. Ẹ̀ṣẹ̀ ní láti kúrò lọ́wọ́ wa. A ní láti di ẹni ọ̀tún, ẹni ìgbàlà, kí a kọ àwọn ohun tí ọ̀rọ̀ Ọlọ́run lòdì sí, kí a kọ wọ́n sílẹ̀, kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìsìn sí Olúwa. Nínú Joshua orí ìkẹrìnlélógún, ẹsẹ̀ ìkẹrìnlá. Ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù Olúwa, kí ẹ sì máa sìn lé òdodo àti lé òtítọ́, kí ẹ sì mú òrìṣà wọn nì kúrò tí àwọn bàbá yín sìn ní ìhà kejì odò nì àti ní Íjíbítì, kí ẹ sì máa sin Olúwa. Bí a ti ń sọ nínú Májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ náà ni a ń tẹnu mọ́ nínú Májẹ̀mú titun wípé bí a bá fẹ́ sin Olúwa, a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ní láti kọ iṣẹ́ ara sílẹ̀, a sì ní láti kọ àwọn òrìṣà sílẹ̀. Ẹsẹ̀ ìkẹtàlélógún. Ǹjẹ́ nítorí náà ẹ mú Ọlọ́run àjèjì tí ń bẹ láàrin yín kúrò, kí ẹ̀yin sì yí ọkàn yín sí Olúwa Ọlọ́run Ísíráẹ̀lì. Àwọn ènìyàn náà sì wí fún Joshua pé Olúwa Ọlọ́run wa lé àwa ó máa sìn, ohùn rẹ̀ lé àwa ó sì máa gbọ́. Bí a ti rí àwọn nǹkan wọ̀nyí, ó yé wa wípé láìsí ìrírí àtúnbí, ìrírí ìgbàlà tàbí ìyípadà ọkàn tí ó dájú, kò ṣeé ṣe láti sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Deuteronomy orí kẹwàá, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ogún. Bí a bá ti ń kà wọ́n, ni kí ìwọ fúnra rẹ̀ kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí o máa túmọ̀ àwọn ọ̀rọ̀ yìí délé nínú ọkàn rẹ, kí o mọ àwọn tí Ọlọ́run ń béèrè, kí o tó di wípé o gbọ́ wọlé iṣẹ́ ìsìn Olúwa. Deuteronomy orí kẹwàá ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ogún. Ǹjẹ́ nísinsìnyí Ísíráẹ̀lì, kí ni Olúwa rẹ ń béèrè lọ́wọ́ rẹ? Bí kò ṣe láti máa bẹ̀rù rẹ̀, fiyè sí nǹkan àkọ́kọ́ nìyí, wípé kí o máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ. Ìkejì, láti máa rìn lé ọ̀nà rẹ̀ gbogbo. Kí a tó sọ wípé a ń sin Ọlọ́run, ohun àkọ́kọ́ kí a máa bẹ̀rù rẹ̀. Ìkejì, kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo, gbogbo ìlànà tí ó là sílẹ̀, kí a rìn nínú rẹ̀. Ó ní láti máa fẹ́

0: fẹ́, ohun tí ọlọ́run bá fẹ́ kí a fẹ́, ohun tí ọlọ́run bá kọ̀ kí a kọ́. Ó tún wá ń sọ fún wa wípé àti láti máa sìn, láti máa sin Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo. Orí ohun mẹ́ta tó ṣáájú kí a tó sọ wípé a ń sin Ọlọ́run tàbí a ń ṣe iṣẹ́ ìsìn sí Ọlọ́run, ó ní lákọ̀ọ́kọ́ kí a bẹ̀rù rẹ̀, lẹ́ẹ̀kejì kí a rìn nínú gbogbo ọ̀nà rẹ̀, ìkẹta kí a fẹ́. Ó ní lẹ́yìn náà ni a ó máa sìn pẹ̀lú gbogbo ọkàn àti pẹ̀lú gbogbo àyà wa. Ní ẹsẹ̀ ogún, kí ìwọ kí ó máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ, ó ní kí ìwọ kí ó máa sìn. Ó rán wa létí wípé ní sísin Olúwa ó lọ papọ̀ pẹ̀lú kí a máa bẹ̀rù, kí a máa bẹ̀rù Olúwa àti kí a máa sìn. Ó ní kí ìwọ kí ó faramọ́, má ṣe faramọ́ òrìṣà, má ṣe faramọ́ ayé, má ṣe faramọ́ àwọn nǹkan tó wà nínú ayé. Ó ní kí a máa bẹ̀rù rẹ̀, kí a máa sìn, kí a máa faramọ́. Nínú Joshua orí kejìlélógún, Joshua orí kejìlélógún ẹsẹ̀ ìkarùn-ún, kìkì kí ẹ kíyè sára gidigidi láti pa àṣẹ àti òfin mọ́ tí Mose ìránṣẹ́ Olúwa fi fún yín, láti fẹ́ Olúwa Ọlọ́run yín àti láti máa rìn ní gbogbo ọ̀nà rẹ̀ àti láti máa pa àṣẹ rẹ̀ mọ́ àti láti máa faramọ́ àti láti sìn. Ṣé o rí ohun tí Bíbélì ń sọ ju abẹ́rẹ́ níkò? Kí ó tó sọ fún wa wípé kí a máa sìn, ó ní lákọ̀ọ́kọ́ kí a pa àṣẹ rẹ̀ mọ́, kí a pa òfin rẹ̀ mọ́. Ó tún sọ fún wa wípé kí a fẹ́, kí a máa yìn, kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo àti kí a tó máa pa àwọn àṣẹ rẹ̀ mọ́, kí a faramọ́. Ó ní lẹ́yìn náà kí a máa sìn pẹ̀lú àyà, pẹ̀lú àyà yín gbogbo àti pẹ̀lú ọkàn yín gbogbo. Nítorí náà ẹnì kọ̀ọ̀kan wa tí a ti wá síhìn, tí a ń gbaradì, tí a ń múra sílẹ̀, tí a ń sọ wípé a ó sìn Olúwa, ó yẹ kí ó yé wa wípé rírìn nínú ọ̀nà Olúwa, ṣíṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run àti níní ìgbàgbọ́ ìgbọràn wípé àwọn nǹkan wọ̀nyí ló máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó jẹ́ ojúlówó àti ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Kí wá ni èrèdí tí a ní láti rìn, tí a ní láti ṣe, tí a ní láti hùwà gẹ́gẹ́ bí a ti ń sọ nínú Bíbélì, gẹ́gẹ́ bí a ti kà á? Èrèdí èyí ni wípé ẹni tí ó bá jẹ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó bá ti ní ìgbàlà tòótọ́, kì í ṣe ti ara rẹ̀ mọ́, ó jẹ́ ti Ọlọ́run. Nínú Kọ́ríntì kìíní orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún àti ẹsẹ̀ ogún, ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín, tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run, ẹ̀yin kì í sì ṣe ti ara yín. Bí a bá ti di ẹni ìgbàlà, bí orúkọ wa bá wà nínú ìwé ìyè Ọlọ́run, bí a bá ní ẹ̀mí Ọlọ́run tí ó ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a ti di ọmọ Ọlọ́run, ó ń sọ fún wa wípé a kì í ṣe ti ara wa, nítorí a ti rà yín ní iye kan. Nítorí náà ẹ̀yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí í ṣe ti Ọlọ́run. Ó yẹ kí a mọ èdè ẹnu ẹni tí ó jẹ́ onígbàgbọ́ àti ìránṣẹ́ Ọlọ́run. Nínú Samuẹ́lì kejì orí kẹẹ̀dógún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹrìnlá àti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ohun tí a ń kà níhìn-ín, ó jẹ́ àpẹẹrẹ fún wa bí ẹnì kọ̀ọ̀kan. Ó jẹ́ àpẹẹrẹ ohun tí ó yẹ kí a máa sọ fún Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa ní ìgbà gbogbo. Ó sì jẹ́ àpẹẹrẹ irú ìwà tí ó yẹ kí a ní nínú ìjọ pẹ̀lú àwọn adarí wa nínú ìjọ. Wò ó láti ẹsẹ̀ ìkẹrìnlá, Samuẹ́lì kejì orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹrìnlá, Dáfídì sì wé fún gbogbo wọn àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ ní Jerusalemu pé ẹ dìde, ẹ jẹ́ kí a sá lọ, nitori pe ko si eni ti yo gba wa lowo Absalom. E yara ki a lo kuro ki ohun ma ba yara le wa ba ki o ma si mu ibi ba wa ki o ma si fi oju eda pa ilurun nihi ni an ri Dafidi bi o ti le je wi pe o ni isoro o ni wahala bi o ti le je wi pe omo bibi inu re lo dide si awon eniyan woyi ti a pe ni iranse Dafidi sibe won mo wi pe awon je iranse ati wi pe Dafidi o nje oba lori won won o ka wahala ti Dafidi ni ailera alebo ti Dafidi ni won gba wi pe o si je oba lori won wo ede enu won ki o le ye o wi pe awa ti agba Jesu gege bi olowa ati olugbala wa iru ede yi lo ye ko wa lenu wa ni ese kedogun awon iranse oba si we fun oba pe gege bi gbogbo eyi ti olowa wa oba nfe wo awa iranse re ti mura tan o ye ki a mo wi pe bi a ba nba olowa soro ki a mo wi pe o je olugbala wa o je oba fun wa bi awon ti o wa ninu aye bi won o ti le gba gbo awa gba Jesu gbo ki a si mo wi pe gege bi eni ti o se ise iranse o ye ki a so fun wi pe gege bi gbogbo eyi ti olowa wa oba nfe nitori o le oba awon oba olowa awon olowa ki a si so fun wi pe iranse re ti mura tan ati ninu ijo pelu bi abani adari lori wa tabi o le so agotan lori wa o ye ki a le mo wi pe bi o le so agotan bi o ba tin lana sile wi pe ise esin ti a o se niyi ki se wi pe ki a ma jiyan ki a ma so wi pe rara ona miran wa to ye ka gbe iru ise be gba o ni ki a ma dahun bi awon iranse Dafidi bi won ti dahun ki a so wi pe ohun gbogbo ti olowa tabi ti adari wa ba nfe awa iranse re amuratan ninu awon oba kini ori ogun awon oba kini ori ogun ese ikerin oba Israel si da o si dahun o si we pe olowa mi oba gege bi oro re ti re li mi ati ohun gbogbo ti mo ni awa ti a je omo Olorun iru oro yi ni o ye ki o wa lenu wa we pe Olorun wa Olowa wa oba lori wa oba lori ijo we pe tire li awa ati ohun gbogbo ti ani nigbati iyi ba ye wa yeke yeke a o fi gbogbo okan wa teriba fun gbogbo ofin ati ilana re nitori pe awon omo aye o kara maesiki iru ijo wa ara eni ati iru igboran ati iru ise esin be si Olorun o daju wi pe won o tako wa won o se inu nibi ni si wa won o gbo ewuro si wa loju won o si gbiyanju lati da lati di wa lona ni gbogbo ona awon wahala ati inu nibi ni won yi ni a npe ni agbelebo a si ni lati gbe awon agbelebo won yi ki a ma tele Jesu ki a si ma tesiwaju ninu ise isin Olorun nisisiyi ipa keji ninu iwaaso wa sisin Olorun ati ijo Olorun pelu ifara eni rubo sisin Olorun pelu ijo Olorun je ki o ye o wi pe bi a ba nso wi pe sisin Olorun a nso nipa sisin ijo Olorun nitori wipe a o le paala saarin awon mejeji bi o ba sin Olorun ori lati sin ijo Olorun ninu Chronicle 2 ori ikarun din logoji Chronicle 2 ori karun din logoji ese iketa o si we fun awon omo Lefi ti nko gbogbo Israeli ti se mimo si Olowa o nso nihin awon iranse awon ti won se ise esin ni ile Israeli o pe won ni awon omo Levi awon yi ni ati ya soto fun ise esin olowa o nso fun won wi pe egbe apoti eri mimo ni lo sinu ile na ti Solomoni omo Dafidi oba Israeli ti ko ki yo si je eru li ejika yin nitori tele tele won ma gbe apoti eri mimo yi le ejika ni ṣugbọn won so wi pe ki won ki o gbe lo si temple ti Solomoni ti o ti ko oni esin oluwa olorun yin nisisiyi ati Israeli awon eniyan re oni esin oluwa bi e ba si tin se oluwa ki e ranti wi pe e o sin awon eniyan re lati ifihan inu iwe mimo ni ati ko wi pe onkohun ti a ba se si eniyan olorun olorun la nse si onkohun ti a ba si se fun awon eniyan olorun olorun ni a nse fun ore tabi ibi ti a ba se si awon eniyan olorun olorun fun ara re ni a nse si lati oni lo je ki o yi o wi pe bi o ba se ka si omo olorun o nse ka si olorun bi o ba se ka si eni to ntele Jesu iranse Jesu iranse olorun iru ika be ki se eniyan lo nse si o nse ika be o nse si oluwa fun ara re bi o ba si sore bi o ba se se anu bi o ba se se esin bi o ba toju omo olorun kan olorun lo ntoju olorun lo nfi ife han fun nitori wi pe ohun ti a ba se fun omo olorun olorun fun ara re la se fun ninu Matthew ori kedogbon Matthew ori kedogbon ese ogoji eyi ni ari oro Jesu to so fun awe pe bayi ni o ri lojo ikehin ohun kekeke ti a se ohun lanla ti a se yala o dara yala ko dara bi a ba se si omo olorun a se si olorun oba yo si dahun yo si wi fun won pe looto ni mo wi fun yin niwon bi eyin ti se fun okan ninu awon arakunrin mi won yi ti o kere julo eyin ti se fun mi niwon bi eyin ti se fun awon arakunrin mi awon omo leyin Jesu ohun yi ti won se si Jesu wo ese ikarun dini adota ese ikarun dini adota nigba na ni yo da won lohun wi pe looto ni mo wi fun yin niwon bi eyin ko ti se fun awon fun okan ninu awon ti o kere julo won yi eyin ko se fun mi awon won yi won o mo eko ti an ko yi ki o to de we pe ikopa oju won de won ro we pe bi awon ba ri Jesu awon feran Jesu bi awon ba ri Jesu awon o se ise iranse fun Jesu lai mo we pe ise iranse ti a se ore ti a se anu ti a se adura ti a gba itoju ti a se fun awon omo olorun olorun fun ara re oluwa fun ara re la nse nkan won yi fun awon ti a se ko ti a ko se olorun ni a ko se nkan won yi ni a ko se fun ninu ise awon aposteli ise awon aposteli ori kesan ese ikerin ati ikarun ise awon aposteli ori kesan ese ikerin o si subo lule eyin so nipa Saulu o gbo ohun ti o nfo si pe Saulu Saulu e se ti iwo fi se inu ni bi ni si mi Saulu ko ti ri Jesu loju koju ṣugbọn o se inu ni bi ni si awon ijo ohun ti Saulu se si awon ijo Jesu so wi pe ohun lo se si oni Saulu Saulu e se ti iwo fi se inu ni bi ni si mi o si we pe iwo ta ni Oluwa Oluwa si we pe emi ni Jesu eni ti iwo nse inu ni bi ni si ohun irora ni fun o lati tapa si egun awa na mo wi pe a ma nso ni ede Yoruba wi pe eni ti abafe yare ni omore ewuni. Ni turibe uti abashe si omo, yala shesi. Ama nsokwele, wepe eni ti ori ewore eni, ti ona lokwa ili ewore ni onito onkorira. Ni turibe unto abashe somo olonu, unto abashe si ijo olonu, olonu furare, lo shesi. Oye kia wo ipa meji ti shesi olonu, ti okwisi. Tabi shesi si ijo olonu, ti okwisi. Ikini sisi ijo lapapo gege bi ara kan bi aban so nipa sisi ijo olorun ipin si meji ikan ni wepe an si ijo olorun lapapo bi ara kan ikeji ni wepe an si olori jori omo ijo kokan ye ki awo ni kokan ikini sisi ijo lapapo ninu ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikokan de logun bi mo tin fi irele okan gbogbo sin olowa ati omije pupo pelu idanwo ti o ba mi nipa idena awon Jew bi emi ko ti fa seyin lati so nkohun ti o sanfani fun yin ati lati ma ko yin ni gbangba lati ma ko yin ni gbangba eje bi ati nwa sunihi nisisin yi o je wepe an se se iranse fun ijo lapapo lati ma ko yin ni gbangba sugbon tun wa so fun wa wepe lati ma ko yin lati ile de ile eje wepe an se se sin fun enikokan tabi si enikokan ninu ijo ninu Galatia ori karun Galatia ori karun ese iketala nitori ati pe yin si ominira ara ara kiki pe ki e ma se lo ominira yin fun aye sipa ti ara sugbon e ma fi ife si omo ni keji yin ni kokan o ye ki a mo wepe ani lati sin eni kokan ninu ijo ani lati se ise iranse ise esin fun eni kokan ninu ijo ani awon ojuse kan ninu ise iranse gbangba si ijo lapapo o se se ki a wa ninu egbe awon akorin o se se ki a wa ninu egbe awon tin sona o se se ki a wa ninu egbe awon tin fadura jagun o se se ki a ma dari idapo oju ile o si se se ko je wepe adari ekun la fi wa se o se se ki a je oniwaasu awon iru ise ti an so won yi won je ise esin ti an se si ijo lapapo sugbon ise olorun ko pari sibe bi ati ni ojuse ti an se fun ara lapapo be ni ani ti an se si enikokan fun enikokan ni inu ise isin wa bi Jesu Kristi bi o se ni ise esin si gbogbo agbaye be lo ni si ijo be lo si ni si enikokan eyi je apere tabi apejuwe fun wa ani ise esin ti ani lati se si gbogbo agbaye e lo ki e wa sun rere fun gbogbo aye ani eyi ti ani lati se ninu ijo nitori o fi awon kan se bi aposteli bi woli bi ajihinrere bi olokoni ati bi oluso agutan ki a le se ara Jesu ni pepe sugbon bi ati ni ise iranse si aye ise iranse si ijo ati ise iranse si enikokan o ye ki a mo wepe irele ni lati gbe wa wo abi ani lati gbe irele wo ki a le se ise yi apere yi ni Jesu fun wa ninu Johanu ori ketala Johanu ori ketala lati ese ikejila oni Johanu ori ketala ese ikejila nitori na leyin ti o ti we ese won tan ti o si mu agbada re ti o si tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin e je pe e ha mo ohun ti mo se si yin se e ti ri ohun ti mo se si yin eyin pe mi ni oluwa olukoni ati oluwa ẹ̀yin wí rere. Bẹ́ẹ̀ ni mo jẹ́, ǹjẹ́ bí èmi ti ṣe olúwa àti olùkọ́ ni yín bá wẹ ẹsẹ̀ yín, ó tọ́ kí ẹ̀yin pẹ̀lú sì máa wẹ ẹsẹ̀ ara yín. Nítorí mo ti fi àpẹẹrẹ fún yín kí ẹ̀yin kí ó lè máa ṣe gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín. Ó yẹ kí ó yé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa wípé a kò lè dúró gangan bí òpó iná ojú títì kí a sọ wípé a ń wẹ ẹsẹ̀ fún ẹlòmíràn. Nítorí bẹ́ẹ̀ iṣẹ́ ẹ̀sìn wa ó gba wípé kí a rẹlẹ̀, ó gba wípé kí a bẹ̀rẹ̀, ó gba wípé kí a tẹríba kí a tó lè ṣe iṣẹ́ ẹ̀sìn tó pé, iṣẹ́ ẹ̀sìn tó péye àti iṣẹ́ ẹ̀sìn tó jẹ́ ìtẹ́wọ́gbà. Wípé bí a bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí tinú mi ni ó ṣe àgbọ́dọ̀ kọ́ sílẹ̀, gbogbo ẹ̀mí tí ń gbéraga a ní láti kọ́ sílẹ̀ láti mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ wa nínú ìjọ tàbí sí ayé, sí ẹlẹ́ṣẹ̀ tàbí sí àwọn ọmọ Ọlọ́run, ó gbà wípé kí a rẹlẹ̀, ó gbà wípé kí a tẹríba, ó gbà wípé kí a jẹ olóòótọ́ sí Ọlọ́run, kí a sì ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí Jésù olúwa wa àti olùgbàlà wa bí òun ti ṣe iṣẹ́ náà. Nísinsìnyí a ń lọ sí ipa kẹta, ṣíṣaápọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Bí a ti ń wo nǹkan yìí, a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀, nítorí wípé ó sọ fún wa, ó ní òun ti fi àpẹẹrẹ lélẹ̀ kí àwa náà kí a máa ṣe gẹ́gẹ́ bí òun ti ṣe nínú Matthew orí ogún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ní ọmọ ènìyàn, èyí sọ nípa Jésù, kò wá pé kí a máa ṣe ìránṣẹ́ fún òun, ṣùgbọ́n òun fẹ́, òun gbà láti ṣe ìránṣẹ́ fún wa. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ni ó jẹ́ kí a ní ìgbàlà, ìránṣẹ́ tí ó ṣe fún wa ló jẹ́ kó wà lórí igi àgbélébù fún ẹnì kọ̀ọ̀kan wa, ìránṣẹ́ tó ṣe fún wa ló jẹ́ kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a bá lè ní ìgbàlà, ìsọdọ̀tun, ìsọdimímọ́, ìyípadà tó péye. Nínú Kọ́rìntì kejì ni ìwé mímọ́ tó rán wa létí ohun tí Jésù jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ohun tí ó ṣe kí a bá lè ní ọ̀rọ̀ iyì àìnípẹ̀kan. Kọ́rìntì kejì orí kẹjọ ẹsẹ ìkẹsàn-án. Nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ olúwa wa Jésù Kristì, pé bí òun tilẹ̀ jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Èyí ni iṣẹ́ ẹ̀sìn tí Jésù Kristì tó ṣe. Bí o bá ka ìtàn Jésù, pàápàá nígbà tí a fi hàn, nígbà tí a mú un, àti nígbà tí Pétérù yọ idà tí ó bẹ ẹnìkan létí, bí Jésù ti sọ wípé òun lágbára fúnra òun láti kọ̀yà bí òun bá fẹ́ kọ̀yà, ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà, ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀ Jésù kò kọ ìyà, gbogbo ìyà tó jẹ nígbà tí a bí i, ó mọ̀ wípé ìyà àbójẹ à ń gbé káàkiri, ó mọ̀ wípé ìyà ilé jẹ pẹ̀lú, nítorí wípé ó ní ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé. Ìyà aṣọ jẹ, ìyà gbogbo nǹkan ló jẹ Jésù. Àti wípé nígbà tí a fi hàn, nígbà tí a mú un, nígbà tí a kàn án mọ́ àgbélébó, ó ní ó ṣeé ṣe fún òun láti pe àwọn legioni angeli kí wọn kí ó lè jẹ́ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. O máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ̀yà, onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ̀yà, tàbí ogun kọ̀yà, tàbí olú kọ̀yà, tàbí adé kọ̀yà.
1: ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni òun ò kọ̀yà ó gba ìyà jẹ orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ̀yà ọmọ jìyà ló yẹ kí a máa jẹ nítorí ìgbàlà àwọn ẹlòmíràn nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ̀yà ọmọ jìyà ló yẹ kí a máa jẹ nítorí ìgbàlà àwọn ẹlòmíràn nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọn wà kí wọn kí ó lè lọ sí ọ̀run rere kí wọn kí ó lè wá sí apá àti olúwa ó yẹ kí a ṣetán kí a lè ṣaápọn kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí o bá káwọ́ gbera ọwọ́ tó dilẹ̀ ni ìṣú máa ń rí lò Jésù sì ń sọ fún wa ó ní èéṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́ ó ní àwọn ó rí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe èyí jẹ́ wípé bí ìwọ náà bí o bá ń ṣerú àwáwí báyìí ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè o sì tí ì ṣe etí rẹ láti gbọ́ ohun tí ẹ̀mí ọlọ́run sọ èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà èyí tí ó bá tọ́ lì èmi ni ẹ̀yin yóò sì rí gbà ọ̀kẹ́ àìmoye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere Jésù wá ń sọ fún wa pé kí a lọ láti wàásù fún wọn nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé ìsírẹ́lì tí ó nù lọ bí ẹ̀yin sì ti ń lọ ẹ máa wàásù wípé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ó ní bí a ó ti túká níhìn bí a ó ti máa lọ sí ilé wa bí a ó ti kúrò ní ìpàgọ́ kí a máa lọ kí a máa wàásù ìrere kí a máa sọ fún ọ wípé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídá ara àwọn olókùnrùn ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ ẹ sì jí àwọn òkú dìde kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde ó wá sọ fún wa wípé kì í ṣe tó lówó kì í ṣe wípé bí a bá ti ń ṣe tán kí a máa tọrọ owó lọ́wọ́ àwọn tí a ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún ọ̀fẹ́ lè ẹ̀yìn gbà á ọ̀fẹ́ lè kí ẹ fi fúnni ṣó ṣe é ṣe bẹ́ẹ̀ mo ní ṣó ṣe é ṣe bẹ́ẹ̀ nínú Luke orí kẹwàá ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta ó sì wé fún wọn pé ìkórè pọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n pọ̀ ju àwọn ẹni tí ó ti di ẹni ìgbàlà nítorí bẹ́ẹ̀ ìkórè pọ̀ àwọn tí wọ́n ń dúró láti gbọ́ ọ̀rọ̀ ìhìnrere ọ̀rọ̀ tí yóò gbà wọ́n là ọ̀rọ̀ ìrònúpọ̀wàdà ọ̀rọ̀ ìgbàgbọ́ ìkórè pọ̀ àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìhìnrere ẹ̀kọ́ ìhìnrere bí wọ́n ṣe ní ìgbàlà kò tí ì yé wọn wọ́n pọ̀ ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan nítorí náà ẹbẹ olúwa ìkórè kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀ mo gbàdúrà wípé ó jẹ́ ìkan nínú wọn lára àwọn tí ó lọ wá àwọn tí ó sọnù àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àwọn tó ń papọ̀ nínú ẹ̀ṣẹ̀ lára àwọn tí ó lọ wá wọn tí ó mú wọn wá sílé sí ọ̀dọ̀ Jésù nínú Luke orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹrin ọkùnrin wo nínú yín ti o ni ogorun agutan bi o ba so konu ninu won ti ki yo fi mokandinlogorun iyoku sile ninu iju ki ti ki yo si tose eyi ti o nu lo ti ti yo fi ri titi yo fi ri on ti olorun so fun ani we pe ki a to awon ti o nu lo ki a wa won ki a wa so si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se titi a o fi ri won titi a o fi jere won sinu ijoba olorun nigba ti o si ti ri tan o gbe eleji ka re o nyo ayo kan ti a ni ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon tin segbe ko si ayo kan ti o le ni gege bi omo olorun nigba ti o si de ile o pe awon ore ati aladugbo re jo o wi fun won pe e ba mi yo nitori ti mo ri agutan mi ti o ti sonu mo wi fun yin gege be li ayo yo wa li orun lori elese kan ti o ronu ko ada ju lori oloto mokan din logorun lo ti ko se aini ironu po ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan olorun julo oluwa nfe ki agbagbe irora wa oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile ki a farada iponju ki a farada iya ki a pinu ki a jeje we pe ati setan lati nawo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tara sasa lati fi ona igbala han awon elese ti segbe gege bi paulu gege bi esteri bi won ti pa idiwo gbogbo ti sapa kan ti won si ba olorun damaje mo we pe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so we pe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapa kan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re we pe ki o dide we pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu we pe je ipe na bayi mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na o nso si o leti jeje je ipe na bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisese ki o so fun jesu bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan lati sise fun o jesu emi olorun pe o o so fun wi pe ki o dide lati sise fun olorun nitori ikore po alagbase o to nkan o wa so fun wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbala wa lesi agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re olowa ran oni sese o fe ko ise fun olorun olowa ran oni se npe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun Jesu mo de o ran mi.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe wo ye Isaiah, ori ikerin le logun, ki ye si, oluwa so aye di ofo, o si so di ahoro, o si yi ipo, o si tu awon lugbe inu re ka, yo si she, bi o ti ri fun awon eniyan, be ni ori fun alufa, bi o ti ri fun iranse okunrin, be ni fun oluwa re, bi o ti ri fun iranse obinrin, be ni fun oluwa re, bi o ti ri fun olura, be ni fun oluta, bi o ti ri fun awon ini, be ni fun atoro, bi o ti ri fun agba ile, be ni fun eni ti o san ile fun, ile yo di ofo patapata, yo si baje patapata, nitori oluwa ti so oro yi, ile n sofo, o si n sa, aye n ru, o si n sa, awon eni giga ile n joro, ile pelu si di aimo ni abe awon ti n gbe inu re, nitori won ti ru ofin, won pa ilana da, won da majemo ayeraye, nitori na ni egun se je ile run, awon ti n gbe inu re di ahoro, nitori na ni awon ti n gbe ile jona, eniyan die ni o si ku, o ti wa eni ti ton sofo, ajara n joro, gbogbo awon ti n se ariya n kedun, ayo tabreti da, ariwo awon ti n yo pin, ayo hapu da, won ki yo fi orin mu oti wa eni mo, oti lile yo koro fun awon ti n mu, awo ilurudurudu pale, olukuluku ile ni a se, ki enikan ma ba wole, igbe fun oti wa eni nbe ni igboro, gbogbo ayo si okunkun, ariya ile na lo, idahoro ni o ku ni ilu, a si fi iparun lu enu ibode, nigba ti yo ri bayi ni arin ile laarin eniyan na, bi mimi igi olifi, ati bi pipe ise eso ajara, nigba ti ikore ajara tan, won gbe ohun won soke, won korin nitori ola nla oluwa, won kigbe kikan lati okun wa, nitori na ni oluwa le ogo ni ile imole, ani oruko oluwa olorun israeli le erekusu okun, lati okun ile ni awa ti gbo orin, ani ogo fun olododo, sugbon emi wipe iparun mi, iparun mi, egbe ni fun mi, awon odale ti dale, ni tooto, awon odale dale rekoja, iberu, ati ofin, ati ege wa lori re, iwo ti n gbe ile aye, yo si se, eni ti o sa kuro fun ariwo iberu, yo jin sinu ofin, ati eni ti o jade lati inu ofin wa, ni a fi ege mu, nitori awon ferese lati oke wa si sile, ipile ile si mi, ile di fifo patapata, ile di yiyo patapata, ile mititi, ile yo ta gbangban si inso un, bi o muti, a o si se ni idi bi ago, irekoja enu re yo wo ole orun, yo si subu ki yo si dide mo, yo si se ni ojo na, oluwa yo be ogun awon eni giga ni ibi giga wo, ati awon oba aye ni aye, a o si ko won jopo, bi a ti ko ara tubu jo sinu iho, a o ti won sinu tubu, leyin ojo pupo ni a o si be won wo, nigba na ni a o damu osupa, oju yo si ti orun, nigba ti oluwa awon omo ogun yo joba ni oke Sioni, ati ni Jerusalemu, ogo yo si wa niwaju awon alagba re. Iwe woli Isaia, ori kẹẹdọgbọn. Oluwa, iwo ni Olorun mi, emi o gbe oga, emi o yin oruko re, nitori iwo ti se ohun iyanu, imo igbani, ododo ati otito ni. Nitori iwo ti so ilu kan di okiti, iwo ti so ilu olodidi iparun, aafin awon alejo ko je ilu mo, a ki yo ko omo. Nitori na ni awon alagbara eniyan yo yin ole ogo, ilu orilede ti o ni iberu yo beru re, nitori iwo ti je agbara fun talaka, agbara fun alaini ninu ise re, abo kuro ninu iji, ojiji kuro ninu oru, nigba ti efufu lile awon ti o ni iberu dabi iji lara ogiri. Iwo mu ariwo awon alejo role, gege bi oru nibi gbigbe, ani oru pelu ojiji awo samo, a o si re orin ayo awon ti o ni iberu sile, ati ni oke nla yi, ni oluwa awon omo ogun yo se ase ohun abopa fun gbogbo orilede, ase oti waini lori gedegede, ti ohun abopa ti o kun fun ora, ti oti waini ti o toro lori gedegede, li oke nla yi, ohun se pa iboju ti o gbogbo eniyan loju run, ati iboju ti a na gbogbo orilede, ohun o gbe kumi lailai, oluwa Jehofa yo nomi jenu kuro ni oju gbogbo eniyan, yo si mu egan eniyan re kuro ni gbogbo aye, nitori oluwa ti wuyi. A o si so ni ojo na pe, wo, Olorun wa li eyi, awa ti duro de, ohun o si gba wala, oluwa ni eyi, awa ti duro de, awa o ma yo, inu wa o si ma dun, ninu igbala re, nitori li oke nla yi, ni owo oluwa yo simi, yo si te mu abu labe re, ani, gege bi a ti te koriko mole fun atan, yo si na owo re jade li arin won, gẹ́gẹ́ bí òmùwẹ̀ ti na ọwọ́ rẹ̀ jáde láti wẹ̀, òun sì rẹ ìgbéraga wọn sílẹ̀ pọ̀ pẹ̀lú ìkógun ọwọ́ wọn. Ó di alágbára, ó di gíga, ó di rẹ ni òun ó wo lulẹ̀, yóò rẹ̀ ẹ́ sílẹ̀, yóò mú un wá ilẹ̀, àní sínú ekuru.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé wòlíì Àìsáyà, orí ìkẹrìndínlọ́gbọ̀n. Ní ọjọ́ náà ni a kọ orin yìí ní ilẹ̀ Júdà. Àwa ní ìlú agbára, ìgbàlà ni Ọlọ́run yóò yàn fún odi àti ààbò. Ẹ ṣí ilẹ̀kùn bodè sílẹ̀ kí orílẹ̀-èdè òdodo
2: ti ń ṣe òtítọ́
1: ba lè wọ ilé. Èwo pàámọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ, nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Ẹ gbẹ́kẹ̀lé Olúwa títí láé, nítorí Olúwa Jehovah ni àpáta ayérayé. Nítorí ó rẹ àwọn tí ń gbé òkè gíga sílẹ̀, ìlú gíga, ó mú un wálẹ̀, ó mú un wálẹ̀, àní sí ilẹ̀, ó mú un dé inú ekuru. Ẹsẹ̀ yóò tẹ̀ ẹ́ mọ́lẹ̀, àní ẹsẹ̀ àwọn tálákà, àti ìsísẹ̀ àwọn aláìní. Ọ̀nà àwọn olóòótọ́ òdodo ni, ìwọ olóòótọ́ jùlọ ti wọn ipa ọ̀nà àwọn olóòótọ́. Nítòótọ́ Olúwa, lé ọ̀nà ìdájọ́ rẹ lé àwá dúró dè ọ́. Ìfẹ́ ọkàn wa ni sí orúkọ rẹ àti sí ìrántí rẹ. Ọkàn mi ni èmi fi ṣe àfẹ́rí rẹ lé òru. Nítòótọ́, pẹ̀lú ẹ̀mí mi nínú mi ni èmi ó wà ọ ní kùtùkùtù. Nítorí nígbà tí ìdájọ́ rẹ ń bẹ ní ilẹ̀, àwọn tí ń bẹ ní ayé yóò kọ́ òdodo. Bí a bá fi ojú rere han ènìyàn búburú, kì yóò kọ́ òdodo. Ní ilẹ̀ ìdúróṣinṣin lé òun ó kùwà àìṣòótọ́, kì yóò sì rí ọláńlá Olúwa. Olúwa, ọwọ́ rẹ gbé sókè, wọn kì yóò rí i, ṣùgbọ́n wọn ó rí i, ojú ó sì tì wọ́n nítorí ìlara wọn sí àwọn ènìyàn. Nítòótọ́, iná àwọn ọ̀tá rẹ yóò jẹ wọ́n run. Olúwa, ìwọ fi ìdí àlàáfíà múlẹ̀ fún wa pẹ̀lúpẹ̀lú, nítorí ìwọ ni ó ti ṣe gbogbo iṣẹ́ wa fún wa. Olúwa Ọlọ́run wa, àwọn olúwa mìíràn lẹ́yìn rẹ ti jọba lórí wa, ṣùgbọ́n nípa rẹ nìkan ni àwa da orúkọ rẹ sọ. Àwọn òkú wọn kì yóò yè, àwọn tí ń gbé isà òkú wọn kì yóò dìde. Nítorí náà ni ìwọ ṣe bẹ̀ wọ́n wò, tí o sì pa wọ́n run, tí o sì mú kí gbogbo ìrántí wọn parun. Ìwọ ti mú orílẹ̀-èdè bí si, Olúwa, ìwọ ti mú orílẹ̀-èdè bí si, ìwọ ti di ẹni àáyìn lógo, ìwọ ti sún gbogbo ààlà síwájú. Olúwa, nínú wàhálà ni wọ́n wá ọ, wọ́n gbàdúrà wúyẹ́wúyẹ́ nígbà tí ìbáwí rẹ wà lára wọn. Gẹ́gẹ́ bí aboyún tí ó súnmọ́ àkókò ìbí rẹ ti wà ní ìrora, tí ó sì kígbe nínú ìrora rẹ̀, bẹ́ẹ̀ ni àwa ti wà lé ojú rẹ, Olúwa. Àwa ti lóyún, àwa ti wà ní ìrora, ó sì dàbí ẹni pé àwa ti bí ẹ̀fúùfù. Àwa kò ṣiṣẹ́ ìgbàlà kan lórí ilẹ̀, bẹ́ẹ̀ ni àwọn tí ń gbé ayé kò ṣubú. Àwọn òkú rẹ yóò yè, òkú mi wọn ó dìde. Ẹ jí, ẹ sì kọrin, ẹ̀yin tí ń gbé inú ekuru.
2: Nítorí ìrì rẹ̀, ìrì ewé bẹ́ẹ̀ ni.
1: Ilẹ̀ yóò sì sọ àwọn òkú jáde. Wá, ènìyàn mi, wọ inú ìyẹ̀wù rẹ lọ, sì sí ilẹ̀kùn rẹ mọ́ ara rẹ, fi ara rẹ pamọ́ bí ẹni pé ní ìṣẹ́jú kan, títí ìbínú náà fi ré kọjá. Nítorí náà, kíyèsí, Olúwa ti ipò rẹ̀ jáde, láti bẹ àìṣe dédé ẹni tí ń gbé orí ilẹ̀ wò lórí ilẹ̀. Ilẹ̀ pẹ̀lú yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ hàn, kì yóò sì bo òkú rẹ̀ mọ́. Ìwé wòlíì Àìsáyà, orí ìkẹtàdínlọ́gbọ̀n. Ní ọjọ́ náà ni Olúwa yóò fi ìdá rẹ̀ mímú tí ó tóbi, tí ó sì wúwo bá Lefiatani ejò tí ń fò wí, àti Lefiatani ejò wíwọ́ ni, òun sì pa dragoni tí ń bẹ ní òkun. Ní ọjọ́ náà, ẹ kọrin sí àjàrà ọtí wáìnì pípọ́n. Èmi Olúwa ni ó sọ, èmi ó bu omi wọn ọ nígbàkúùgbà, kí ẹnikẹ́ni má ba bàá jẹ́. Èmi ó ṣọ ti òru ti ọ̀sán, ìrunú kì yóò sí nínú mi. Tani lè dojú pàǹtírí ẹlẹ́gùn àti ẹ̀gún kọ mí ní ogun jíjà. Èmi ìbá là wọn kọjá, èmi ìbá fi wọn jóná pọ̀ ṣọ̀kan, tàbí jẹ́ kí ó di agbára mi mú, kí ó ba lè bá mi lajà. Yóò sì bá mi lajà, yóò mú kí àwọn tí ó ti Jákọ́bù wá ta gbòǹgbò. Ísírẹ́lì yóò taná, yóò sì rudì, yóò sì fi èso kún ojú gbogbo ayé. Òun a lù ú bí ó ti ń lu àwọn tí ó lù ú, a pa á gẹ́gẹ́ bí pípa àwọn tí òun pa. Níwọ̀n níwọ̀n, nígbà ìtìjáde rẹ̀, ìwọ bá a wí, òun ṣí ẹ̀fúùfù ilé rẹ̀ ní ipò lé ọjọ́ ẹ̀fúùfù ìlà ọrùn. Nítorí náà, nípa èyí ni a bu ẹ̀ṣẹ̀ Jákọ́bù mọ́lẹ̀, èyí sì ni gbogbo èso láti mú ẹ̀ṣẹ̀ rẹ̀ kúrò. Nígbà tí òun gbé òkúta pẹpẹ kalẹ̀ bí òkúta ẹfun tí a lù wẹ́wẹ́, igbó àti èrè oòrùn kì yóò dìde dúró. Nítorí ìlú olódi yóò di ahoro, a ó sì kọ ibùgbé sílẹ̀, a ó sì fi í sílẹ̀ bí aginjù. Níbẹ̀ ni ọmọ màlúù yóò máa jẹ, níbẹ̀ ni yóò sì dùbúlẹ̀, yóò sì jẹ ẹ̀ka rẹ̀ run. Nígbà tí ẹ̀ka inú rẹ̀ bá rọ, a o ya won kuro awon obirin de won si te ina bo won nitori alai ni oye eniyan ni won nitori na eni ti o da won ki yo saanu fun won eni ti o si mo won ki yo fi ojurere han won yo si se ni ojo na oluwa yo ja eso kuro ni ibu odo si isan egypt a o si sayinjo ni oko kan eyin omo israeli yo si se ni ojo na a fun ipe nla awon ti o mura lati segbe ni ile asiria yo si wa ati awon asati ile egypt won o si sin oluwa ni oke mimo ni jerusalem
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Ni oruko Jesu Kristi Oluwa wa. Eje ki agbadura Olorun Alaanu. Adupe wipe emu wa pejopo nihin. Adupe wipe ojo ti e fe be wa wo. Ojo ti e fe se wa lore. Ojo ti e fe bukun fo wa. Ojo ti e fe mu wa larada ojo ti e fe gun gbogbo ailera gbogbo osi gbogbo adanu ojo ti e fe gbon kuro ni igbese aye wa ojo na ti de amo wi pe ise iyanu ti a tin gboro ise iyanu ti a tin reti e ti a tin gbo pe e se fun awon elomiran ninu bibeli ati ti e ti se fun awon elomiran ni aye asiko ti wa amo wi pe ojo na pe ti a ri ti wa gba akin kaabo eyin olorun alagbara olorun olugbala olorun ti tun teni se olorun ti tun teni mo adupe wo pe e wa sarin wa akin kaabo e kaabo loruko jesu ambe yin wo pe agbara atorun wa agbara ti tun taye se agbara ti tun teni da agbara ti wo lokurun san agbara ti wo elese ti gba la kuro ninu ese agbara ti so ni di mimo agbara ti fi emi orun kun ni an be yin wepe ki e da lo wa loruko jesu abe yin wepe gbogbo awon eri kabiti kabiti ti a tin gbo wepe e se fun awon elomiran ni ipago ara oto yi ti o je ti wa ti o je ti awon lede yoruba an be yin wepe ilopo ilopo e o se fun olukuluko wa loruko jesu e fowo kan enikokan wa bi e tin fowo kan wa ki a ma ni iye pada bi e tin fowo kan wa ki a ma ri iwosan bi e tin fowo kan wa ki oju afoju ki o ma la ki a ro ki o ma dide for fire ki awon ti esu ti won ti soko lojo an be yin pe bi e tin fowo kan wa ki agbara esu ki o ma pora loruko jesu an be yin we pe ko si eni ti yo padanu laarin wa ko se eni ti yo pofo laarin wa we pe enikokan wa le o fowo kan a o si ri ise iyanu yin ni aye wa loruko jesu le kan si aki kaabo saarin wa e wa dabira ninu aye enikokan wa adupe wepe ti gbo loruko jesu kristi oluwa wa awon iwe genesis ori ikeji le ni ogbon lati ese ikerin le logun genesis ori ikeji le logbon lati ese ikerin le logun o si ko jacob nikan okunrin kan si nba jijakadi titi o fi di afemojumo nigbati o si ri pe ohun ko le da o fowo kan ki olorun ki o fowo kan o fowo kan ni ihu egungun itan re ihu egungun itan jacobo si ye ni orike bi o ti n ba jijakadi o si we pe je ki emi ki o lo nitori ti ojumo motan o n si we pe emi ki yo je ki iwo ki o lo bi ko se pe iwo ba sore fun mi mo gbagbo we pe eyi ni ipinu okan re we pe o ja ijakadi ninu adura o si segun o ri agbara olorun ni igbese aye re eyi ni angeli so fun jacob we pe je ki emi ki o lo nitori we pe ile fere motan ni jacob we pe emi ki yo je ki iwo ki o lo bi ki ba se we pe iwo sure fun mi tabi iwo bukun mi o si bi pe oruko re o nbere wo pe kini oruko re o fe mo boya o ni okan otito o fe mo we boya o fe se atunse nitori o wo pe ibere yi kan na ati bere lowo re le kan ri sugbon ko so otito to wa ni di oro sugbon nisinsin gege bi eni ti o nfe ibukun o dahun o wi pe Jacobo ni oruko ohun o si we pe a ki yo pe oruko re ni Jacobo mo bi ko se Israeli nitori pe iwo ti ba Olorun ati eniyan ja e je we pe o jija kadi ninu ibere ninu isepe ninu adura iwo si bori Jacobo si bi owe o si we pe emi be o so oruko re fun mi o si we pe e se ti iwo fi nbere oruko mi o si sori fun nibe Jesu yo sori fun nihi Olorun fun ara re yo sori fun nihi Jacobo si so oruko ibe na ni Penieli oni nitori ti mo ti ri Olorun lojokoju mo gbagbo we pe o ri Olorun o ri ibukun Olorun o ri agbara Olorun ni igbese aye re o wi pe o si da emi mi si ojo ti oro ni binu je eniyan yo ba di ayo ojo ti a o ba nu omi je gbogbo nu koro loju eni tin sokun ojo ti oke isoro yo ba wolule wi ninu oro aye tara ile ati tara oko ojo na ni emi mimo man dari won sodo Olorun Olodumare oba to ntaye eni se oba to so aye eni di rere ohun ti o mu ki o je okan ninu awon olori ire to wa si ipago ajinde odun ire nje nitori na mo ki o ku ori ire mo si ki olukuluku wa kaabo si ipade ikini ipago ara oto yi loruko Jesu Oluwa wa sugbon o ye ki o ye wa wi pe orisi olori jori eniyan meji ni won ti ba Olorun pade ti Oluwa si fowo to igbesi aye won itan nikan ni mo ka fu onisinsin yi o so nipa egbe kini ni awon to mura sile awon to pese okan won sile gege bi awo tan garan ti afo to mo toni toni ni imura sile lati gba isura iye biye si mo gbagbo wi pe o je okan ninu iru egbe be sugbon iru awon eniyan be ma ngba ifowoto ati ifowokan Olorun won ma ni iyipada ninu aye won isodotun iwenumo ni igbesi aye won won si di orisi ibukun fun awon elomiran bi o ba je we pe iwo na setan we pe ki owo Olorun agbara Olorun ipe ki o fi owo kan o mo gbagbo wi pe yo ri be fun o loruko Jesu bi a ti nso ti okunrin ti o je ki Olorun ki o fowo kan ohun ki o je ti o je ki owo iseda owo iyipada owo agbara Olorun ki o kan ohun be ni a tun so ti awon obinrin ti won gba Olorun laaye ti won so wi pe awon oni je ero woran abaniwa ti ki ri ohun ko ngba eyi ni a n so nipa ti Anna ninu Samueli kini ori kini a n so nipa ti obinrin yi lati ese ikesan.

ju ìránṣẹ́bìnrin rẹ, tí ó sì rántí mi, tí ìwọ kò sì gbàgbé ìránṣẹ́bìnrin rẹ, ṣùgbọ́n tí ìwọ bá fi ọmọkùnrin kan fún ìránṣẹ́bìnrin rẹ, nígbà náà ni èmi ó fi fún Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ̀, abẹ kì yóò sì kàn án lórí. Òun sì ṣe, ó sì ṣe bí ó ti ń bẹ̀bẹ̀ síbẹ̀ níwájú Olúwa. Bẹ́ẹ̀ ni Eli kíyèsí ẹnu rẹ̀. Ǹjẹ́ Anna, òun sọ̀rọ̀ ní ọkàn rẹ̀, kìkì etí rẹ̀ ni ó mì, ṣùgbọ́n a kò gbọ́ ohùn rẹ̀. Nítorí náà ni Eli fi rò pé ó mu ọtí wáìnì yó. Eli sì wí fún un pé ìwọ ó ti mu ọtí wáìnì pẹ́ tó. Mu ọtí wáìnì rẹ kúrò lọ́dọ̀ rẹ. Anna sì dáhùn wípé, bẹ́ẹ̀ kọ́ Olúwa mi, èmi ni obìnrin onírobìnú jẹ́ ọkàn, èmi kò mu ọtí wáìnì tàbí ọtí líle, ṣùgbọ́n ọkàn mi ni èmi ń tú jáde níwájú Olúwa. Má ṣe ka ìránṣẹ́bìnrin rẹ sí obìnrin Belieli, nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ èrò àti ìbìnújẹ́ inú mi ni mo ti ń sọ di ìsinsìnyí. Nígbà náà ni Eli dáhùn, ó sì wí pé máa lọ lé àlàáfíà. Ó gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ó lọ lé àlàáfíà pẹ̀lú ìwòsàn Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú ìgbàlà Ọlọ́run Olódùmarè. Ó ní kí ó máa lọ lé àlàáfíà, kí Ọlọ́run Ísíráélì, Ọlọ́run tí ṣe ní lóore, Ọlọ́run tí tó tẹni dá, Ọlọ́run tí fúnni ní ìbùkún ti ọ̀run, kí Ọlọ́run Ísíráélì kí ó fi ìdáhùn ìbéèrè tí ìwọ béèrè lọ́dọ̀ rẹ̀ fún ọ. A sọ fún wa wípé Anna rí ohun tí ó ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Mo gbàgbọ́ wípé ìwọ náà ní ìpàgọ́ yìí ó ní ìbùkún Ọlọ́run má ní gbàgbé ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Bí o bá wá pẹ̀lú ọkàn tó ń pòǹgbẹ, ó ṣe kòǹgẹ Ọlọ́run Olódùmarè lẹ́sẹ̀ ògbèjì, ìwọ náà yóò sì gba ìfọwọ́kàn látòdì ọ̀run, ayé rẹ yóò yí padà, ìbùkún Ọlọ́run yóò jẹ́ tirẹ, ó sì di orísun ayọ̀, ó sì ní ìrírí tó máa ròyìn rẹ̀ fún àwọn ẹlòmíràn tí ó mú wá sínú ìbùkún ìhìnrere. Ṣùgbọ́n kì í ṣe ẹgbẹ́ kan yìí ló wà, a tún ní ẹgbẹ́ àwọn ènìyàn mìíràn ní ìdàkejì, tí ó jẹ́ wípé àwọn máa ń fi ojú tẹ́ḿbẹ́lú ìbápàdé Ọlọ́run àti ìfọwọ́kàn olùgbàlà. Ṣé o ti mọ̀ wípé ẹni tó wá sáyé kò pọ̀ bí ẹni tó sìn wọ́n wá? Ẹni tó sì sìn wọ́n wá kò pọ̀ bí ẹni tí ó yà láti wá wòran. Mi ò mọ irú èèyàn tí ó jẹ́, bóyá o sìn wọ́n wá ni, bóyá o fẹ́ parẹ́ mọ́ èrò lára, àbí o kàn wà nínú agbo, o wá, wọ́n ní ká wá náà ni, mo wá wòran ni, mo wá wo kí ni wọ́n ṣe ń bẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé bí o bá pinnu wípé o ní sìn wọ́n wá sáyé, o ní parẹ́ máa yé lára, ó dájú wípé ìbùkún Ọlọ́run àjẹmọ́nú ìbùkún yóò jẹ́ tirẹ lórúkọ Jésù. A rí àpẹẹrẹ àwọn tó jẹ́ wípé wọ́n sìn wọ́n wá, àwọn tó jẹ́ wípé ìbùkún Ọlọ́run kò jẹ́ tiwọn. Mo bẹ Ọlọ́run wípé òní wà nínú irú ẹgbẹ́ bẹ́ẹ̀. Irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ni Ésáù ló wà nínú Jẹ́nẹ́sìsì orí 23, Jẹ́nẹ́sìsì orí 23 ní ẹsẹ̀ 9. Ésáù sì wípé, èmi nító arákùnrin mi, pa èyí tí ìwọ ní mọ́ fún ara rẹ. Bí a ti ń rí àwọn tó ń gbàdúrà tí wọ́n ń bẹ Ọlọ́run wípé wọ́n ń fẹ́ ìbùkún Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni a rí àwọn aráalé Ésáù, àwọn ẹ̀gbọ́n àti àbúrò Ésáù, àwọn ìbátan Ésáù tí wọ́n wípé, èmi nító, ó pẹ́ tí mo ti ń lọ sílé ìsìn, mo kàn wá ni, kìí ṣe wípé mo fẹ́ gba ohunkóhun lọ́wọ́ Ọlọ́run. Ò ní jẹ́ ara ilé ìbátan Ésáù lórúkọ Jésù. Kí ohun tí a ń sọ kí ó lè yé wa dáadáa, a wo ìwàásù yìí ní ipa mẹ́ta. Ìkíní, ìfọwọ́kàn. Ìkejì, ìsọdọ̀tun. Ìkẹta, ìgbàgbọ́. Lẹ́ẹ̀kan sí ìkíní. Ìkíní ni ìfọwọ́kàn má ní gbàgbé pẹ̀lú ìka Kristi. Ìfọwọ́kàn má ní gbàgbé pẹ̀lú ìka Kristi. Ìkejì,

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkejìdínlọ́gbọ̀n. Ègbé ni fún adé ìgbéraga, fún àwọn ọmọ ti Éfraimu, àti fún ìtànà rírọ tí ogún ẹwà rẹ̀ tí ó wà lórí àfonífojì Ọlọ́ràá tí àwọn tí ó ti wá ìnípa. Kíyèsí, Olúwa ní ẹnìkan alágbára àti onípa, bí ẹ̀fúùfù líle, yìnyín àti ìjì ìparun, bí ìṣàn omi ńlá àkúnya yóò fi ọwọ́ bì ṣubú sórí ilẹ̀. Adé ìgbéraga àwọn ọmọ ti Éfraimu ni a fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ àti ogun ẹwà tí ó wà lórí àfonífojì Ọlọ́ràá yóò jẹ́ ìtànà rírọ, gẹ́gẹ́ bí èso tí ó yára ṣáájú ìgbà ìkórè, èyí tí nígbà tí ẹni tí ó bá wò ó bá rí, nígbà tí ó wà ní ọwọ́ rẹ̀ síbẹ̀, ó gbé èmì. Ní ọjọ́ náà ni Olúwa àwọn ọmọ ogun yóò jẹ́ adé ògo àti adé ẹwà fún ìyókù àwọn ènìyàn rẹ̀, àti ẹ̀mí ìdájọ́ fún àwọn ẹni tí ó jókòó ní ìdájọ́, àti agbára fún àwọn tí ó lé ogun padà sí ibodè, ṣùgbọ́n àwọn pẹ̀lú títí ipa ọtí wáìnì ṣìnà àti nípa ọtí líle wọ́n ti ṣàkó. Àlùfáà àti wòlíì ti ṣìnà nípa ọtí líle, ọtí wáìnì mú wọn dáradára, wọ́n di aṣáko nípa ọtí líle, wọ́n ṣìnà nínú ìran, wọ́n kọsẹ̀ ní ìdájọ́. Nítorí gbogbo tábìlì ni ó kún fún èébì àti ẹ̀gbin, kò sí ibi tí ó mọ́. Ta ni ó ń kọ́ni ní ìmọ̀ àti ta ni ó ń fi òye ẹ̀kọ́ yé? Àwọn ẹni tí a wọ́n lé ẹnu ọmú tí a sì já lé ẹnu ọyàn. Nítorí àṣẹ lé àṣẹ, àṣẹ lé àṣẹ, ẹsẹ̀ lé ẹsẹ̀, ẹsẹ̀ lé ẹsẹ̀, díẹ̀ níhìn-ín, díẹ̀ lọ́hùn-ún. Nítorí nípa ète ẹlẹ́yà àti ní èdè mìíràn ni òun ó fi bá ènìyàn wọ̀nyí sọ̀rọ̀ sí ẹni tí òun wí pé, èyí ni ìsinmi, ẹ̀yin ìbámu àwọn aláàárẹ̀ sinmi, èyí sì ni ìtura, síbẹ̀ wọn kì yóò gbọ́. Nítorí náà ọ̀rọ̀ Olúwa jẹ́ àṣẹ lé àṣẹ, àṣẹ lé àṣẹ fún wọn, ẹsẹ̀ lé ẹsẹ̀, ẹsẹ̀ lé ẹsẹ̀, díẹ̀ níhìn-ín, díẹ̀ lọ́hùn-ún, kí wọ́n ba lè lọ, kí wọ́n sì ṣubú sẹ́yìn, kí wọ́n sì ṣẹ̀, kí a sì dẹ wọ́n, kí a sì mú wọn. Nítorí náà ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin ẹlẹ́gàn tí ń ṣe àkóso àwọn ènìyàn yìí tí ń bẹ ní Jerusalemu. Nítorí ẹ̀yin ti wípé àwa ti bá ikú dá májẹ̀mú, a sì ti bá ipò òkú mulẹ̀. Nígbà tí pàṣán gígùn yóò là ajá, kì yóò dé ọ̀dọ̀ wa, nítorí àwa ti fi èké ṣe ààbò wa, àti lábẹ́ ẹ̀rọ ni àwa ti fi ara wa pamọ́. Nítorí náà, báyìí ni Olúwa Jehovah wí, pé kíyèsí, èmi gbé òkúta kan kalẹ̀ ní Sioni fún ìpìlẹ̀, òkúta ti àdánwò, òkúta igun ilé iyebíye, ìpìlẹ̀ tí ó dájú, ẹni tí ó gbàgbọ́ kì yóò sá. Ìdájọ́ ni èmi ó fi lé ẹsẹ̀ pẹ̀lú, àti òdodo ni èmi ó fi lé òṣùwọ̀n. Yìnyín yóò gbá ààbò èké lọ, omi ó sì kúnbo ibi ìsásí mọ́lẹ̀. Májẹ̀mú yín tí ẹ bá ikú dá ni a ó sọ di asán. Ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró, nígbà tí pàṣán gígùn yóò ré kọjá, nígbà náà ni òun ó tẹ̀ yín mọ́lẹ̀. Níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín, nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò ré kọjá, ní ọ̀sán àti ní òru, kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjayà. Nítorí àkété kúrú ju èyí tí ènìyàn lè na ara rẹ̀ sí, àti ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀. Nítorí Olúwa yóò dìde bíi ti òkè Pérásímù, yóò sì bínú gẹ́gẹ́ bí ti àfonífojì Gibeoni, kí ó ba lè ṣe iṣẹ́ rẹ̀, iṣẹ́ ara rẹ̀, yóò sì mú iṣẹ́ rẹ̀ ṣe, àjèjì iṣẹ́ rẹ̀. Ǹjẹ́ nítorí náà ẹ má ṣe jẹ́ ẹlẹ́gàn, kí a má bàa sọ èdè yín di líle, nítorí èmi ti gbọ́ ìparun láti ọ̀dọ̀ Olúwa, Olúwa àwọn ọmọ ogun wa tí ó ti pinnu lórí gbogbo ilẹ̀. Ẹ fetí sílẹ̀, ẹ sì gbọ́ ohùn mi, ẹ tẹ́tí lélẹ̀, ẹ sì gbọ́ ọ̀rọ̀ mi. Gbogbo ọjọ́ ni àgbẹ̀ à ń roko láti gbìn, òun a máa tú, a sì máa fọ ilẹ̀ rẹ̀ bí. Nígbà tí òun ti tẹ ojú rẹ̀ tán, òun kò à ń furúgbìn ìdílì, kí ó sì fọn irúgbìn kúmínì ká, kí ó sì gbin àlìkámà lẹ́sẹẹsẹ, àti báálẹ̀ tí a yàn, àti spelti nípò rẹ̀, nítorí Ọlọ́run rẹ̀ kọ́ ọ láti ní òye, ó tilẹ̀ kọ́ ọ. Nítorí a kò fi ohun èlò pàkà díìlì, bẹ́ẹ̀ ni a kì í yí kẹ̀kẹ́ kiri lórí kúmínì, ṣùgbọ́n ọ̀pá ni a fi pa díìlì jáde, ọ̀gọ ni a sì fi lu kúmínì, àkàrà àgbàdo ni a lọ̀, òun kò lè máa pa á títí, bẹ́ẹ̀ ni kò fi kẹ̀kẹ́ rù fọ́, bẹ́ẹ̀ ni kì í fi àwọn ẹlẹ́ṣin rẹ̀ tẹ́. Èyí pẹ̀lú ti ọ̀dọ̀ Olúwa àwọn ọmọ ogun wa, ẹni tí ó kún fún ìyanu ní ìmọ̀ tí ó tayọ ní ìṣe.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkọkàndínlọ́gbọ̀n. Ègbé ni fún Árieli, fún Árieli, ìlú tí Dáfídì ti ń gbé. Ẹ fi ọdún kún ọdún, jẹ́ kí wọ́n pa ẹran rúbọ, ṣùgbọ́n èmi ò pọn Árieli lójú. Àwẹ̀ ohun ìbànújẹ́ yóò sì wà, yóò sì dàbí Arieli sí mi. Èmi ó sì dó ti ọ yíká, èmi ó sì wá odi ti ọ, èmi ó sì mọ odi gíga ti ọ, a ó sì rẹ̀ ọ sílẹ̀, ìwọ ó sọ̀rọ̀ láti ilẹ̀ jáde. Ọ̀rọ̀ rẹ yóò rẹlẹ̀ láti inú ekuru wá. Ohùn rẹ yóò sì dàbí ti ẹnìkan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ láti ilẹ̀ jáde. Ọ̀rọ̀ rẹ yóò sì dún láti inú erùpẹ̀ ilẹ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá rẹ yóò dàbí ekuru lẹ́búlẹ́bú. Ọ̀pọ̀lọpọ̀ aninilára rẹ yóò dàbí ìyàngbò tí ó kọjá lọ. Lóòótọ́, yóò rí bẹ́ẹ̀ ní ìsinsìnyìí lójijì. Àrá, ìṣẹ̀lẹ̀ àti ìró ńlá pẹ̀lú ìjì, ohun ẹ̀fúùfù àti ọwọ́ ajónirun iná ni a ó fi bẹ̀ ọ́ wò láti ọ̀dọ̀ Olúwa àwọn ọmọ ogun wá. Bí aláìran òru lé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí ń bá Arieli jà yóò rí, gbogbo ẹni tí ó bá àti ohun àti odi agbára rẹ̀ jà, tí wọ́n sì pọ́n lójú, yóò sì dàbí ìgbà tí ẹni ebi ń pa ńláàlá, sì wo ó ń jẹun, ṣùgbọ́n ó jí, ọkàn rẹ̀ sì ṣòfò, tàbí bí ìgbà tí ẹni tí ò ń gbẹ́ngbẹ́ ńláàlá, sì wo ó ń mu omi, ṣùgbọ́n ó jí, sì wo ó dákú, òǹgbẹ́ sì ń gbé ọkàn rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yóò rí tí ń bá òkè sí oníjà. Mú ara dúró jẹ́, kí ẹnu kí ó yà yín, ẹ fọ ara yín lójú, ẹ sì fọjú, wọ́n mu àmupara, ṣùgbọ́n kì í ṣe fún ọtí wáìnì, wọ́n ń ta gbọ̀ngbọ̀n, ṣùgbọ́n kì í ṣe fún ohun mímu líle. Nítorí Olúwa da ẹ̀mí oorun ìjìká lù yín, ó sì ṣe yín ní ojú, àwọn wòlíì àti àwọn olórí àwọn aríran yín ni ó bò lé ojú. Ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dí, tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà, wípé èmi bẹ̀ ọ́, ká èyí, tí ó sì wípé èmi kò lè ṣe é, nítorí a ti dí i, a sì fi ìwé náà fún ẹni tí kò mọ ìwé wípé, èmi bẹ̀ ọ́, ká èyí, òun sì wípé èmi kò mọ ìwé.

0: yípo yín a lè káàmọ kò kò sí bí a mọ ohun tí a mọ ti ṣe lè wí fún ẹni tí ó ṣe é pé òun kò ṣe mí ìkòkò tí a mọ lè wí fún ẹni tí ó mọ pé òun kò mòye kò wá ṣe pé ìgbà díẹ kí ó ṣe a ó sọ lẹ́bá lónìí di ọgbà eléso àti ọgbà eléso ni a ó kà sí bí igbó àti ilé ọjọ́ náà àwọn adi tí yóò sì gbọ́ ọ̀rọ̀ ìwé ni àwọn afọ́jú yóò sì ríran láti inú òwúṣúwúṣù àti láti inú òkùnkùn ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí i nínú olúwa àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ ísírẹ́lì nítorí a sọ aninilára náà di asán a sì pa ẹlẹ́gàn run a sì ké gbogbo àwọn tí ń sọ àìṣedéédé kúrò ẹni tí ó dá ènìyàn lé ẹ̀bi nítorí ọ̀rọ̀ kan tí wọ́n dẹkùn sílẹ̀ fún ẹni tí ó bá ni wí ní ẹnu bodè tí wọ́n sì ti olódodo sí apá kan sí ibi òfo nítorí náà báyìí ni olúwa ẹni tí ó ra abrahamu padà wí pé ní ti ilé jákọ́bù ojú kì yóò ti jákọ́bù mọ́ bẹ́ẹ̀ ni ojú rẹ̀ kì yóò yí padà mọ́ ṣùgbọ́n nígbà tí òun rí àwọn ọmọ rẹ̀ iṣẹ́ ọwọ́ mi lé àárín rẹ̀ wọn ó ya orúkọ mi sí mímọ́ wọn ó sì yẹ ẹni mímọ́ jákọ́bù nì sí mímọ́ wọn ó sì bẹ̀rù ọlọ́run ísírẹ́lì àwọn pẹ̀lú tí ó ṣìnà nípa ẹ̀mí òye yóò wà yé wọn àti àwọn tí ń sọ bótibòti yóò kọ́ ẹ̀kọ́.
1: Ìwé wòlíì Àìsáyà orí ọgbọ̀n Olúwa wí pé ègbé ni fún àwọn ọlọ̀tẹ̀ ọmọ tí wọ́n gba ìmọ̀ ṣùgbọ́n kì í ṣe àti ọ̀dọ̀ mi tí wọ́n sì múlẹ̀ ṣùgbọ́n kì í ṣe nípa ẹ̀mí mi kí wọ́n ba lè fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ tí wọ́n ń rìn lọ sí Íjíbítì ṣùgbọ́n tí wọ́n kò béèrè ní ẹnu mi láti mú ara wọn le nípa agbára Farao àti láti gbẹ́kẹ̀lé òjìji Íjíbítì nítorí náà ni agbára Farao yóò ṣe jẹ́ ìtìjú yín àti ìgbẹ́kẹ̀lé òjìji Íjíbítì yóò jẹ́ ìdààmú yín nítorí àwọn olórí rẹ̀ wà ní Swani àwọn ikọ̀ rẹ̀ dé Hanesi ojú àwọn ènìyàn kan tí kò ní èrè fún wọn tilẹ̀ tì wọ́n tí kò lè ṣe ìrànwọ́ tàbí àǹfààní bí kò ṣe ìtìjú àti ẹ̀gàn pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ ní ti àwọn ẹranko gúúsù sínú ilẹ̀ wàhálà ohun àròdùn níbi tí akọ àti abo kìnìún ti wá pa mọ́lẹ̀ àti ejò iná tí ń fò wọ́n ń ru ọ̀rọ̀ wọn ní èjìká àwọn ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìṣúra wọn lórí ike àwọn ràkúnmí sọ́dọ̀ àwọn ènìyàn kan tí kò ní èrè Íjíbítì yóò ṣe ìrànwọ́ lásán kò sì ní láárí nítorí náà ni mo ṣe kígbe pé ní Rahabu tí ó jókòó jẹ́ ní ìsinsìnyí lọ kọ́ níwájú wọn sí wàhálà kan sì kọ́ sínú ìwé kan kí ó lè jẹ́ fún ìgbà tí ń bọ̀ láé àti láéláé pé ọlọ̀tẹ̀ ènìyàn ní àwọn wọ̀nyí àwọn ọmọ èké àwọn ọmọ tí kò fẹ́ gbọ́ òfin Olúwa tí wọ́n wí fún àwọn aríran pé má ṣe ríran àti fún àwọn wòlíì pé má sọ tẹ́lẹ̀ ohun tí ó tọ́ fún wa sọ nǹkan dídùn fún wa sọ àsọtẹ́lẹ̀ ìtànjẹ kúrò ní ọ̀nà náà yẹ kúrò ní ipa náà mú kí ẹni mímọ́ ísírẹ́lì kí ó dẹ́kun kúrò níwájú wa nítorí náà báyìí ni ẹni mímọ́ ísírẹ́lì wí nítorí tí ẹ̀yin gan ọ̀rọ̀ yìí tí ẹ̀yin sì gbẹ́kẹ̀lé ìninilára òun ìyapa tí ẹ̀yin sì gbé ara yín lé e nítorí náà ni àìṣedéédé yìí yóò rí sí yín bí odi yíya tí ó múra àti ṣubú tí ó tiri sóde lára ògiri gíga èyí tí wíwo rẹ̀ dé lójijì lójú kan náà yóò sì fọ bíi fífọ ohun èlò amọ̀ tí a fọ́ tútú tí a kò dá sí tó bẹ́ẹ̀ tí a kì yóò rí àpáàdì kan nínú ẹ̀fọ́ rẹ̀ láti fi fọn iná lójú àrò tàbí láti fi bu omi nínú ìkudù nítorí báyìí ni Olúwa Jehova ẹni mímọ́ Ísírẹ́lì wí nínú pípadà òun sísinmi ni a fi gbà yín là nínú dídákẹ́ jẹ́ àti gbígbẹ́kẹ̀lé lè agbára yín wà ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ ṣùgbọ́n ẹ̀yin wí pé bẹ́ẹ̀ kọ́ nítorí ẹṣin ni a fi sá nítorí náà ni ẹ̀yin ó ṣe sá àti pé àwa ó gun èyí tí ó lè sáré nítorí náà àwọn tí yóò lè pààyàn yóò lè sáré ẹgbẹ̀rún yóò sá ní ìbáwí ẹnìkan ní ìbáwí ẹni márùn-ún ni ẹ̀yin ó sá títí ẹ̀yin ó fi kù bí àmì lórí òkè ńlá àti bí àṣíá lórí òkè nítorí náà ni Olúwa yóò dúró kí ó lè ṣe oore fún yín àti nítorí èyí ni ó ṣe ga kí ó lè ṣe ìyọnu sí yín nítorí Olúwa lé Ọlọ́run ìdájọ́ ìbùkún ni fún gbogbo àwọn tí ó dúró dè é nítorí àwọn ènìyàn Sioni yóò gbé Jerusalemu ìwọ kì yóò sọkún mọ́ yóò ṣàánú fún ọ gidigidi nígbà tí ìwọ bá ń kígbe nígbà tí òun bá gbọ́ ọ yóò dá ọ lóhùn Olúwa yóò sì fi oúnjẹ ìpọ́njú àti omi ìnira fún yín àwọn olùkọ́ni rẹ kì yóò sá pamọ́ mọ́ ṣùgbọ́n ojú rẹ yóò rí olùkọ́ni rẹ etí rẹ ó sì gbọ́ ọ̀rọ̀ kan lẹ́yìn rẹ wípé èyí yìí ni ọ̀nà ẹ máa rìn nínú rẹ nígbà tí ẹ̀yin bá yí sí apá ọ̀tún tàbí nígbà tí ẹ̀yin bá yí sí apá òsì ẹ̀yin ó sì sọ ìbúra èrè fàdákà yín wọn ni di àìmọ́ àti ọ̀ṣọ́ èrè wúrà dídá yín wọn ni ìwọ sọ wọ́n nù bí ohun àìmọ́ ìwọ sì wí fún pé kúrò níyìn yìí òun ó sì rọ òjò sí irúgbìn rẹ tí ìwọ ti fọ́n.

0: ilẹ̀ àti oúnjẹ ìbísí ilẹ̀ yóò lé ọ̀rá, yóò sì pọ̀. Ilé ọjọ́ náà ni àwọn ẹran yóò máa jẹ ní pápá oko ńlá. Àwọn akọ màálù pẹ̀lú àti àwọn ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń tulẹ̀ yóò jẹ oko dídùn tí a ti fi kọ̀ǹkọ̀ṣọ̀ àti àtẹ́fẹ́ àti lórí gbogbo òkè ńlá gíga àti lórí gbogbo òkè kéékèèké tí ó ga ní odò àti ipa omi yóò wà ní ọjọ́ pípa ńlá nígbà tí ilé ìṣọ́ wọ̀nyí bá wó. Ìmọ́lẹ̀ òṣùpá yóò sì dàbí ìmọ́lẹ̀ oòrùn. Ìmọ́lẹ̀ oòrùn yóò sì ràn ní ìwọ̀n ìgbà méje bí ìmọ́lẹ̀ ọjọ́ méje ní ọjọ́ tí Olúwa dí yíya àwọn ènìyàn rẹ̀ tí ó sì ṣe àwòtán ọgbẹ́ ti àṣà wọn. Kíyèsí, orúkọ Olúwa ń bọ̀ láti ọ̀nà jíjìn wá, ìbínú rẹ̀ sì ń jò, ẹ̀rú rẹ̀ sì wúwo, ète rẹ̀ sì kún fún ìkanú àti ahọ́n rẹ̀ bí ajónirun iná, èémí rẹ̀ bí kíkún omi. Yóò sì dé àárín méjì ọrùn láti fi kọ̀ǹkọ̀ṣọ̀ ku àwọn orílẹ̀-èdè. Ìjánu yóò sì wà ní ẹ̀rẹ̀kẹ́ àwọn ènìyàn láti mú wọn ṣìnà. Ẹ̀yin ò ní orin kan gẹ́gẹ́ bí ìgbà tí a ń ṣe àjọ ní òru àti dídùn inú bí ìgbà tí ẹnìkan fún fèrè lọ láti wá sí òkè ńlá Olúwa sọ́dọ̀ àpáta Ísírẹ́lì. Olúwa yóò sì mú kí a gbọ́ ohun ògo rẹ̀, yóò sì fi ìsọ̀kalẹ̀ apá rẹ̀ hàn pẹ̀lú ìkanú ìbínú rẹ̀ àti pẹ̀lú ọwọ́ ajónirun iná, pẹ̀lú ìfúnká àti ìjì àti yìnyín. Nítorí nípa ohun Olúwa ni a ó fi lu àwọn ará Síríà bo ilẹ̀ tí ó fi kùmọ̀lù àti níbi gbogbo tí pàṣán tí a yàn bá kọjá sí tí Olúwa yóò fi lé e, yóò ṣe pẹ̀lú tábúrẹ́tì àti dùrù, yóò sì fi ìrọ́kẹ̀kẹ̀ ogun bá a jà. Nítorí a ti yan tó fètì láti ìgbà àtijọ́, nítòótọ́ ọba ni a ti pèsè rẹ̀ fún. Ó ti ṣe é kí ó jìn, kí ó sì gbòòrò. Òkìtì rẹ̀ ní iná àti igi púpọ̀. Èémí Olúwa bí ìṣàn èmi ọjọ́ ń tan iná ràn.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín yóò fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dìde Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà ní orí kẹtàlá ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, ti o ma fi mu ese abinibi ese ajogunba ese ti inu ti o ma fi mu kuro o si so fun wa wi pe nitori idi eyi ni Jesu Kristi omo Olorun ni o fi jiya fun wa ni o fi ko fun wa iku Jesu lori igi agbelebo ni Calvary ko ipa pataki ninu igbala wa ati ninu isodi mimo wa bi a ba nso nipa igbala a nso nipa idariji gbogbo ese a nso nipa iyipada okan yi ni iriri kini ti amani bi a ba to Jesu wa bi a ba si nso nipa isodi mimo a nso nipa ki a di ominira kuro lowo ese ti inu ki a bo lowo ese ti abinibi ese ti ajogunba ki a ni okan funfun ki ki nipase Kristi ni awon iriri mejeje won yi igbala ati isodi mimo ni won fi le je ti wa nipase eje Kristi yi ni ati ndariji ni ti asin so ni di mimo o so fun wa ninu oro Olorun ninu Efesu ori kini Efesu ori kini ese ikeje oni ninu eni ti a wa ni irapada wa ninu eje re idariji ese wa gege bi oro ore ofe re be na ni an so fun a we pe nipa eje yi kan na ti Jesu ta sile ni ati ni ewenomo isodotun pipe isodi mimo bi o ba wo Johanu kini ori kini ese ikeje o nsoro nipa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyipada okan awon ti won rin ninu imole sugbon to wa nso we pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole o nkan tuku ti eje Jesu to man se ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun wi pe o rin ninu imole yen ni awon mo igbala oni bi awa ti a ti ba Jesu pade bi awa ti a ti ni idariji oni bi awa ti a ti ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu eyi ti a npe ni ese abinibi tabi ajogunba o daje we pe a o ti we wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo nso fun a wi pe asowa di mimo o nwe wanu kuro ninu ese gbogbo bi a ba wo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori igi agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won se sugbon o ye ki a tun ranti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori ketadinlogun Johanu ori ketadinlogun ese ketadinlogun lo ti nso we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikan kan wa we pe bi a ba ti nso nipa igbala be na ni o ye ke a ma so nipa iso di mimo ini o mu wa lati wo eko oro olorun ni oro yi lori agbelebo ati iso di mimo wa ki o le ye wa dara dara a o pin eko yi si apa tabi koko meta ikini Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji ki kan ara mo agbelebo saju iso di mimo iso fun a wi pe awa paapa ani ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati nu ladofo o je wi pe awa paapa ani fi ara wa robo ani kara mo agbelebo ani jowo ohun gbogbo fun olorun ki a to le so wa di mimo ki kan ara mo agbelebo saju iso di mimo iketa Christiani ni lati gbe agbelebo re lehin iso di mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri iso di mimo yi lati pa mo o ye o si ni lo we pe ke a gbe agbelebo wa ke a ma to lehin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo ninu Efeso ori karun lati ese ikarun din logbon Efeso ori karun ese ikarun din logbon eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Christi ti feran ijo ti o si fi ara re fun bi a ba nso wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iru wa ogire wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon wonyi ni an pe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won je wo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun wa wi pe tori nitori ti won ni Jesu Christi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu o wa sodo ara re bi ijo ti o le ogo le aini aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboko nihi ni a ti so fun a wi pe Jesu fun ara re lo nso ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mo wa subo sinu ere ese ni atete ko se aso fun wa pe bi ati subo sinu kanga egbin ese yi ni a mu gede gede ese yodundun egbin ese ninu eri ese lode bi a tin se alaye nkan won yi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni ikokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi olejija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro jomo ki aran ti we pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese iri ti ita ti a ti fo nu koro gedegede iyoku ere ese adamu ti a npe ni ese ajogunba irugbin ese o seku lodo ikun nipa isodi mimo ni Jesu ti nwe ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o kepe pelu igbagbo ere ti an so nipa re yi ko si ohun ti o le we kuro bi ko se eje Jesu ti ko le ri eyi ni a fi nwe wa mo ninu ati lode mo si gbagbo we pe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loroko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati eniti so ni di

0: èyí tí kò tijú láti pè wọ́n ní arákùnrin. Ó yẹ kí ọ̀rọ̀ yí yé wa. Lákọ̀ọ́kọ́ ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ní di mímọ́. Nítorí ẹni tí ń sọ ní di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wá di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ìbá Jésù pàdé là ń sọ di mímọ́? Rárá. Nítorí ẹsẹ̀ yìí ń sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá. Àti Jésù ti ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run ni wọ́n ti wá. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdi mímọ́ wà fún àwọn ọmọ Ọlọ́run. Jésù, òun jẹ́ ọmọ Ọlọ́run, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí à ń sọdi mímọ́, wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà, ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run. Ó sọ fún wa wípé nítorí àtẹni tí ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn. Èyí sì fún wọn ní ìṣọ̀kan, nítorí bí ọmọ bíbí Ọlọ́run Jésù, bí ó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ti ní ìgbàlà náà, bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo, èyí jẹ́ wípé ìfẹ́ kan náà, ìpinnu kan náà, ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn. Ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin. Àwọn tí à ń sọ di mímọ́, àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí, Ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun. Bí a bá wo Hebrew yìí kan náà, orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá, ìkẹrìnlá àti ìkẹrìndínlógún. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́, nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní nípa ẹbọ, èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́, ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan. Ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé. Ó ní láì sí ìsọdi mímọ́ a ò tí ì pé. Ìgbàlà nìkan kò sọ wá di pípé. Ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn, nínú ẹ̀mí, nínú èrò, nínú ara, nínú ìpòǹgbẹ, nínú ohun gbogbo tí ó wà nínú wa. Yóò sì pè wá bí ẹni tó pé, nítorí wípé ìsọdi mímọ́ ló ń sọ ní di pípé. Wo ẹsẹ̀ ìkẹrìndínlógún, èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni, lè Olúwa wí. Èmi ó fi òfin mi sí wọn lé ọkàn, inú wọn pẹ̀lú lè èmi ó sì kọ wọn sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀, ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé, bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun, bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri, ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó parẹ́. Bí ó bá parẹ́ tí ó di wípé pátákó mọ́, lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún ó sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà, lẹ́yìn ọjọ́ wọn ni. Lẹ́yìn tí a bá ti ní ìgbàlà, mo sọ fún wa wípé ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ó kù nínú. Kí a fi ọkàn wa wé pátákó tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri tí Ọlọ́run fún ara rẹ̀ tó sọ wípé òun fẹ́ kọ òfin àti májẹ̀mú òun, òun fẹ́ kọ sórí pátákó ọkàn wa. Kí ó tó ṣe bẹ́ẹ̀, ó ní láti lo ẹ̀jẹ̀ Jésù láti pa èérí, ìdọ̀tí, ẹ̀gbin tó wà lára pátákó ọkàn wa, kó parẹ́, kó nù ú kúrò. Lẹ́yìn ìgbà náà yóò sì kọ òfin rẹ̀ sí wa lé ọkàn, yóò sì kọ àwọn májẹ̀mú ìlànà rẹ̀, yóò kọ wọn sí wa lé ọkàn. Nínú Hebrew orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Ó yẹ kó yé wa wípé àwọn tí wọ́n ń kẹ́gàn, tí wọ́n ń sọ wípé kò sí ìwà mímọ́, kò sí ìsọdi mímọ́, won kegan olorun funra re o je wi pe won foju tembelu iya ti jesu christi je oni nitori na pelu ni jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe isodi mimo iriri agba yanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lai ati lai lai ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe isodi mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti an pe ni ayan fe baba akan mo agbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun isodi mimo wa a je wi pe iriri isodi mimo yi je ko se mani fun enikokan wa olorun ninu ogbon nla re ko je san iye nla la be fun ohun kan ti ko ni lari ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a nso ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati sora wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye wa wi pe Jesu Christi nikan ko se elomiran Jesu Christi nikan ki se ikora eni ni ijanu Jesu Christi nikan ni o le so wa di mimo eyi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to nwe abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igbagbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti a npe ni isodi mimo o ti mo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe ni toto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenomo iso ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese ikarun di logorin luke ori kini ese ikarun di ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo eyi ti a nso yi ki se wi pe eni to gbiyanju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o n fe rin ni iwa mimo kosisheshe ni pagbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju olorun o si so fun wa pe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan paapa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti ani lodo olorun bi o ba so wa di mimo nigba iso di mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wi pe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri iso di mimo ikini nigba iso di mimo yi ni olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wi pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si we pe kiye si eyi ti kan eti re amu aise dede re kuro a si fo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon mo Israeli lati fi ese won han won o npa pa ti ni igbala ṣugbọn nigba ti o ri ogo ati ewa ewa mimo olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju olorun leyin igba yi ni angeli yi ni o mu ese ina yi lowo re ti o so wipe ati fi kan ite re amu aise dede re kuro a si we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni iso di mimo olorun yo mu ese abinibi yo mu kuro ikeji olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerin din logoji ese ikerin din logbon Ezekieli ori ikerin dini ogoji ese ikerin din logbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun wi pe iyato ti yo wa laarin igbala ati iso di mimo yo fe to be yo to bi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi ani keni ba so wi pe ohun o mo iyato laarin igba ti ohun ni iso di mimo ati igbala iru eni be ko mo ti an pe ni iriri iso di mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko iso di mimo owo mu okan okuta o mo bi okan okuta ti leto o mu kuro laarin yin owo si fi okan ti eran owo fi ropo re iketa olorun yo ko aya okan wa ni ila bi a ba nso nipa iso di mimo a nso nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wipe ni koko ara omo okunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati sese abe fun kiake awon eran won yi kiake kuro eyi ni a npe ni ikola ohun ti olorun so fun ani wipe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati inu iya wa ninu ese ni iya mi sabi mi ninu ese ni iya mi loyun mi awon kan wonyi ese abinibi ti a gbe wa lati inu iya wa oni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti a se adariji wa sugbon eyi ti a gbe wa lati inu iya wa ese abinibi o ni ani lati wa lekeji ki a ke tabi ki a yo awon nkan wonyi kuro e lo fi so fun awe pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese ikefa oluwa olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wi pe oluwa olorun re
1: An so fa wipe leyin igba ti a ba ti ni igba la ti a di omo Olorun ohun kan tun ku fun agbara Olorun lati se ninu okan wa Oluwa Olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wipe isodi mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe Oluwa Olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo Olorun yo ko ofin re si aya wa ati ka ninu Eberu e je ki awon ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemu ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun wa pe nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je Olorun won awon o si je eniyan mi ikarun Olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju Olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu Eberu ori kejila ese ikerinla ati ikedogun Eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo niye dara dara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri Olowa oni ki a ma ki sara ki eni keni ki o ma se kuna ore ofe Olorun ki gbogbo ikoro kan ki o ma ba hu soke e je wi pe ati pare tele tele ati fa tu tele tele ni akoko isodi mimo nigbati Olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti fa tu o wa so fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri Olorun o ni ki a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe Olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo a si ti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati a ba ni isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri Olorun lati ese iketa ni o tin so fun wa iriri igbada o tun wa menukan iriri isodi mimo ye kin ka fun lati ese iketa oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba Olorun bi abati nso nipa iriri awon ti o ni igbala ye ki a tun ma menukan awon ti ko ni igbala ye kin be lati ese iketa nisisiyi oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba Olorun ye ki a wo ti awon ti ko ni igbala alabuku ni awon agberaga nitori wepe won o padanu ijoba Orun ese ikerin alabuko funi awon tin kaanu nitori a o tu won ninu awon ti oni igbala alabuko ni awon agbo magba nitori wepe won o jogun iparun ese ikarun alabuko funli awon olokan tutu nitori won o jogun aye sugbon aboko ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabukun fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won o yo sugbon alabuko le awon alai nani eyi o kan mi bi oni kan fi igbala se tabi isodi mimo alabuko li awon alai nani nitori won o jogun ofo ninu ese ikeje alabukun fun li awon alaanu nitori won o ri anugba sugbon alabuko le awon alai laanu nitori won ki yo ri anugba alabukun fun ni awon ninu funfun nitori won o ri olorun sugbon alabuko ni awon ninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wi pe nkan kan wa ninu okan re to je wi pe ojojumo loju re ma nfaro ojojumo lo je wi pe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so okan re di mimo o ni aboko patagba lo je fun o nitori wi pe o ki yo le ri olorun nitori wi pe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wi pe loni o gbo o gba o gbadura a o si so okan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wi pe ani lati ni iriri isodi mimo yi oni alabukun fun le awon onilaja nitori omo olorun le a ma pe won sugbon alabuko ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo isu le a o ma pe won alabukun fun le awon eni ti an se nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabuko fun le eyin nigbati won ba nkegan yin ti won ba se nu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo keyin ki o si fofun ayo nitori ere yin po li orun be li won sa se inu ni bini si awon woli ti nbe saaju yin sugbon alaboko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alaboko ni awon agabagebe nitori won ojogun egbe eyi nje ko ye wa wipe ani lati ni iyipada isodotun isodi mimo ki a si gba nkan wonyi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo si gba mo gba olorun gbo wipe bi a ba gbadura loni yo se fun enikokan wa loruko jesu eje ki a wo koko keji ki kan ara mo agbelebo saju isodi mimo ki kan ara mo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo yi pe a kan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo tin so fun wa o lo ede bi gbolohun meji lati salaye ohun ti amukuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wi pe ese abinibi yi o loruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wi pe a kan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun to nso ni wi pe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko se se lati ba ogbologbo okunrin yi ja ka bori re Shomo ni gere bi abatini igbala. Auri wipe ogbolo gbo kunri yi. Ti she eshe abinibi to wani inu. Ton joba tele tele. Ton tiwa lati moti. On tiwa lati jale. On tiwa lati poro. On tiwa lati shon ti oda. Shomo ni bati abatini igbala. Akan ogbolo gbo kunri yi mo agbelebo pelure. Eni o fi je wipe leyin igbala ko tun si wipe anjale nitori ogbologbo okunrin ta kan mogi ko sese fun lati tiwa lati se nkan wonyi ti ko to oni sugbon ko pari nibe oni ohun ti a se kan mo agbelebo pelu re ni wipe ki a le gbe igbese ikeji ki a ba le pa ara eserun ogbologbo okunrin yi ni a pe ni ara ese oni eshe ajogunba abinibi oni ki a le pa ara eshe ogbologbo okunrin yi ki a le parun ki awa ki o ma se sin eshe mo oye wa nigba na we pe ani lati kan ara ani lati kan mo agbelebo ani lati jowo gbogbo nkan sile ninu galatia ori keji mo fe ka ese ogun ṣùgbọ́n kí n tó lè ka ẹsẹ̀ ogún mo ní láti ka ẹsẹ̀ ìkejìdínlógún nítorí wípé bí ò bá ka ẹsẹ̀ ìkejìdínlógún bí ìrírí ìkejìdínlógún bí ò bá jẹ́ tiẹ̀ kò ṣeé ṣe fún ọ láti ní ìrírí tí ó wà nínú ẹsẹ̀ ogún wẹ̀sẹ̀ ogún ó ní a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú kristi nígbà tí ó sọ wípé a ti kàn mí mọ́ àgbélébò pẹ̀lú kristi ó ṣeéṣe kí ó máa ya ẹni tí ò mọ ìwé mímọ́ bíbélì kó máa yà á lẹ́nu wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí kò tí ì bá jésù pàdé nígbà tí a kàn mọ́ àgbélébò ohun tó ń sọ ni wípé èmi ni tó wà nínú mi èmi ni tinú mi ni wọ́n ṣe èmi ni agidi ọkàn èmi ni òkúta ọkàn a ti kàn mọ́ àgbélébò pẹ̀lú kristi ó ní a ti kàn mí mọ́ àgbélébò pẹ̀lú kristi ó ní ṣùgbọ́n mo wà láàyè síbẹ̀ kì í ṣe èmi mọ́ ó ní ṣùgbọ́n kristi wà láàyè nínú mi wíwà tí mo wà láàyè nínú ara mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ohun ti kára rẹ̀ fún mi ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ìkejì ní lógún ó ní nítorí pé bí mo bá sì tún gbé ohun wọ̀nì tí mo ti wó palẹ̀ ró ó ní mo fi ara mi hàn bí arúfin èyí ń sọ fún wa wípé kí a tó kọjá sí ẹsẹ̀ ogún ó yẹ kí ìrírí tí ó wà nínú ẹsẹ̀ ìkejì ní lógún kí ó yé wa dáradára ó ń sọ wípé nítorí bí mo bá tún gbé ohun tí wọ́n ní tí mo ti wó lulẹ̀ tí mo bá tún gbé wọn ró mo sọ ara mi di bí arúfin wòkè níhìn-ín jẹ́ kí ó yé wa wípé nígbà tí a bá ti ní ìgbàlà àwọn ọ̀pọ̀ nǹkan ni a máa ń wó palẹ̀ àwọn nǹkan tí a sì wó palẹ̀ wọ̀nyí ó yẹ kí ó yé wa wípé kì í ṣe pé a tún gbé wọn ró ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sí ìpàgọ́ tí ó jẹ́ wípé kí wọn kí ó tó dé ìpàgọ́ àwọn yẹtí yẹrùn àwọn ọ̀rọ̀ búburú lẹ́nu àwọn nǹkan tí wọ́n ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti wó palẹ̀ tẹ́lẹ̀ wọn a tún gbé wọn ró nígbà tí wọ́n bá gbé wọn ró wọ́n ti di apẹyìndà ẹni tó ń sọ̀rọ̀ bí ayé ẹni tó ń rìnrìn ayé ẹni tó ń mutí bí ayé ẹni tó ń mu sìgá táyé mu ẹni tó ń mu gbogbo nǹkan tí àwọn ayé mu nǹkan tó ti wó palẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún gbé e ró ẹni tí ó ń wọṣọ bí ayé ẹni tí ó ń lo àwọn nǹkan tí ayé ń lò à ń kun ètè à ń kun èkánná à ń jorun níná à ń lo gbogbo yẹtí yẹrùn a kó wọn kọ́ra ó ní irú ẹni bẹ́ẹ̀ nǹkan tí a ti wó palẹ̀ nígbà tí a di ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ó tún gbé wọn ró ó ti di apẹyìndà bí ó bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ níhìn kì í ṣe wípé ìgbà tí a bá parí ìwàásù ó máa sọ pé ọlọ́run sọ mí di mímọ́ ọlọ́run sọ mí di mímọ́ ó ti di arúfin ẹni tí ó bá jẹ arúfin ó ní láti wá fún ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ni o ní láti máa bèrè nísinsìnyí fún ìsọdimímọ́ èyí ló mú wa lọ sí ẹsẹ̀ ogún nísinsìnyí a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú kristi a ti kan èmi ni tó wà nínú a ti kàn mọ́ àgbélébù orí kunkun agbọ́mágbà tó wà nínú a ti kàn mọ́ àgbélébù oko okuta ma so mo gbo sugbon tinu mi ni wo se ati kan ma gbelebo ati kan emi emi ti inu ati kan ma gbelebo pelu Christi oni sugbon mo wa laaye oni ki si se be nikan sibe ki se emi mo sugbon Christi wa laaye ninu mi wi wa ti mo si wa laaye ninu ara oni mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ara o ti kara re fun mi o fi ara re fun mi ki a ba le so mi di mimo ki kan ti a kan Christi mogi agbelebo je otito pataki ti o je wipe o wa ninu eto Olorun fun igbala ati esodi mimo wa awon paapa ni lati kan ara mo agbelebo lati fi ara jo tabi lati fi ara mo iku re eyi ni afinje ko ye wa wi pe o se pataki ki a fara robo o se pataki ki a jo wo gbogbo sile fun Olorun nitori awon esoro Olorun won ti a tin kan ti o nso nipa ifara eni robo ni o nso nipa iyara eni soto o nso nipa iyara eni simimo ti ani lati se ni imura sile fun isodi mimo wa o si ri ede ti bibeli lo ede popo ye kin ton ka galatia po galatia ori karun galatia ori karun ese ikerin le logun awon ti se ti Christi Jesu ti kan aramo agbelebo ti ohun ti ife ati ife kufe re ife inu eni ati kan ma agbelebo ife kufe to wa ninu aye ati kan ma agbelebo ninu ori kefa ese ikerinla oni sugbon ki a ma se ri pe emi sogo bi ko se ninu agbelebo Jesu Christi Oluwa wa nipase eni ti ati kan aye mo agbelebo fun mi awon to ndan yoyo ninu aye ko tun je ohun to nfa okan re mo nitori wi pe ati kan aye mo agbelebo fun o oni ati emi ni a kan mo agbelebo fun aye ori awon ede ti bibeli lo lati je ki o ye wa wi pe ani ohun kan lati se oni a kan ara mo agbelebo oni a kan ogbologbo okunrin ni a kan mo agbelebo oni ife ti inu emi ni to wa ninu wa a kan ma agbelebo oni ife kufe papa a kan ma agbelebo o tun wa so fun awe pe aye ati awon ti o wa ninu re a kan won mo agbelebo o ye ki o ye wa daju pe ohun ti a kan mo agbelebo ko tun nipa lori wa mo ki a to le ni iriri isodi mimo agbodo ni ipo ngbe ati ilakaka fun agbodo fi ohun gbogbo sori pepe ki aya ara wa ati ohun gbogbo ti a ni tabi ti a je soto fun Oluwa ki a kan aye ati ara mo agbelebo bakan na ni agbodo kan eran ara ati gbogbo ife tinu mi ni o se ki a kan won mo agbelebo be pelu ni agbodo kan aye ati ohun gbogbo ti o wa ninu aye ohun gbogbo ti o nfa okan wa sinu aye ohun gbogbo ti tan ni je ninu aye ani lati kan won mo agbelebo a o si ya ati ara ati okan ati emi ati ohun ti a ni ati ohun ti a je ati ohun ti a fe je a o ya won soto lati fi ji fun Oluwa fun ogo re nikan ni imura sile fun isodi mimo bi e ba ti se eyi a o gbadura bi abagbadura a o gbagbo oni ohunkohun ti a ba si bere ti a ba n bere ki a gbagbo wipe a ti ri won gba yio si je tiwa mo gbadura wipe iriri ko se ma niyi to n fun wa ni iwe irinna lo si orun rere wipe yio je teni kookan wa loro yi loroko Jesu o wa n so fun wa wipe leyin ti a ba ti ni isodi mimo ani lati ma gbe agbelebo wa ki a ma to leyin ki a le pa iriri isodi mimo yi ki a le pa mo ele o mu wa lo si koko keta ninu eko wa Christiani ni lati gbe agbelebo re ki o ma to Jesu leyin leyin igba ti o ba ti ni isodi mimo ninu Matthew ori kerindinlogun Matthew ori kerindinlogun ni ese ikerin le logun ni bana ni Jesu wi fun awon omo ehire pe bi enikan ba nfe lati to mi leyin ki o se ara re ki o gbe agbelebo re ki o si ma to mi leyin opo ninu wa ni a ko ni imo ihirere o ye ki o ye wa wipe bi a ba nso nipa titele Jesu leyin gere lese kese bi a ba ti ni igbala a bere si ni tele Jesu bi a ba di osise atun tele Jesu bi a ba di oniwasu a se tele Jesu bo ti le se se ki a di apostoli atun tele Jesu ti ti o fi ri Jesu loju koju li orun a tele Jesu eni o fi so fun a wi pe iba se ni akoko igbala tabi ti so di mimo tabi ti ife agbara emi olorun kun ni tabi ti sise ise iyanu tabi sise didi ajihin rere iranse olorun oni ani lati ma tele Jesu je ki o ye wa nigba na we pe bi abani so di mimo bi a se le pa iso di mimo yi bi a se le pa mo ni pe bi eni keni ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ki o ma to mi leyin ninu Luke ori kesan Luke ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi eni keni ba fe ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni igbawo mo ni ni igbawo ni ojo gbogbo ki o si ma to mi leyin eyin so fun a wi pe iba je ojo isimi tabi ojo miran ninu ose ani lati gbe agbelebo wa ki a si ma to Jesu leyin ni igba gbogbo ninu Corinthi kini ori kedogun Corinthi kini ori kedogun ese ikokan le logbon Corinthi kini ori kedogun ese ikokan le logbon oni mo so nipa ayo ti mo ni lori yin

ìgbàgbọ́, a ó máa dàgbà sí i nínú ìrírí tí a ti ní. Ó yẹ kó yé wa nígbà náà wípé a ní láti ní ìpinnu láti tẹ orí ara ba kí a tẹ̀lé ìfẹ́ Ọlọ́run. Kò ní sí ìkẹ́ra ẹni bàjẹ́ mọ́, èmi kú lójoojúmọ́. Kò ní sí wípé a fẹ́ láti tẹ ayé lọ́rùn mọ́, èmi ń kú lójoojúmọ́. Bọ́n bu wa, bọ́n ṣe inú rebi ni sí wa, èyí ò jẹ́ nǹkan kan mọ́, nítorí wípé èmi ni tó wà nínú wa, èmi ni èyí tó ń fẹ́ ayé, èyí tó ń fẹ́ ìrẹ́pọ̀ tàbí ìyìn láti inú ayé àti mú wọn kúrò. Ìfẹ́ Ọlọ́run nìkan ni yóò máa gbé, ni yóò máa gbégbá orókè lọ́kàn àti láyé wa. A ní láti gbé àgbélébọ̀ wa, èyí sì jẹ́ lójoojúmọ́, ṣíṣe ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́, rírìn lójú ọ̀nà ìwà mímọ́, láì kúrò nínú òfin mímọ́ tí a ti fi fún wa, kíkan ara àti ayé mọ́ àgbélébọ̀ lójoojúmọ́, láì tẹ̀sí bí ayé tẹ̀sí kíkú lójoojúmọ́, ni yóò mú kí àwa kí a wà ní ipa ọ̀nà tóóró náà tí ó lọ sí ibi iyè ayérayé. Mo ń bẹ̀ ọ́ wípé kí o gba ìsọdí mímọ́ lónìí, kí o sì pa ìsọdí mímọ́ yìí mọ́, kí o rántí wípé a ti sọ fún wa wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. O rántí wípé a kà á nínú ìwé mímọ́, alábùkún fúnni àwọn ọlọ́kàn funfun, nítorí wípé àwọn nìkan ni yóò lè rí Ọlọ́run. Jẹ́ kí a tó gbàdúrà, jẹ́ kí a wo ìbéèrè tí Dáfídì ń béèrè, kí a sì wo ìdáhùn tí Ọlọ́run fún Dáfídì. Ṣòrántí, Dáfídì ó jẹ́ ẹni tí ó láya tó lọ́mọ, Dáfídì ó jẹ́ ẹni tó lọ́lá tó sì lókìkí, Dáfídì ó jẹ́ alágbára, ó jẹ́ ọba, Dáfídì ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ayé tí wọ́n ń wá kiri lónìí, ṣùgbọ́n ohun kan wà lọ́kàn rẹ̀, èyí ni ó jẹ́ kí ó béèrè ìbéèrè tí ó béèrè nínú orin Dáfídì, orin 24 láti ẹsẹ̀ ìkẹta. Ó ní, ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ìbéèrè yìí ni a ń bi ẹnì kọ̀ọ̀kan wa lónìí. Bí o bá wò yíká, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà láyíká wa. Ó wá ń bi wá wípé nínú àwa tí a jókòó tàbí nínú àwa tí a dúró, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Nígbà tí ìpè bá dún, nígbà tí Jésù bá farahàn, àwọn wo la ó lè palárada tí wọ́n lè bá Jésù lọ? Ó ní, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Ṣé olówó ni, tàbí àwọn tí wọ́n bímọ bẹ̀rẹ̀ jọ, tàbí àwọn ọlọ́lá, tàbí àwọn olókìkí, tàbí àwọn ẹlẹ́sìn, tàbí àwọn tí wọ́n ní ìgbàlà ṣùgbọ́n tí wọn ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ó wá ń sọ fún wa wípé àwọn tí yóò gun orí òkè Olúwa lọ àti àwọn tí yóò dúró níbi mímọ́ rẹ̀, àwọn ni ẹni tí ó ní ọwọ́ mímọ́. Ṣé ọwọ́ rẹ̀ mọ́? Ṣé àwọn ẹ̀ṣẹ̀ tó dé ara? Ṣé a ti fọ̀ wọ́n kúrò, a ti wẹ̀ wọ́n kúrò, a ti mú wọn kúrò? Ó ti di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ó sì ti di ẹ̀dá ọ̀tún níwájú Ọlọ́run. Ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, àti àyà funfun, àti ọkàn mímọ́, àti ọkàn tí a ti kọnílà, àti èyí tí a ti sọ ní mímọ́. Ó ní ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Ọlọ́run wá ń pè ọ níjà ní òwúrọ̀ yìí wípé ṣé ó rí Ọlọ́run níkẹyìn? Nígbà tí ìpè bá dún, àbí ó jẹ́ èrò wòran, ó jẹ́ wípé à ń bá wọn kúnjọ, ó jẹ́ àwọn tó jẹ́ pé mo gbọ́ wọn ń lọ, èmi náà ń bá wọn lọ, àbí o ní ìrírí, ìrírí ìgbàlà, ìrírí ìsọdí mímọ́? Àyè ṣí sílẹ̀ lóòrọ̀ yìí fún ẹnikẹ́ni tó bá fẹ́ fi ọ̀run ṣeré jẹ, láti pe Olúwa, láti gbàdúrà sí Olúwa wípé à ń fẹ́ iṣẹ́ abẹ ti ẹ̀mí, iṣẹ́ ìsọdí mímọ́ yìí kó farahàn nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Ò ṣe dìde dúró láti sọ fún Ọlọ́run, èyí jẹ́ ìrírí kò ṣe é má ní. Bí o bá ní owó tí ò ní ìsọdí mímọ́, bí o bá bí ọmọ tí ò ní ìsọdí mímọ́, bí o bá ní àwọn dúkìá ayé tí ò ní ìsọdí mímọ́, bí o bá ní ipò nínú ìjọ tí ò ní ìsọdí mímọ́, bí o bá ní òkìkí gbajúmọ̀ tí ò ní ìsọdí mímọ́, ó jẹ́ àbòsí jùlọ nínú ìran àwọn ọmọ ènìyàn. Nítorí a ti sọ fún wa, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ó ní ẹni tí ó lè ọwọ́ mímọ́, ẹni tí ó lè ọwọ́ mímọ́, ẹni tí ó lè ọwọ́ mímọ́, àti àyà funfun, àti àyà funfun, àti ìwà mímọ́. Ìwà mímọ́ ní inú, ìwà mímọ́ ní ọkàn, ìwà mímọ́ lóde, ìwà mímọ́ nínú. Ó ní àwọn wọ̀nyí nìkan ni ó lè rí Olúwa. Alábùkún fúnni àwọn ọlọ́kàn funfun, nítorí wípé wọ́n ò rí.

bí ọlọ́run. Gbàdúrà jẹ́ kí ọlọ́run kí ó sọ ọkàn rẹ di mímọ́, ṣùgbọ́n bí o bá ti jẹ́ apẹyìndà padà wálé. Yẹ kí adáríjì ọ́, bí o bá ti tún gbé àwọn nǹkan nìró tí o ti wó lulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o ti di apẹyìndà, o ti di arúfin, o ti di ẹlẹ́ṣẹ̀, o ti di ọmọ onínakúnà. Padà wálé, bèrè ìdáríjì, kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ àwọn ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣé o ti ń jalè? Ṣé o ti bẹ̀rẹ̀ sí ní purọ́? Ṣé o ti ń ṣèké? Ṣé o ti ń fi ara rẹ láti ta ara rẹ fún owó àgbèrè panṣágà? Ó yẹ kí o gbàdúrà kí a gba ọkàn rẹ là, kí a dáríjì ọ́. Àwọn ẹ̀ṣẹ̀ òde ara, àwọn ẹ̀ṣẹ̀ tí a fojú rí, kí a dáríjì ọ́ kí o ní ìgbàlà. Lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà, ìkántúkù lódò ikùn, ìkántúkù nínú ọkàn lọ́hùn, ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ nínú ọkàn lọ́hùn, Ọlọ́run fẹ́ wẹ̀ ẹ́ nù, Ọlọ́run fẹ́ sọ ọ́ dọ̀tun, Ọlọ́run fẹ́ sọ ọ́ di mímọ́. Gbàdúrà, gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí o sì rántí wípé èmi ni yìí. A ní láti kàn án máa gbélébù ìgbéraga láti inú ọkàn. Agbọ́mágbà má ṣe fẹ́ Ọlọ́run láti inú ọkàn. A ní láti kàn án máa gbélébù orí kunkun. A ní láti kàn án máa gbélébù àìfẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo inú, pẹ̀lú gbogbo ìfẹ́. A ní láti kàn án máa gbélébù òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn sí ohun tó wà nínú ayé. A ní láti kàn án máa gbélébù ká tún máa fẹ́ àwọn nǹkan tó ń dán yìnyínyóyó nínú ayé. A ní láti kàn án máa gbélébù ìfẹ́ tí a ní sí àwọn aráalé, tí ó tún fẹ́ kọjá ìfẹ́ tí a ní sí Ọlọ́run, ìgbọràn tí a ní sí àwọn ẹbí wa, tí ó tún fẹ́ kọjá ìgbọràn tí a ní sí Ọlọ́run. A ní láti kàn án máa gbélébù ẹ̀mí tó ń lépa nǹkan ayé, tó ń lépa ipò ayé, ẹ̀mí tó ń sọ owó di Ọlọ́run, tó ń wa owó kiri, tó ń fẹ́ ni lọ́nàkọ́nà. A ní láti kàn án máa gbélébù ẹ̀mí tí kì í fẹ́ dúró di Ọlọ́run. Ohun tí mo fẹ́ yóò jẹ́ tèmi. A fi Ọlọ́run sílẹ̀, a fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, a fi ìlànà Ọlọ́run sílẹ̀, a máa wá nǹkan ayé káàkiri. Ó ní a ní láti kàn án máa gbélébù. Bí o bá fẹ́ rí Ọlọ́run ní ìkẹyìn, o ní láti ní ọkàn funfun, o ní láti ní ọkàn tí a sọ di mímọ́, o ní láti ní ìwà mímọ́. Béèrè, a ó sì ṣe é fún ọ. Alábùkún fún ni àwọn ọlọ́kàn funfun, nítorí wọ́n rí Ọlọ́run. Ṣùgbọ́n alábùkún lé àwọn onínúfùfù, nítorí wọn kì yóò lè rí Ọlọ́run.

0: Bi a ba ri eni ti o ni ibeere ninu eko ti a sese ko tan ki a fi han nipa gbegbe owo wa soke. Arabirin ti o wa ni gbongan nla.
1: Ejo sa nibi ti a ka ninu iwe Rome ori kejila. Ese ikokola. O so fun wa wipe ni ti ise sise ma se ole. E ma ni igbona okan. Ejo sa ibi e ma ni igbona okan yen ni mo fe ibere fun. Pe bawo ni a se le ni igbona okan? Se nipa ti ara ni ati nipa temi ati bawo ni a se le ni igbona okan?
0: Ibere se onigbagbo ni eyin fun ra yin.
1: Be ni sir.
0: Iru igbona okan wo ni o ye ki onigbagbo ni se le so fun wa?
1: Igbona okan si ise Olorun ati lati le gbadura fun ise Kristeni.
0: A se popo. Rome ori kejila ese ikokanla. Ni ti ise sise e ma se ole e ma ni igbona okan e ma se olowa. Ohun ti Paul apostle so fun wa ni wepe ki a ni itara, ko so fun wa wepe ki a ni igbona okan nipa ti ara, ṣugbọn so wepe bi a ba fe se ohunkohun fun Olorun wepe o ye ki a fi itara han pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọ́n kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó ń lọ sí ilẹ̀ Damasku, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Paul ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apọ́stélì pẹ̀lú ní orí kejì, ìṣe àwọn apọ́stélì ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì, nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérò àti àwọn apọ́stélì yòókù pé ará kí ni kí àwa kí ó ṣe. Pétérò sì wé fún wọn pé ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn li ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a bàtísì wọn li ọjọ́ náà a sì ka ìwọ̀n 1,000 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ronú pìwàdà, tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wí pé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a kò gbọdọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la. Kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn, bí àkókò bá wà fún wa, a ó gbàdúrà, a ó ronú padà, a ó wá ojú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe, yálà sí Ọlọ́run, yálà sí ara wa, yálà sí àwọn aládùúgbò wa, tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bíi tiwa. Ó ṣeéṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀. A máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara. Wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ. Bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeéṣe fún mi tàbí yóò ṣeéṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe. Ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu. Tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́. A ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run ń sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà, tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fà á tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé wa mímọ́ láti inú ẹ̀mí wa wá, nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa. Gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́, àwọn ẹlòmíràn máa fi dọ́la, wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn, bóyá ní ọdún tí ó ń bọ̀, ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa, kí Ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀, ṣùgbọ́n ìtara láti wá ojú Ọlọ́run, láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́, tí a fi ohun gbogbo rúbọ, èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn. Tàbí ó ṣeéṣe ní bí a ti ń jèrè ọkàn, àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ. Wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣùpá wọn lẹ́nu dé. Ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́, tàbí àwọn agbanisíṣẹ́, tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù, ìwé ìhìnrere ti Jọ́hánù orí kìíní, Jọ́hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérù. Òun tètè kọ́ rí Simoni, arákùnrin ohun ti kára rẹ̀. Ó sì wí fún un pé àwa ti rí Mẹ̀sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa li a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Áńdérù tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Mẹ̀sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jòhánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ kan lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ni kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeṣẹ́ fún Ọlọ́run, tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù, tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akáógbéra, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ, tàbí ní ọkàn wa, tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́, tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ 19, gbogbo àwọn ti emi ba fe ni mo nba wi ti mo si na nitori na ni itara nitori na ni itara o nso fa wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o se ilowowo o nso fa wi pe o n ba wa wi o n si fe ki a jigiri se awon ojuse ti o n be ilowowo o n fe ki a ni itara ati igbona okan o si so fun a wi pe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejila Romu ori kejila ese ikokanla ni ti ise sise bi a ba so nipa ise sise apostoli sise fun olorun evangelist sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni tin koni ninu ijo won se ise fun olorun awon ti won sin ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won se ise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihire jade awon ti won pin iwe ipolongo ihire eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihire fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owa sinu ijo olorun won sise fun olorun o n so fun a wipe nigba ti ise po to be ti a le se ninu ogbajara olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise asa ri awon elomiran ti won sise fun olorun a ri awon akorin a ri awon adena a ri awo ni iwosu a ri eni to n ko wa nisinsi gege bi oro olorun a ri awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin oluwa mo n gbadura wipe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yio fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni te o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wipe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowowo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yio gba ogbo kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ nipa ti igbala se o ti onipo ada a si ti gba okan re la o ti gba nipa ti atunse se o ti mu ona re to niwaju oluwa o si ti se atunse ti o ye ti o si to o ti gbọ nipa ti isodi mimo se o ni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se ohun ti olorun beere ile owo re o ti gbọ pe bi a ba ni isori mo a ni lati tesiwaju lati ni agbara emi olorun ki o kun wa ni akunwo sile o a ti se ohun ti olorun beere lowo re o ti gba nipa ati ijere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Kristi olugbala nje oni itara tabi igbona okan lati se ohun ti olorun beere lowo re o ti gbọ nipa ise isin wa nipa adura gbigba wipe ki a ma gbadura le aisimi le aisaare o wa ni igbona okan lati gbadura titi olorun yio fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma se se ole ẹni ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa.

0: kí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́kọ́ wa nínú ọ̀rọ̀ ọlọ́run a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn, tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́ nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni, torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run tí kò sì ṣe ojúsàájú ènìyàn, òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi kò sì súnjà kò sún sí nígbà ọ̀sán kan, ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí ì gbà, ayọ̀ wa ò sì tí ì kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, mo sì tún wí ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn, Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ àti mu àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti an so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gege bi ounje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon nkan miran ki se eyi ni o ye ki a fi saaju ohun ti o ye ki a fi saaju ni idupe ayo we pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to n ta wa lara labe aso o n so o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wipe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni hin yi ni iwon tun won si wipe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kun ti Olorun le se fun wa sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun wa n be nitosi ohun tun wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohunkohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma nda ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo paapa o fi okan wa se ile ati se ibogbe sugbon n so fun a wi pe bi a ti ni Olorun loke orun bi a ti ni Jesu Kristi to n gbadura fun wa bi a ti ni emi mimo to je olotuna fun wa bi a ti ni oro Olorun ati ileri re ti ki yi e ti o wa fun wa ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa nigba ti a ti gba Jesu Kristi gbo o n so fun a wi pe ki a ma se aniyan ohunkohun bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo n ko mana bi o je ti atirasowo melomelo ni ki a so nipa yi ti Olorun se fun won bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti n bo owo Olorun lo wa o ni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati wi pe o ti n toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa o ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa o ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura bi a ba si n bi Olorun we pe ki o ṣaanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran o ni ki a ranti wi pe ki a ma dupe nigba gbogbo ninu idupe yi ni a o ma fi ibeere wa han fun Olorun nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini anpe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti ngbadura ki lo de wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gbo awon to njeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won be si ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a nso nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won iba je lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan won yi kuro ninu oko eru egypt ko si dupe won fi igba kankan so fun olorun wi pe o se ni toto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wo pe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wo pe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o niya ti o ni baba ti o ni eni to nbere e oba ti fi wa le aba ti ku gege bi eru adura won niyan ni olorun so fun mose wo pe awon wonyi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abraham na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wi pe olorun ko se awi be se be eni tiki jani tile won koja ni olorun so fun mose wi pe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wi pe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni ariwo pe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsun kun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran ala kigbe bangba na sugbon sin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe ankun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokan lelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokan lelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbo pe israeli gba ona amiyo nigba na leoba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun olowa wepe bi iwo ba fi awon eniyan yi lemi lowo ni toto nje emi ohun ilu won patapata olowa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo olowa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o n bo ti ko ni bo san ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si n dupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won si rin lati oke hori lo li ona oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wipe ki a tile so wipe loni a ko ni bere ohunkohun lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana to suwa ta mo boyo odun abi odun ki lo se ta won orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon won yi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won ton wo won ma dura gba won le kepe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won Olorun so fun Mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye Olorun tun lana igbala sile fun won bi Olorun ba nsami ese tani ibaduro gbogbo ore t'Olorun ti se fun wa bi ki ba se anu Olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma njasi kikun ni tori okwe bogbo untan so kumu edu pe lawo ni tori be arabi rewa bi abani onkon tiyo je don konfonwa on tiyo ye kia sheni wekwe kia lo ba olorun shubon kia to sofon olorun kia to ba olorun soro ni pa anwen shoro ti ani ni pa anwen wahala ti ani o sheshe lori awon omo o sheshe ni igbesi aye ti wa o sheshe ko je wepe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olupese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere wepe se bayi ki a koko ma dupe wepe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si wepe a nkun iwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se
1: popo
0: e se o e je ki a de duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

ba le gbe iru eni be bayi niyawo eni ti o je elesin bayi eni ti o ja papa ninu isan olorun bayi wi pe ohun ani ayo popo lati odo olorun wa ko mo wi pe eni yi o sese keni keni ki o ja papa o sese keni keni ki o teramo isin olorun lai gba adura agba yori si igbala si yipada okan tabi elomiran bi won ba fe gbe yawo won ma wo iru aso ti awon elomiran wo we pe okunrin yi ojojumo lo wa ni imototo ojojumo lo dabi eni o dabi eni pe eni yi o ri nkan je o si seku nitori be won ma ro we pe iru eni be ni awon fe ni loko tabi ki won ro we pe o je olu eni ton show eni ton rin kakiri bo ba tin lo si ilu awon hausa to lo nko boya epa tabi epo lo nko wa si sale nihin be na lo nlo si ilu awon ibo boya isu lo fe lo ra ni boya nkan mi bo tin lo lo nde aso to sin wo bo se nawo iru moto to nlo awon elomi a ma ro we pe bi a ba ni iru eni bayi loko bi a ba le gbe iru eni bayi sile o dabi bi eni pe nkan yo de wa lorun ohun ti o ye won ni we pe iwa rere ko ti inu owo wa iwa rere ko ti inu ti gbajumo wa iwa rere ko ti inu esin wa iwa rere o ma ntinu iyi pada okan wa eni afi ma ntemo ni leti nihi we pe bi a ba de inu ijo ohun ti akoko ni lati se ni we pe ki a gbadura si olorun ki a ni iyi pada okan tabi bi a ba fe gbe yawo ohun ti a ni lati se ni we pe ki a gbadura si olorun olorun nikan soso lo mo okan eniyan iwo funra re gege bi eniyan o ko le mo kilo wa ninu okan enikeni ye ke awo samueli kini ori 16 ese ikeje samueli kini ori 16 ese ikeje sugbon oluwa wi fun samueli pe ma se wo oju re ma se wo irisi re ni o ti an so nihin tabi giga re nitori pe emi ko nitori ti oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokiki to sugbon oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wi pe awon ti ko mo olorun won ko ni iyi pada okan ati wi pe iro inu won kiki bi ni lojojumo ninu iwe oniwaasu ori 9 ese 3 oniwaasu ori 9 ese 3 eyi ni ibi ninu ohun gbogbo ti a nse labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwin be ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihin ohun kan na ni oro olorun ni o tenumo fun wa wi pe aya omo eniyan kun fun ibi bi a ba so wi pe igo kun fun omi o je wi pe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wi pe abo o kun fun omi tabi o kun fun epo e je wi pe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wi pe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa nso fun a wi pe isinwin iwa ibi ni o wa ninu won nigba ti won wa le aye oni leyin na won a ku won a lo si ipo oku ninu ese won nitori be ki o ye wa wi pe bi olorun ko ba ti yi okan wa pada o je wi pe ninu okan wa lohun ibi nikan ni o wa ninu re eni afi ma nje ki o ye ni wi pe bi a ba pe eniyan wa sinu ijo
ki se wipe ke a so wipe ah mo ti kuro ni ijo sele mo ti wa nwa si dipa eyi ni ko ti fun ni iye pada eyi ni je wipe o kuro lati inu ijo kan o bo sinu ijo miran bi o ba ti de yin bi o ba fe je ni te ogba ni waju olowa ki se wipe o fi aso funfun nikan sile tabi o fi aiwo bata nikan sile o fi tabela ati truari sisun nikan o fi sile eyi ni se pataki sugbon ko to ani lati wa si waju olowa ki a so fun olorun wipe okan ibi ni agbe ni angbe kaakiri a si nfe ki olorun ki o se iyipada aya iyipada okan fun wa ki abale je eni itewogba ni waju re eyi ni o se pataki eyi ni ani lati bojuto tabi o se se ki o je wipe ati je eni ti o nka bibeli tele tele a si ti je eni ti o mo bibeli ki se wipe o kan ye ki a mo bibeli si akasori bi a ba ti de yin be ni an lati ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni olorun reti ki a ba le je eni itewogba ni waju re bi atile nwa si ilesi bi atile nka bibeli bi atile je eni ti o jafafa ninu ise esin bi atile nlo si idapo oju ile bi atile nka akiri lati se ijere okan bi ki ba se wipe ati gbadura ti o dani loju ti emi olorun si n ba emi wa jeri wipe ati di omo olorun wipe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti a n se yo je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wipe okan eniyan o je ohun ti o buru jaye ninu Marko ori keje lati ese ikokan le logun Marko ori keje ese ikokan le logun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu wonyi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ki a mo we pe awon ti a nse bi we pe an fun awon alagbe lowo tabi a nse awon nkan miran bi iwa omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada ohun ti a ni lati se ni wipe ki a ke pe olorun ohun ti a ni lati se ni wipe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenumo eje jesu kristi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyipada ni igba miran ni a ma n ro wipe bi eniyan ba ni iwa omoluabi ti iwa re ti o dabi eni wipe o dara loju eniyan a ma n ro wipe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyipada okan eyi je asise pupo o ye ki o ye wa wipe bi ki ba se wipe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju olowa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a n lepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun wa wipe okan omo eniyan o je okan ti o buru jaye ko si eni ti o le mo ninu Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jaye ta ni o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejuwe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju olowa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni wepe
ọkàn ènìyàn ó jẹ́ bí ọkàn tí ó le gẹ́gẹ́ bí òkúta ó ní ọkàn wọn le bí òkúta adamantine ó sì jẹ́ ọkàn ìgbéraga ó jẹ́ ọkàn ìwà búburú ó jẹ́ ọkàn aláròṣe ohun búburú ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé wọ́n jẹ́ alágídí èyí jẹ́ wípé ó dàbí ẹni wípé tinú mi ni wọ́n ṣe ó pọ̀ fún wọn ẹlòmíràn bí a bá ka ọ̀rọ̀ ọlọ́run bí a bá wéwèé nípa ọ̀rọ̀ ọlọ́run bí a bá ṣe àpèjúwe tí a kà á tí a ṣe ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n a sọ wípé lóòótọ́ ló yé òun àti kọ́ lórin àti wà á ní wàásù àti gbà á ládùúrà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò máa sọ wípé ohun tí òun yóò ṣe òun ni òun yóò ṣe síbẹ̀síbẹ̀ ọkàn wọn kún fún òkùnkùn ọkàn wọn kún fún agídí ọkàn wọn kún fún ìtànjẹ ó sì kún fún ojú kòkòrò èyí ni ọlọ́run fi ń sọ fún wa wípé ó ṣeéṣe kí a máa wá sínú ìjọ ó sì ṣeéṣe kí a máa lọ sínú ìjọ mìíràn ó ṣeéṣe kí a wà ní ẹ̀sìn tí àwọn onígbàgbọ́ ti bíbélì tàbí kí a wà nínú àwọn ẹ̀sìn mìíràn ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn a kò ní lè gbé pẹ̀lú olúwa a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run nítorí ọkàn wa ni ọlọ́run máa ń wò ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa ó mọ ipò tí ọkàn wa wà ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú olúwa ẹni tí a kò bá tí yí padà ọkàn rẹ̀ ó dàbí ipò òkú ọkàn rẹ̀ ó kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọkàn rẹ̀ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú ọkàn rẹ̀ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀ níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá ṣègáfrà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yí àgbẹ́ sí irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀ ó sì dàbí ibi orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú àwọn èrò búburú àwọn ìpinnu búburú ro àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára wípé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú olúwa ó jẹ́ orísun omi búburú tí pani tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá ó jẹ́ ilé ìdọ̀tí ó jẹ́ orí ààtàn ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu àwọn ìlànà àwọn èrò búburú tí wọ́n ti ń jáde ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀ kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀ ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni ó ṣípayá níwájú olúwa nínú Matthew 23 níbẹ̀ ni ọlọ́run ti ń sọ tí ó ti ń ṣe àlàyé láti ẹnu Jésù Kristi ní kíkún nípa ìwà ènìyàn Matthew 23 láti ẹsẹ̀ 25 ìgbéni fún yín ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin ń fọ òde aago àti àwopọ̀ kọ́ mọ́ ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà níhìn ni a ti rí ìtànjẹ àwọn ẹlẹ́sìn ìtànjẹ àwọn ẹlòmíràn tí wọ́n ń fi ìjọ dípà tí wọ́n ń fi bojú ẹlòmíràn ó ṣeéṣe kí ó rìn bí ọmọ ọlọ́run nígboro ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ̀rọ̀ bí ọmọ ọlọ́run nígboro ẹlòmíràn ó ṣeéṣe kí ó wọṣọ bí ọmọ ọlọ́run nígboro ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa níhìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún àgàbàgebè nítorí wípé wọ́n ń fọ òde aago mọ́ ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni bíi ti inú ọlọ́run ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń rìn déédéé ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ dáradára ṣùgbọ́n ní inú wọn nínú ọkàn wọn wọ́n kún fún ìrẹ́jẹ wọ́n kún fún wọ̀bìà wẹsẹ̀ 27 ìgbéni fún yín ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára lé òde ṣùgbọ́n nínú
won kun fun egungun oku ati fun egbin gbogbo eyi ni olorun je ki oye wa we pe ani lati wo inu wa ki a gba imole ihinrere laye lati tan sinu okan wa ki a si gba emi olorun laye lati wa okan wa ri ki a mo we pe bi ati le je eni ti o dara lode ara bi ati le je eni ti o ma so wu pe fi ola fun olorun fi ogo fun olorun lode aje eni ti o ma nwo so bi onigbagbo lode aje eni ti nsoro bi onigbagbo lode aje eni ti o ma lo si idapo oju ile eni ti ki pa eko bibeli je sugbon o so wi pe ni inu won kun fun egbin gbogbo ni ese ikeji din logbon ni o ti so wi pe gege be le eyin pelu farahan li ode bi olododo fun eniyan sugbon ninu ekun fun agabagebe ati ese eyi ni a fi ma nso we pe bi a ba de inu ijo ke a ma fi ise isin pa wa lori ke a ma fi ise isin di wa lowo awon elomiran ti won je alakoso tabi adari oye ko ye won bi a ba ri enikan ti o ti de inu ijo lai gbo oro olorun yanju lai mo boya awon won yi ni igbala tabi won ko ni igbala won ma so pe e se dapo pelu awon osise anfe awon osise anfe awon ajire okan anfe awon ti o ma dari dapo oju ile je ki a pin won sile na je ki won ki o gbo oro olorun je ki emi olorun je ki o se awari okan won ki won ki o ba le ni igbala toto ki se be nikan awon elomiran ti won je bi adari o se ni laanu we pe awa ti a sese so di adari ni ijo awon elede yoruba teti sile dara dara a ki fun awon eniyan laaye lati gbadura dara dara eyi ko si dara be bi aba ti parisin o sese ki won ma so we pe a fe ri adari wa awon elede yoruba nisinsin ti a sese ni adari o ye ki a gbadun adari wa bi a ba fe ri oluso agutan bi a ba fe ri tibi bi a ba fe ri ton ki o le lana fun wa o ye ki a gbadura o ye ki a gbadura bi a ba ti n pari isin eyi ki se pe ki a jade ki a lo ma ba ara wa soro nita ki a ma sefe nita bi a ba je eni ti o mura sile lati lo sorun bi a ba je eni ti o mura sile fun bibo Jesu Christi oro olorun yi ti a gbo o ye ki a mu lo si ori ekun wa o ye ki a gbadura agbayanju agbayori ki a mo wi pe a ti ba olorun soro a si ti ni iyipada okan nitooto ye ki o ye o adari se gafra fun mi kin ba o soro se o mo we pe tele tele opolopo wa ti aje adari ni elede yoruba nisinsin yi aje eni ti o n dari idapo oju ile tele tele ki se wi pe ati toto ni a fi so wa di adari ki se wi pe ati je nkan kan ni a fi so wa di adari ki se wi pe ati ni gbogbo awon ebun orun ni igbese aye wa ni a fi so wa di adari o je anfani fun wa wi pe ki awa na ki a le se die bi awon ni gesi tin se die ki awa na ki a le se die sugbon awon miran won je ki nkan won yi won je ki o di won lowo bi a ba ti pari usin adari ki igbadura mo fun ara re adari ki igbadura mo lati le ni igbala toto lati le ni isodimo bi o ba ti ni isodimo abi o ro wi pe tori ati so di adari e je wi pe isodimo ti fomo bi a fomo abi oro wi pe tori pe a ti so di adari agbara ifikun ni emi mo olorun o ti fomo gege bi afomo rara o ye ki a mo wi pe ani lati gbadura ki se be nikan elomiran bi a ba ti setan mo fe lo wo awon ara idapo oju ile mi mo fe lo benwo mo fe lo wo lagbaja mo fe lo wo temedu o ni gbadura o ni woju olorun o ni gbadura agbayori titi o fi mo wi pe o ti ni iyipada okan bi awon elomiran bi won se nwa bi won se nlo niyi lai ni ifowokan olowa iyi pada atoke wa ninu okan won o ma nro we pe igba ti a tin wa si lesin igba ti a tin ka aka sori bibeli igba ti a tin ka bibeli lara aro igba ti a ti je eni to nwa si ijo deeper life we pe o ti pari niyen nitori be bi Jesu ba de a n ba lo si orun ni ko ri be ani lati ni iyi pada iwo na ti ri ohun ti a ti se apejuwe gege bi okan omo eniyan gege bi o ti ri okan ti re gege bi o ti ri bi o ba gba emi olorun laaye lati tan imole ire sinu okan re o ri wipe awon nkan wonyi o je otito wo eko ti a ko loni ninu wa inu iwe mimo wo awon ti o ti n tele Jesu wo Jacobu
wo Johanu, wo bi won ti wa wo nkan to njade lati nu okan won, wo oro ti won so lati enu jade, wo ju kokoro, wo iwa ipo ninu won, wo bi won se so pe ki awon ki o wa niyin, ki awon ki o wa lohun te Jesu so fun pe ah eyin omo ehin bawo ni iru nkan won to se wa le okan yin gba ti awon mewa to ku gba ti won gbo won ni irunu e ti an so ni yi a le ma so pe an tele Jesu a le so wi pe aje omo ehin wo awon iro ti o wa ninu okan wa wo ilepa ti o wa ninu okan wa wo igberaga ti o wa ninu okan wa wo awon nkan miran ti a ko gbodo ma daruko ti o wa ninu okan omo eniyan ti ani lati gbadura le lori ti ani lati so fun olorun wi pe olorun ye mi wo Olorun wa mi ri, Olorun wa di mi, Olorun wo inu okan mi, awon nkan bi egbin, awon nkan bi iwa buburu, awon nkan ti ko ni le ba ogbe, awon nkan ti ko ye ni waju re, awon nkan mi, awon nkan ti o so mi di alaito, alaiye ni waju re, ba mi mu won kuro, e ni adura ti ani lati gba. Ke ri wi pe ati ni iyipada ni toto. Elomiran a ma so wipe o nfe lo ri eni tebi o nfe lo ri eni ton gbadura so fun Olorun ba Olorun soro awon elomiran sin yi bi aba tin gbadura boye han awon o fe gbadura ni a o ri wipe elomiran a ma fe koja a ma to wa wipe adura yin na ti poju mo fe koja o ninu ile isin a ki se be tabi o sese ki o je pe asona adena ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni ti n gbadura ti o ti n ba olorun soro pelu omije pelu edun okan wo pe ohun fe yi pada okan ohun fe ki olorun ki o wa ko okan ni ila ohun fe ki olorun ki o wa yi ohun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti o n gbadura ato anu won bere o won bere o eyan ba oba orun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je eni pipe eni yiye ni waju olorun awa ti a tun je adena ninu ijo awa ni an di won lowo ti a ko je ki won ki o gbadura o sese ki o je wipe adari ti o mo olorun adari ti o mo bi o sese pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro ni waju wa nigbati an ba wa soro be gba ti a ba ti pari waasu ohun papa akunle abesi ni gbadura abesi o sese pelu omije o sese ki o ma gbadura soke o sese ki o ma so fun olorun olorun sa sese yi pada patapata olorun sa sanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mo mo ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade ki n ba le ni ki n ba le je eni ti o je ete o gba ni waju re bi eni yi ti n gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe ah won bere yin o won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye dara dara ni mo si filele we pe a ko gbodo di eni keni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade ida kankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki enikeni abi ohunkohun ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu samueli kini ki a wo wipe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu samueli kini ori kewa ese ikesan o si ri be pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na an so nipa saulu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan ni toto o je omo israeli papa o mo ofin gege bi omo israeli eni ti a koni eni ti a tile le so wipe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti saulu o si nfe iyipada okan nigbati o ba samueli pade samueli papa ti o je eni ti o mo olorun samueli papa ti o je eni ti o ti n ba olorun rin fun igba pipe nigba yi gan ni a ri pe bi eni ti yi pada gba ti won ti soro tan be ni olorun fun li okan miran eyi ni a n so
o se se ni bi ti o ti n bo tele ki o ti je omo lo abi o se se ni bi ti o ti n bo tele ki o ti je ni ti o ni eko die die o se se ki ni bi ti o ti n bo tele tele o ti n ka bibeli iwo papa o ti n ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsin yi o wa sihin imole ihirere o tun mole ju be lo si oju re ori wi pe iwa re ilepa re iro inu re awon ipinu re awon nkan ti o nje lati inu okan re awon oro ti o nso lati enu ori pe awon nkan wonyi won wa lati inu okan ti ko ti ni iyipada patapata nitori be o wa si ojo olorun wi pe okan miran iru e ti o fun ogbeni yi okan miran iru e ti o fun awon ti o wa ninu bibeli okan miran iru e ti o fun ma ta awon elomiran lore ni aye isinsin yi wa fi fun mi adura ti ani lati gba niyi je ki a wo orin dafidi orin dafidi ori kokan le laadota orin dafidi ori kokan le laadota lati ese ikeje fi ewe isopu for mi emi o si mo we mi emi o si fun ju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro daya titun sinu mi olorun olorun nikan lo le se daya titun sinu mi olorun ki o se tun okan diduro sinsin se sinu mi nihi ni a ri pe okunrin yi o n gbadura bi dafidi bi o ba je awon elomiran loni a o ri we pe won a ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ese won ni gbangba nitori awon olowo awon oba awon borokini won ki fe jewo ese won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ese won ni gbangba sugbon nihin ni emi olorun ni o lu dafidi ni o kan aya je ki aranti wi pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to nka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi dafidi bi o ti se nkan ti o bo mole gba ti o ju bi osu mesan ni natani ni o wa ba dafidi gege bi oba o soro fun dafidi ko lo wakati kan tabi wakati meji o pa owe kekere kan o pa fun dafidi dafidi gege bi oba gege bi onidajo o se idajo wi pe eni ti o seru nkan be bayi ni nkan to lati sele si ni natani wa so wi pe iwo na gan ni oba ko si gba ni iseju popo o so wi pe ni toto mo ti dese ni o be si ni gbadura elomiran ani lati wasu osu meta ki o to ye pada elomiran ani lati wasu odun kan gbako ki o to ronupo ada sugbon oba yi gege bi natani ti wa ti o so fun pe oba iwo ni elese na iwo ni apeyida na iwo ni eni ti o se ase mase na ti an soro nipa re be ni o be si ni jewo gere ti o ti gbo iwasu yi tan ko so wi pe mo ti jewo fun natani natani papa ti je ki o ye mi o ti je ki o da mi loju wi pe idariji wa lodo olorun ki o si be ni se bi ise oba ki o ma se lo bi natani bi o ti lo tan be ni dafid lo kuro lori oye be lo kuro lori aga elomiran bi o ba de se agbere a ma duro ki alufa ki o wa yo n kuro lori oye a ma duro ki alufa ki o wa so wipe lo gbadura die na o lo so fun olorun igbala to ti sonu lo wa awari igbala na a ma duro ki a so be natani o so fun david wipe ko lori oye o awon to nto ti won fe idajo ma da ma se nkan kan lo gbadura ni so fun ara re lo mo wipe iru ipo ti o wa ki se ipo ni idajo mo o je ipo elese o be si ni gbadura wo lati ese kini o ni olorun sanu fun mi gege bi iseun ife re gege bi iranu opo anu re nu ire koja mi nu kuro o mo wipe ohun ti je elese elomiran ma so wipe baba ti ni igbala ati ni igbala titi lai lai niyan bi mo se so fun o tele tele elomiran ma ro pe bi a ba ti je omo olorun ati je omo olorun titi lai lai niyan wipe igbala ta ti ni oruko wa ti o ti wa ninu iwe iye wipe bi a ti le dese iba se agbere iba se ole wipe ohun ta le padanu ni pe o se se ki a padanu ere wa
niwaju olorun sugbon omo ti a ti je a o ma je omo titi lai lai dafidi oro be dafidi so pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ran ti pe oba ni dafidi oba ti an so nipa re o koja adari ekun o koja adari agbegbe oba ti an so nipa re o koja awon alufa kekeke ti an rin loni iso awon alufa miran won ko ni le je wose gba ton ba ti ri pe won subu sinu ose adari miran ko ni le je wose re ni waju olorun ki o gbadura pelu omi je kikoro ki o so fun olorun wi pe o nfe ni iyi pada okan to to sugbon wo dafidi o be sini kepe oluwa o ni olorun sanu fun mi gege bi isoyin fe re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe o ti re ofin olorun koja o mo wi pe o ti se ase mase o mo wi pe o ti dese o ni we mi li awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi ko ma se fefe ninu ese ko ma so wi pe obirin yen na ni o we nibi to da obirin na ni o fi ara e sile obirin na lo on lo komi lese ki se ejo mi eni yi lo je bi ko so be ko ti le daruko obirin yi wo pe on lo ko on lese o san so wi pe on le lese on le lebi o ni o ni aise dede o ni ki oluwa ki o we on le awe mo kuro ninu aise dede o ki o we onu kuro ninu ese ohun nitori ti mo jewo ire koja mi ni igba gbogbo le ese mi sin be le waju re iwo nikan soso ni mo se si ti mo si se buburu yi ni waju re ki a le da olare ni igba ti iwo ba nsoro ki ara re ki o le mo ni igba ti iwo ba nse idajo ki yesi ninu aise dede le agbe bi mi ya ki n beere lowo re tani oba ti o le rele to bayi loni tani ijoye ti o le rele to bayi loni tani omowe awon ti o ti lo si university awon akeko ati awon oluko ni university ti o le rele to bayi we pe ninu aise dede le agbe bi mi tani awon olaju loni awon gbajumo loni ti o le rele ni waju oluwa bi ki ba se we pe ani rele bayi lati jewo ni waju oluwa a ki yo le ni igbala to to ati yi pada okan kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikoko ni iwo mu mi mo ogbon fi ewe soap for me emi o si mo oni nisinsin mo je ile ri ninu okan ninu aya ni inu mi oni we mi emi o si funju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o sinu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi olorun o so fun olorun we pe ise olorun ni yi we pe oba ko le ni iyipada fun ara re la je pe olorun fun ni iyipada wi pe ijoye omowe tabi eni to ti lo si ile iwe giga tabi eni keni tabi olowo tabi olaju kan tabi gbajumo kan ko le ni iyipada okan fun rara re bi ki ba se wi pe olorun fun ni iyipada aya wi pe iba se elesin elesin ni bi kibi o le ni iyipada fun ara re bi ki ba se wi pe olorun fun ara re o fun ni iyipada aya o ni da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sese sinu mi o ye ki a lo ba olorun soro o ye ki a lo gbadura o ye ki a wo oju olorun loni ki a ma se je ki ohunkohun ki o di wa lowo elomiran bi a ba ti pari isin a ma kanju lole e mo fe lo wa nje a ma kanju lole mo fe lo se ti mo fe lo se tohun gbadura so fun olorun wi pe iyipada okan yi o nfe ni toto dede duro tabi ki o kunle ki o so fun olorun ki o so fun olorun pelu edun okan pelu omije pelu okan ti a faya oni ki se aso yin ni ki e faya sugbon ki e fa okan yin ya ki e wo ju oluwa e gbogbo awon ese ti o ti fara pamo ni ikoko okan re ki o so fun olorun wi pe o fe di atunbi o fe ni iyipada atunbi ti o fun ni ni iyipada ki se atunbi ti o je etewogba ni waju oluwa atunbi ti a ri wipe oro buburu o si je lati inu okan wa erobu lati inu okan wa ise bubu lati inu okan wa irin bubu lati inu okan wa ija aso arankan odi ninu okan lati inu okan wa eyi ki se iyipada tooto o ye ki a so fun olorun wipe a n fe iyipada gbogbo wa ni a lati gbadura
gbogbo ani ana ti gbadura ati omode ati agba ati eni ti o sese wa sinu ijo ati awa ti a tin wa tele tele ma se je ke enikeni ki o di olowo gbogbo wa ni ana ti gbadura ni ana ti ba olorun soro wi pe iyipada yi anfe ninu okan wa iyipada okan iyipada aya eni a pe ni igbala tooto ki olorun ki o so wa di omo ki o yi ise wa pada ki o yo gbogbo ti a nse pada so fun olorun wi pe o nfe iyipada o nfe aya titun o nfe okan tuntun bi ba gbadura olorun pelu emi re yo ba o jeri ninu okan re wi pe o ti di omo olorun kunle lati gbadura tabi ki o di duro lati gbadura so fun olorun ki o se gbadura titi a o fi jeri ninu okan re wi pe iyipada yi toto opo ti de Oluwa Olorun wa adupe lowo yin we pe agbara yin ki kuna adupe we pe bi abato yin wa eje eni ti o ma nfi ileri fun ni ti o si ma mu ileri na se an bebe we pe loni bi ati wa ti a o si gbadura si yin we pe e o gbadura wa ni oroko Jesu gbogbo ibi ti isoro wa gbogbo ibi ti aini wa gbogbo bi ti idani loro owo iso wa ni igbese aye wa e ba wa mu okro ni oruko Jesu a nbe yin we pe bi elese se nto yin wa ni asale yi e o gba kan re la bi awon alaisan ti nto yin wa ni asale yi o da won need ati bi awon ti an da loro lati owo emi esu bi won ti nto yin wa ni asale yi a nbe be we pe idande lati atorun wa idase lati owo yin wa e o fun won ni oruko Jesu e gbo adura wa e shanu fun awon eniyan yin e je ki a pada lo si ile pelu ayo ati alaafia ni okan wa ni oruko Jesu Kristi Oluwa wa amen ninu Peteru kini ori kini ese ikeji dinlogun ati ikokan dinlogun le ati mu akori oro wa ni asale yi Peteru kini ori kini lati ese ikeji dinlogun si ese ikokan dinlogun niwon bi eyin ti mo pe a ko fi ohun ti dibaje ra yin pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye ti bi ti odo agutan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Kristi ohun ti a sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ kristi ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ kristi ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ jésù kristi jẹ́ iyebíye níwájú ọlọ́run fún ìràpadà wa fún ìmúláradá wa fún ìdáǹde wa àti fún bí a ṣe lè súnmọ́ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kí jésù kí ó tó wá sí ayé yìí ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísírẹ́lì láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀ ní Lefitiko orí 17 ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá Lefitiko orí 17 ẹsẹ̀ ìkọkànlá nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀ èmi sì ti fi fún yín láti máa ṣe tutù fún ọkàn yín lórí pẹpẹ ni nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ ọlọ́run wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run láti ìgbà tí ádámù ti ṣubú kúrò nínú ipò tí a dá ipò tí a fi sí láti ọwọ́ ọlọ́run láti ìgbà náà ni ẹ̀ṣẹ̀ ti ń jọba lórí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayé yìí láti ìgbà náà ni a sì ti fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣe ètùtù fún ọkàn wọn èyí ni a kà nínú Lepitiko tí a ti kà sí wa nísinsìnyí wípé
ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣáko lọ, àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀, àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀, tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá, tó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa, ó rán Jésù Kristì ọmọ rẹ̀ láti kú fún wa. Láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́, kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run mọ́. Bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀, tàbí ẹni tí ń ṣe ètùtù, tàbí ẹni tí ń rúbọ, ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristì ti kú lórí igi àgbélébò ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà, tàbí fún ìdáǹdè, tàbí fún ètùtù, tàbí fún ìràpadà wa. Nínú Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ ìkarùn-ún, Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ karùn-ún. Nítorí náà nígbà tí ó wá sí ayé, ó wípé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi, ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nígbà náà ni mo wípé kíyèsí, nínú ìwé kíkà lè àgbékọ́ nípa tèmi, mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ní àti ọdún dé ọdún, fún ọdún púpọ̀, gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ọdún ní ọ̀nà mẹ́rin, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣe ìróbọ, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń mú ẹran wá síwájú Olúwa. Ṣùgbọ́n nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé, a sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́. Nítorí bẹ́ẹ̀, láti ìgbà náà tí Jésù ti dé, ni ó ti jẹ́ wípé níwájú Olúwa, àwọn ẹbọ sísun tàbí ẹran pípa, tàbí à ń ṣètùtù, tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ tàbí àìsàn tàbí àìní tàbí orí búburú kúrò, ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa mọ́. Èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri, ó ń róbọ, ó ń pẹran, ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò, a ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n ó wípé nígbà náà ni mo wípé kíyèsí, nínú ìwé kíkàlẹ̀ àti pé kọ́ nípa ti èmi, èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì, wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébò, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí, ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì, ni ó tọ́ka sí i wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nínú Yohánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ní ìjọ kejì, Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wípé wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé, ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìróbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísíráẹlì máa ń rú. Nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Èyí ni Isaiah wòlíì ti rí láti ọjọ́ pípẹ́, tí ó sì sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé, èyí tí ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli, tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa, wípé nígbà tí ó bá dé, yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa,
àti nígbà tí ó bá ti jẹyà fún ẹ̀ṣẹ̀ wa ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ. Bí o bá wo Isaiah orí 57 láti ẹsẹ̀ ìkẹta, Isaiah orí 53 láti ẹsẹ̀ ìkẹta, akẹ́gàn rẹ̀ a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó sì dàbí ẹni pé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀, akẹ́gàn rẹ̀ àwa kò sì ká a sí. Èyí ń sọ nípa Jésù Kristi tí ó wá sí ayé láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé, kì í ṣe fún àwọn Júù nìkan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú. Ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀, bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí wípé akẹ́gàn Jésù lọ́pọ̀lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí i, nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀, nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó fi lọ sí orí igi àgbélébò láti kó fún wa, ni a ti ń kẹ́gàn rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin lóòótọ́ ó ti rò ìbìnújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a paálé ara nítorí àìṣedédé wa. Iná àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa iná rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́, ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀. Bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́, nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́, nígbà tí a kàn án mọ́ orí igi àgbélébò, nígbà tí a fi adé ẹ̀gún dé Jésù lé orí, nígbà tí a fi ọkọ̀ kàn án lé ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ Jésù tí ó jáde, èyí wà fún ìràpadà wa, èyí wà fún ìdáǹde wa, ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú. Nítorí tìrẹ, nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́, nítorí ìrékọjá rẹ, nítorí ìrékọjá mi, èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá, ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀, ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣá lé ọgbẹ́, apá lára nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni Bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára, tí a sì ṣá lé ọgbẹ́, iná àlàáfíà wa ń bẹ lára rẹ̀, àti nípa iná rẹ̀ lè a fi mú wa lára dá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ṣe fún ọ, tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kíní orí kíní láti ẹsẹ̀ 12. Pétérù kíní orí kíní ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 11. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísíráẹlì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ àti ènìyàn àti ẹranko àti ohun ọ̀gbìn àti ohun tí ó wà ní ìlú àti ohun tí ó wà ní oko ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá, ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà
bi aba so nipa irapada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile Yoruba o mo we pe ni akoko eru bi aba mo eni keni leru a lo gege bi eru a le lu gege bi eru a le pi aje gege bi eru ati le pa pa pa gege bi eru ṣugbọn nigbati oludasile oludande nigbati a se ofin titun wipe ko si eni ti o ye ki o wa ni abe esinro mo nigbayi ni awon eru di ominira nigbati awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni Jesu Kristo se fun wa wipe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu o si ti kan abamo wa lese o si n fi iyaje wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa onko ni esu le se fun awon ti won wa ni abe ikawo re sugbon nigba ti o ba gba Jesu Kristi gbo eje Jesu yi ni afinra wa pada bi o ba wo Galatia ori keta ese iketa la si ikerin la Kristi ti ra wa pada kuro lowo igun ofin eni ti a fi se igun fun wa nitori ti a ti ko pe ifibu ni olukuluko eni ti a fi ko sori igi ki ibukun Abrahamu ki o le wa sori awon keferi nipa Kristi Jesu ki a wa ki o le gba ileri emi nipa igbagbo nitori na bi o ba ranti wipe a ti pa Jesu lara fun o ati sa logbe fun o ti ta je re sile nitori itire bi o ba le gbagbo loni a o ra o pada e je wipe Jesu fun ara re pelu agbara Olorun yo mo kuro labe isiru esu labe gbogbo iya ti o fi je o nitori pe o je eni tire ninu Kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo ohun ti a ka yi daradara o n so wipe a ti wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele tele sugbon a se wa nipo kuro ninu okunkun si imole a se wa nipo kuro ni abe agbara satani si abe agbara olorun a se wa nipo kuro ninu iya to n je wa si odo olorun nisisiyi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Kristi bi o ba mara re si elese ti o si bere si ni jewo ese re fun olorun ti o si so fun wipe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba Jesu Kristi gbo ti o si ranti wipe o ti ku fun o daju wipe yo da o nide yo gba okan re la yo si dari gbogbo awon ese re jiyo ikeji eje Jesu yi kan na ni o n we wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri niwaju Olorun bi o ba si wa niru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo Olorun titi ayeraye bi o ba ku sinu ese o ku gege bi ileri niwaju Olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun laulau ki o sese fun o lati wa lodo Olorun titi lai titi aye sugbon bi o ba le to Olorun wa ti o si gbagbo ninu iwenumo ti o wa ninu eje Jesu Kristi o daju pe a o we okan ese re mo pelu eje Jesu ninu Heberu ori kesan ese ikejilelogun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itajesile ko si idariji ko si iwenumo ko si imokoro fun ese wa lai si itasile eje Jesu Kristi ko le sese fun enikeni
láti rí ojú olúwa nítorí wípé ilé rí ni a tanu níwájú olúwa láti má le gbé iwájú tàbí ilé ọlọ́run títí nínú Matthew orí 24 Matthew orí 24 ẹsẹ 28 ni Jésù fúnra rẹ̀ ti sọ fún wa wípé nítorí èyí lé ẹ̀jẹ̀ mi

ti ara bi ko se nipa ti emi eyi so idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Christi wenu mo awon ti a ti fi eje Jesu Christi balaja pelu olorun nipa eje kan na ikefa ni o nfun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Christi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o wi pe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesu Christi ti o to wa wa ohun ti olorun so fun wi pe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni wepe nisisin Jesu ti ko fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba kepe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wepe arin ninu imole bi a ba wo oro olorun ti o tan imole si ipa ona wa ti a si rin gege bi oro olorun ti a nbere ori ofe lowo olorun wepe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo eje wepe arin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole okowo kan a si nbere wepe kini oro olorun ti wi nitori pe a fe se gege bi oro olorun eje wepe arin ninu imole o wa nso fun a wepe bi a ba je ni ti o rin ninu imole be wepe eje Jesu Christi omo olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe ani eje Jesu Christi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni nfun wa ni igboya lati wa si odo olorun ati lati gbadura ati lati di ileri olorun mu nitori wipe nigba gbogbo ti a ba wa si iwaju olorun a wa nitori iwenumo ti a ti ni nipa eje Jesu Christi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipasẹ Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a n so fun ani yi ni pe awon omo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti a gba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Christi ti de ni aso ikele ti o wa ni tempili le ati faya eyi je wipe enikeni ti o ba fe to lorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Christi igbagbo ninu eje Jesu Christi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wipe ara awon ti a n pe ni ara ni awon ti a ti fi eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Olowa awon ti won gbe igbese aye otun o wa nso fun a wi pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o n sọ fun a wipe nipasẹ ẹjẹ Jesu Christi nikan soso ni a fi le wọ ibi mimọ lọ nitori bẹẹ jẹ ki o yi ọ wipe nigba ti o ba ni igbagbọ ninu ẹjẹ Jesu Christi ti a ta silẹ fun ọ ni ori igi agbelebo nigba naa ni yoo le ṣee ṣe fun ọ lati le ni igboya lati wọ ibi mimọ lọ lati wa si ọdọ Ọlọrun ikẹjọ o fun wa ni iṣẹgun ẹjẹ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ aṣẹ́gun lórí ikú aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú ó sọ wá di ọba ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára
nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristì yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba, nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ kẹfà. Àti láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú, àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, fiyèsí dáradára, ó fẹ́ wa, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò, tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi, yálà abòólé tí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí, kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní ẹsẹ̀ kẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba. Ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀, tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún wa pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù, Sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa pé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa súnmọ́ Ọlọ́run, àwa tí a ti jìyàn rere sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa súnmọ́ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run, òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́ là. Bí o bá ń bèèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù, tí ó lè wẹ̀ ọ́ mọ́, kí ó sì sọ ọ́ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébò, ẹ jẹ́ kí á la ẹnu wa gbòòrò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeéṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedéédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti ta sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹran Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó, Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn ń wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n ń bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúnrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ ipò ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díjú wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wi pe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo n fe ri iru eni be lati gbe owo soke ki n le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wi pe bi a ba to yin wa ase eri ase ti aini yo pora ni igbesi aye wa je mo n bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a n be yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o ti n kuro lori ikan ni o n bo si ori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke ki n le gbadura fun o olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo n bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lesekese ti a n gbadura nisinsiyi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisiyi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisiyi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti kii kuna olorun ti ileri re kii ta se a wa sodo yin nisisiyi a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta oda bi ara tita oda bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opopolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa an wo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo ti gbo ni oruko jesu christ oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi esan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa ele aisan na jade gbogbo ibi ti aini wa ele aini jade gbogbo ibi ti ibanuje wa ele ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori iwahala ti o wa ni abe ile a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo kikun ni oruko jesu baba an bere wi pe eni ni ti o ni idi yiyo an bebe wi pe gbogbo re patapata ke mu laada ni oruko jesu eyi ti o dabi eni pe inu ni o ma n lo nigba gbogbo a bebe wi pe agbara atorun wa ki o ba le nisinsiyi ki o mu kuro ni oruko jesu àwọn tí ó dàbí ẹni pé ọmọ ṣubú wọn máa ń dìde wọn máa ṣubú wọn máa ń dìde tó sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ à ń bẹ̀bẹ̀ yìí wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn ò lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́ ẹ wá sọ wọn di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wàásù ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wí pé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wí pé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wí pé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀ yín wí pé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí lẹ́sẹ̀ kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí ọlọ́run kí ó wá ọmọ náà rí níbikíbi tí ọmọ náà wà ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù adúpẹ́ pé ti gbọ́ ti wá adúpẹ́ pé ti ṣàánú fún wa adúpẹ́ pé àwọn ìlérí yín tí a dì mú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa kí o tó lọ mọ fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe wo ye Isaiah, ori ikokanlelogbon, egbe ni fun awon ti o sokale lo si Egypt fun iranlowo, ti won gbe kele esin, ti won gbuye ile keke, nitori ti won po, won si gbe kele elesin, nitori ti won le agbara jojo, sugbon ti won ko wo eni mimo Israeli, won ko si wa Oluwa, sugbon ohun gbon pelu, o si mu ibi wa, ki o si da oro re pada. Oun si dide si ile awon oluseboburu ati si oluranlowo awon tin sise aise dede nitori eniyan le awon ara Egypt won ki se olorun eran li awon esin won ki si se emi Oluwa yo si nawo re ki eni tin ranin lowo ba le subu ati ki eni ti ran lowo ba le subu gbogbo won ojumo segbe nitori bayi ni Oluwa ti wi fun mi pe gege bi kinihun ati egboro kinihun tin kun si ohun ode re nigbati a n pe opolopo olusu agutan jade wa si ti o n ko bẹru ohun won ti ko si ri ara re sile fun ariwo won bẹ ni Oluwa awon ọmọ ogun yo sọkalẹ wa lati ja lori oke nla Sioni ati lori oke kekeke re gege bi eye ti fi iye apa se bẹ ni Oluwa awon ọmọ ogun yo daabo bo Jerusalemu ni didaabo bo pẹlu yo si gba o sile ni rire koja ohun o si da si eyi pada si eni ti e tin sote si gidigidi eyin ọmọ Israeli nitori ni ọjọ na ni olukuluku eniyan yo ju ere fadaka re ati ere wura re nu ti owo eyin ti kara yin ti se fun ese fun yin nigba na ni ara Assyria na yo subu nipa ida ti ki se nipa ida okunrin ati ida ti ki se ti eniyan yo je sugbon ohun o sa kuro niwaju ida awon odomokunrin re yo ma sinru apata re yo koja lo fun eru awon olori re yo beru Assyria na ni Oluwa wi eni ti ina re wa ni Sioni ati ileru re ni Jerusalemu. Iwe wòlíà Isaiah ori ikejilelogbon. Kiyesi oba kan yo je le ododo awon olori yo fi idajo se akoso enikan yo si je bibi sapamo kuro lowo efufu ati abo kuro lowo iji bi odo mi ni ibi gbigbe bi ojiji apata nla ni ile gbigbe oju awon eni ti o riran ki yo se bye bye ati eti awon ti o n gbo yo te sile okan awon oniwaduwadu yo mo oye aha awon akololo yo soro kedere a ki yo tun pe alaigbon ni eni olamo bẹẹni a kì yóò pe ọbàlújẹ ní ẹni pàtàkì mọ nítorí ènìyàn kéèyàn yóò máa sọ ìsọkúsọ ọkàn rẹ yóò sì máa ṣiṣẹ àìṣedéédé láti ṣe àgàbàgebè àti láti ṣe ọrọ sọ sí Olúwa láti sọ ọkàn ẹni tí ebi ń pàdé òfo àti láti mú kí ohun mímọ àwọn tí òun gbẹngbẹ kí ó dá ibi ní gbogbo ohun èlò ènìyàn kéèyàn jẹ pẹlú òun gba èrò búburú láti fi ọrọ èké pátálákà run bí aláìní tilẹ̀ ń sọ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ẹni rere a máa gbèrò ohun rere nípa ohun rere ni yóò ṣe dúró dìde ẹ̀yin obìnrin tí ó wà ní ìrora gbọ́ ohùn mi ẹ̀yin aláfara obìnrin fetí sí ọ̀rọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ohun ọdún ni a fi máa wàhálà yín ẹ̀yin aláfara obìnrin nítorí ìkórè kì yóò sí kíkójọ rẹ̀ kì yóò dé wárìrì ẹ̀yin obìnrin tí ó wà ní ìrora kí wàhálà bá ẹ̀yin aláfara ẹ tú aṣọ kí ẹ sì wà ní ìhòhò kí ẹ sì dé amúre ẹgbẹ́ yín wọ́n pohùn rere fún ọmú fún pápá dáradára àti fún àjàrà eléso ẹ̀gbọ́n ọ̀gàn ohun òṣùṣù yóò wá sórí ilẹ̀ àwọn ènìyàn mi ní tòótọ́ sí gbogbo ilé ayọ̀ ní ìlú aláyọ̀ nítorí pé a ó kọ ààfin wọn ní sílẹ̀ a ó fi ìlú ariwo náà sílẹ̀ òde àti ilé ìṣọ́ ni yóò di ihò títí láé ayọ̀ fún kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbẹ́ pápá oko fún ọ̀wọ́ ẹran títí a ó fi tú ẹ̀mí jáde sí wa lára láti òkè wá àti tí aginjù yóò fi di ilẹ̀ eléso tí a ó sì ka ilẹ̀ eléso síbi ìgbó nígbà náà ni ìdájọ́ yóò máa gbé aginjù àti òdodo nínú ilẹ̀ eléso iṣẹ́ òdodo yóò sì jẹ́ àlàáfíà àti èso òdodo yóò jẹ́ ìdákẹ́jẹ́ ohun ààbò títí láé àwọn ènìyàn mi yóò sì máa gbé ibùgbé àlàáfíà àti ní ibùgbé ìdánilójú àti ní ibi ìsinmi ìpàrọ́rọ́ ṣùgbọ́n yóò rọ yìnyín nígbà tí igbó ń ṣubú lulẹ̀ àti ní ìrẹ̀lẹ̀ a ó rẹ ìlú náà sílẹ̀ alábùkún fún ni ẹ̀yin tí ń fọ́nrú gbìn ní àwọn gbogbo ti ń rán ẹsẹ màálù àti ti kẹ́tẹ́kẹ́tẹ́ jáde síbẹ̀.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe wòlíà Isaiah, orí ìkẹtàlélọ́gbọ̀n, egbe ni fún ìwà banijẹ́ tí a kò sì bà ọ́ jẹ́, tí ó ń hùwà arékéréke tí a kò sì hùwà arékéréke sí ọ. Nígbà tí ìwọ dẹ́kun àti banijẹ́, a ó bà ọ́ jẹ́, àti nígbà tí ìwọ bá fi òpin sí ìhùwà arékéréke, wọ́n ó hùwà arékéréke sí ọ. Olúwa, ṣàánú fún wa, àwa ti dúró dè ọ́. iwo ma se apa won le orowuro ani igbala wa nigba iponju le ariwo irokeke le awon eniyan sa ni gbigbe ara re soke ni afun awon orilede ka a o si sa ikogun yin jo bi ikoju awon elenga bi isure siwa isure seyin awon esu ni won sure si won gbigbega ni oluwa nitori ohun gbe ibi giga ohun ti fi idaju ati ododo kun si oni ohun si je iduro shinshin akoko re isura igbala ogbon ati imo iberu oluwa ni yo je isura re kiyesi awon akoni kigbe lode awon iko alaafia sokun kikoro ona popo nla won ni sofo ero da ohun ti ba majemu je o ti kegan ilu won ni ko ka enikan si ile n gbawe o si n joro oju n ti lebanoni o si ro Sharoni dabi aginju ati Bashani ati Kameli gbọn eso won danu Oluwa wipe ni isisiyi ni mi o dide ni isisiyi ni mi o gbe ara mi soke e o loyun iyanbo e o si bi poroporo emi yin bi ina yo je yin awon eniyan yo si dabi sisun eru bi egun ti ake ni won jo ninu ina e gbo eyin ti o jina rere eyi ti mo ti se ati eyin ti o sumo tosi e je wo agbara mi eru ba awon elese ni Sioni Iberu bojo ti mu awon agabagebe ta ni ninu wa ti o le gbe inu ajonirun ina ta ni ninu wa ti yo le gbe inu ina aini pekun eni tin rin li ododo ti o si n soro tito eni ti o gbin ere ni ni lara ti o gbon owo re kuro ni gbigba betele ti o di ti re ni gbigbo ti eje ti o si di oju re ni riri ibi o na yo gbe ibi giga ile apata yo se bi abo re a o fi onje fun omi re yo si daju oju re yo ri oba ninu ewa re won ma wo ile ti o jina rere aya re yo se asaru eru nla nibo ni akowe wa nibo ni eni ti won kan gbe wa nibo ni eni ti o nka ile eso won ni gbe wa iwo ki yo ri awon eniyan ti o muna awon eniyan ti oro won jile ju eyi ti iwo le gbo ti ahan won se ololo ti ko le yi o wo si oni ilu ajo afiyesi wa oju re yo ri Jerusalemu ibugbe idakeje ago ti a ki yo tu pale mo ko si okan ninu ekan re ti a o si ni ipo lai be ni ki o si okan ninu okun re ti yo ja sugbon nibe ni oluwa ogo yo ri fun wa bi ibi odo gbigboro ohun odo sisan nibi ti oko alaje ki yo koja be ni oko nla nla ki yo laaja nitori oluwa
2: ni onidajo wa
1: oluwa ni olofin wa oluwa ni oba wa ohun o gba wala okun opo oko re tu won ko le di opo oko mule dain dain won ko le ta igbokun nigba naa ni apin ikogun nla amukun ko ikogun ati awon ara ibe ki yo wipe ara mi ko ya a o dari aise dede awon eniyan ti n gbe ibe ji won.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún. Ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ yín rere. Gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa, àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé. Ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. Adúpẹ́ bàbá ẹgbà pé àti ìyẹn wa lórúkọ Jésù. Adúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. Adúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa. Kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹgbà pé àti ìyẹn wa. Adúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Adúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbáyọrí sí ìgbàlà. Adúpẹ́ fún ìyípadà ọkàn. Adúpẹ́ fún ìdánilójú ọ̀run rere. Adúpẹ́ wípé bí a bá fi ayé yìí sílẹ̀ nígbò ṣe wípé a ó rí yín, a ó sì wà pẹ̀lú yín. Adúpẹ́ fún àwọn ohun tí ẹ ti ń jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹgbà pé àti ìyẹn wa ní orúkọ Jésù. Adúpẹ́ fún ìpéjọpọ̀ wa lónìí. Adúpẹ́ pé ẹ ti bá wa bẹ̀rẹ̀. Adúpẹ́ fún àwọn ohun tí a ń gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí, gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìyanu tí ẹ ń ṣe. Adúpẹ́ ẹgbà pé àti ìyẹn wa lónìí. À ń bẹ̀bẹ̀ wípé
2: e o la wa loju e o ko wa yo si le ye wa dara dara be o ti pa awon ibukun yi mo ni igbese aye wa adupe pe e ti gbo adura wa an fe ipara han yin ju be lo laarin wa ni oruko Jesu Christ Oluwa wa. Adupe lowo Olorun fun awon eri ti an gbo. Adupe fun awon ise iyanu ti iyipada okan. Ise iyanu ti idani loju igbala Olorun ni igbese aye wa. Ise iyanu isodi mimo, ise iyanu ifi agbara mimo kuni. Ise iyanu iwosan ati idande ati itunisile kuro ninu tubo esu. Adupe fun ipese Olorun. Fun awon eri ti an gbo, awon eri ti o nto wa leti lati ekun kookan ati lati opolopo ibi ti a ti se ipago ni osu kejila odun ti o koja ani okan ope ati yin si Olorun fun awon nkan ti o nse ati awon nkan ti a gbagbo wipe yo ma tesiwaju lati se ni igbese aye wa loni ohun ti o dara fun wa lati gbe yewo ninu oro Olorun o ni bi a o se pa awon ibukun wonyi mo ninu okan wa ninu aye wa ni idile wa ati ninu ijo o ye ki a le wo inu iwe mimo ki a le ri ona ki a o fi pa ibukun Olorun mo eyi ni a fi n ba wa soro loni lori akori yi eni ibukun eni ibukun eyi je okunrin tabi obinrin omode tabi agba lokunrin lobinrin bi a se le ni ibukun Olorun ati bi awon ibukun wonyi ti o fi le ba wa kale eyi je pe ki o le je ajemonu fun wa ki o le je ibukun ti a ni loni ti o se wa titi pelu wa titi a fi ri Jesu loju koju. Ohun to se ni laanu ni wepe opolopo ni o ma ni ibukun Olorun o sese bi a ba ni ipago yala ni asiko Keresimesi tabi ni akoko igba miran ti a ni ipago sugbon bi won ti ni awon ibukun wonyi be ni won so won nu nigba ti ago ba pari sugbon ohun ti o je edun wa ohun ti o si kan wa gbogbon ni wo pe o ye ki a le so fun ara wa ninu iwe mimo bi a se le ni ibukun Olorun ti ibukun Olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni ati ri opolopo iwuri nipa bi ibukun Olorun se po ni igbese aye awon omo Israeli ati ni igbese aye awon omo ehin Jesu Christi ati ni igbese aye awon ti o gba Olorun gbo awon ti won gba Jesu Christi bo ti a ti gba okan won la ninu majemu titun gbogbo awon iranse ti Olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati Jesu Christi omo bibi Olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun wonyi mo ye ki a wo oro Olorun ninu Deuteronomy ori 30 lati ese ikokandilogun emi pe orun ati ile jeri ti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki aduro nihi ki a wo ohun ti Olorun so fun awon omo Israeli ki a se mo we pe Olorun wa o yi pada bakan na ni lana loni ati titi lai ife inu re wepe ki awon omo Israeli ki o ni ibukun ki ibukun yi ki o wa pelu won titi won fi fi aye sile ti won fi wa si odo Olorun ife inu re yi kan na o wa titi di oni fún àwọn ọmọ ọlọ́run fún àwọn tí ó ti bá alàjà nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi nípa kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nípa wíwá ìdáríjì lọ́dọ̀ ọlọ́run nípa níní àlàáfíà pẹ̀lú ọlọ́run nípa iṣẹ́ Jésù Kristi lórí igi àgbélébùú àwọn tí wọ́n ti bá ọlọ́run lájà tí wọ́n ti di ọmọ ọlọ́run tí wọ́n jẹ́ ẹni ìgbàlà ó jẹ́ ìfẹ́ ọlọ́run bákan náà lónìí wípé kí a ní iyì kí a ní ìbùkún kí a ní àlàáfíà kí àlàáfíà yìí kí ó sì wà pẹ̀lú wa títí a ó fi fi ayé sílẹ̀ nínú ẹsẹ̀ 19 yìí ni ọlọ́run ti ń sọ fún wọn ó sì ń sọ fún àwa náà wípé èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú ìbùkún àti ègún síwájú rẹ nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè ìwọ àti irú ọmọ rẹ ṣé gbogbo wa ni a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó dàgbà díẹ̀ ẹni tó tójú bọ́ ẹni tó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀ wípé bí a bá fẹ́ sọ̀rọ̀ tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́ a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí a máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó bí ó bá ṣe ṣe pàtàkì tó ni àwọn ẹni tí a pè jẹ́rìí ni wọ́n máa ń ṣe pàtàkì bákan náà níhìn-ín ni ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó rò wípé kì í ṣe òtítọ́ ọ̀rọ̀ tí yóò dúró títí ọ̀run àti ayé yóò fi kọjá lọ èyí ni ọlọ́run fi pe àwọn ẹlẹ́rìí tí ó tóbi àwọn ẹlẹ́rìí tí kò sí fún ìgbà díẹ̀ ó sọ fún ìsírẹ́lì òní ẹ̀gbọ́ ó ní mo pe ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí ọlọ́run ń sọ ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí ó fi ń fi ọ̀run àti ilẹ̀ jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́dà ọ̀run òun ayé ó pe gbogbo ọ̀run àti gbogbo ayé ó fi wọ́n ṣe ẹlẹ́rìí òtítọ́ tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ níhìn-ín jẹ́ kí ó yé ọ nígbà náà wípé ohun tí ọlọ́run sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ó sọ fún àwọn wọ̀nyìí ó sì sọ fún wa wípé òun fi iyè àti ìbùkún síwájú wa ó sì sọ fún wa ohun tí ó yẹ kí a yàn ó jẹ́ kí ó yé wa wípé ìgbà tí òun dá ènìyàn ó dá wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè yan ohun tí ó dára ẹni tí ó lè yan ọ̀nà tí a fẹ́ rìn ọ̀nà tí a fẹ́ tọ̀ àwọn ẹlòmíràn ní àìlẹ́kọ̀ọ́ ìhìnrere tí wọ́n jẹ́ ní àìní òye ohun tí a ń pè ní ìhìnrere Jésù Kristi tàbí àìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ní kíkún wọ́n a máa sọ wípé ọlọ́run ti ṣe àyànmọ́ àwọn tí yóò nígbàlà tàbí àwọn tí yóò ṣègbé àwọn mìíràn máa ń sọ wípé ọlọ́run ti yan àwọn tí ó jẹ́ wípé orí burúkú ni yóò wà títí láé ní ìgbésí ayé wọn wọ́n máa sọ wípé ọlọ́run ti yan ibi ikú àìsàn àìní ó ti yàn án mọ́ àwọn kan wípé ó ṣeéṣe kírú àwọn bẹ́ẹ̀ kí wọn kí ó gbàdúrà kí wọn kí ó gbà àwẹ̀ ohunkóhun tó wù kí wọn kí ó ṣe tàbí kí wọn kí ó lè ṣe wípé kò sí ìyípadà àyànmọ́ tí ó wà ní ìgbésí ayé wọn níhìn-ín ni ọlọ́run ti já irú àwọn bẹ́ẹ̀ ní koro ni ó ti dá wọn lẹ́bi ni ó ti pè wọ́n ní òpòrọ́ àti ẹlẹ́kọ̀ọ́ èké ó ní òun pe ọ̀run láti jẹ́rìí wípé kò sí àyànmọ́ ibi fẹ́nikẹ́ni wípé òun ti fún wọn ní iyè àti àlàáfíà àti ikú ó ní òun pe gbogbo ilẹ̀ kì í ṣe ní orílẹ̀-èdè nàìjíríà nìkan ó ní òun pe gbogbo ilẹ̀ gbogbo àgbáyé òun pe wọ́n jẹ́rìí wípé òun kì í yan ibi fún ẹnikẹ́ni wípé bí ibi àìsàn àìní bá wà fún ẹnikẹ́ni ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ kò mọ ọ̀nà ìtúsílẹ̀ kò mọ ọ̀nà ìgbàlà kò mọ ọ̀nà bí a ó ti yan ìyè àti ire ó ní nítorí bẹ́ẹ̀ kí ayé sọ pé ọlọ́run ni ó fún wa ní ibi ni ó yan ibi fún wa ní ìgbésí ayé wa ó ní nítorí náà ẹni tí ó lè dáyàn ni ẹnì kọ̀ọ̀kan wa yan iyè kí ìwọ kí ó lè yè ìwọ àti irú ọmọ rẹ
3: o tun wa tes waju ninu ese ogun o ni ki iwo ki o le ma fe oluwa olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma fara mo nitori pe ohun ni iye re nihin ni an so fun wa nipa eni igbala nihin ni an so fun wa ona igbala o je ki o ye wa o ni bi a ba fe ni alaafia o ni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun o ni owo wa lo wa o ni nitori be o ni ki iwo ki o fe oluwa olorun re asi mo wi pe ko se se fun eda lati fe oluwa olorun bi ki ba se wi pe akoko mo ife olorun ni igbese aye wa nitori olorun fe araye to be ge ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife olorun o je mo nigba ti olorun ba nda wa lebi ese wa ife olorun ni nitori pe awon elomiran ni olorun fi sile fun yirira ti lati ma se ohun ti ko to kile ti o fun sile fun yirira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni olorun se lori ire to ta wa lolobo awa ni olorun se lori ire ti o so fun a wi pe ona ese ko dara awa ni olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi olorun tin da wa lebi ese wa be ni okan wa ngbogbe be ni a sato olorun lo be ni a so fun olorun wi pe a ko fe segbe ife olorun ni bi ki ba se pe ife olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun olorun wi pe ki o sanu fun wa bawo ni a se gba ebo Jesu Kristi lori igi agbelebo bawo la se gba gbo ife olorun ni bi a ti ti gba gbo bi a ti je ki ife olorun yi ki o fese mule ni igbese aye wa o wa n so fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re o ni nisisin ki awa ki o fe oluwa olorun wa ikeji o ni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba n so nipa ki a gba ohun re gbo o ma n ro we pe igbagbo nikan ni a n so nipa re lati oni lo je ki o ye o wi pe igbagbo ati igboran won je ibeji ti o jade lati inu iya kan na bi abati ri taye ni a o ma ri kehinde bi abati ri igbagbo ni a o ma ri igboran o ye ki o ye wa wi pe igba ti o n so wi pe ki iwo ki o le gba ohun olorun re gbo o n so fun a wi pe bi a ba gba olorun gbo a lati gboran si lenu bi a ba gba olorun gbo a lati rin gege bi ilana ti o fi sile fun wa nitori be je ki o ye olatori lo wi pe igbagbo ati igboran won ki fira won sile awon ti o ba ni aigbagbo awon ni a ma ri ko ma n se aigboran si olorun awon ti o ba gboran si olorun awon wonyi ni o gba olorun gbo won gba oro olorun gbo won gba ileri olorun gbo won gba idaje olorun gbo won gba gbogbo ti olorun so ninu iwe mimo won gba gbo awon inu ma gboran se olorun lenu o wa nso ni iketa wi pe ki iwo ki o le faramo wi pe ki a faramo olorun ki a joko ti olorun se eyi ni so yi o nitori wi pe mimo le olorun aimo ko le faramo olorun eni pipe le olorun aipe ko le faramo olorun eni ti o funfun gbo lai si okunkun ni olorun okunkun ko le faramo olorun nitori be bi a ba nso nipa wi pe ki iwo ki o faramo o nso fun a wi pe bi a ba fe faramo olorun ohun kan lo ma pin ni niya ohun kan lo ma ya ni nipa si olorun ohun ni ese a ko gbodo gba ese aimo alebu ni igbese aye wa bi okunkun bi o ti ba tin wo igbese aye enikeni iru eni be ko le faramo olorun nitori be o ye ki a lakaka o ye ki a gbadura o ye ki a se ohun gbogbo ti olorun be lowo wa ki a ri wi pe ise okunkun irubo okunkun irubo ti a ko fese mule ninu oro olorun irubo ti o pa ebo jesu christi ti o pa ti sapa kan ti o tun wa irubo miran iru eni to ba nse be o nto ise okunkun leyin iru eni be ko le faramo olorun bi a ba si fe ki ibokun ki o wa ni igbese aye wa bi a ba fe yan iye ni toto ti a si fe yan ibokun ni toto o so pe ki a fe oluwa olorun wa ki a gba ohun re gbo ki a si gboran si ati pe ki a faramo oni nitori pe oni iye re ati gigun ojo re mo ro pe o ye oni sisin yi pe bi a ba nfe emi gigun bi a ba nfe alaafia bi a ba nfe ibokun o ye ki a faramo olorun ki iwo ki o le ma gbe inu ile na ti oluwa ti bura fun awon baba re fun abrahamu ati fun isaki ati fun jakobu lati fun lati fi fun won ye ki a wo deuteronomy yi kan na lati ori keji din logbon deuteronomy lati ori keji din logbon ese ikini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re lati ma kiyesi ati se ase re gbogbo ti mo pa fun ole oni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo gbogbo ibukun won yi yo se se sori re yo se ba o bi iwo ba feti si ohun oluwa olorun re ibukun ni fun ni ilu ibukun ni fun ole oko ye ki a duro nibe o nso fun wa wipe olorun je olubukun o si ma nfe lati bukun awon omo ti re o wa nso fun wa wipe o wa lowo wa bi a o ba gboran bi a o ba feti si awon amuye awon ti olorun bere lowo wa wipe bi a ba se won pe o daju pe ibukun yo je ti wa awon elomiran won ki feti si oro olorun won ki farabale wo ni ese kini oni yo se se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran won ma nkanju popo bi aban wasu won ma nkanju bi aba lo si ikeko bibeli won ma nkanju bi o ba si je we pe awa ni aya ojo oni fun ise iyanu ati akoko isoji won ma nkanju won ma so wipe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba wo ni won so wipe ki awon arun ati awon aisan ati awon adebo gbogbo to wa ni gbese aye wa wipe ko pora ki se adura ni akoko bi aban gbadura sugbon ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun ye ki a wo iwe owe mo se n pada bo ni iwe deuteronomy sugbon mo fe fi ohun kan han o ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ton ma nro we pe adura nikan ni ona si ibokun o se

nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ kí wọn kí ó wá sínú ìjọ kí a sá máa gbàdúrà fún wọn kí a máa gba àwẹ̀ fún wọn kí a máa jẹ́ kí wọn kí ó rí olùṣọ́ àgùntàn kí ó lè máa gbàdúrà fún wọn kí gbogbo ìṣòro ìgbésí ayé wọn kí ó lè pòórá ní sòro. Ó ní bí a bá fara balẹ̀ láti gbọ́ ohùn Olúwa Ọlọ́run wa, Ọlọ́run kì í ṣe ìránṣẹ́ wa tí ó jẹ́ wípé kí a kàn máa ran níṣẹ́, ẹ lọ mú ìwòsàn wá fún mi bẹ́ yẹn, lọ mú owó àti àásìkí lọ mú wá fún mi ibi tó fi pamọ́ sí, lọ mú àwọn dúkìá ayé yìí ṣòmọ̀ wípé mo ní ẹbí tó gbòòrò àti àwọn ọmọ tó pọ̀, ẹnu tó ń jẹun lórí tábìlì mi wọ́n pọ̀ nítorí bẹ́ẹ̀, lọ mú ìpèsè wá fún mi. Ọlọ́run kì í ṣe ìránṣẹ́ wa. Bí a bá ń fẹ́ ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run, a ní láti kọ́kọ́ fetí sílẹ̀ kí a farabalẹ̀ láti gbọ́ ohùn Ọlọ́run wa. Nítorí bẹ́ẹ̀ ni ó fi sọ fún ọ, ó sì yé wa, ó ní ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin, àdúrà irú ẹni bẹ́ẹ̀ pàápàá yóò di ìríra nísinsìnyí. Jẹ́ kí a padà sí Deuteronomy orí 22 ẹsẹ̀ 1 yóò sì ṣe. Bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, àwọn ẹlòmíràn bí wọ́n bá ń kọrin ègbè wọn kì í kánjú, àwọn ẹlòmíràn bí a bá dúró láti gbàdúrà ìbáṣe 30 ìṣẹ́jú wọn kì í kánjú, ṣùgbọ́n bí a bá ti ṣí bíbélì gba tí a bá ti ń wàásù fún ìṣẹ́jú 5 fún bíi 20 ìṣẹ́jú, wọ́n máa fasẹ̀ ralẹ̀, wọ́n máa dìde, wọ́n máa nà, wọ́n máa ṣe bí ẹni pé nígbà ni ìwàásù máa parí, eléyìí náà dẹ̀ ti ń pọ̀ ju, a ò ní ka bíbélì tán lọ́jọ́ kan, kí ló dé? Bíbélì ṣá bẹ́ẹ̀ ni. Èyí ni a fi lè rí ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run, nítorí pé ó ti sọ fún wa kí a tó wá síwájú rẹ̀, ó ní bí a bá ti ń bọ̀ níwájú Ọlọ́run, ó ní kí a ṣetán kí a múra sílẹ̀ láti farabalẹ̀ gbọ́ òfin Olúwa Ọlọ́run wa. Ó ní bí a bá sì ti ń gbọ́ kí a múra sílẹ̀ láti kíyè sí àti láti máa ṣe àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa lé òní, kì í ṣe díẹ̀ nínú àwọn àṣẹ rẹ̀, kì í ṣe púpọ̀ nínú àwọn àṣẹ rẹ̀, àwọn àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa. Àwọn ẹlòmíràn máa wá sáàrin wa ṣe gáfárà fún mi. Ìrèdí tí mo fi ń sọ àwọn nǹkan wọ̀nyí ni wípé mo fẹ́ kí ìbùkún Ọlọ́run kí ó máa ṣàn ní ìgbésí ayé wa nínú ọdún yìí. Mo fẹ́ kí ìbùkún Ọlọ́run kí ó pọ̀ yanturu ní ìgbésí ayé wa ní ọdún yìí. Mo sì gba Ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe tiwa yóò rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ìbùkún ti ìwòsàn ni, ìbùkún ti ìpèsè ni, ìbùkún lọ́nà gbogbo nínú ẹbí, ìbùkún fún ara wa, ìbùkún fún àwọn ọ̀rẹ́ wa, ìbùkún fún àwọn ìdílé wa, ìbùkún ní ìrìn àjò, ìbùkún ní ilé, ìbùkún lóde, ìbùkún níbi iṣẹ́ wa, ìbùkún níbi ọjà wa, ìbùkún lórí àwọn ọmọ wa. Mo gba Ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe wa, ìbùkún Ọlọ́run yóò wà fún wa lọ́pọ̀lọpọ̀ nínú ọdún yìí lórúkọ Jésù. Ṣùgbọ́n kí ó tó rí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ wípé ó yẹ kí a fetí sí ìfẹ́ Ọlọ́run, kí a fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí a máa ṣe àṣẹ rẹ̀ gbogbo. Ẹlòmíràn tí ó bá dé àárín wa, bí a bá ń sọ fún wípé arákùnrin, bí o bá sọ wípé o jẹ́ ẹni ìgbàlà, èé ṣe tí ó fi jẹ́ wípé o tún jẹ́ akóbìnrin jọ, a ní má ka òfin sí mi lẹ́sẹ̀, má kọ́ mi lófin. Ohun tí mo mọ̀ ni pé aláàánú lọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, aláàánú lọ Ọlọ́run, ṣùgbọ́n ó jẹ́ ẹni mímọ́. Aláàánú lọ Ọlọ́run, ṣùgbọ́n ó ní àṣẹ, ó ní òfin, ó sì ní ọ̀rọ̀ tí ó ń fẹ́ kí a tẹ̀lé. Bí o bá sọ fún ẹlòmíràn wípé arábìnrin, ariwo pé ẹ ti ń wá fún ìgbà díẹ̀, a sì rí wípé ó dàbí ẹni wípé ẹ ń jẹ́rìí pé ẹ ti di ẹni gbà, a ní bẹ́ẹ̀ ni. A ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà tí mo ti dénú ìjọ yìí wípé Ọlọ́run ò fi mí sílẹ̀. Bí mo ti ń kúnlẹ̀ báyìí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún mi, bí mo ti ń bèèrè bẹ́ẹ̀ lọ́lọ́run dá mi lóhùn, àti wípé àwọn nǹkan mìíràn ti wà tó ṣèlérí fún mi tó yẹ pé mo gbàgbọ́ wípé yóò mú wọn ṣẹ. Bá a sọ pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, ẹ máa tẹ̀síwájú o, ṣùgbọ́n èwo lẹ tún kó kọ́ra yìí? Tètí tọrùn tọwọ́ ti gbogbo ẹ̀, ẹ fẹ́ fi òrùka sí ẹsẹ̀ pàápàá, èwo lẹ tún kó kọ́ra? Èyí chain lọ́rùn, èyí ti bí létí, èyí ti bí nímú ní gbogbo ẹ̀, a ní mi ò wá fún yẹn. Èyí tí mo wá fún ni ìbùkún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni arábìnrin, ìbùkún Ọlọ́run wà, ṣùgbọ́n ìbùkún Ọlọ́run wà fún àwọn tí wọ́n pa gbogbo àṣẹ rẹ̀ mọ́. Bí a bá ń fẹ́ ìbùkún Ọlọ́run, ó yẹ kí a fetí sílẹ̀, ó yẹ kí a farabalẹ̀, kí a máa sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, mi ò fẹ́ jẹ́ ọmọ láńgidi, ọmọ aláìgbọràn, ọmọ tí ó ń kọ

kún sí ọ̀rọ̀ tí bàbá rẹ̀ máa ń sọ ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ẹni tí ó ń gbọ́ràn sí gbogbo àṣẹ ọlọ́run mo sì gbàgbọ́ wípé bí o tilẹ̀ ní ìṣòro pé bó bá sọ fún ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́ ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ àwọn nǹkan tó ṣòro fún ọ lónìí àwọn kan tó rò pé àtúnṣe yìí ṣòro ìwọṣọ bí onígbàgbọ́ kó ṣòro pé kí a má kóbìnrin jọ ọkọ kan aya kan kó ṣòro ọlọ́run á fún ọ lóore ọ̀fẹ́ ṣó mọ̀ wípé ìkan náà ni wá ẹran ara tó gbé wọ̀ ni àwa náà gbé wọ̀ àwọn ìṣòro tó ní ni àwọn onígbàgbọ́ mìíràn náà ní pẹ̀lú ṣùgbọ́n ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́ ọlọ́run tó fún àwọn yòókù lóore ọ̀fẹ́ ó dájú pé bó bá sọ fún ọlọ́run bó bá béèrè ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ láti pa gbogbo àṣẹ rẹ̀ mọ́ orí ọ̀pọ̀lọpọ̀ wa ni ọlọ́run ti yí padà àwọn tí ó jẹ́ wọlé wọ̀de tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí ó jẹ́ wípé bí wọn ò rí obìnrin láti ṣe pálapàla láti ṣe ìwà ìfẹ́kùfẹ́ẹ́ wọn ò lè sinmi àwọn tí ó jẹ́ wípé bí wọn ò mu ọtí àmúyíra tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lè sinmi lọ́jọ́ kan àwọn tí ó jẹ́ wípé bí wọn ò jalè bí wọn ò já ilé onílé láti bo tiwọn lẹ́yìn bí wọn ò yí ìwé níbi iṣẹ́ wọn ò lè sinmi àwọn tí ó jẹ́ wípé owó oṣù wọn kì í tó wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn a máa ti ojú ilé dé ilé wọn a máa di ẹni tó ń tọrọ àwọn obìnrin wọn a máa tọ lọ́wọ́ ọkùnrin wọn a máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì wọn a máa wá mọ́tò wọn a máa wá owó ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ ọlọ́run wá sí ìgbésí ayé wọn ìyípadà má dé ìyípadà àtọ̀runwá tó yí ọ̀rọ̀ wọn padà tó yí ìwọṣọ wọn padà tó yí ìṣe wọn padà ọlọ́run tó fún irú àwọn bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ ó dájú wípé bí ìwọ pàápàá bá farabalẹ̀ bí o bá sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ yí padà ó ń fẹ́ ìgbàlà tòótọ́ yóò gba ọkàn rẹ là yóò yí ọ padà yóò mọ àtúnṣe wá sí ìgbésí ayé rẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé a ó farabalẹ̀ a ó gbọ́ òfin ọlọ́run a ó ṣe ìfẹ́ ọlọ́run ó sì ń sọ fún wa o jẹ́ mọ̀ ọlọ́run ní èrò gíga nípa wa bí mo bá ka àwọn ẹsẹ̀ ọlọ́run wọ̀nyí fún ọ mo fẹ́ kí o fọkàn balẹ̀ wípé bó ṣe ti ìbùkún ni ìbùkún wà lọ́dọ̀ ọlọ́run bó ṣe ti òjò ìbùkún ni ọlọ́run ṣetán láti rọ òjò ìbùkún sí ìgbésí ayé wa kìkì wípé ó fẹ́ kí a jẹ́ elétí ọmọ ẹni tí ń gbọ́ràn ohun tí ó sọ fún wa ní ẹsẹ̀ ìkíní yìí ó ní ǹjẹ́ olúwa ọlọ́run rẹ yóò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ wípé olúwa ọlọ́run rẹ yóò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ wòkè níhìn-ín àwọn ẹlòmíràn tí òye òye wọ́n máa ń tanra wọn jẹ wọ́n sì máa ń fẹ́ láti tàn wá jẹ bí ẹnikẹ́ni bá fẹ́ tàn ọ jẹ ìwọ má ṣe gbà wọ́n máa ń sọ pé ó lọ darapọ̀ mọ́ àwọn oníbíbélì àwọn alátùnbí àwọn tó jẹ́ pé dàtúnbí àdúrà ṣáá ní gbogbo ògbà bíbélì ní gbogbo ògbà wádìí aláìní iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ gbogbo nǹkan apanrun lọ́wọ́ ẹ má dá wọn lóhùn ọlọ́run sọ fún wa pé bí a bá jẹ́ ẹni tí ó ń gbọ́ràn ó ní èmi ò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ ọlọ́run máa ń jẹ́ ẹni tí ń wí bẹ́ẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ bí rárá ọ̀run àti ayé lè kọjá lọ kí kínní nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ìlérí ọlọ́run kò ní kọjá lọ láìṣẹ ìwọ jẹ́ ẹni tí ń gbọ́ràn ìwọ jẹ́ ẹni tí ń farabalẹ̀ ìwọ jẹ́ ẹni tí ń fetí sí ọ̀rọ̀ ọlọ́run ó ní òun ò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ ó yẹ kí agbárí ọlọ́run jẹ́ àwọn ọmọ ísírẹ́lì ní sòro ìgbà tí wọ́n wà ní ilẹ̀ íjíptì wọn ò ní gá wọn ò ní go èyí jẹ́ wípé wọn ò ní kankan rárá wọn jẹ ẹrú àwọn tí wọ́n sì ń ṣe ìsìnrú fún wọn sanwó fún wọn wọ́n jẹ́ àwọn tí wọn kò lẹ́nu ọ̀rọ̀ níbikíbi ó jẹ́ mọ̀ nígbà tí ọlọ́run rán oníṣẹ́ tí ó ránṣẹ́ sí wọn tí ó rán ìránṣẹ́ rẹ̀ sí wọn tí ó sọ wípé wọ́n ó jáde ní oko ẹrú íjíptì ó ṣòro láti gbàgbọ́ àwọn wọ̀nyí tí wọ́n jẹ ẹrú àwọn tí wọ́n ti wà ní ẹrú fún bí irinwó ọdún fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọn ò ní ohun kan ó ní òun ò gbé wọn ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ ó jẹ́ mọ̀ wípé ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ kí la ti rí bẹ́ẹ̀ ni ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ni ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọmọ íjíptì lẹ́jọ́ títí àwọn wọ̀nyí tí wọ́n fi jáde gbà tí wọ́n jáde kí ni wọ́n ní ṣé wọ́n ní ilé ṣé wọ́n ní àwọn dúkìá ayé wọ̀nyí ọjọ́ yìí gan-an ni ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bùkún wọn ni àwọn ọmọ íjíptì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó iṣẹ́ tí wọ́n ti ṣe fún ọjọ́ pípẹ́ tí wọn kò san fún wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn
gbàtí wọ́n máa jáde pẹ̀lú ọ̀pọ̀ ohun ìní bí wọ́n sì ti ń jáde lọ ni ọlọ́run fún ara rẹ̀ ló tún ṣe ìlérí fún wípé ẹ̀sà àgbọ́ràn nínú ọdún yìí mo ń fẹ́ ran ọ létí wípé nǹkan tí ọlọ́run ń sọ fún wa bí a bá ń fẹ́ ìbùkún ọlọ́run ni pé ẹ̀sà àgbọ́ràn bí o bá wà nínú ẹbí rẹ bí wọ́n bá ń fẹ́ pa ọ́ lọ́kàndà rántí wípé ọ̀nà sí ìbùkún ni pé ẹ̀sà àgbọ́ràn bí o bá wà ní ibi iṣẹ́ tí wọ́n ń dáyà fún ọ tí wọ́n ń sọ wípé bó o bá rúbọ bó o bá ṣe àwọn nǹkan tó lòdì fún onígbàgbọ́ láti ṣe wípé iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ rántí wípé ẹ̀sà àgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí àwọn ẹ̀ ti ń lọ ní kí la máa rí ni wípé oúnjẹ tí wọn ò jẹ rí oúnjẹ áńgẹ́lì ni ọlọ́run rọ̀jò oúnjẹ fún gbogbo wọn tí ò sí ẹni tí ebi pa kì í ṣe bẹ́ẹ̀ nìkan gbogbo àwọn tí ó jẹ aláìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run wo gbogbo wọn sàn ó pèsè fún wọn ó ṣíji bò wọn ó dáàbò bò wọn bí wọ́n ti ń lọ kò sẹ́ni tó lè ṣẹ́gun wọn rántí pé ẹrú ni wọn o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rántí wípé wọn ò jẹ́ jagunjagun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rántí wípé wọn ò lóye wọn ò nímọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ibi tí wọ́n lọ ni ọlọ́run fún wọn ní ìṣẹ́gun bí wọ́n ti ń wọ ilẹ̀ kénánì nígbà tó yá a rí bí ọlọ́run ti fún wọn ní ìṣẹ́gun a rí i pé lónìí ísírẹ́lì tá ń sọ̀rọ̀ nípa ó jẹ́ mọ̀ pé wọ́n ṣì wà àwọn mìíràn tí wọ́n wà ní àsìkò tí ísírẹ́lì a ti gbàgbé wọn ilẹ̀ ti fi wọ́n ṣomi mu ṣùgbọ́n àwọn ọmọ ísírẹ́lì tí a ń sọ nípa rẹ̀ wọ́n ṣì wà síbẹ̀síbẹ̀ bí ó bá jẹ́ pé wọ́n jẹ́ onígbọràn pátápátá ni ò bá rí bí ìbùkún ọlọ́run bí ìbá ti pọ̀ tó ní ìgbésí ayé wọn ó wá ń sọ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá ó ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyìí ó ní mo fẹ́ gbé ọgà mo fẹ́ bùkún ìgbésí ayé rẹ mo fẹ́ dá bírà ní ìgbésí ayé rẹ mo fẹ́ fún ọ ní àlàáfíà ìbùkún àti àwọn ohun ti ẹ̀mí àti ìbùkún ti ara pẹ̀lú ó ní ṣùgbọ́n fetí sílẹ̀ farabalẹ̀ sí ohùn olúwa ọlọ́run rẹ kí ìwọ kí ó sì ṣe àṣẹ rẹ gbogbo kí èmi kí ó ba lè gbé ọgà ju gbogbo orílẹ̀-èdè ayé lọ wẹsẹ̀ ìkejì gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ bí yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn olúwa ọlọ́run rẹ sọ fún mi báwo ló ṣe lè ṣeé ṣe kí a máa lọ lé ojú ọ̀nà kí a pàdé ìbùkún kí a máa lọ kí ìbùkún kí ó sáré tètè kí ó bàlé wa kí a kọjú sí ọ̀tún kí ìbùkún kí ó kí wa kí ó sì jẹ́ tiwa kí a kọjú sí òsì kí ìbùkún kí ó jẹ́ tiwa kí a tẹ̀síwájú kí a bá ìbùkún pàdé kí a jókòó kí ìbùkún kí ó sinmi pẹ̀lú wa báwo ló ṣe lè ṣeé ṣe èyí ni ọlọ́run sọ fún wa wípé bí àwa ọba fetí sí ọ̀rọ̀ tàbí ohùn olúwa ọlọ́run wa wo orin dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní ìbùkún ni fún ọkùnrin náà dúró níhìn-ín bí a bá ń sọ wípé ọkùnrin náà ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà bíbélì wípé kì í ṣe ọkùnrin nìkan ni ọlọ́run sọ nípa rẹ̀ èyí jẹ́ bí bíbélì bí ó ti máa ń pe èdè fún wa wípé àti ọkùnrin àti obìnrin àti ọmọdé lọkùnrin lóbìnrin àti arúgbó lọkùnrin lóbìnrin àwọn wọ̀nyí ni ọlọ́run sọ nípa rẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà ọkùnrin wo ṣé ẹni tí ó mọ bíbélì ní àkàsórí ṣùgbọ́n tí kì í ṣe rárá ìbùkún ni fún ọkùnrin náà ta ni a sọ̀rọ̀ nípa rẹ̀ wípé yóò jẹ́ ẹni ìbùkún ṣé ẹni tí ó ń wá sí ilé ìsìn nígbà gbogbo tí ó ń jókòó jẹ́ bí ọmọ ọlọ́run tí ó dàbí áńgẹ́lì nínú ilé ìsìn ṣùgbọ́n tí ó burú ju èṣù lọ tí ó gbóná nínú ilé ṣé irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ wípé ìbùkún yóò wà fún rárá o ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò jókòó ní ìbòjókòó àwọn ẹlẹ́gàn àwọn wọ̀nyí ni a ń pè ní ẹni ìbùkún jẹ́ kí a farabalẹ̀ kí a wo ohun tí ọ̀rọ̀ yìí ń sọ ó sọ fún wa wípé ìbùkún ò jìnà sí wa ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa sí ọkàn wa sí ara wa sí àwọn ọmọ wa àti sí ìdílé wa wípé o ní ohun tí a ní láti ṣe ó ní àwọn ohun àmúyẹ tí ọlọ́run ń bèrè lọ́wọ́ wa ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣálẹ́
awon eniyan ti won gbe oju ile kan na won a gbe ijoko sita awon obirin won ma jo soro awon okunrin won ma soro eti a ma ri ni pe bi okunrin bi oko ba lo si bi ise awon obirin ti o ku ni ile o sese nile idana o si sese bi ise o ba si lowo won won a joko won a be si ni soro won a ma fun ara won ni imoran won a ma so ti oko ti o ti lo si bi ise won a ma so ti iya oko ati baba oko awon ti won sin ba soro yi won je awon elese won a ma so fun won wi pe iwo lo ngbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe eni keni o le se bo se se pelu e wi pe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe ani mo se se niyan oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe ti to ba tun se be wi pe emi papa ma di okunrin mo e lowo nisin o mo won ara e o wa ni ehn abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isinmi bi abati awon anglican awon methodist ati awon sele onikoluko ton ba ti ti ile isin won de bi iwo na bi o ba ti ti ile isin de won a gbe aga ijoko won a gbe jade won a gbe ayo won a gbe sile ibi ti a ti n tayo bi eni meji ba n tayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won tin so no ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi no tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo simi fun wakati merin marun ko mo wi pe an ka bibeli ko mo wi pe an gbadura ko mo wi pe an jade lo lati le lo se ise ejere okan idi ludo idi ayo lo ma joko si ibe ni onikaluku lo ma ti ma so tinu re jade ni won ti ma fun ara won ni imoran ti ko dara oni bi o ba fe ibokun ninu odun titun yi oni ibokun ni fun okunrin na ti ko rin pe ti ko rin ninu imo awon eniyan buburu awon elomiran o sese ki o je aisan die ni o de se ago ara won ni alabagbe enikan lo ma lo gbe igbo kan jade ani o ni ero ani o ni nkan oni bon ba ti fi pa e lori o fi pa e lara pe o pari niyan o sun bi omo tuntun ni iwo ti o je onigbagbo o tun se ngba igororo tabi igori lowo enikeni o so fun won wi pe oruko Jesu po ti to fun o bi a ba n fe ibokun o ni a ko gbodo rin ninu imo awon eniyan buburu o sese ki o je pe wahala lo ni nibi ise o sese ki o je wi pe boya o ni ejo ni ile ni kotu ni awon elomiran so pe bi mo ba mu e lo sodo woli lagbaja ki ba ti ni ko kunkun ni se ogun omi na lo ma gbadura si bo ba si ti mu omi na lo n pomi na we eni to ba n ri o a ma rerin si o ni awon to ba ni nkankan nu si o bo ba ti fomi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara eje Jesu Kristi lowo re nigba ton ba ti gbe omi igo abi omi garawa fun o oni tori be ka sora o odun tuntun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu oni eni ti ko duro le ona awon elese a ke ba won duro a ke ba won soro e ohun ti mo so ni wo pe a ke ba won wewe ki awon ma so fun a wi pe e baba se bayi ba ona ba se bayi oni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma n fi oro olorun se agalamasa ton ma so pe awon ko ri si oro olorun ibo joko elegan ni oni awa ti aje omo olorun awa ti aje ni ton tele Jesu Kristi oni a ko gbodo joko ni ibo joko awon elegan oni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi oni igbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si le ejo on fe ka iwe tohun on fe ka iwe tibi iwe miran wa ati aworan wa to ma nse fun awon elede yoruba to ma pa won lerin to awon isokuso to ma so ninu e awa ti a je onigbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa
ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun o ni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun o ni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa o ni yo si dabi igi ti a gbin se ti pa odo ti so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun o ni yo dabi igi ti a gbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti a gbin se ti pa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke a mo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti a fefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe ni le ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun eje ki a didi duro eje ki a ba olorun soro eje ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi a ba ti ni igbala bi a ba ti ni igbala ki a ni ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni isodi mo ki a ni agbara emi olorun ki a gbadura wi pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo se wa ni igbesi aye wa eje ki a didi duro eje ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je tire titi o fe je tire titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

0: ni oruko Jesu Kristi Oluwa wa Olorun alagbara adupe fun awon eri ti ati gbo adupe fun ise iyanu meri iri ti en se ama we pe bi e ti se fun awon elomiran e o se fun enikokan wa ni asale yi loruko Jesu ama we pe ko si ko se se pelu eyin Olorun nitori be ni a se ni igbagbo igbagbo ti ko gbo ti ko ye wi pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu gbogbo awon arun ti aye pe ni ko gbogun ni an bebe wi pe ni asale yi bi aba tin daruko Jesu bi aba tin gbekele loruko Jesu bi aba tin gbadura loruko Jesu bi aba tin fi eyin ti eyin Olorun alaye be ni o mu gbogbo won kuro loruko Jesu nje awa bi awon ti igbani bi won ti wa awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba awa na wa loni an be yin we pe e o fi owo kan ni kokan wa loruko Jesu gbogbo aisan gbogbo arun ko gbogun gbogbo arun ajogunba gbogbo egun idile gbogbo won ni o mu kuro loruko Jesu bi oro wa yo ti ma lo iwasu an be yin we pe eran oran na jade yo se ise idande ise itusile ise iwosan ni ara enikokan loruko Jesu eje ki aro ki o fofayo ki oju apoju ki o la ki awon aditi ki won ki o gboran ki awon alaisan ki won ki o de alara dida sasa agbagbo wo pe e ti se a o fi oju wa ri a o fi eti wa gbo awon ise iyanu ti e o se nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa ejoko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa nbere ibere kan lowo wa sugbon bi o ti nbere be ni o fun ara re ni o tun fun wa ni idahun ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo emi le Oluwa Olorun gbogbo eran ara ibere ti Olorun bi o lasale yi ni yi we pe o won ka wa ti o soro fun mi bi o ba wo igbesi aye re bi o ba wo wahala to dojuko bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re bi o ba wo oke soro tabi oke tiju ti o wa ni aye re Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketa di logun oni a Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re oni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu bi aba mo enikan ti o mo Olorun baba duju duju ti o mo ohun ti Olorun le se ti o mo ohun ti Olorun pinu lati se ti o mo ohun ti Olorun fe se mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso o mo Olorun o mo agbara re o mo ti tobi to re oni o wa nso fun wa ninu Matthew ori ikokan de logun ese ikerin de logbon Matthew ori kokan de logun ese ikerin de logbon Jesu so fun wa oni sugbon Jesu wo won o si wi fun won pe eniyan li eyi soro fun eniyan ni eyi soro fun sugbon fun Olorun ohun gbogbo ni ṣeṣe. Fún Ọlọ́run, ohun gbogbo ni ṣeṣe. Bí o ti ń wo àwọn ìṣòro, àwọn àìsàn, kò gbógun tí ó wà ní ayé rẹ, ní ara rẹ, ní àṣálẹ̀ yìí, máa fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run lọ. Kí o sì máa rántí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣòro fún àwọn ènìyàn, ṣùgbọ́n fún Ọlọ́run, ohun gbogbo nínú ayé rẹ yóò di ṣíṣe lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹsàn-án, ẹsẹ̀ 23 lójú kan náà, bàbá ẹsẹ̀ 23, Jésù sì wí fún ọ pé, bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Bí o bá gbàgbọ́ ní àṣálẹ̀ yìí, ó dájú wípé ohun gbogbo yóò di ṣíṣe ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí wípé Olúwa lè wo gbogbo àrùn kò gbóògùn. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti lè ṣe gbogbo kò ṣeé ṣe. Pẹ̀lú ènìyàn, kò ṣeé ṣe ní ọ̀ràn àrùn ẹ̀tẹ Námánì. Ṣùgbọ́n Námánì gba ìwòsàn àti ìwẹ̀nùmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbàtí ó tẹ ara rẹ̀ bọ inú odò Jọ́dánì lẹ́ẹ̀méje ní ìgbọràn sí ọ̀rọ̀ Olúwa. Ohun tí a ó sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé ohun tó rọrùn ni, bí a bá ti ń sọ fún ọ, gẹ́gẹ́ bí Elisha bí ó ti sọ fún Námánì, gbọ́ kí o sì gbà, kí o sì ṣe é lẹ́sẹ̀kẹsẹ̀. Bí o bá ti ń fi sí ojú ìṣe, ni ó rí wípé àrùn tó wà lára rẹ, àìsàn ọjọ́ pípẹ́ tó wà lára rẹ, yóò di ohun ìgbàgbé lórúkọ Jésù. Mi ò mọ̀ bóyá o ti ka ìtàn Bartimeo àfọ́jú. Nítorí wípé àwọn ènìyàn, wọ́n ti fi àìnírètí lu agogo kò ṣeé ṣe lórí Bartimeo àfọ́jú yìí. Ṣùgbọ́n Kristi, tí kò mọ ohun tí a ń pè ní kò ṣeé ṣe, ó wò ó sàn ní wàràǹṣesà. Mo sì gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú ọgán, bí a bá ti gbàdúrà ní àṣálẹ̀ yìí, ni gbogbo èyí tí Sàtánì tó kó sí ọ lára, tó kó sí ọ nínú, tó kó sí ọ lọ́pọlọ, lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń dárúkọ Jésù, ni wọ́n ó pòórá lórúkọ Jésù. Mo kà nípa ọkùnrin alárùn ẹ̀gbà kan tí ìjọ sídìí ìwọ náà ti kà nípa rẹ̀, tí èṣù tí ó ti sọ di ẹdun arinlẹ̀, tí kò sì lè ran ara rẹ̀ lọ́wọ́ fún 32 gbáko. Ó rí ìrànlọ́wọ́ gbà, ìrànlọ́wọ́ ńlá, ó sì rí ìwòsàn àwòṣe hà orí ìgbà lọ́dọ̀ Jésù Kristi, ẹni tí ń jí òkú dìde wẹ́rẹ́ bí ẹni tí ń jí ni lójú oorun. Jésù yìí kan náà, ó wà lónìí, agbára rẹ̀ kò sì yí padà. Obìnrin kan tí ó ní tí ẹ̀mí àìlera tó ti dè lókùn tó tẹ̀ba fún 18, ó di ẹni tí ó gba ìdáǹdè láàrin ìṣẹ́jọ́ àyá pẹ̀lú agbára Kristi tí kìí kùnà, tí kò sì lè kùnà láyé. Mo gbàgbọ́ wípé Kristi pẹ̀lú agbára ńlá rẹ̀, ó wà níhìn láṣálẹ̀ yìí, bí ó ti ṣe ti àwọn wọ̀nyí, yóò ṣe tirẹ pẹ̀lú lórúkọ Jésù. Gbogbo wa ni àtìká tí obìnrin onísun ẹ̀jẹ̀ tí ó jìyà tó sì ná ohun gbogbo tí ó nítán, tó ṣe wípé kàkà kí ewé àgbọn rẹ̀ kí ó dẹ̀ ńṣe ló ń lé sí i. Ẹni tí èṣù fojú rẹ̀ gbolẹ̀ nínú ìsun ẹ̀jẹ̀ fún 12 gbáko, ṣùgbọ́n nígbàtí ó ṣe alábàpàdé Jésù, ó gba ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwòtán wà fún gbogbo àrùn tí àwọn ènìyàn ń pè ní kò ṣeé ṣe. Ọkùnrin wèrè ara Gadara tí àwọn ẹ̀mí èṣù Lígíọ́nì tí wọ́n rorò, tí wọ́n fi inú rẹ̀ ṣe ibùgbé, ni àwọn ará ilé àti aládùúgbò rẹ̀ tí wọ́n ti tanù, tí wọ́n sọ wípé ọ̀ràn eléyìí kọjá ṣíṣeéṣe. Ṣùgbọ́n nígbàtí Jésù dé ibẹ̀, tí Kristi sọ ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ agbára, lọ́gán ni a tú ọkùnrin náà sílẹ̀.
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati pari lese kese lo dide to gba ise iyanu tire arun aso wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisin won so fun o wi pe o di gbo se a o so di ominira loruko jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun mose si na owo re si oju okun oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti olorun se nihin nigba ti o fi ara re han ti o je wara re wi pe o ni olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko jesu nihin yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti ano si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je we pe o gba gbogbo ogun farao lo to n telese ati gbogbo awon ti o n kojuja si awon mo israeli sibe sibe bi okun yi se jeto ti o si fe ti o si ni ijilile loju agbami re to kiki opa ti ana soju re ni igbagbo ni igboran si ase olowa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o ye o wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata le kan soso tito lati ba aini opolopo ade eyi ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko nilo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko nilo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko sese ninu igbese aye wa ki won ti o ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yanilẹ́nu ká. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà, tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́. Sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú, kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò. Ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ́ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gere lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá, nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí oore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ́ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí, tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Malaki orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní, nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà. Agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wípé, mo fẹ́, iwọ di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wi pe lale yi loju kana a mo arun re koro loju kana oju afoji yo riran lese kese bi a ba ti nke pe roko oluwa loju kana ete re si mo eyi ni oluwa yo se lasa le yi ni Matthew ori ogun lati nka ni sisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesus si dese duro o pe won o si we pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun pe olowa ki oju wa ki o la be ni Jesus saanu fun won Jesus yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Marko papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Marko ori keji Marko ori keji je ki ran o leti wo pe eni ti an ka ni pare nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo ni sisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo o ni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo n fe ki o yi o ni wi pe nigba ti Jesu ba bere si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re bee ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si we fun pe e fata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kan na eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan woyi han wa ki o le da loju wi pe lese kese bi a ba ti n gbadura loju kan na logan bi a ba ti n gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko Jesu ye ki a wo Luko ori ikejo Luko ori kejo lati ese iketa le logoji Luko ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu lara da lati odo enikan wa o wa leyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lese kese loju kan na logan ni isun eje re si ti gbe mo gbagbo we pe bi a tin kan kan woyi iwo na mo we pe olorun yo se fun o agbara olorun yo le awon aisan woyi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasa leye loruko jesu ninu luko ri ketala Luko ori ketala lati ese ikokanla Luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin be ni an kan nipa obinrin wi pe loju kan na lese kese logan ti agbara olorun ti o kolu igbese aye won be ni won gba imularada ati idande Luko ori ketala ese ikokanla si kiyesi obinrin kan wa nibe ti o ni emi ailera lati odun mejedilogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo si odo o si wi fun o pe obirin yi atu o sile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu o sile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu o sile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gba ta ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu o sile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di titon o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu joanu nisese lati nka o joanu ori karun Joanu ori karun ese ikejo ati ikesan anka nipa okunrin to je wipe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wipe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigbati Jesu debe ari ohun ti Olowa se ni ese ikejo Jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan ye ki o ye o wi pe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni John so fun wa wi pe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logan lese kese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori wipe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti Olowa nse ategun akaso sinu iwosan ti Olowa nse ninu Marko ori karun ni a ti n wo apẹẹrẹ obinrin onisun ẹjẹ ọdun mejila nitori wipe o ni awọn igbesẹ kan ti obinrin yi gbe ti o jẹ ki iwosan nlanla ki o jẹ tirẹ ninu Marko ori karun ẹsẹ ikarundinlọgbọn obinrin kan ti o ti ni isun ẹjẹ ni ọdun mejila ẹni ti oju re si ti ri ohun pupọ lodo awon onisegun bi o ba nso fun awi pe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro Jesu njo ti gboro Jesu mo ni njo ti gboro Jesu ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn ǹjẹ́ ó ti gbúrò ẹni tí ó ṣe é ṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà àwọn àìsàn àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mú kúrò láṣáálẹ̀ yìí ṣo ti gbúrò ẹ̀ mo ní ṣo ti gbúrò ẹ̀ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wípé nínú ọkàn rẹ̀ bí mo bá sáà lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá ara mi yóò dá ara rẹ̀ yóò dá mo ní ara rẹ̀ yóò dá ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ òun sì mọ̀ lára rẹ̀ pé amú òun ni amú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ó ní máa lọ lé àlàáfíà kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olúwa ń ṣe ohun méje ni mo fẹ́ kí ó yọ ìkíní ó gbọ́ nípa jésù ó gbọ́ nípa jésù nítorí àsọ wípé nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó gba ìròyìn tí ó gbọ́ ó gbà á gbọ́ ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ ohun tí ọlọ́run ṣe lálẹ́ àná bí o ti ń gbọ́ ìròyìn jésù láṣáálẹ̀ yìí mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ jésù a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ jésù ìkejì ó pinnu láti tọ jésù wá fún ìwòsàn rẹ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ ó pinnu ó ní láṣáálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀ ó tọ jésù wá kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun ìkẹta obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀ ó pinnu pé àkókò tó ó gbẹ́kẹ̀lé olúwa tí kìí jánikulẹ̀ ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí bí o bá gbàgbọ́ láìṣiyèméjì mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú àkókò àìsàn ó ti dópin ná ìkẹrin ó pinnu àkókò ìwòsàn rẹ ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò dá ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀ ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ ìkarùn-ún ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀ ó ní èṣù ó tó gẹ́ ẹ̀mí èṣù ó tó gẹ́ ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́ iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́ mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn gbogbo àrùn àrùnmọ́léegun gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo nǹkan tó ń jẹmí nínú ó tó gẹ́ ìwòsàn dé láṣáálẹ̀ yìí yóò sì dé lórúkọ jésù ìkẹfà ó fi ọwọ́ kan aṣọ jésù kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ jésù ni agbára olúwa ni ó fọwọ́ kàn án mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ bí o bá ti ń sọ fún ọlọ́run wípé mo dé àkókò tèmi tó bẹ́ẹ̀ ni ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ jésù ìkejì ni wípé o gba iṣẹ́ ìyanu o gba iṣẹ́ ìyanu èmi ò rí tèmi gbà lórúkọ jésù ó rí ìwòsàn fún àrùn kògbóògùn ìgbàgbọ́ ààyè tó dájú gba iṣẹ́ ìyanu ààyè tó sì dájú pẹ̀lú èyí ni jésù fi sọ fún wípé ọmọbìnrin

kò gbóògùn. Ìwòsàn wà fún gbogbo àrùn kò gbóògùn. Bí o bá jẹ́ képe Olúwa, bí o bá jẹ́ képe Olúwa, yóò mú ọ lára dá, yóò mú àrùn rẹ kúrò, yóò mú àìsàn rẹ kúrò. Ìbàjẹ́ ìfọ́jú tàbí ìyarọ tàbí ìdítí tàbí ọgbẹ́ inú tàbí ègún ìdílé tàbí ègún àjogúnbá ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń képe Olúwa, bí o bá ti ń gba Ọlọ́run gbọ́, bí o bá ti ń sọ wípé àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa kàn ọ́ lára, yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti gba iṣẹ́ ìyanu, àkókò tó láti rí ìwòsàn, àkókò tó kí a tuwọ́ sílẹ̀, àkókò tó fún afọ́jú láti ríran, àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn, àkókò tó fún àwọn tó ń sinwi láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn, àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwi láti gba gere kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó, àkókò tó, àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀, àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá, àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́, àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà, àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé, agbára Ọlọ́run wà nítòsí rẹ, bí o ti ń ké pè é ó ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé, agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ lára dá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́, sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́, sọ fún ohun tí ó pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

Ni orúkọ Jésù ni agbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè. Kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín ò yí padà. A gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣe fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn káìsàn tí ìbàjẹ́, orúkọ kórúkọ tí àbá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí ìwọ àìsàn bí a ti ń ṣe àmì bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ọ́ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókùn, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Elizabeth, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Sarah, a ń bẹ̀bẹ̀ fún wọn nísinsìnyí wípé ẹnìkọ̀ọ̀kan wọn, bí ìgbàgbọ́ wọn ti rí nísinsìnyí, bí a ti ń gbàgbọ́ pẹ̀lú wọn nísinsìnyí, a ń gbàdúrà wípé ìyàgàn ní ìgbésí ayé wọn yóò di oyin ìgbàgbé lórúkọ Jésù. Ẹ gba ọmọ tí yín lórúkọ Jésù. Níwòyí àmọ́dún, bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, bí ẹ ó bá pàdé níhìn-ín, ẹ ó gbé ọmọ tuntun tí yín wá lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n rọ lápá, wọ́n rọ lẹ́sẹ̀, tí ayé sọ fún wípé kò ní ṣeéṣe láti dìde rìn,
mo gbadura wo pe ki agbara latori ite agbara lati odo olorun ki agbara olorun ki o san si igbese aye won nisisiyi agbara bi ara ki o wa si igbese aye re iwo ti o yaro dide ki o ri loruko jesu iwo ti o je wi pe o le gbe apa o le gbe ese o wa loju kan nitori wipe esudi olokun aifojuri mo gbadura nisisin wipe gbogbo okun ti a fi di o ki agbara olorun ki emi olorun ki o ja won loruko jesu ninu agbara olorun dide ki o ri loruko jesu mo gbadura fun awon afoju mo mo wipe ko si on to sore fun lati se e ti se fun awon elomiran e si se fun awon wonyi pelu iwo ti o foju mo so fun wi pe gba imolarada gba iriran loruko jesu jesu ti ki kona jesu ti ileri re ki ye an gbadura nisisin wi pe ki o fi owo ton won le oju ki o fowo kan won le oju ohun gbogbo to ti di baje ninu oju won ki o tun se loruko jesu je ki won ki o laju ki won ki o si riran loruko jesu ohun ko ti ba wa ni ago ara awon eniyan won yi bi aisan bi arun bi ailera mo le won jade pelu agbara olorun lese kese logan ni seju aya nisisin loruko jesu iwo esu ati emi esu emi aisan mo gbadura nisisin wo pe ki e jade loruko jesu Olorun alagbara agbagbo wi pe nisisiyi iba se ninu gbogbo kini ikeji iketa ikerin ikarun ikefa ikeje ati awon ti o wa ni ikejo ikesan ikewa ati awon ti o wa lode ki agbara olorun agbara ewosan agbara ti mu ki ko sese ki o di sese ki o te won lowo ki o fi ara kan won nisisin loruko jesu bi ati laju ki a ma laju si ise iyanu olorun bi ati laju wa nisisin ki a ma laju si idande loruko jesu ki alaafia ki imularada ki isodotun ki o je ti enikankan loruko jesu mo gbagbo wipe ti se mo gbagbo wipe ti fowo kan won wipe ise iyanu o je ti enikankan wa nitori agbadura ni loruko jesu kristo oluwa wa o je temi mo ni o je temi o je temi ma yara re wo nitori wipe ise iyanu te de odo re wo ago ara re ki ohun ti o wa nibe tele tele nitori wipe agbara olorun o ti kolu o mo si ri wipe awon arun awon aisan awon egun awon arun ojo pipe won ti kuro ni ago ara re bi o ba si tin se awari ohun ti olorun ti se ki o ma ki hallelujah ki o ma yin olorun logo ki a le yin olorun logo pelu re nitori wipe ise iyanu ti de mo ni ise iyanu ti de ori ti e gba loruko jesu

0: Ìwé wòlíì Àìsáyà.
1: Orí ìkẹrìnlélọ́gbọ̀n.
0: Súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Nítorí ìbínú Olúwa ń bẹ lára gbogbo orílẹ̀-èdè àti ìrúnú rẹ̀ lórí gbogbo ogun wọn. Ó ti pa wọ́n run pátápátá, ó ti fi wọ́n fún pípa. Àwọn tí a pa nínú wọn ni a ó sì jù sóde, òórùn wọn yóò ti inú òkú wọn jáde. Àwọn òkè ńlá yóò sì yọ́ nípa ẹ̀jẹ̀ wọn. Gbogbo àwọn ogun ọ̀run ni yóò di yíyọ́. A ó sì ká àwọn ọ̀run jọ bíi tákàdá. Gbogbo ogun wọn yóò sì ṣubú lulẹ̀ bí ewé ti bọ́ kúrò lára àjàrà àti bí bíbọ́ èso lára igi ọ̀pọ̀tọ́.
1: Nítorí tí ara ẹ̀dá mi lé ọ̀run.
0: Kíyèsí yóò sọ̀kalẹ̀ wá sórí Idumea àti sórí àwọn ènìyàn ẹ̀gún mi fún ìdájọ́. Ìdá Olúwa kún fún ẹ̀jẹ̀, a mú un sanra fún ọ̀rá àti fún ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti ewúrẹ́. Fún ọ̀rá
1: èrè àgbò.
0: Nítorí tí Olúwa ní ìrúbọ kan ní Bosra àti ìpakúpa ńlá kan ní ilẹ̀ Idumea, àti àwọn àgbáǹrere yóò bá wọn sọ̀kalẹ̀ wá, àti àwọn ẹgboro màlúù pẹ̀lú àwọn akọ màlúù. Ilẹ̀ wọn ni a ó fi ẹ̀jẹ̀ rin, a ó sì fi ọ̀rá sọ ikuru wọn di ọlọ́ràá. Nítorí ọjọ́ ẹ̀sán Olúwa ni, àti ọdún ìsanpadà nítorí ọ̀ràn Sioni. Odò rẹ̀ ni a ó sì sọ di ọ̀dà, àti ekuru rẹ̀ di imí oòrùn. Ilẹ̀ rẹ̀ yóò sì di ọ̀dà
1: tí ń jóná.
0: A kì ó pa á ní òru tàbí ní ọ̀sán. Ẹ̀fin rẹ̀ yóò gòkè láíláí, yóò da horo láti ìran dé ìran. Kò sí ẹnìkan tí yóò là á kọjá láí àti láíláí. Ṣùgbọ́n ẹyẹ òfú àti àkàlà ni yóò ní, àti òwìwí àti ìwò ni yóò máa gbé inú rẹ̀. Òun ó sì na okùn ìparun sórí rẹ̀ àti òkúta òfo. Ní ti àwọn ìjòyè rẹ̀, ẹnìkan kì yóò sí níbẹ̀ tí wọn ó pè wá sí ìjọba. Gbogbo àwọn olórí rẹ̀ yóò sì di asán. Ẹ̀gún yóò sì hù jáde nínú ààfin rẹ̀ wọn ni. Ẹ̀gún ọ̀gàn nínú ìlú olódi rẹ̀ yóò jẹ ibùgbé àwọn dragoni àti àgbàlá fún àwọn òwìwí. Àwọn ẹran ijù àti àwọn ọ̀wá wa ni yóò pàdé, àti sátírì kan yóò máa kọ sí ìkejì rẹ̀. Ìwin yóò máa gbé ibẹ̀ pẹ̀lú, yóò sì rí ibi ìsinmi fún ara rẹ̀. Òwìwí yóò tẹ ìtẹ́ rẹ̀ síbẹ̀, yóò yé, yóò sì pa, yóò sì kójọ lábẹ́ òjìji rẹ̀. Àwọn gúnugún yóò péjọ síbẹ̀ pẹ̀lú, olúkúlùkù pẹ̀lú ẹnìkejì rẹ̀. Ẹ wá nínú ìwé Olúwa, ẹ sì kà á. Ọ̀kan nínú wọ̀nyí kì yóò yẹ, kò sí ọ̀kan tí yóò fẹ́ ìkejì rẹ̀ kù. Nítorí ẹnu mi, òun ni ó ti pàṣẹ, ẹ̀mí rẹ̀ ni ó ti kó wọn jọ. Òun ti di ìbò fún wọn, ọwọ́ rẹ̀ sì ń fi títa okùn pin fún wọn. Wọ́n ó jogún rẹ̀ láíláí, láti ìran dé ìran ni wọ́n máa gbé inú rẹ̀.
2: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé wòlíì Àìsáyà. Orí 15. Aginjù àti ilẹ̀ gbígbẹ yóò yọ̀ fún wọn. Ijù yóò yọ̀, yóò sì taná bíi lílì. Ní títaná yóò taná, yóò sì yọ̀ àní pẹ̀lú ayọ̀ àti orin. Ògo Lebanoni ni a ó fi fún un. Ẹwà Kámẹ́lì òun Ṣáróni. Wọ́n ó rí ògo Olúwa àti ẹwà Ọlọ́run wa. Ẹ mú ọwọ́ àìlera le, ẹ sì mú eékún àìlera lókun. Ẹ sọ fún àwọn aláìláyà pé ẹ tújú ká, ẹ má bẹ̀rù. Wò ó, Ọlọ́run yín ó wá tí ohun ti ẹ̀ san. Ọlọ́run tí ohun ti ìgbẹ̀ san. Òun ó wá yóò sì gbà yín. Nígbà náà ni ojú àwọn afọ́jú yóò là, etí àwọn adití yóò sì ṣe. Nígbà náà ni àwọn arọ yóò fò bí àgbọ̀nrín, àti ahọ́n odi yóò kọrin. Nítorí omi yóò tú jáde lé aginjù, àti ìṣàn omi ní ijù. Ilẹ̀ yíyan yóò sì di àbàtà, àti ilẹ̀ òǹgbẹ yóò di ìsun omi. Ní ibùgbé àwọn dragoni, níbi tí olúkúlùkù dùbúlẹ̀, ni ó jẹ́ ọgbà fún esú ohun iyè. Òpópó kan yóò sì wà níbẹ̀, àti ọ̀nà kan. A ó sì máa pè é ní ọ̀nà ìwà mímọ́. Aláìmọ́ kì yóò kọjá níbẹ̀, nítorí òun ó wà pẹ̀lú wọn. Àwọn èrò ọ̀nà náà, bí wọ́n tilẹ̀ jẹ́ òpè, wọn kì yóò ṣí. Kìnìún kì yóò sí níbẹ̀, bẹ́ẹ̀ ni ẹranko búburú kì yóò gùn. A kì yóò rí níbẹ̀, ṣùgbọ́n àwọn tí a rà padà ni yóò máa rìn níbẹ̀. Àwọn ẹni ìràpadà Olúwa yóò padà. Wọ́n wá sí Sioni ti àwọn tí orin. Ayọ̀ àìnípẹ̀kun yóò sì wà lé orí wọn. Wọ́n rí ayọ̀ àti inú dídùn gbà. Ìkáàánú òun ìmí ẹ̀dùn yóò sì fò lọ.
3: Kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì, tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, ti o so wipe ele jade wipe tani o pe o wa o gbo wipe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o n gbe bibeli iwe olorun to ni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wipe Jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni temple awon ti won so wipe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wipe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi ni di re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin olorun ni awon deeper won gbe tuntun de o won ni ki aka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e eto fi senu eto fi sidi eto fi sorun eto fi sapo iwo na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bolorun wo ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iroyin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to feran omode to ti e feran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ekeji la wipe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wipe awon ni won koko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to we lori bata e gbese iro e gbese boba e gbese wa nsin olorun pelu gbese lorun aso keresimesi a nse ijade Jesu Kristi ta bi Jesu onirele a nse ijade iranti bibi eni to ni irele a nse iranti onirele pelu igberaga won la nse kore igberaga igbese won la nse basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han a si n so wipe a je onigbagbo onigba to wa lati fi ara han niwaju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eita agba lowo eni eleni loju titi eita ri he to e ka da pada foni nkan olowo nso kun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won enikan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to n fi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa si ile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa si ile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa aferan olorun awa asan da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi ansin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin turari o ka bibeli bibi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won turari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wi pe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wi pe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wi pe nigba ti awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gba ta gbadura titi tolorun o gbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti iku tan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe o nko adura pe ohun ogbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan nito tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n kù. Bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí. Èyí tí ìbá fi ronú pòwàdà, kò ronú pòwàdà. Ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́. Ó kú sínú ẹ̀ṣẹ̀. Ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba. Ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí o bá fi ohunkóhun kún ìgbàgbọ́, àbá ètò ní lọ́wọ́, àbá jẹ́. A kì í fi ohunkóhun kún ìhìnrere. Ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣé mo sọ fún ọ? Èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò mọ̀ níbẹ̀. Ní Aesaya, orí 69. Aesaya, orí 69. Láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyè sí ọwọ́ Olúwa kò kúrò láti gbani. Bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedédé yín ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín. Àti ẹ̀ṣẹ̀ yín lé ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀. Ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedédé. Ètè yín sọ èké. Ahọ́n yín sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. Wọ́n sọ èké. Wọ́n lóyún ìkà. Wọ́n ń bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà. Okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó. Bó bá raṣọ kò ní bò ó. Bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò, mọ́tò yóò nílé débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà. Iṣẹ́ ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ fún wa. Èrò ibi ni. Ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí ó lè rí i. Láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà. Nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúùkù 12:18. bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wi pe ni ojo ekeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o sin fe so fun olorun wi pe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni luku ori ikeji din logun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o nse awawi o nbo ese re mole oni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi gba awe esin awon elomiran kuju eyi lo emi gba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerin la mo wi fun yin okunrin yi okunrin keji eyi to je agbowo ode sokale lo si ile re ni dalare ju ekeji lo ekeji yi ni farisi mo totan mo ti josin tan ilesin la bimi si baba mi alufani awala mu ehirere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e sise yun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese keji la wi pe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbo nu kuro ni igbese aye wa bi o ko ba ni idani loju wi pe eje Jesu Kristi ti we o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wi pe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wipe Eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wi pe bibo ese mole koni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wi pe anu ati ore ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun dini ogota ese ikefa ati ese ikeje wipe ewa oluwa nigbati ele ri epe nigbati o wa nitosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye kosi o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wi pe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e awon to so leyin e pe eyan buburu ni o eru ba won tori won le so ku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri wi pe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri pe o po lowo e nitori be won o je so doju e sugbon Olorun lati enu woli re o so kan loju lo woro yi pe eyan buburu ni o eni ti a o ti we ninu eje Jesu Christi o je eniyan buburu wa so wi pe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si Oluwa je ki o yi pada si Oluwa ohun o si saanu fun ati si Olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe Olorun loni mo gbagbo wi pe yo dariji o owo to je alaimo Olorun a fo ninu eje Jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ni ileri wi pe Oluwa wi pe ese ikeji din ni ogun wa nisinsin yi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari won o dabi irun agutan bi Olorun ba na owo ipe jade wi pe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wi pe sugbon ohun ti se ipese sile fun iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori re pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wi pe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada. Iyi pada ti o de ba wa ni won so fun ani ori Dafidi ori kedogun. Bi iru yi pada ba ti de ba o be o je pe o ti di olori re. O je pe o ti mura irin ajo lo si ilu orun rere. Anfani wa fun o loni lati kepe Olorun lati so fun Olorun wi pe mo fe lati jewo ese mi kin se ko sile jo eyi koja pe ati jo man pe jo nbi ni lati ojojo Monday ko si pade ton se nbi lati gba ton ti bere tun se yin mi omo mi papa o nwo si bi omo mi wa ninu egbe akorin yin ko si ohun ton fe se nibi ti mi o mo nipa e iyen ko la nso gba to mo nipa gbogbo e iro enu e iwa to wa ni gbese aye e ikorira ota to yan pelu enikan adie da mi logun nu ma fo leyin iwa igbesan to wa ngbese aye e nko iyen la nso nipa e pe bi o ba to Olorun wa bi o ba fe tan ara re je bo ba fe popo to se fe padanu lojo ekeyin gba to ba gbo oro Olorun wa se ti e sile wa si so fun Olorun we pe mi o fe padanu o abare ni to fe padanu pe mi o fe popo lojo ekeyin ohun ti ki je keyan popo lojo ekeyin ki se kaadi ta fi se baptism fun wa ite bomi bo je enikan la ni inajo awa papa eti ki je keyan popo ni pe akunle aso fo Olorun tedun pelu okan to to wi pe ajewo ese wa se ko sile baba tin jewo ta nko ese sile ta si ngba Olorun gbo wi pe o ran Jesu lati ko ese wa lo be ni emi Olorun lo wa nje ri pelu emi wa wi pe adi omo Olorun iwa wa yi pada ba ti ni ota tele ba ti yin ota tele ni ti a kiki ife a wonu okan wa lo ife Jesu ife Olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele a ma wa kakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo Olorun lati di omo Olorun yi a jewo ese wa ko sile a si gba Jesu ni olugbala wa nitori o so wi pe awon ti o gba Jesu eyi wa ni Johanu ori kini ese kejila wi pe sugbon iye awon ti o gba Jesu awon le o fi agbara fun agbara yi ni iwe eri ti a ni wi pe a ni igbala awon ni o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo awon ti a bi ise nipa ti eje tabi nipa ti ife ara tabi be ni ki ise nipa ife ti eniyan bi ko se nipa ife ti Olorun nigba ti a ba gba Jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki Olorun ki o fi eje Jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun a de ba igbesi aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon loti lansun tele a o tun ya be mo bo je ise tete ni ise wa a o tun ta tete mo bo si je wi pe ojojumo la lo ma nwo sinima ere awon elese awon ko ni bi kan lo leyin ti a ba ni igbala a o tun tebe mo o di ki a ma ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli o di ki a ma wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti o di ki a ma so pe jo ori ibi tan pe ba mi ko sile O di ki oro Olorun ki o di adun le enu re. O di ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo t'Olorun. E ko ona ise sile e wa Jesu e si ni igbala. O di pe ki o ma so eri re fun awon aledugbo fun awon ni bi ise ti won ma so pe ah ah nigba wo ni lagbaja di oni waasu iwo ko lo nse emi Olorun to wa ninu okan e ni ki gbeje bi o ba ti di eni igbala ni emi Olorun yen ni a ma so fun e pe so Olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan woyi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin Dafidi lati ese ikeji eni ti o rin dede o di ki iru eniyan be ki o ma rin dede o di ki o ma sise ododo o di wipe ki o ma so otito inu re o di pe ko ma le kuro mo boje omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o si nle o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti ni igbala mama wa nle ama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo feran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti nigbala a ma so otito inu re eni ti ko fi ahan re soro eni leyin nje o gbo pe lagbaja o tun ti se bayi mi o fe gbo o ti Jesu ni mo fe gbo eni to nigbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egan si eni keji re le oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugbon a ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si ibi ara re ki no pe be eni to kunle to so wipe Olorun pe titi ma fi oju mi ri Jesu oro edibaje oni tenu mi jade titi ma fi oju mi ri Jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri Jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibese sugbon se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wipe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o jeje gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ran ti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun nje wo yo gba were mesin be ni oni paul paul ori e baje e ko akoju ba lori je bon se nso fa to ajogun gbala niyan won so fun jesus won duro ni ta won ni kan ba wa mu ase o de ti di ta seju bon se nso fa won to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wi pe rara o mi o tun je ba won lowo ni iru nkan ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton a ko ajo ton ma ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e onigbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehn ise temi nse ni pe ki ma ya won lowo a ko gbowo jo agba 100 lowo lagbaja 100 lowo lagbaja igba lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilolo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan onigbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso olo ma ma ko account kaakiri ise ko yen a ki ba onigbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe ka ta le kegbe pe jesu wi pe saanu fun mi emi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la ma jo dejoba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe ko le ma tanra e je o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun wa dariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe olorun awon oso ni o je ki temi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e olorun baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fun Olorun pe Olorun mo jebi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise lori omo aka kuro patapata a fi eje Jesu Kristi we o tori pe Johannu so fun wa pe wo odo agutan Olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan pelu ikanu ko gbogbo awon kan won yi sile anu Olorun daju lori re

ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán. Ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni. Fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn kan asán wọ̀nyí,

Share what a more. Share what he tied Jalai Shesile. Ṣé irọ́ àti èké ti kúrò ní ẹnu rẹ? Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó? Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe jẹ́ aláfara. Kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ.

0: Shalanu kwa lugha ya Yesu Kristi. Abi o je ki Olorun ki o ti o jade ko ninu ipejo pa awon eniyan mimo kepe yo shanu fun o yo dariji o yo mo awon ese re kuro. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ kúkẹ́ láàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú. Wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, ipò ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́. Kò yẹ ṣèké, ó ti níbi ọba jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ́. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti di ọmú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí. Iwo ti o fun wa ni oro re. Oro ti o ma n tun igbesi aye omo eniyan se. Oro ti o ma n yi igbesi aye wa pada. Oro ti o ma mu ohun ti o ti baje bo si ipo. O ti fun wa ni oro re. O so wipe ibikibi ninu okan rere ti a ba gbin oro yi si yo se so. A si dupe wipe okan ti a fi gba oro re ni osan yi ki se okan idi baje. Ki se okan ti o n dagula. Ki se okan ti o n se efe. Ki si se okan ti ko gbagbo. Ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà. Dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò. Títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́ tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́. Yẹ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀ tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù pẹ̀lú ayé pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé. Abẹ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀numọ́ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jílẹ̀, bí wọ́n ti dídò tó wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi. Wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lè ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, ìwọ tí ò ṣèkérí, ìwọ tó jẹ́ pé bí o bá pa, kò sẹ́ni tó lè sọ dé ààyè. Ìwọ tí agbára rẹ kò lópin. Abẹ wípé agbára rẹ fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé àwọn tí ó ti ronúpọ̀ àdà tí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó lè gbérímọ́ ní orúkọ Jésù. Ṣe iṣẹ́ ìgbàlà rẹ ní ọkàn wọn. Jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó di ìríra fún wọn. Jẹ́ kí ìwà mímọ́ kí ó jọba nínú ọkàn wọn. Abẹ wípé gẹ́gẹ́ bí wọ́n ti gbàgbọ́ wípé wọ́n ti jẹ́ òpó sì ti dáríjì. Jẹ́ kí orí fún ẹnì kọ̀ọ̀kan àti olúkúlùkù tí ó ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ bí ìgbàgbọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ní orúkọ Jésù. Ǹjẹ́ bí a sì ti ń lọ, jẹ́ kí ẹ wà rẹ kí ó hàn lára wa. Ògo rẹ jẹ́ kí ó hàn lára wa. Ẹwà ìwà mímọ́ rẹ jẹ́ kí ó hàn lára wa. Nínú ọ̀rọ̀ wa, nínú ìrìn wa, nínú ìṣe wa, nínú gbogbo ibi tí a ó máa lọ, jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ pé ní tòótọ́ ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá. Ọ̀rọ̀ Jésù ti sọ wá dọ̀tun. Agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni, jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa wípé àti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ wípé ìhìnrere tòótọ́ níbikíbi tí a bá lọ jẹ́ kí ó wà ní ẹnu wa. ni ojojumo je ke ma kede hirere ke asi ma so fun awon elomiran ti o nbo leyin wi pe ona igbalawa bi abasi ti so fun won ti asi n gbadura pelu won ki an ton won sona a nbe wi pe emi kan na ti o sise ninu okan wa agbara eje kan na ti o se yi pada ni gbesi aye wa oro kan na ti o bu yi pada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe epo ti bo nje ibukun ti a tin padanu re lati eyin wa nitori aemo kan wa nitori aegbo ti re nitori aeju ese sile tele tele gbogbo awon ibukun bi ilera bi iwosan anu re to ti jina si wa tele tele nisisiyi bata ti ba jesu do re ti a ti ko ese sile ti a ti di omo ero ijoba run a nbe wi pe gbogbo ibukun ti o ti fa seyin kuro lodo wa tele tele ye ki won ki o je ti wa ni oruko jesu gbogbo alakala orukorun ise asekara lai ri ere ni die owo ti a ngba si ajade apo ona to le wa ile to na wa abi o wi pe gbogbo e patapata le won kuro leyin wa ni oruko jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko jesu kristo oluwa wa
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Eje ki agbadura. Baba wa tin be le orun. A dupe lowo yin loni. Wo pe o tun win ninu anu yin. Lati mu wa wa si yin. Lati gbo oro yin. Lati di alagbara tabi akoni ninu igbagbo. Ke a ba le mo bi a ti gbadura ke a ba le mo ise ti igbagbo nse ninu aye enikokan adupe wi pe gege bi e tin ba wa soro lojojumo be ni nfa wa sumo odo ara yin si ki igbagbo wa ki o ba le ki o lagbara ki o si gbona ninu olorun a nbebe wi pe bi a ti wa loni ohun ti e nfe ba wa so ohun ti e nfe ki o ye wa ohun ti en fe ki a se asaro le lori e je ki o ye wa loruko jesu bi e tin ba wa soro a nbebe wi pe ki eyin fun ara yin olorun emi ki o ko nkan won yi si wa le okan aya ti o fi je wi pe a o le se aseyori ni igbese aye igbagbo wa ati wi pe adura wa yo je itewogba ohun ti a si n bere gege bi oro yin e o se won fun wa e la wa loye e se wa loju e je ki a le di akoni ninu igbagbo alagbara ninu olorun adupe pe ti gbo loruko jesu kristo oluwa wa loni adupe lowo olorun wi pe o tun fun ani anfani miran lati wa siwaju re lati gbo oro re ki a ba le se ife olorun ke a ba le wa ni ibi ti o nfe ke a wa ni ti igbagbo ati ni irin ajo wa lati ihin yi lo si ilu orun rere loni mo fe soro lori ohun kan ti o se pataki ninu oro olorun mo soro lori isegun onigbagbo ti o ga julo isegun onigbagbo ti o ga julo bi o ba wo akori oro yi finifini o ri wi pe a n soro nipa isegun ni ipele ipele e je wi pe a le ni isegun lona kan tabi lona miran sugbon loni a fe wo isegun nipa igbagbo e ti o ga julo nipa gbogbo isegun ti a le ni ninu heberu ori kokanla ni a ti so fun wa popo nipa igbagbo Heberu ori kokanla an so nipa igbagbo ki a to be si ni se alaye ni kikun won ka awon ese kan fun wa ki o ba le ye wa ohun ti an so lati ese ikini nje igbagbo ni edani loju ohun ti an reti ejeri ohun ti a ko ri nitori ninu re ni awon alagba ti ni eri rere nipa igbagbo le a mo pe ati da aye nipa oro olorun nitori ke se ohun ti o han le a fi da ohun ti a ri ese ikeje nipa igbagbo ni noa nigba ti olorun kilo ohun ti ko ti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ise ti ise nipa igbagbo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yi o gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re ese kokanla nipa igbagbo ni Sara ti kara re pelu fini agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto ese iketa dini ogun nipa igbagbo ni Abrahamu nigba ti a dan wo fi Isaac robo eni ti o si ti fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso robo ese ogun nipa igbagbo ni Isaac sure fun Jacobo ati Esau ni ti ohun ti nbo bi o ba ka lo siwaju o ri wipe titi di opin iwe yi tabi titi di opin ori ti anka yi ni o ti nso fun wa nipa igbagbo ki a wo ori ti o tele ori kejila ese ikini nitori na bi a ti fi awo sama ti o kun to bayi fun awon eleri yi waka eje ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o rorun lati dimo wa ki a si ma sure ki a si ma fi suru sure eje ti a gbe ka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa je ki a duro nibe bi aba ti n ba eko yi lo o mo idi ti mo fi ka awon ese ti mo ka ti mo se koja si ori kejila lati ka ese ikini ati ese ikeji fun o je ki a koko wo eyi we pe lai si igbagbo ko si eni ti o le wo olorun e je wi pe igbagbo se pataki pupo wo ese ikefa ori kokanla ki a wo bi igbagbo se pataki to sugbon le si igbagbo ko se lati wu nitori eni ti o ba n to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe ohun ni olusesan fun awon ti o fi ara bale wa nihi ni a je ki o da wa loju bi o se pataki to lati ni igbagbo o ni lai si igbagbo ko sese lati wu bi o ba ronu daradara si awa ti a wa sinu ijo e ba se ijo nihi tabi ijo olorun nibomiran o ri wipe opolopo ti o wa si inu ijo won ma wa si inu ijo pelu ero popo ninu okan won elomiran nigba ti won ba de inu ijo won so fun a wipe nibi ti awon ti nbo awon ni iya egbe tabi awon ni balogun tabi awon ni baba esale tabi awon ni agbopa alufa tabi awon ni won ma lago ninu ilesin tabi awon ni ateduro tabi o sese ki won ki o so wipe awon ni baba asale ti o je wipe bi ijoba fe se ipinu lai ri awon ko le se ipinu nitori be awon fe lati koja si dipa bi awon si tin fe lati koja si dipa nihi kini aye tabi ipo ti awon ye o wa bi awon ba koja wa si hin ohun ti won ro ni wi pe ipo ti ani ninu ijo o ni o se pataki o ni ko se ma ni ti enikokan wa ti ani lati ma du sugbon nihi ni an so fun a wi pe ipo kipo ti a ba ni bi a ko ba ni igbagbo ko se se lati wo olorun wi pe bi a ti le je olori egbe ninu ijo bi a ti le je akikanju ninu ijo bi a ti le je opontagi tabi a je enikan ti won ma duro de bon ba fe mu ipinu ninu ijo bi a ko ba ni igbagbo a ko le wo olorun wo le kan si sugbon le a si igbagbo ko se se lati wu awon elomiran bi won ba wa sinu ijo oni ohun ti won fi man sogo wi pe igbagbo ye mi nitori lati igba ti mo ti de inu ijo ise o n gberu ni lowo mi ki se be nikan owo onkun owo lowo mi ki se be nikan lati nigba ti mo ti de inu ijo ile keji ni mo n ko nisinsin yi elomiran a so fun a wi pe nigba ti ohun ti de inu ijo ni ohun ti ri wi pe awon ore ati awon ojulumo won po si o ni awon onibara ti won po ju be lo e je ohun ti won ma nsogo ti won ma yo ninu re sugbon a nso fun a wi pe lai si igbagbo ko se se lati wu nitori be o ye ki a mo wi pe enikokan wa bi ati wa sinu ijo ohun ti o se pataki ni waju olorun ohun ti olorun wo ni igbesi aye wa ni wi pe ki a ni igbagbo bi a ba nso nipa igbagbo awon elomiran won ma ni ohun ti won pe ni igbagbo sugbon ki se igbagbo ti a nso nipa re won ma nso wi pe awon gba ara won gbo wi pe bi awon ba dawo le nkan bi awon o ba ri iyori si nkan na awon o je pada awon ni ipinu awon ni igbagbo ninu agbara ti won ninu ohun ti won le se won ma nsogo wi pe awon ni igbagbo ninu ara won ifokantan ninu ara won won gbekele ara won e ki se igbagbo ti a nso nipa re bi o ba wo ihin o nso o ni nitori eni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe o nso nipa igbagbo ninu olorun awon elomiran igbagbo ti won ni wi pe awon ni igbagbo ninu alufa wi pe awon mo wi pe alufa wa e pe ko se se o si ni waju e alufa wa o je eni to le gbadura won ti won le bo so le kan be si ni ja tori be won bi eni keni ba soro ti ko dara nipa alufa won le tugele won le tu oja won le sipila kan be si ni ja kan so pe igbagbo ti mo ni ninu alufa mi o fe ki eni keni ki o fowo kan e ki se igbagbo ti nja igbagbo ti nodi igbagbo tin da nkan ru ki se igbagbo iru be la nso a nso igbagbo nipa ninu olorun o so wi pe ni ese kefa sugbon lai si igbagbo ko se se lati wu nitori enikeni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o ba farabale wa awon elomiran won ma ni igbagbo ninu okan ara won bi won ba fe lo si irin ajo o se se ki won ti ni ipinu pelu enikan pe ni ola ni agogo mesan a o lo si irin ajo sugbon bi eni ti n wole boya o se se gba ti won fe jade won fe se osiko won ni ami niyan mo si gbagbo pe ti n ba ti fe se osiko beyin o pari niyan nkan ti ma ba pade loju ona ki se nkan ti o dara a si so fun eni keji we pe mo gba ara mi gbo mo mọ pe bo ja lani mo lani bo je se ni mo fi kan ni bo je nkan kan ni mo ngboro ninu ara mi ni mo mọ we pe mo mọ bi nkan se ma nri ki se ru igbagbo be ni a nso nipa re a nso nipa igbagbo ninu olorun wi pe lai si igbagbo ko se se lati wu olorun nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe laaye wi pe o je alagbara wi pe o je olorun ti ki seke o je olorun ti wi be ti se be e ni igbagbo ti a nso nipa re ati wi pe ohun ni olusesan fun awon ti o ba farabale wa
3: se okiyesi nihi o so nipa wipe ke a farabale lati wa olorun wipe ke a ma se je eni tin kanju awon elomiran won ki mu suru won ki le farabale wa olorun won ape ki won ki o to de ilesin be aba si tin pari isin awon eni ti o kokko jade won ki farabale lati gbadura won ki farabale lati gbo eko won ki farabale lati ni igbagbo ninu olorun won ki farabale lati duro de imuse ileri olorun oni ohun je olusesan fun awon ti o farabale wa nitori be o ye ki a le ni suru ni waju olorun o ye ki a le fi akoko sile lati sin olorun ki a de si ilesin ni akoko ti o ye ki a si ri wipe agbadura a farabale elomiran ninu ile ki farabale o sese ki o ma ka bibeli bi o tin gbo ti enikan kan lekun ko mo boya oni won bere tabi elomiran ni won bere o ti dide ki farabale lori adura elomiran adura ti re ni we pe o gbomi lena o fe teba tabi o gbobe lena o fe jeun oni ko nsare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko farabale wa olorun sugbon awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wipe won to olorun wa won gbagbo wipe olorun be won gbagbo wipe olorun je olusesan fun awon ti o farabale lati wa olorun mo tin so nipa bi o sese pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko sese lati wo olorun je kin tun so fun kini an pe ni igbagbo wo ese ikini nje igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri ese kan yi ti aposteli so fun wa oni aposteli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigba ti olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri we pe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o ti le je we pe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wipe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wipe bi o ti le je wipe a ko ti ri ikun omi ri o daju wipe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun ani pati abrahamu nigba ti olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o lo yi ko ti igbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri paul tun se alaye siwaju si ni ese kokanla o ni nipa igbagbo ni sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se leri si olooto ranti wi pe ni igbesi aye sara ko ti ri enikan sosho ti o je omo adorun odun ti o ri wipe oloyun o si bimo ko ti ri enikan sosho ti o ri wipe igba obirin ti koja lara re ti o je wipe ko sese ni ti eni eleran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti a nreti bi o ti le je wipe sara ko ti ri iru enikeni be ri ti o ti di ogbo sugbon ti o loyun sibe sibe nitori wipe olorun ki seke nitori pe o ka olorun ti o se ileri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni a so fun wa ni ti Abraham ninu ese keta dilogun nipa igbagbo ni Abraham nigba ti a dan wo fi Isaac rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu Isaac li a o ti pe iru omo re o si pari re si pe Olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere se ori ohun ti a so nipa igbagbo wi pe bi o ti le je pe Abraham ko ti ri eni keni ri ti o jidide lati inu oku o se se ki o ti ka nipa Abeli ti o ku ti o si je pe ko jidide lati inu oku o se se ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jidide lati inu oku se o mo wi pe o wa se aye yi ki Jesu ki o to wa ki a to ma so nipa wi pe Jesu Christ jidide lati inu oku ki a to ma so wi pe Elijah tabi Elisha o gbadura fun enikan awon wonyi si jidide kuro ninu oku ki iru igba be ki o to de ni Abraham ni o ti gbagbo wi pe wese kokan dini ogun yi o si pari re si pe Olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere eni an so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa ohun ti a n pe ni igbagbo wi pe nigba ti Olorun ba se ileri fun wa bi o ti le je wi pe a ko ti ri imuse ileri yi bi o ti le je wi pe a o mo ona tabi ohun ti Olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wi pe Olorun ki kuna Olorun ki baati Olorun ki se eni ti seleri ti ki o le muse igbagbo wa ni pe Olorun je alagbara Olorun je olooto Olorun je onife Olorun je ologbon ati wi pe ko si ohun kon ti o wa labe orun ti Olorun ko le yi pada ko si ohun kon ti o wa labe orun ti Olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wi pe igbagbo ni idaniloju ohun ti a n reti ati ijeri si ohun ti a ko ri wo Romu ori kerin ki o le yi oju be lo Romu ori kerin lati ese ikerin dilogun nitori na le o fi se ti ipa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da gbogbo omo iru omo loju ki se awon ti pa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo Abraham pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o n gbagbo Olorun ti kara re ti o so oku di aye ti o si pe ohun oni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe Olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idaniloju ohun ti a reti ijeri ohun ti a ko ri pipe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yo ri eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun nipa ti Abraham ni a so wi pe o to eni 100 odun nigbati Sara ti o nje bi eni 100 odun ati kiku inu Sara ko fi aigbagbo si emeji ileri Olorun sugbon o le ni igbagbo o n fi ogo fun Olorun nigbati o sa ti mo
2: daju daju pe ohun ti ohun ba se ileri ohun ba ti leri o si le se yin ni an so nipa ti igbagbo nipa be ni a firi wo pe igbagbo awon ti ma jemu lai lai won se opolopo ise iyanu awon ti won ni aisan amu won larada awon ti o dabi eni wo pe odi jericho wa ni iwaju won a wo odi jericho lule awon ti okun pupa ti o wa ni waju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni e ni a fi je ki o je bi apere fun wa wi pe awa paapa o ye ki a ni igbagbo ninu olorun bi o ba pada si heberu ori kokanla heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se je ki a wo ti noah ni ese ikeje nipa igbagbo ni noah nigba ti olorun kilo ohun ti ko iti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo nihin ni an so fun wa ni ti noah ye ki o ye owe pe nigba ti a kilo fun noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba olorun gbo o beru olorun o kan oko oko ti o kan yo kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu noah rara kilo ti o ga julo asopon ni ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigba ti a ka awon opolopo eniyan si elese nigba ti awon opolopo eniyan wonyi ti won ko le ri oju olorun ti won ko le ba olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won nipa igbagbo ni noah ni o fi di olododo o meji ni an so nipa re noah o kan oko fun igbala ile re noah di olododo nipa igbagbo e wo lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irin ise tabi a ni awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o gaju rara wi pe a di olododo nipa igbagbo eyi ni ohun ti o gaju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di akikanju ninu olorun eni ti n ba ese jagun eni ti n ba aye jagun eni ti n ba iran ara jagun eni ti n ba esu jagun eni ti bori ese eni ti bori esu eni ti bori awon iran ara eni ti bori idanwo ti o n wa lati odo esu igbagbo yi ni o gaju igbagbo yi ni o se ohun ti o gaju ni igbe aye wa bakan na ni a le so nipa ti abrahamu bi o ba wo ese ikejo nipa igbagbo ni abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re nihin ni a so fun awe pe abrahamu o gba ile gege bi ohun ini bawo ni o se gba ile yi gege bi igbagbo ni nipa ti igbagbo awa na o seese boya a o ni ga a o ni go a o ni kan ni kankan tele tele a o ni le a o ni bugbe a o ni le sugbon nipa igbagbo agba olorun gbo nipa igbagbo wa ninu olorun abe si ni de eni to ni ile gbe ade eni ti o nra le ade eni ti o so wi pe lati gba ti mo ti gba jesu kristi gbo mo ti nfi okuta ile ipele ile mo ti nfi lele lati gba ti mo ti gba jesu kristi gbo mo ti nra irin ise ki se be nikan emi ti o je wi pe mu pin shop ba eyan lo tele tele ni sugbon mo ti ni shop ti ara mi nisisin yi se eyi ni ohun ti o gaju ti igbagbo le se rara ori won so fun a wi pe abrahamu o je eni ti o gboran nipa igbagbo won ni nigba ti a kilo fun nigba ti a soro fun o gbo o gboran igboran ti o wa lati igbagbo yi ohun ni o gaju o seese a ri awon miran ti o je wipe nipa igbagbo won le ni ile won le ni ile won le ra moto won le ra irin ise won le bere si ni won le di eni ti n kowo jo ṣùgbọ́n ìgbọràn ìgbàgbọ́ kò sí ní ìgbésí ayé wọn ó ṣe ṣe kí ọlọ́run ní kí wọ́n kọ ọtí sílẹ̀ àti gbọ́ràn ó ṣòro ọlọ́run kí wọ́n kọ sìgá mímu sílẹ̀ ó ṣòro ọlọ́run sọ fún wípé kí wọ́n kí ó mú ìlọ́kọ láyà wọn kí wọ́n kí ó mú bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọkọ kan aya kan àti gbọ́ràn ó dẹ̀ ti fún wọn wọn ò lè gbọ́ràn a ń sọ fún wa wípé ohun tí ó ṣe pàtàkì jùlọ tí ìgbàgbọ́ lè ṣe òun ni wípé ìgbàgbọ́ ó jẹ́ kí a gbọ́ràn sí ọlọ́run ọlọ́run sọ pé kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a bẹ̀rẹ̀ sí ní ihu ìwà òdodo ìgbàgbọ́ tí ó ga jùlọ ni ìgbàgbọ́ tí ó jẹ́ kí a di olódodo ìgbàgbọ́ tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ tí ó jẹ́ kí a rìn gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà mímọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni sára tìkára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ ó jẹ́ ohun tí ó wúni lórí ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀ nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò bímọ ṣé o mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ sarah a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́kọ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a dárúkọ sarah nínú genesis ni a rí wípé ó ti wà nílé ọkọ ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́ fún ọdún pípẹ́ ṣùgbọ́n kò sí ọmọ fún ọdún púpọ̀ ló fi wà láìrọmọbí ṣùgbọ́n a sọ fún wa níhìn wípé ó tó àkókò kan tí sarah tí ó gba ọlọ́run gbọ́ bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún ìgbà tí obìnrin lè bímọ síbẹ̀síbẹ̀ ó gba ọlọ́run gbọ́ èyí jẹ́ ohun tí ó dára púpọ̀ nínú ìjọ wa níhìn ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi o lè jẹ́ ẹlẹ́rìí o lè jẹ́ agbẹnusọ fún ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ṣe wá sí inú ìjọ wọ́n ti gbéyàwó wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún a tilẹ̀ ń ka ti ọlọ́dún mọ́kànlélógún méjìlélógún mo àrí ìkan nínú wa tí ó jẹ́ wípé ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí ṣùgbọ́n nígbà tí ó wá síhìn a gbàdúrà ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wá sí ó jẹ́ kí ó lóyún ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà ṣùgbọ́n ní sòro ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́ rárá nítorí ìwọ náà pàápàá ó ṣeéṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ nígbà tí wọ́n wá sínú ìjọ wọn ò lóyún tẹ́lẹ̀ wọn ò bímọ tẹ́lẹ̀ gbà tí wọ́n wá sínú ìjọ wọ́n lóyún wọ́n bímọ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wọn o ìgbàlà kò jẹ́ tiwọn o iṣẹ́ òdodo ìrìn òdodo ọ̀rọ̀ àlàáfíà kò sí ní ìgbésí ayé wọn o a rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi bí ó bá ti dárúkọ jésù sí ìṣòro àìrọ́mọbí tí mo ní yìí ó dá mi lójú wípé màá lóyún màá bímọ gbà tí a sì gbàdúrà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ ó lóyún ó bímọ ṣùgbọ́n yẹ tí ò kúrò létí ẹ̀gbà kúrò lọ́rùn àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀ kò ṣẹ́gun ayé kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìbínú ò kúrò ńbẹ̀ ìjà kò kúrò ńbẹ̀ o lè ká máa fọwọ́ ráńkọ́ ká máa jí owó ọkọ ká máa jí owó àwọn aládùúgbò kò kúrò ńbẹ̀ ká máa ṣépè ńkọ́ tàbí ká máa nódì tàbí ká máa ní àrán kan tàbí ká máa jowó ẹnì kejì kò kúrò ńbẹ̀ ohun tí a ń sọ ni wípé ẹlòmíràn ó ṣeéṣe kí a rí wípé ó ní ìgbàgbọ́ àti lóyún ó ní ìgbàgbọ́ àti bímọ ìgbàgbọ́ yìí tí ó ní kò lè gbé e dọ́run nítorí wípé ẹ̀ṣẹ̀ kò kúrò ní ìgbésí ayé rẹ̀ ohun tí ó ga jùlọ ohun tí ó tóbi jùlọ tí ìgbàgbọ́ lè ṣe nínú ayé rẹ̀ tàbí nínú ayé tèmi òun ni wípé kí ìgbàgbọ́ kí ó dá mi ní ìdí kúrò nínú ẹ̀ṣẹ̀ kí ìgbàgbọ́ kí ó gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbà tí ó ń bá ayé jagun gbà tí ó ń bá ẹ̀ṣẹ̀ jagun gbà tí ó ń bá ẹran ara jagun gbà tí ó ń bá àwọn nǹkan tí ó wà nínú ayé yìí tí ó ń bá wọn jagun ìgbàgbọ́ tí ó ga jùlọ ni wípé kí ìgbàgbọ́ yìí kí ó dá ọ sílẹ̀ kúrò nínú àwọn nǹkan tí ó wà nínú ayé kí a rí wípé ẹ̀ṣẹ̀ irọ́ agbèrè àrankan ìjà gbẹ̀nodì gbogbo nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé rẹ nípa ìgbàgbọ́ èyí ni ohun tí ó ga jùlọ wípé ìgbàgbọ́ sọ wá di ẹni mímọ́ ìgbàgbọ́ sọ wá di olódodo ìgbàgbọ́ sọ wá di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí a dá nídìí kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí bẹ́ẹ̀ èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa rò nínú ọkàn wa eyi ni o ye ki o je ohun ti a ma gbadura le lori eyi ni o ye ki o je ohun ti a o gunle le lori ti a o so fun olorun wi pe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo eni ti o bo lowo ese eni ti o rinrin ododo eni ti o nsoro ododo bi ki ba se wi pe igbagbo se ise ase pe ni igbesa aye mi n ki yo duro ohun ti o ye ki a gbe yewo ni yi wese ogun oni nipa igbagbo ni Isaki sure fun Jacobu ati Isau ni ti ohun ti n bo eje ohun ti o se pataki o je ohun ti o wo ni lori ati ma n ri wi pe ninu ijo wa nihin opolopo igba ni Olorun le lo oluso agutan ti o je wi pe bi o ba ti sure fun o bi o ba ti gbadura fun o bi o ba ti so pe bayi ni yo ri be na ni yo ri o je ohun ti a dupe lowo Olorun fun wi pe Olorun fi n ke wa o fi n ge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu Oluwa ni ari wi pe o je oni gbagbo o je ni tin gbadura o je baba ti ni isoro bi a ba ti ni ajalu baba ti ni wahala ninu ebi wa bi a ba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wi pe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wi pe arabirin bo ba ti soro be ni yo ri ni toto toto o ba si di ojo keji nkan to le tele tele a ri wi pe gbogbo re Olorun a pero si o je ohun ti o dara adupe lowo Olorun o je ohun ti Olorun ti o fi ntoju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wi pe nipa igbagbo Isaac sure fun Jacob ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki a bimo oni ki a lowo oni ki a rise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkankan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se je ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni ti npe mi le Oluwa Oluwa ni yo wole ijoba orun bi ko se eni ti se ife baba mi ti nbe le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe Oluwa Oluwa awa ko ati so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si jewo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi a ti sure o sese ki a mo bi a ti gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbese aye iru eni be tele tele lese kese ti a gbadura fun o pora sugbon Jesu n so fun awon ko ni je o mo wi pe eyi ko so wa di eni ero ijoba Olorun wi pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o n jade ni igbese aye eni kookan wi pe ise iyanu ti a n so nipa re yi lile emi esu jade ti a n so nipa re yi wiwo alaisansan ti a n so nipa re siso tele tabi lilala ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye mi paapaa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a tin wa a o je leri wi pe tele tele nkan ti a ma nsogo ninu re ni wi pe mo dupe lowo Olorun o lati igba ti mo ti de inu ijo Olorun je ki n bo lowo ese wi pe tele tele mo je sose sose tele tele mo je onijagidijagan eniyan tele tele mo je amuti para tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je e ti won pe ni igbo ni tabi e ti won we sinu paper funfun ni ko si e ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon ni sisin yi mo olohun ti tun mi sile mo ti bo lowo ise mo ti bo ni lowo ije ku je mo bo ni lowo emukumu tele tele ah arin de oru ni mi wi pe tele ko si bi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon ni sisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo dipalai wi pe abolowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma jo irun nina wi pe gbogbo nkan won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe adi omo olorun bi aba jade lati jeri eri wa ni wi pe jesu christ so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe ah mo ni imularada tele tele mo fe de adetetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro sugbon o bo lowo siga mi mo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ijajija won o bo lowo awon kan won ni to je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be e ni mo fi ka ori kejila fun o tele tele je ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi ati fi awo somo ti o kun to bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki asi ma fi suru sa ire ije ti agbeka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti agbeka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite olorun saro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba rewesi ninu okan yin ki are si mu yin eyin ko iti koju ija si ese titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa noah ti o kan oko pelu igbagbo o so nipa Abrahamu ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa Sarah ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa Isaki nipa Joseph o so nipa Jacob nipa igbagbo o so nipa Moses nipa igbagbo o so nipa awon obi Moses pelu nipa igbagbo o so nipa Jetha o so nipa David o so nipa Samson o so nipa Gideon nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okun pupa ni ya ni tabi abimo tabi agba ile ni tabi akan oko tabi omiran ti a se wi pe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan wonyi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wi pe nisinsin ki a moju kuro ni wi pe apin okun pupa ni ya ki a moju kuro ninu wi pe a je ki golati ki oku ki a moju kuro nipa wi pe asegun awon ota ki a koju si nkan kan wi pe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wi pe o farada agbelebo eni ti o je wi pe o se gbogbo nkan ti Olorun fe ki o se ayo ti agbeka iwaju re oni o tejumo
3: awa naa papa o ye ki o ye wa wepe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara

olúwa tí o lè rí olúwa ṣe orí wípé láàrin wa ó jẹ́ ohun tí mo gbàgbọ́ wípé yóò máa ṣe jésù kristi láàánú yóò sì máa bà á nínú jẹ́ wípé a kò lépa ẹ̀wà mímọ́ ìwòsàn la ń lépa ẹ̀ a kò lépa ẹ̀wà mímọ́ bá ó ṣe jẹ bá ó ṣe mu la ń lépa ẹ̀ a kò lépa ẹ̀wà mímọ́ yẹ kí n bímọ yẹ kí n lọ́kọ yẹ kí n láya la ń lépa ẹ̀ a kò lépa wípé bí ìpè bá dún nígbàkigbà tàbí bí jésù kristi bí ó bá farahàn láwọ̀sánmọ̀ wípé ǹjẹ́ a ó lè rí olúwa a kò lépa ẹ̀wà mímọ́ àwọn nǹkan ayé yìí àwọn òmúlẹ̀ mọ́fọ ayé àwọn nǹkan àfọwọ́bàfílẹ̀ àwọn nǹkan tí ó jẹ́ wípé a ò lè mú lọ sọ́run ò bá ní gbogbo owó ayé yìí a ò lè kó o lọ sọ́run ò bá ra gbogbo mọ́tò ayé a ò lè kó wọn lọ sọ́run ò bá ní gbogbo àwọn ọ̀rẹ́ ayé a ò lè kó wọn lọ sọ́run ò bá di ẹni gbajúmọ̀ nínú ayé ò bá di òṣèlú pàtàkì nínú ayé a ò lè mú èyí lọ sí ọ̀run ò bá di ẹnikẹ́ni kíni ló lè jẹ́ nínú ìjọ a ò lè mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ọ̀run ohun kan ṣoṣo tí a lè mú lọ sí ọ̀run tí ó jẹ́ ìwé ìrìnà láti rìn nínú ayé yìí lọ sí ọ̀run rere òun ni ìwà mímọ́ ǹjẹ́ o jẹ́ mọ̀ ó ṣe wá láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ti di àtúnbí ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe borí àwọn ìdánwò tí ó ń kọlu ara wa tí ó ń wá sí àgọ́ ara wa ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe jẹ́ mímọ́ nínú mímọ́ lóde mímọ́ nínú ẹbí mímọ́ ní ìgboro mímọ́ ní ìletò mímọ́ nínú ilé mímọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa ìwà mímọ́ ìwà òdodo níbi iṣẹ́ ni ìwà òdodo níbi ọjà wa ni ìwà òdodo ìwà mímọ́ níbi kíbi tí a wà síbẹ̀síbẹ̀ a ń jẹ́ kí ó yé wa o wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí ò lè rí ọlọ́run sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló wà sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló parí eré ìje ìgbàgbọ́ rẹ níbo ló parí ẹ̀ sí ṣé o ti di olódodo ṣé o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣé o ti bọ́ lọ́wọ́ àwọn fàájì ayé yìí àwọn òmúlẹ̀mófo àfọwọ́bàfílẹ̀ ayé yìí ṣé o ti bọ́ lọ́wọ́ wọn àbí wọ́n dì ọ́ ní ìgbèkùn àgbèrè ẹ̀ṣẹ̀ irọ́ pípa olè jíjà ìbínú àbí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n dì ọ́ mọ́lẹ̀ tí wọ́n ní jẹ́ kí o lè bá jésù lọ ṣé o ti ní ìwà òdodo tí a ń sọ nípa rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí ṣé wọ́n ti jẹ́ tirẹ̀ dìde kí o gbàdúrà dìde kí o sọ fún ọlọ́run láì sí ìwà mímọ́ kò sẹ́ni tí o lè wọ ọlọ́run èyí ni ohun tí ó ga jùlọ ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ìgbésí ayé wa wípé kí a wọ ẹ̀ṣẹ̀ wa nù pẹ̀lú ìgbàgbọ́ kí a sọ wá di olódodo nípa ìgbàgbọ́ kí a sọ wá di ẹni ìwà bí ọlọ́run nípa ìgbàgbọ́ kí a di ẹni tí ó ní ìwà mímọ́ nípa ìgbàgbọ́ sọ fún ọlọ́run wípé bí kì í bá ṣe pé o sọ mí di olódodo ni kì yóò kúrò níbí lónìí bí o bá sọ fún ọlọ́run bí o bá gbàgbọ́ yóò ṣe fún ọ yóò gba ọkàn rẹ là yóò tún ọ bí yóò wọ ẹ̀ṣẹ̀ ẹnu yóò sọ di olódodo àti ẹni mímọ́

I'm going to go to the hospital. I'm going to go to the hospital.

I'm

I'm

Nípa nǹkan wọ̀nyí, èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá ó bímọ ni, ó ń fẹ́ ṣe àṣàrò, báwo ni kí n ṣe tọ́ ọmọ yìí? Òkú ló kú fún gẹ́gẹ́ bí àgbà. Nínú ilé ni ó ń fẹ́ mọ̀ kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí, báwo ni kí n ṣe gbéṣẹ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, bí o bá sọ fún ọ wípé kí wọn kí ó wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní bó bá jẹ́ ọ̀sán ni ìbá rọrùn láti wà. Gbà tí a ti fi sí alẹ́ ni ó ṣòro, ó rí ohun tí ẹni tí ó mọ inú Ọlọ́run, ẹni tí ó mọ ọ̀nà sí ìbùkún, ohun tí ó ń sọ fún wa, ó ń sọ wípé ẹni tí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ láti jẹ́ ẹni ìbùkún àti láti wọ ẹnu ọ̀nà ìbùkún Ọlọ́run, ó sọ wípé ẹ̀kọ́ Bíbélì ìbá jẹ́ òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́ tàbí kí ó tilẹ̀ jẹ́ wípé a fi sí òru, ó ní dídùn inú rẹ̀ ni láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run yàtí nínú òfin Olúwa lé ọ̀sán àti lé òru. Ó lè máa rókì nínú ọkàn rẹ, kí ó sì máa jẹ́ ọlẹ́rìí wípé abájọ tí ìbùkún jìnà sí mi, nítorí wípé èmi ò mọ̀ pé ó burú láti máa rìn lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Kò wá sínú ọkàn mi wípé ó jẹ́ ohun tí ó máa mú ègún Ọlọ́run báni láti máa dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ní ibùjókò wa ní ọ̀nà àwọn ẹlẹ́gàn ní tèmi. Nítorí àìmọ̀kan, bí a bá ti dé láti ibi iṣẹ́, kí a gbé ìjókòó síta pẹ̀lú àwọn ẹlẹ́gàn, pẹ̀lú àwọn afi ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà Ọlọ́run ṣe ẹ̀fẹ̀. Kí a gbé ìjókòó síta ká máa jọ ṣẹ̀fẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ wípé ó burú. Èmi rò wípé a máa ń sin Ọlọ́run ní ọjọ́ ìsinmi. Bí ó bá sì ti di ọjọ́ Monday títí di ọjọ́ Saturday, a ṣe ìfẹ́nu ti ara wa. A sin èṣù díẹ̀, a jó fún èṣù díẹ̀, a lùlù fún èṣù díẹ̀, a sì lọ sí bí àpèjẹ. Yálà ó jẹ́ àwọn ọ̀mùtí ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn oníjà ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn ẹlẹ́gàn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ wípé ó burú, ṣùgbọ́n ó ń sọ fún wa wípé èyí ni ó mú kí ọ̀run kí ó ṣe láìrọ òjò sí ilé wa. Èyí ni ó mú kí ìtànṣán oòrùn Ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa. Èyí ni ó mú kí ìbùkún Ọlọ́run kí ó má ṣe tú jáde sí agboolé wa àti sí orí wa. Ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà, bí a bá sọ fún Ọlọ́run wípé ó tó, ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ẹ́, lónìí a ń fẹ́ yí padà sí Olúwa, a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run yóò daríjì ọ́, yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ. Ó ṣeéṣe kí a ti máa wá ọmọ, kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí, ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí, ìbùkún tí a wá káàkiri kò jẹ́ tiwa. Ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí, mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyè sí gidigidi o. Ó ń sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní Olúwa, kò ní olùtọ́jú, ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀. Èso orí rẹ̀ kò ṣe pàtàkì. Èso orí

a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀ bí ó bá débẹ̀, agéègi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sórí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ará ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn, ọjọ́ kan ń bọ̀, a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé, àwọn ni a ó wọ́jú sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run, tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí. Ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́. Ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ kí ó dùn, kí ayọ̀ rẹ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeé ṣe kí a má fi ọwọ́ kan ohun tí a gbìn. Ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí o bá fọwọ́ kàn ọ́, bí o bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí o bá mú ọ kúrò nínú ìṣe ayé, ìrìn ayé, ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ọwọ́ Ọlọ́run kò bá tí kàn ọ́, kò tí gbìn ọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú ọ, nígbà tí Ọlọ́run bá fọwọ́ kàn ọ́, nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà, tí ó sì mú ọ wá sí ìjọba Ọlọ́run, nígbà tí o ronú pọ̀dà, nígbà tí o wípé Ọlọ́run ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi, mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi, ṣùgbọ́n láti òní lọ mo ronú pọ̀dà, mo sì ń fẹ́ jẹ́ tìrẹ. Ọlọ́run a fi ọwọ́ kàn ọ́, a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, a mú u kúrò, a fi ìdí rẹ kalẹ̀, a fi ọ jókòó sí ìjọba Ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún, níbi tí ó gbé iṣan. Ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ, àwọn ará ilé rẹ. Ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú, tí wọ́n ń bi tí ó ń kú, tí wọ́n ń bi tí ó ń kú, bí wọ́n ti ń kúnlẹ̀, tí wọ́n ń bi? Bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ lè ó ń gbà á lé ọwọ́ wọn, ewé wọn ń rẹ̀ ni. Láì tí pé ọjọ́, à ń gba ìbùkún wọn, à ń gbà á lọ́wọ́ wọn, ohun tí ó jẹ́ ayọ̀ wọn, ó ń lọ ọmọ wọn lé ojú. Kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kó owó wálé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà, wọn ò lè kọ́lé nínú owó náà. Ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn,
Èyí à ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run fún ọ, tí o sì wọlé ìbùkún yìí, ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ̀ ọ́ wò wípé bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kìí ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronú pọ̀ àdá, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà, tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ ní òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù. Bí a bá ti wọ̀ ọ́, a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ. Kí o tó dé irú ipò bẹ́ẹ̀, àwọn ẹrù jìbìtì tí o ti kó, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Obìnrin olóbìnrin, ìyàwó oníyàwó, tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ, o sì gbádùn obìnrin náà. Obìnrin yóò kò yéé jà nínú ilé. Bó bímọ, ó ṣeéṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ lọ́wọ́. Síbẹ̀síbẹ̀, ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí. Obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn. Àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn. Èṣù, ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́ kò fi Ọlọ́run sílẹ̀. Àlákàlà ń kọ́, àbí wọn kì í lé ọ lójú oorun. Ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ pé o jù wọ́n sílẹ̀, tó sì ń sọ wípé o fẹ́ wọlé nì, bó o ti ń sọ pé o fẹ́ wọlé ni ẹ̀mí Ọlọ́run ni ó wù ọ́, lè ń sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ, jẹ́ kí n wo inú èrò rẹ, jẹ́ kí n sìn ọ́ délé, jẹ́ kí n wo inú ẹrù rẹ. Bí ẹ̀mí Ọlọ́run ti rin wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lé o ti kọ̀ sílẹ̀, wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí o fi ẹ̀jẹ̀ rẹ̀, kí o fi wẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni ó ló ń sọ pé kí o wọlé. Bí o bá sì ti ń wọlé ni Ọlọ́run ń sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí, ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ọ̀sìn fi fún ọ pé kí ni o fẹ́. Yóò bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú ìyàrá tí ó wà ní ìjọba Ọlọ́run, ìyàrá àti ìpèsè, ìyàrá àti ọmọ, ìyàrá àti àlàáfíà, ìyàrá àti ayọ̀, ìyàrá àti ìbùkún oríṣiríṣi ni ó fi hàn wípé èwo ni o fẹ́ nínú rẹ̀, ni ó sọ pé mo ń fẹ́ yìí, mo ń fẹ́ yìí, mo ń fẹ́, ó ní kí o béèrè ni. Bí o bá ti ń béèrè, gbà tí o ti jẹ́ ẹni ìbùkún bẹ́ẹ̀ ni ó ń jẹ́ tirẹ. Àìmọ ọ̀nà ìbùkún Ọlọ́run ni a kò ṣe ní ìbùkún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkẹta, ó ní láti ìgbà náà tí a ti rí ọ̀nà ìbùkún yìí, ó ní ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin, ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ o. Àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Afẹ́fẹ́ àìsàn ó ń gbá wọn káàkiri. Afẹ́fẹ́ àṣeèrí ó ń gbá wọn káàkiri. Wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà, bí o bá ti fẹ́ díẹ̀, nítorí pé a kò gbìn wọ́n. Àwọn tí a gbìn, ìjì lè jà, òjò lè rọ̀, ìkú omi lè dé. Àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Bí ìjì tilẹ̀ wù kí ó jà tó, bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó ní àrọ́wọ́tó wọn, ní agbègbè wọn, àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Wọ́n a máa tinú ìbùkún kan lọ sí inú òmíràn ni. Ewé wọn kì í rẹ̀, afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù, ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn, àti ẹ̀ṣẹ̀ kì í ba tí wọ́n jẹ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, tí Bíbélì pè ní àwọn ènìyàn búburú, ó ní tí wọn ò rí bẹ́ẹ̀ o. Ó ní wọ́n á dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo. Nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Bí o bá jẹ́ olódodo nítòótọ́, tí kì í ṣe pé ojú ṣáájú ti
oluso agutan ile isin wa ni an se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni Jacobo ori karun Jacobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni ejewo ese yin fun ara yin eyin so fun awe pe bi o ba ti se iyawo re bi o ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wipe o se olanu wipe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o nbaja ki o ba won laja ejewo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ti adura olododo nse li agbara pupo ise ti adura olododo nse li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki opin si meji ni waju Mose adura olododo on lo je ki mana ki o ma sokale ni ojojumo fun awon mo Israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki Elijah ki o le so wipe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi ise ti adura olododo nse li agbara pupo bi o ba je ki Olorun ki o mo ona re gege bi olododo ti a fi eje Jesu Christi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo Job ori ikokanla Job ori ikokanla o n so fun wa ona lati si ilekun ni bi ti ibukun wa ni bi ti o wa Job ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si Oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele ona o le ti o ti rin ona ife ku fe ti o ti rin bi iwo ba tun ona re se ti iwo si nawo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa kiwa ki o wa ninu agan re ni gba na ni iwo gboju re soke le ni aba won ani iwo duro shinshin iwo ki yo fi beru nitori pe iwo gbagbe osi re se bi ohun ti a nfe niyan abi a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀ ṣé ó wà ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ
ojo aye re yo si mole ju osan gangan lo bi okunkun ti le bo mole ni sisin yi iwo da bi owuro o nso wi pe ko si wahala ti o le gbe de odo olorun o so le oni tabi aje nle o tabi awon eni enu aye ni won ko je ki o sun le oru tabi awon emi esu ni won rin omole tabi ise ni o nse o airi sese ni tabi o npawo si ajade apo tabi ori buburu le ori wi pe o ti de ba o onkon ti o wu ki o je oni bi okunkun ti le bu omole nisisin yi awon elomiran bi okunkun ba bu won mole bi ise ba nse won bi aye bi o ba nle won bi iya ba nje won won ma sa fun olorun won ma so pe ah eni ti inu re dun nigba ti o ronu po ada ki okunkun biribiri ki o wa nibe sibe o sese nigba ti o ronu po ada ki ise ati iya ti o nje oko si wa nibe sibe sibe ma wo yi ni duro ti oluwa ko gbogbo ese re sile ki o si jewo awon ese re patapata laifi kankan pamo ki o si so pe ki eje jesu ki o wo gbogbo re kuro patapata o daju wi pe gege bi ileri olorun ti o ti duro o so wi pe iwo gbagbe osi re mo si mo wi pe oro olorun ki ye ileri re ki saki o si so fun a wi pe osi re ati gbogbo iya re yo koja lo oni bi okunkun ti le bu omole ni sisin yi iwo da bi owuro iwo wa lai lewu eyi nso wi pe aja ma ri o a ma sa eni to wa lai lewu niyan osu a ma ri o a ma sa oni won wa si odo re ni ekan soso won o sa ni igba meje oni kiki oju re ni won fi ma wo ere awon eniyan buburu nitori ki yo le sumo odo re nigba ti o ba mu kokoro ilekun ibukun olorun ti o si si nigba na ni awon kan won yi o sele iwo o wa le ailewo nitori pe ireti wa fun o ma se sori tinu ko si ohun ti o de ba o ti o de ba nikan kan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pelu awon egbe okunkun ti won ti so fun o wi pe oya opin de igba bayi ni o ye ki o ku olorun so fun o wi pe bi o ba je e fi okan re si ohun ti mo so fun o ni asale yo so pe ireti wa fun o bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bo le owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi ile ode bi o ba dabi eni wi pe gbogbo ohun ti o nse ni ko ni aseyori ni o ko ni iyori si rere o so wi pe bi o ba je mu kokoro ti a n fun o ni asale yi ti o ronu po ada ti o si ni ki eje jesu ki o we o ni ireti wa ani iwo rin ile re wo iwo rin ile re wo iwo si simi le alaafia iwo si dubule pelu ki yo si seni ti yo deru ba o ani opo eniyan yo ma wa oju rere re ya pari eko wa pelu kronika keji ori keje ese kerinla bi awon eniyan mi ti a n pe oruko mi mo ba re ara won sile bi o ba gberaga bi o ba fe bi o ba so wipe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti ma n lo si ile esin o pe ti mo ti n ka bibeli gbogbo e ti won ti le n so yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alaini eni ti o je nkan eni ti o to nkan
bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa